is Adaba FM 88.9 in Laramoke. This is Adaba FM 88.9 in Laramoke.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wà tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdí ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì róròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ará mi olùfẹ́.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ baba aṣọ, iyùn baba àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ìròyìn ìnúkùtù àìrè láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kíyìn ẹ kú ojúmọ́ àsìkò iṣẹ́ àná. Ààrẹ Tinubu jẹ́jẹ́ mímú àlékún bá níní ìdájọ́ òdodo lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọlọ́pàá dóòlà arábìnrin kan lọ́wọ́ àwọn Tinubu tí wọ́n fẹ̀sùn kan wípé ó jí ọmọ gbé ní Port Harcourt. Arákùnrin kan ọmọlẹ̀ South Africa ni yóò fojú balẹ̀-ẹjọ́ báyìí lórí ẹ̀sùn ìjínigbé àti kíkó nǹkan ìjagun pamọ́. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti dúró mọ́ ìgbìyànjú ìṣèjọba rẹ̀ láti fagbára ro ìdájọ́ jákèjádò orílẹ̀-èdè yìí àti bíbọ̀wọ̀ fún ìlànà ètò ìdájọ́. Ọ̀rọ̀ ń lo fi léde lákòókò tó ń sísọ lójú ilé kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ fún ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìpín Tàbújá léyìí tó fi ṣọrí ayẹyẹ ọdún kẹta tó ti wà lápèrè. Ẹni tó ṣojú fún Ààrẹ Bọ́lá Tinubu náà ni igbákejì Ààrẹ Kashim Shettima. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ń ṣiṣẹ́ takuntakun láti lè rí wípé àwọn ènìyàn rí ìdájọ́ ní kíákíá àti láti lè jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n lẹ́tọ̀ọ́ sí ètò ìdájọ́ lákòókò tó yẹ. Mímú àdínkù bá ìfúngágá ní ọgbà ẹ̀wọ̀n àti àwọn irú míì bíi rẹ̀. Ààrẹ jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdájọ́ náà ló rọ̀gbọ̀ kú mọ́ ìṣèjọba àwarawa tó sì yẹ kí ìjọba tó wà lápèrè kó ṣiṣẹ́ gidigidi lórí rẹ̀. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu ló ti ṣàsọyé lórí ìgbìyànjú ìjọba àpapọ̀ láti kẹnu àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn orí adé, àwọn lọ́balọ́ba àtọrun ìjìwẹ̀rà ìlẹ̀kẹ̀ lórí àti lè mú àlékún bá àlàáfíà, ètò ààbò, ìṣọ̀kan àti ìdàgbàsókè jákèjádò orílẹ̀-èdè yìí. Ààrẹ fi ọ̀rọ̀ náà léde ní Dutse, ìyẹn ní ìpínlẹ̀ Jigawa, látẹnu mínísítà tó ń rí sọ́rọ̀ ìròyìn àtibánisọ̀rọ̀ nílẹ̀ yìí Mohammed Idris lákòókò ìpàdé àwọn ẹgbẹ́ àwọn lọ́balọ́ba lẹ́kùn àríwá ilẹ̀ yìí. Ààrẹ jẹ́ kó di mímọ̀ wípé ìṣèjọba ọ̀hún ń ló mọ rírì ipa eléyìí táwọn orí adé ọ̀hún tí wọ́n kó nínú ìṣèjọba ẹsẹ̀ kùkú àti ìmúdúró jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ó fi kan wípé àwọn orí adé ọ̀hún ipa wọn ṣe kàn rìn láti lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú láti lè jẹ́ kí àlàáfíà àti ètò ààbò pẹ̀lú àjọṣepọ̀ àwùjọ kí ìdàgbàsókè kó bá ní gbogbo ọ̀nà. Ààrẹ ló wá gbóríyìn fún ẹgbẹ́ àwọn lọ́balọ́ba lẹ́kùn àríwá ọ̀hún ilé ti sọ́tàn tìlú Sokoto Mohammed Saad Abubakar tó ń darí lórí ìgbìyànjú wọn láti lè jẹ́ kí àlàáfíà kó rọ̀gbọ̀ kú lápá ibi tí wọ́n ń gbé. Ilé ẹjọ́ gíga ilẹ̀ yìí kan tó kẹ̀tẹ̀ ń fẹ̀ sí ìpínlẹ̀ Kaduna ló ti sún ìgbẹ́jọ́ gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí Nasir Ahmed El-Rufai sí ọjọ́ 24 oṣù kẹfà yìí. El-Rufai ló ń fojú winá ẹ̀sùn eléyìí tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ nílẹ̀ yìí ICPC tí wọ́n fi kàn án lórí wípé ó ṣe agbára lò lákòókò tó wà lápèrè, ó mú owó ó na nínà kùnà bákan náà ń lo lọ́wọ́ nínú jẹgúdújẹra lákòókò ọdún mẹ́jọ rẹ̀ tó lò nípínlẹ̀ Kaduna. Gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ni àwọn òṣìṣẹ́ àjọ ICPC, àjọ DSS àtàwọn ọlọ́pàá ni wọ́n sì wọ ilé ẹjọ́ ọ̀hún. Ẹ̀wẹ̀ ṣe ni ilé ẹjọ́ ò lè tẹ̀síwájú lórí ẹjọ́ náà látàrí wípé àwọn olùjẹ́jọ́ méjì bíi rẹ̀ wọn ò sí nílé ẹjọ́. Bí wọn ò ti ṣe sí nílé ẹjọ́ ọ̀hún ni ló wá mú kí adájọ́ tó ń jókòó lórí ẹjọ́ ọ̀hún kó sún ẹjọ́ náà sí ọjọ́ 24 oṣù kẹfà tá a wà yìí láti lè rí wípé gbogbo àwọn tọ́rọ̀ kan péjú pésẹ̀. Ìjọ Ajẹ́rìí Jehovah ló ti kéde èròǹgbà wọn láti tẹ́pẹpẹ ìpàgọ́ lọ́jọ́ mẹ́ta nílùú Àkúrẹ́ ti ṣolúlu ìpínlẹ̀ Ondo bẹ̀rẹ̀ láti ọjọ́ Jímọ̀ ti ṣe ọjọ́ 19 oṣù kẹfà tá a wà yìí títí di ọjọ́ ìsinmi ti ṣe ọjọ́ 21 ọdún 2026. ìpàgọ́ ọ̀hún tí wọ́n pe àkórí rẹ̀ ní ìdùnnú ayérayé olójú ọ̀kan lára àwọn ẹrú rẹ̀ tí wọ́n yóò ṣe jákèjádò orílẹ̀-èdè yìí tí wọ́n mọ́ ń ṣe lọ́dọọdún láti lè kẹnu ẹ̀kọ́ bíbélì wọn lórí ìdùnnú ìrètí àti ìdàgbàsókè ẹ̀mí ni wà tó ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ náà gil adékànbí jẹkọdún mímọ́ wípé ìpàgọ́ ọ̀hún ó ní yóò fààyè sílẹ̀ fún àwọn ènìyàn láti kọ́ ẹ̀kọ́ jinlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run àti ìpèníjà tó ń kojú oníkálukú ìpàgọ́ lọ́jọ́ mẹ́ta ọ̀hún ó ní ọgọ́rọ̀ àwọn ènìyàn nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ni wọn yóò péjú pèsè láti ṣe léyìí tí àwọn tí wọ́n ṣagbátẹrù rẹ̀ tí wọ́n sì nígbàgbọ́ wípé yóò ṣèṣore nínú ayé àwọn ọmọnìyàn ìpàgọ́ ọ̀hún ni wọn yóò fi sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ bíbélì wọn yóò ṣe ìfọ̀rọ̀wérọ̀ bákan náà sì ni fọ́nrán tó ń kọ́ni jinlẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run náà yóò làdé bí a bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kùtù àìlẹ́ ń gbé lọ́wọ́ láti lè ṣe àdàbà 88.9 FM àkúrẹ́ bàbá padà dé a mọ̀ jẹ́ kó di mímọ̀ fún yín bí àwọn ọlọ́pàá ti ṣe dóòlà arábìnrin kan lọ́wọ́ àwọn tinubu tí wọ́n sì fẹ̀sùn kàn án wípé ó jí ọmọ gbé ní port harcourt àti pé ẹnìkan tó jẹ́ olórin nílẹ̀ south africa ni yóò fojú winá ẹjọ́ lórí ẹ̀sùn ìjínigbé àti rúmì ìbí rẹ̀ ẹ̀mọ́ yìí kú bẹ́ẹ̀ àdàbà yìí wù yẹ́
2: ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
3: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fúngbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

ara ilu be ninu o bi won ti se kolu ti won se fe se le se bo se je pe won ti kokon ju nkan si gan agbenuso fun ile ise olopa nipele Rivers Grace Irenga koko lo ma fidi oro na mule o si gboriyin fun awon olopa ti won tete sa si oro na ko to di pe yo di su atayanyan Agbon safafe omo le South Africa kan to tun je olorin takansufe mole mo marun ye eni tawon eniyan mo si job job in lowo olopa ti te bayi lori esun bi pe o nji ni gbe o si gbe nkan ijagun oloro sakata lai si iwe ase isele on lo sele ni ojo isimi yen ni Johannesburg nigbati marun ye ohun to se ikolu si awako kabukabu kan eni to fesun kan wi pe o n ba ore birin on ni nkan papo awon olopa je ko di mimo wi pe olori ohun in lo mo fi ti patipa wo awako na sinu oko ti re to si yanbon si oke tako tako awako ohun in lori koyo lai sewo nigbati isele na to de ile ise awon olopa awon lo se je ko di mimo wi pe akolu ohun lo waye ni kete ti awako na to lo gbe arinrin ajo re kan sile wa yo marun ye ohun ni yo foju ba ile ejo magistrate eleyi to wa ni Jameson iyan lojo ro to nbo yi fun igbejo akoko ka to muroyin ni kutu aito ni wa sopin egbo awon kokonu re tati menu bale kan si ati jakodi memo wi pe are Bola Tinubu duro mo igbiyanju isejoba re lati fagbara ro eto idajo ati lati le je ki alekun ko ba ilana eto idajo orilede yi bẹ́ẹ̀ náà la ni arábìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Maria Kubara ni lórí ti kó yọ báyìí lọ́wọ́ àwọn ènìyàn kan tínú bí tí wọ́n sèse fẹ̀sùn kàn wípé ó jí ọmọdébìnrin ọmọọdún méjìlá gbé ìyẹn ní Port Harcourt olúlu ìpínlẹ̀ Rivers nípa ríròyìn ńlá ti ní agbóhùnsáfẹ́fẹ́ móhùnmáwòrán ọmọlẹ̀ South Africa kan tó tún jẹ́ olórin takansúfé mọ̀lẹ́mọ́ márùn-ún ẹni táwọn ènìyàn mọ̀ sí job job ni ọwọ́ ti tẹ̀ báyìí lórí ẹ̀sùn wípé ó ń jínigbé ó sì gbé nǹkan ìjagun olóró sákàtà tó èyí ló pinnu yìí ní kùtù ẹwà tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkùrẹ́ Ọ̀làyínká òjò ńdọ́lótú ròyìn Adégbòye Gàlàní lórúkọ tèmi mo kí yín ẹ̀yà ṣẹ́ lónìí o àníjẹun tí ò tẹ́ wa lọ́rùn.

0: gbà pé gbogbo wa láàárọ̀ ẹgbẹ́ jẹ gbogbo ẹni tá a bá sìn kò ní dẹ́yìn tán kó sọ pé òun ò mọ̀ wá ẹ wá rí èjì ọ̀bàrà yìí kò lóòkan àyáná kò lóòkan èjì tá a mú pàròkò kò tiẹ̀ ní nǹkan kan òun nígbàgbọ́ pé àwọn ọ̀gá àwọn tóun ń ṣe kúbẹ́kúbẹ́ lẹ́yìn ẹ̀ yìí tóun ń tẹ̀lé wọn bí wọ́n ń roko òun pẹ̀lú rẹ̀ wọ́n ni bí wọ́n ń rodò àwọn pẹ̀lú ẹ̀ ni wọ́n jọ ń lọ tó sì ń ṣiṣẹ́ sí wọn ní gbèjegbèjọ òun àdìjọ yìí wọ́n ń lọ sọ́dọ̀ ọlọ́fin wọ́n délé ọlọ́fin tán tí wọ́n bá sì ti lọ sọ́dọ̀ ọlọ́fin wọn ó kẹ́rù bọ̀ wọn ó gba nǹkan rẹpẹtẹ tó jẹ́ pé inú èjì kókó ni wèrè inú náà máa ń bí èjì kókó ni wèrè máa ń dùn tíjí bá ìjọ inú èjì ọ̀bàrà náà máa ń dùn tí wọ́n bá ti gba nǹkan bọ̀ nígbà bá dé ìsàlù ibi tí wọ́n lọ yóò gbọ́gà kínní kọjá yóò gbé lami yóò gbé kejì yóò gbé kẹta bí ẹ bẹ́ẹ̀ àwọn ògẹ́ ẹ̀sìn àwọn ò pé kò sì sọ pé ó rẹ̀hún ijọ́ tí wọ́n wá lọ kẹ́yìn ọlọ́fin wá wò pé òun ó tiẹ̀ dán ìgbàgbọ́ àwọn ẹni yìí wò bó ṣe mú àṣẹ èṣù tó nà sí elégédé nìyẹn elégédé tó na àṣẹ èṣù yìí sí ó paradà ńgbà ṣe tán wọ́n dífá tán wọ́n borí fún wọ́n ṣe gbogbo bí wọ́n ti ń ṣe àwọn náà retí kó bọ́lé kó kẹ́rù jáde kó kó nǹkan fún wọn bí wọ́n ti ṣe gbà tí wọ́n ń bọ̀ wálé ló wá pè wọ́n pé ẹ̀yin awo ẹ ní bínú lé ní o ẹ dákun tó wà ń lẹ́nu ẹ bá òun fọwọ́ bá a gbogbo àwọn awo mẹ́tẹ̀ẹ̀ta wojú ara wọn èjì ọ̀bàrà sì ni kò ní nǹkan kan tó lè jẹ́ ńlé ìyàwó ti mọ̀ pé bó bá lọ tó tẹ̀ láwọn ọ̀gá ẹ̀ lọ iná ní mú nǹkan bọ̀ tí ó gbẹran bọ̀ tí ó gbagbá bọ̀ ìyàwó ti lọ ta ó ti ṣe gbogbo ẹ̀ kalẹ̀ pé bọkọ òun bá ti dé ọbẹ̀ ó sọ gbogbo ẹ̀ ó dùn dandan wọ́n bá ní kéjì ọ̀bàrà kò palẹ̀ elégédé mọ́ ìjì ọ̀bàrà bá palẹ̀ elégédé mọ́ òun nìkan ó kẹ́rù dì sórí bẹ́ẹ̀ ló tún gbé àwọn ọ̀gá ẹ̀ kọjá gbogbo ibi tó yẹ kí wọn ó gbà àwọn ọ̀gá bá kó palẹ̀ lọ wọ́n ní kéjì ọ̀bàrà kó máa kó elégédé lọ sílé bẹ́ẹ̀jì ọ̀bàrà sì kó elégédé délé ẹ̀yin náà sì mọ̀rọ̀ àwọn obìnrin ìjọ wọn bá ti ń rí jẹ ni wọ́n mọ̀ ìjọ tó bá ṣe pẹ́rẹ́ báyìí ọ̀rọ̀ burúkú tẹnu òkú ìbọn jáde lọ́dọ̀ wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sípà irú kí ni tó kó wálé kí ni sì ọ́ tó lọ kóró èyí wálé tí mo sì ti lọ tálẹ̀ o mẹ́ran bọ̀ o kó nǹkan kan bọ̀ èmi ò lè so sí irú yín o ń rò pé mo lè dúró mọ́ ń sì lè ṣe nǹkan kan torí náà gbé ẹni tó ajá tó yó kò lè báyìí tí òyó ṣeré o torí tí òyó bájá kan bá ṣeré rán dandan dọ́jú ẹ̀ yóò kùn yóò hàn léyìn jẹ ni.
1: ẹ ṣe mo dúpẹ́ o ó tán lẹ́nu ó kù níkùn eléyìí ò ní jẹ́ àsọmọ o ẹ la lọ́rọ̀ ní o ká tún máa gbọ́ra wà láyọ̀ láyọ̀.
2: Túnṣe mi sí Rotary Club of Akure Prestige District 9126 lábẹ́ ìdarí Rotary Akọ́láwọlé Ajíbádé PHL tí wọ́n jẹ́ aláṣẹ àtòlùdarí Evergreen Stationery Warehouse tí wàá ṣetán báyìí láti Commission Boys Hostel eléyìí tí wọ́n kọ́ sínú ilé ẹ̀kọ́ àwọn tí wọ́n nípè nígbà gbígbọ́n School for the Hearing Impaired tó kẹ̀tẹ̀ fẹsẹ̀gbẹ Stadium nílùú Àkúrẹ́. Infact gbogbo èèyàn ńlá pé láti wá bá wa dunú àṣeyọrí kọ̀ǹgbẹ yìí tipẹ́tipẹ́ ni Rotary Club of Akure Prestige District 9126 ti ń ṣe bẹ́bẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn iṣẹ́ àkànṣe jákèjádò àwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ Lákùrẹ́ àtàgbẹ́ ó tún ti wá kan school of the hearing impaired nìyẹn o ìdí abájọ rèé tí wọn fi ṣe iṣẹ àkànṣe boys hostel ọhún láti lè fi sàmì Rotary year 2025-2026 Tuesday 16th of June 2026 yìí ló máa wáyé aago mọ́kànlá òwúrọ̀ gẹ́gẹ́ ní North African time nínú gbọ̀ngàn ilé ẹ̀kọ́ ọ̀hún school for the hearing impaired tó wà lẹ́gbẹ̀ẹ́ state stadium nílùú Àkúrẹ́ special guest of honor the Ondo state honourable commissioner for education professor Amos Ìgbẹ́kẹ̀lé Ajíbẹ́fún Rotary club is good okay Rotary club of Akure Prestige lábẹ́ ìdarí Rotary Akọ́láwọlé Ajíbádé PHL tó jẹ́ aláṣẹ àtolùdarí Evergreen Stationery Warehouse lólùké.
3: Ondo South ọ̀rọ̀ wa ti dayọ̀. ẹni tí a lè sáré bá tí a lè dúró dè tó ṣe é gbẹ́kẹ̀lé ló yẹ ká yàn sípò gbogbo ohun tá a fẹ́ kíjọba àpapọ̀ ṣe fún wa ní ọmọ wa Professor Dayo Faduile OON ti pinnu láti jà fún a sì gba ẹ̀tọ́ wa fún wa from medicine to public service from academia to governance he has shown character capacity capability laced with experience ìyàrá Ondo South ìlàjẹ ẹsẹ̀ odò ìlọlójú òkè gbọ́ òkìtì pupa ìrèlè àtòdìgbò àkókò ti dé o láti yan ẹni tí lò ń fẹ́ ẹni tọ́lọ́run gan yàn. Professor Dayo Faduile, OON, ẹni tí ń díje fún Senator Ondo South, lábẹ́ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀, APC, ló yẹ kó máa ṣojú wa nílé aṣòfin. Let us vote for experience, competent and effective representation on Saturday, June 20, 2026, during the Ondo South Senatorial District by-election. Ẹ má ṣe méjì, ẹ jáde lọ́pọ̀ yanturu, ẹ dìbò fún Professor Dayo Faduile, OON, ẹ wá rántí o, bẹ́ẹ̀ bá fẹ́ dìbò, ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀, APC ni ẹ tẹ̀ka fún o. APC plus Professor Dayo Faduile, OON, for Senate, Ondo South. Ọ̀rọ̀ wa ti da.
4: Ọpẹ́ wo? Ọpẹ́ ńlá fún Olúwa ìyìn kànkà fún Olódùmarè. Prayer Center Church of God celebrate 24th anniversary. Léyìn tá a pe àkòrí ẹ̀ ní. Arise, O Lord, rescue our nation. Ojo Tuesday, 16th of June, the marriage seminar by 4:30 p.m. Wednesday, night of praise. Thursday, free medical checkup by 10 a.m. Pelu revival ni 4 p.m. Friday, revival keje ni 4 p.m. Pelu praise night. Saturday, ogudo osuwa ni gidigaga jodun. Lati 10 a.m. Pelu revival ni 3 p.m. Ojo Sunday, 21st, wa ni duga jodun lati 8 a.m. Ogunlogo awon top functionary. Sori loba loba ati joyi. Awon olori emi pataki like BC Alawi Aluko, BCCG Choir, and others loba dabira. Baba Samson Oluwa. Wa mo de de atawa fadura jago to ti jeun emi bo mi emi wosho emi ma shiri sa bua adura bo le woro wara emi yo fun ase yo se tele gugu e se dede lori individuals ati talent ko to nda mu orile de yi iloluwa ba yo se gun e loruko jesu to the fourth anniversary year out to lo ba de o the prayer center
5: closing the survival gap equity in sickle cell disease that's the theme of the world sickle cell day 2026 so let's close the gap.
6: Health is well.
5: Gbogbo ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà June 19 la fi ṣèpolongo tako àìsàn fòníkúfọ̀ láǹdé lágbàáyé gẹ́gẹ́ bí ìṣẹ̀rẹ̀ lọ́dọọdún. Àjọ World Sickle Center ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Rufus Nation Gift Foundation ṣàgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ kara ọ̀tọ̀ fún ìgbé ayé alálàáfíà. Lẹ́yìn náà, a wá ṣàyẹ̀wò ìlera, a ó sì pe egbògi fún gbogbo àwọn sickle cell patients lọ́fẹ̀ẹ́. A wá rọ gbogbo ẹni tí Olúwa dá lọ́la láwùjọ, ẹ̀yin orí adé, àtàwọn ẹni pàtàkì tí ń bẹ nílùú láti dìde fúnrànwọ́, kí ilé-ayé lè rọrùn fún wọn, kí wọ́n sì lè bọ́ lọ́wọ́ ìnira ojoojúmọ́. Kan lọ́dún ni àrùn tí àìsàn yìí, àmọ́ ojoojúmọ́ ni ìrora lágọ̀ọ́ ara wọn. Nítorí náà, ẹ dìde fúnrànwọ́ wa. World Sickle Center, ọlọ́kọ ní roadblock Lákùrẹ́, ńlẹ̀tọ̀ gbogbo yóò ti máa tò ní Friday, June 19, 2026, by 10 a.m. Bẹ́ẹ̀ la ń retí Ọlọ́lá Gómìnà ìpínlẹ̀ Ondo, Dr. Lucky Orimisan Ayédàtiwa, gẹ́gẹ́ bí àlejò pàtàkì ọjọ́ náà. Fún àlàyé, ẹ pé 0806-906-5667. Rufus Nation Gift Foundation ló ń kéde.
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
9: Etetisi ìkéde pàtàkì yìí, Bricklayer Association OSBA. Èyí ni láti kéde fún gbogbo ọmọ ẹgbẹ́ Bricklayers Odigbo Local Government wípé ìpàdé ẹgbẹ́ wa yóò wáyé ní ilé ẹgbẹ́ wa ní ìlú Kajọlá Odigbo ní ọjọ́ Thursday, 18th June 2026 ní dédé aago 10 òwúrọ̀ 10 a.m. A wá bẹ gbogbo ọmọ ẹgbẹ́ wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ yìí torí ìpàdé yìí. Ẹni tí ó bá kọ etí ikún sí ìkéde yìí a rí ìjìyà láti ọ̀dọ̀ ẹgbẹ́. General Chairman Alhaji Wahab Olawoyin, Speaker Mr. Ogidiolu, Akọ̀wé Mr. Rashid Olawale, Alaga Kajola Mr. Sulaiman Ganiyu, Alaga Imoru Alhaji Shehu, Alaga Zone 49 Honorable Bagi, Patron Ẹgbẹ́ Evans Ibitoye, Olukede Alhaji Nodurazagi Ayokunle, State Advisor.
10: Ẹ mọ́ kú ojú òpó dí. Àfẹ̀rẹ̀bòjò kú ẹnu sàásọ̀fọ̀. Kò sẹ́yẹ bí ọ̀kì mọ́. Ìwé já lórí ìrókò ó digbére. Dickness Felicia Olúwa Bànkẹ́ ilé bani ti lọ nígbà tí wọ́n lo 92 years láyé. Ó yẹ ká lọ ṣòkú ọlọ́mọ ní ikún àkókò.
11: Ikú ti fi gbójú mẹ́ni rere dọ́rùn àrèmọ́.
10: Torí ìpapòdà màmá wa lẹ́bí ilé bani fi ń pe gbogbo ènìyàn síbi ìsìnkú àti àṣekẹ́gbẹ́ òkú màmá wa Felicia ilé bani. Thursday ọjọ́ 18th June 2026 yìí. lagbara mama kuro ni inland hospital ikare akoko wa si le won fun ite eye ikeyin taiso re onigbagbo yo bere ni le won ni isolo quarters ikun akoko friday ojo kokondilogun osu kefa odun yi ni isin keyin fun mama wa dickness felicia ilebani ni cac isolo quarters ikun akoko bere lago mewa aro yepe fun yepe yo tele tayeye igbalejo yo wa sole loni rebutu ni papa isere cac primary school ikun akoko ola blessing lo ma kole si wa ni badi omo the voice ni corporate mc ojo na o tun ma kabara lu sekere oro otun ba dele ilebani ni olukede loruko

0: bá ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se ṣukẹṣukẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni
1: abba aṣọ oko ti igbọ ni nipa 24/7 abba make sure kọrọjọ gbogun bile tawọn okunrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 abba make sure ko lọ ti nu rara o kagu ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gbò láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abamisọ gbogbo ìgbà.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí oya esipeli celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹsìfẹ́ sọ sipeli náà di salary oya lópin ìgbìyànjú esipeli turmeric
2: turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ́bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: ẹ̀lẹ́ o lápá abẹ yẹn ẹ̀lẹ́ o
1: àti dènà
0: ọlọ́kọ̀ tí ń wá tiẹ̀
1: àbí o
0: ẹ̀lẹ́ o
1: akinyin gbogbo yín náà làkí.
0: Ibi abínà ni adé lónìí ohun tá a mọ pẹ̀kẹ́lù ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀dálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ míì ẹ rí i pé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ìlànà iṣẹ́ ọlọ́pàá tá a lò lọ́wọ́lọ́wọ́ òun ni ti ìjọba àpapọ̀ tá à ń pè ní Nigeria Police. Ìjọba ti wá wò pé lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ mọ̀dàlúrú tí ń lọ sókè tí ń lọ sódò yìí gbé mọ̀dàlúrú abíbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó dàbí ẹni pé bá a bá decentralize Nigeria Police yìí ká wá fún àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórí ọ̀fẹ́ láti mọ ṣàkóso ọlọ́pàá wọn yóò jẹ́ kíkiní ó dínkù ibi tá à ń lọ lónìí rèé.
1: Sọ̀rọ̀ pé ó tiẹ̀ ti jẹ́ pé kì í ṣe ọdún yìí ó ti pẹ́ tí àwọn èèyàn ti ń fọn rere tí wọ́n ti ń pariwo wípé kí wọ́n ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè mú kí ètò ààbò kó túnbọ̀ dúró rí dáadáa sí i. Ṣùgbọ́n lásìkò yìí báyìí ó dàbí pé ó ti wá ń fi ojú hàn de wípé ìṣẹ̀dálẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ó ti alẹ́ ẹ̀ ti fẹ́ jọ díẹ̀dẹ̀ látàrí àwọn ìgbésẹ̀ tí ìjọba tí wọ́n ti ń gbé báyìí. Ibi tí à ń lọ náà wà náà ní lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí a ti ní àlejò pàtàkì tá a jọ máa fi ojú sunukun tá a mọ̀ fi wọ̀rọ̀ sunukun yìí láàárọ̀ tòní.
0: Àlejò wa tí a gbé wá láàárọ̀ yìí ó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ àwùjọ wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn wọ́n sì jẹ́ ọ̀jìnmí nínú iṣẹ́ agbẹjọ́rò Ojo Alexandra Akinyin agbẹjọ́rò ẹ̀kọ́ ojúmọ́ o.
2: Hello.
0: Ẹ káàárọ̀ o.
3: Hello sir, ń gbọ́ wa.
0: Hello, ẹ káàárọ̀ o. Ojú òpó yẹn ń ṣe bákan bákan.
1: Ojú òpó yẹn.

0: Ya, ẹ ṣeun, alejo wa kin yẹ ko ojumọ o.
1: Ẹ kaaro.
0: Ẹ ṣe o. Ẹ ṣe gan. Ẹ ba daruko yin fun awon ara ile fun lara yin kan le mo pe yin gangan le wa lategun fun yin.
1: O ko mi ni Agbejoro, Ojo Alexander. Je aṣoju fun lori eto ejo ati banidamo lori ejo ẹgbẹ SDP. Mo ti jẹ ajafẹtọ ilu ati aṣẹni gbọngàn public analyst si ọrọ eto oṣelu.
0: Bídà ẹ ṣeun a kiyin kaabo sori eto yi laaro yi ọrọ to ni se pẹlu iṣẹda ọlọpàá iṣẹdalẹ ọlọpàá agbègbè ìpínlẹ̀ àwọn ká mọ̀ pé ní ọlọ́pàá agbègbè àwọn ká mọ̀ pé ní ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀èdè yìí òun nìkan tá à ń bẹnu já láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ná ń béèrè nígboro pé bóò ní kíní yìí ó ṣe jẹ gan bóò ní kẹ ẹ bá ṣàlàyé kí ni ọlọ́pàá ìpínlẹ̀ yìí gangan kí lohun tó túmọ̀ sí àbí ọlọ́pàá agbègbè yìí kí lohun tó túmọ̀ sí kí lohun tó lè mú wa gangan.
1: Òun ni wípé sísọ agbègbè wa àti orí ọ̀fẹ́ kí orí onírúurú ìpínlẹ̀ ṣe mọ̀ pé mẹ́tàdínlógójì ni àwọn ìpínlẹ̀ tá a ní orílẹ̀-èdè Nàìjíríà onírúurú ìpínlẹ̀ àwọn tí a máa ṣe àgbẹ̀wò ní agbègbè wọn kì í ṣe wípé àwọn ọlọ́pàá ti gbogbogbò ti federal wípé wọn ò gbìyànjú ṣùgbọ́n tilẹ̀ ò jẹ́ kí tẹnu kúná. Èrèdí ni tí ìjọba ṣe wò wípé ohun tí ó tọ̀nà láti ṣe ní àkókò yìí gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin ilẹ̀ wa ní 1999 constitution wa tó dẹ̀ di wípé ní báyìí àwọn ìpínlẹ̀ wọn ti ń fi ọwọ́ òtẹ̀lú díẹ̀díẹ̀ láti rí pé múṣemúṣe ó gba múṣemúṣe nípa bí ṣe èyí á jẹ́ kí ètò ààbò àti àwọn nǹkan mèremère mìíràn tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọlọ́pàá. Àwọn ọlọ́pàá tó jẹ́ wípé iṣẹ́ ààbò ní iṣẹ́ wọn nígbò kíkò ṣe méjọ́ iṣẹ́ wọn gan nípa ṣíṣe èyí á jẹ́ kí tẹ́ bá lọ káàkiri àgbáyé bá ṣe ní àwọn aláàbò àwọn ẹ̀ṣọ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ la ní ti gbogbogbò ìlú amẹ́ríkà wọ́n máa pe àwọn ti gbogbogbò wọn ní FBI ṣùgbọ́n ẹ máa gbọ́ LAPD àwọn yẹn ní Los Angeles Police àwọn yẹn ní State Police ṣùgbọ́n tẹ bá wo àlàkalẹ̀ àti ètò tí ó wà fún àwọn méjèèjì ẹ rí wípé iṣẹ́ wọn ojú ọ̀run fẹ́ yẹ fò
0: láì fapá kanra
1: alakanra bẹ́ẹ̀ni so gẹ́gẹ́ bí àlàyé ṣe rí ohun tí a ń pè ní State Police àbí ọlọ́pàá ìpínlẹ̀ yẹn wọ́n máa àwọn ìpínlẹ̀ ni ó máa ṣe akẹ́kọ̀ọ́ àti olùdarí àwọn ọlọ́pàá àti tiwọn èrè fún yìí kí wọ́n ní gbé ọmọ ilẹ̀ yorùbá lọ sí ilẹ̀ ibo wọ́n ní gbé ọmọ ibo wá sí ilẹ̀ yorùbá kò ní sí èèyàn tá máa jẹ kò ní sí nínú àwọn nǹkan tẹ máa rí haruna dambaba abi orúkọ yorùbá ló máa wà nílẹ̀ yorùbá ṣe mọ̀ wípé yorùbá ní pẹni tó bá ti mojú òbí ló ń pa bìnrin rè tí a bá ti wo ohun tí a ń pè ní ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ yìí ó máa rọrùn fún ìjọba gẹ́gẹ́ bí iléeṣẹ́ yín bẹ ṣe wà ń bẹ̀ yẹn báyìí níléeṣẹ́ àgàbà yìí ṣé mo ibi tí kò kọ́nà sọ̀rọ̀ ibi tí ìjọ tí wọ́n bẹ̀ mọ́ ibi tó fi ṣílé bí ẹ mọ́ ibi tó kù díẹ̀ kú díẹ̀ sí gbogbo ẹ̀ pátápátá lẹ mọ̀ ọ̀nà tí ẹ lè gbà gbogbo ọ̀nà àbújá tẹ ẹ ní níbẹ̀ òun lẹ mọ̀ ṣùgbọ́n tẹ bá ní kí n wá síbẹ̀ lónìí pé kí n wá bá yín lọ mú okùn kan àbí ní ibẹ̀ ló máa wà ní ìṣẹ́ àsìkò tó máa gbà mí láti rí àsìkò tá a gbà yín láti rí ní kẹ́mọ́kẹ́mọ́ kò lè tó àsìkò tí ó máa gbà yín torí àsìkò tèmi ó máa pọ̀ gan ó sì ti wípé mo lè nànà náà ẹ bá gbogbo àwọn ìgbèríko wa kẹ gbé èèyàn kan wá láti ilẹ̀ lárúbáwá àbí kẹ gbé wá láti ilẹ̀ yíbò báyìí wípé kó máa bọ̀ ní àgọ́ dáadáa kó wá ṣe iṣẹ́ ààbò níbẹ̀ àbí kó máa bọ̀ ní kí ni à ń pè àgàmọ̀ ṣé mọ̀ pé tó bá débẹ̀ á sì máa wá ọ̀nà bó ṣe fẹ́ yàn nànà ṣùgbọ́n tẹ bá mú ọmọ agbègbè yẹn tó ń ṣiṣẹ́ níbẹ̀ kò sí ilẹ̀ tó tojú ẹni sú mi ṣà wípé a kì í fẹ́ ẹsẹ̀ kalẹ̀ láì mọ́bi tí à ń lọ àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ yẹn nípa ẹ̀ṣọ́ aláàbò tó ń ṣe pẹ̀lú ìpínlẹ̀ sí ìpínlẹ̀ ó dẹ̀ jẹun tó dára tí orílẹ̀-èdè Nàìjíríà nílò fún torí ní gbogbo àgbáyé gẹ́gẹ́ bí fi kún wípé ní gbogbo àgbáyé gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò òfin wọn ó ní wípé ọlọ́pàá kan ọlọ́pàá ẹyọ kan ki ara ilu medogbo that's 25 olopa kan si ara ilu medogbo gege bi ofi mo sise gangan ni ya taye patapata labato ilu ti an pe ni United Kingdom won se gbogi ju won gba oroke nipa gbogbo awon eyan ti awon ibi ti eleso abo olopa to po si ju ṣugbọn se mo pe mo se gbe da oroko yen won mito won le seto bo se tona bi pe ko wa je olopa kan si eyan 25 si won gan fry ko olopa kan si eyan 30 keli mo wi pe pelu bi awon se pe ilu United Kingdom ni aibu olopa ni olopa fo nbe Nigeria wa ta wa wa loni awa 230 million o se n to je bo itaje lati kiyesi wi pe olopa kan olopa yekan o so 1000 million Nigeria abanika wo ratio e bayi gan

0: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
1: Bene, alejo wa si wa lori ila ibi ti amode na ibe na ni a ti bere. Kini ohun ti o je odi won laarin ise awon olopa ipinle ati olopa ijoba papo.
2: Ese olotu ti a ba ni ka koko wo si bi ko si ba se ma peru ileku ni pori koko ta fi se awon olopa ijoba papo a le kunyan won tire lenu seyin gege di alaye ti mo se leko oju orun te ye fun life ara kan seri ninu oro yi ni pe te ba wu awon mejeji ison ju son lo o ti ti omo ba gbe jeju baba ma gbe yin baba ni ka wu ise awon mejeji sira a ri bi pe iṣẹ́ ti àwọn ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n a máa pè ní community policing ìyẹn túmọ̀ sí pé wọ́n a máa bójú tó gbogbo ìletò ìletò tá a bá ní ká pín iṣẹ́ yẹn bó ṣe yẹ kó rí wọ́n a máa bójú tó àwọn iṣẹ́ bíi olè jíjà àwọn bíi robbery àti àwọn nǹkan míì bí àwọn 419 bí nǹkan kan àwọn iṣẹ́ tí ó wà ní abẹ́lé àti wípé ní àwọn ará ìlú kọ́ máa fún kọ́ lè máa tẹ̀lé ìlànà tó wà ní òfin pópó náà the traffic laws wọ́n máa tẹ̀lé ìyẹn àti wípé wọ́n máa rí wípé àwọn ará ìlú wọ́n ń bá ìlànà tí òfin ti ìpínlẹ̀ wọ́n ń ṣe
1: tẹ̀mọ̀
2: pé gbogbo ìpínlẹ̀ ló ní ìlànà titi wọn àti òfin titi wọn wọ́n á tún wá máa ṣe iṣẹ́ kan onímọ̀ṣọ́ sọ wípé kò sí bá a ṣe lè ṣe wọ́n á jọ ṣiṣẹ́ pọ̀ àwọn ni a máa fi ọgbọ́n àti ìmọ̀ sílẹ̀ láti máa ṣe ìwádìí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìlú tó bá ti ní eléyìí tó ní agbára

0: àwọn olè ni àwọn iṣẹ́ olè àti àwọn local crimes kékèké tó ṣe then traffic law the traffic enforcement gbogbo àwọn tó rìn lójú pópó kárí ibi tó wọ́n ṣe nǹkan wọ̀nyẹn iṣẹ́ àwọn ọlọ́pàá nìyẹn àwọn ọlọ́pàá state nìyẹn àti wípé àwọn òfin ìpínlẹ̀ iṣẹ́ yẹn wà ń ṣiṣẹ́ fẹ́ dààmú òfin ìpínlẹ̀ yẹn láṣẹ ààbò fún àwọn tó ń gbé nínú ìlú òfin ìpínlẹ̀ yẹn láṣẹ ààbò fún àjòjì láti má kọjá iye ẹ̀ láàrin ìlú òfin ìpínlẹ̀ yìí tá a bá fi ibẹ̀ sí ń gbé jáde òun gan-an ni ó jẹ́ bí ògúnnágbògbò tí ń já tọ́ lẹ́nu ìgbé níbi tá à ń lọ gan-an ṣe mọ̀ wípé ohun tó ń ṣẹlẹ̀ ní Kano òfin Kano yàtọ̀ sí ti Ondo State òfin Anambra ó yàtọ̀ sí ti Ondo State nígbà tá a bá wò ó àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí ló máa gbé iṣẹ́ wọn jáde now bàbá wa wo ti àwọn ti federal ìyẹn ti àdúgbò àwọn yorùbá tẹlu lẹ́kan
1: àwọn ọlọ́pàá ìjọba àpapọ̀
0: iṣẹ́ tí wọ́n á ní ṣe pẹ̀lú terrorism ṣe rí pé ó yàtọ̀ síra àwọn kan máa gather information sílẹ̀ àwọn kan tá okay ibi báyìí ni ṣe mọ̀ pé àwọn èèyàn tó wà máa ní àwọn ẹ̀rọ iṣẹ́ tó lágbára ju tàwọn ti tẹ́lẹ̀ lọ.
1: ibi tẹ́ ẹ bọ̀rọ̀ dé yìí mò ń mú béèrè kan bọ̀ ńbẹ̀ ṣáájú ara kan tó ṣokùnfà ìṣẹ̀dá ọlọ́pàá ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tí ilé aṣòfin tó ń gbéyẹ̀wò lọ́wọ́ ti sọ òun náà ni wípé láti lè mú àdínkù bá àwọn ọ̀ràn ìgbébọn dàlúrú ìjínigbé ábíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹ nígbàgbọ́ pé ìṣẹ̀dá ọlọ́pàá ìpínlẹ̀ yìí ó le ṣe ìrànlọ́wọ́ fún nǹkan tí wọ́n sọ pé wọ́n fẹ́ẹ́ dá fún yìí torí ẹ ti ń sọ̀rọ̀ nípa òfin ìpínlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ìgbébọn dàlúrú àti wàhálà ti ń mi orílẹ̀-èdè lògbòlògbò yìí òun ló ṣokùnfà láti lè jẹ́ kí ẹ̀kúnwọ́ wà lórí àti pèsè ètò ààbò ṣẹ́yìn nígbàgbọ́ wípé ọlọ́pàá ìpínlẹ̀ ìṣẹ̀dá ọlọ́pàá ìpínlẹ̀ ó lè yanjú ọ̀rọ̀ yìí àti pé ọ̀nà wo gan-an ní pàtó.
0: Yorùbá ní wípé a ti mọ̀ ìyá ọ̀ṣọ́jọ́ sọ̀lọ̀ kò sí bá a ṣe fẹ́ tọ́ Yorùbá ní káà tọ́ ó ṣe yẹ káà tọ́ kó bá lè bó ṣe yẹ kó rí ṣe rí àwọn ọlọ́pàá ó ń gbìyànjú ṣùgbọ́n ìkùdìẹ̀kùdìẹ̀ tí ó kù lórílẹ̀-èdè yìí ibẹ̀ ni ọlọ́run ti bá wa yanjú yìí èmi ò kí ń rí ti má sọ torí bàbá wí àákú bá a sì sọ àárọ̀ o tí àwọn ìjọba tí wọ́n bá lè gbé e kalẹ̀ lóòótọ́ tí ó di wípé ó wá sí mùṣẹ̀mùṣẹ̀ tó já sí mùṣẹ̀mùṣẹ̀ ẹ rí wípé ọkàn wa máa balẹ̀ láàrin ìlú ju ti tẹ́lẹ̀ lọ kì í kúkú ṣe pé àti ni a ti ń ní nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kán lè fi ẹsẹ̀ méjèèjì dúró iṣẹ́ tá à ń sọ yìí ni àwọn àmọ̀tẹ́kùn ṣe ṣùgbọ́n ṣe mọ̀ pé tá a bá ti tọ́ bó ṣe yẹ ká tọ́ kò ní rí bó ṣe kó rí àlàkalẹ̀ àti ìgbékalẹ̀ tó tọ̀nà máa wá jáde fún wọn oníkálukú á mọ ohun tí ó ń ṣe ìjọba á ṣe ètò àti ìlànà kalẹ̀ fún wọn láti rí wípé wọn ò yà kúrò níbi tó tọ́ sí wọn ọlọ́pàá gbogbogbò ọlọ́pàá gbogbo ìpínlẹ̀ àbí báwo lè ṣe pínlẹ̀ kan
1: federal police
0: ọlọ́pàá ìjọba àpapọ̀ wọn ò ní wá ṣẹnu gangan sí iṣẹ́ tó yẹ kí ọlọ́pàá ìbílẹ̀ kò kojú sí ṣe rí àwọn ibi tí a ti lè rí wípé wọn ò fi orí lórí lórí iṣẹ́ wọn that is I'm talking about operational clashes tí ò ti ní ṣẹlẹ̀ òun ni pé kí òfin kó ṣe àlàkalẹ̀ tó tọ̀nà iṣẹ́ ti ẹni àlàyé yẹn ni mò ń gbìyànjú láti ṣẹlẹ̀ kan tó tóbi wípé a lọ sójú ọjà òfin gbúdọ̀ ṣe àlàkalẹ̀ tó tọ̀nà pé iṣẹ́ ti ti ẹni iṣẹ́ ti ti ẹni olúkálukú kó jọ mú ìyá ìgbé kọ́ mọ iṣẹ́ wọn kí gbèdéke wà fún olúkálukú kì í ṣe kí ọlọ́pàá then ṣe mọ̀ pé kí àwọn kí là ń pè wọ́n àwọn olóṣèlú kán má babẹ̀ jẹ́ torí ṣe rí ewu tó ń bẹ nínú oko ló ń gẹ́ gan ara ẹ̀ nìyẹn
1: ẹ sí àwòdáadáa
2: a sì wá sí abala ibi tí ẹ̀ ń bọ̀ hùn ṣùgbọ́n ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí gẹ́gẹ́ bí òfin tó gbé ọlọ́pàá kalẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó ní pé ọlọ́pàá nìkan òun náà ni ó jẹ́ bí organization tó yẹ pé ó lè mójútó ọ̀rọ̀ ètò ààbò

0: ṣe eléyìí fi hàn wípé òfin tó gbé ọlọ́pàá àpapọ̀ yìí dúró àtúnṣe gbọ́dọ̀ débà láti fààyè sílẹ̀ fún ọlọ́pàá àpínlẹ̀?
1: Agbára tó wà ní ọwọ́ ọlọ́pàá àpapọ̀ kì í pọ̀ jù. Ṣé mo wípé amòfin lèmi? Ṣé bá mo agbára tó wà ní ọlọ́pàá máa wo ẹlòmíì tá máa fi bọ́ ọlọ́pàá dọ̀wẹ́ kẹta á sọ̀rọ̀ sọlọ́pàá á ṣe yánmayànma? Ṣé mo pé executive order lọ́lọ́pàá lómi ìgbọ̀ bí wọ́n ṣe ń sọ yẹn ní Yorùbá? Agbára ọlọ́pàá ó súnmọ́ ti presidency. Agbára ti ọlọ́pàá ni ó súnmọ́ ti ààrẹ orílẹ̀-èdè tí mo gbà yẹn bẹ́ẹ̀ ni. Ó súnmọ́ tí a bá mọ agbára tó wà ní ẹ̀wọ̀n ọlọ́pàá ẹ̀rí pé ọlọ́pàá lè lọ mú sójà ni. Ẹ̀rí rí bẹ́ẹ̀ ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ajá tó wọlé ẹkùn ni tó dẹ̀ lọ tó bọ̀ ṣe mo pé kì í ṣojú lásán. Agbára ọlọ́pàá pọ̀ ṣùgbọ́n kò sí kí àtúntẹ̀ àti àtúnṣe àti àbẹ̀wò kó má sí ní agbára tiwọn torí lára ẹ̀ náà láti máa pín wá sí state láti máa pín wá sí ìpínlẹ̀ lára ẹ̀ láti máa pín wá. Ṣùgbọ́n ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ibi tí igi tó bá ti tóbi òun la fi ń paná tí ọ̀rọ̀ bá fẹ́ ta kókó tó bá lágbára ṣe mọ̀ pé nílùú òyìnbó tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ bá ń ṣiṣẹ́ kan lọ́wọ́ tó bá ta kókó ní kété tí ọlọ́pàá gbogbogbò bá débẹ̀ ní ọlọ́pàá gbogbo orílẹ̀-èdè tó bá débẹ̀ ìlànà ti wà nínú òfin wọn wípé ọlọ́pàá ìpínlẹ̀ yẹn ó gbúdọ̀ jọ̀wọ́ iṣẹ́ yẹn sílẹ̀ fún. Ṣùgbọ́n ó wá lójú iṣẹ́ ìdí nìyẹn tí mo sọ pé àlàkalẹ̀ àti ètò gbọ́dọ̀ wà. Tá a bá ti là á wọ́n máa jà ni láìpẹ́ ibi oṣù bíi mẹ́ta bíi mẹ́rin sẹ́yìn níbi area ShopRite yẹn ṣé báwọn ọlọ́pàá àti àwọn àmọ̀tẹ́kùn jà níbẹ̀? Kí ló fa ìjà? Iṣẹ́ mi ni iṣẹ́ ẹ̀kọ́ ṣe mọ̀ pé àlàkalẹ̀ mi ò tíì tó. Tí àlàkalẹ̀ bá tó tọ̀nà kò ní sí wípé à ń fagagbága ní kété tó bá ti fi ID card yẹn hàn wípé iṣẹ́ báyìí tólúkálukú dẹ̀ ti mọ tiẹ̀ ọ̀tọ̀ ni títọ́lú ọ̀tọ̀ ni títọ́lú ọ̀tọ̀ ni títọ́lú o. Tólúkálukú bá ti mọ gbèdéke àti ipò tí ó yẹ kí ó wà kò ní sí àkọlùkọgbà kò ní sí gbèsèwájú gbèsèyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bábọ̀ ṣe ṣẹ́dọ̀ mọ̀ wípé iṣẹ́ àwọn méjèèjì yìí iṣẹ́ wọn náà wọnú ara káfọ̀ sí gbẹ̀rù sí kọ́wọ́ lè mọ́. Mo ṣe àlàyé kan lẹ́kọ̀ọ́ mo nílé ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ọlọ́pàá kan sí èèyàn 1000 ẹ jẹ́ bí sí èèyàn 500 lásán bá bu èèyàn kan ẹ̀jẹ̀ ní èèyàn 100.
2: Ẹni tó tó bẹ́ẹ̀.
1: So iṣẹ́ wọn gbúdọ̀ wọnú ara ṣùgbọ́n ibi tó bá ti nílò bíi wípé wọ́n fẹ́ lọ mú àwọn agbésùnmọ̀ ní àwọn nǹkan wọ̀nyẹn báyìí ṣe mọ̀ pé àwọn local police yẹn ti àwọn ti ìpínlẹ̀ àwọn láṣẹ àtọ̀nà fún àwọn ti federal police láti mọ̀ bí tó fẹ́ rìn sí àwọn máa dàbí fìtílà àbí olùtọ̀nà àwọn èèyàn wá ṣiṣẹ́ lé lórí tí ọ̀rọ̀ yìí tó bá ti hàn síra tí ò lè sí àyè fún ṣe ká rí ni torí ojú ayé ló pọ̀ jù ṣe ní àwọn nǹkan tó máa ń fa issue. Mo lọ ṣe case kan níbì kan mo fi orúkọ bo station yẹn láti rí wọ́n dẹ̀ nìkan gbé gq yẹn àkókò ní sórí ìfìṣẹ̀lẹ̀ wọ́n ní kò transfer kí ló ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n mú àwọn bandit kan ṣùgbọ́n joint task force yẹn túmọ̀ sí pé wọ́n jọ ṣe iṣẹ́ yẹn ni wọ́n fi rí àwọn ohun yẹn mú ìgbà tó wọ́n mú wọn torí wípé àwọn àmọ̀tẹ́kùn tó wà ń bẹ̀ pọ̀ ju àwọn ọlọ́pàá lọ ṣe ń gbọ́ àlàyé mi báyìí
0: àgbọ́yé
1: àwọn àmọ̀tẹ́kùn yẹn ló wá gbé ẹni yẹn lọ ìgbà tó wọ́n make report ṣe mọ̀ kó yẹ jẹ́ orí ni gbogbo wọn àwọn ọ̀gá ti dìbò yẹn wọ́n wá ní pé rárá pé báwo ló ṣe máa gbà kí àmọ̀tẹ́kùn kó mú ẹni yẹn lọ pé àwọn ló yẹ káwọn parí ìjẹ́ ìbí joint task force ṣe mọ̀ pé tí àlàkalẹ̀ bá wà wípé bẹ́ẹ̀ni tí ṣe police àti ìjà joint task force bá fi ṣẹlẹ̀ o tí state àti federal bá fi jọ ṣiṣẹ́ pọ̀ o wípé
0: ẹni tó jẹ́ ọ̀gá lẹ́yìn
1: federal ló ní ẹ̀tọ́ láti mú ẹni yẹn lọ ṣe mọ̀ pé àlàkalẹ̀ yẹn gbúdọ̀ wà nílẹ̀.
0: bẹ́ẹ̀ni ẹjẹ́ ká wo ṣe mọ̀ pé ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà wọ́n ti fọwọ́ sí báyìí lórí pé kí àgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kó wà ó sì ń padà bọ̀ wá sí àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ẹjẹ́ ká bójú wo ìlànà yìí ìjọba àwọn gómìnà gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àgbékalẹ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ni yo mo lanfani ati yan awon to je commissioner olopa gege bi are boye ti le fowo si ka yan en to je oga agba olopa yanyan lolede Nigeria pelu iyonda ile igbimo asofin ipinle e je ka wa wo ilana yi opolopo ngba mi ntin je ki awon eyan mo wo pe boya awon gomina yo mo si awon olopa apinle lo oje ara na pe agbara na yo wa lowo awon gomina lori pe won yan en to je commissioner olopa e je ka boju wo bi iberu ise ko ni si lara awon eyan pe se awon gomina oni mo si lo lo to
2: afikun e afikun e agbejoro oni pe awon eyan won mo ngo bi mo se le gbe kale pe lakoko oselu se awon oloselu awon gomina ati awon mi be se won ni mo lo awon olopa e iyan olopa ipinle lati mo fi dagboru fun awon egbe oselu alatako
0: tori bo se ti da to lori sisagbe kale re ko mo je pe kudie yo wa to fa owo ise re seyin
2: ki le yin ro nipa oro yi
1: se mo wi pe kini to lo ba ja oje
0: apo e guju tan lo
1: o guju tan lo se ri ton ba fe ko da ke ba police service commission that's the national policing council and the gasi oni lati enshrine won lati sise po pelu state se yan pe awon to wa nbe ba ife ja ni gugu
0: be
1: ni ba se ni awon ta no lati ipinle lo si ile igbimo asofin be ni agbodo ma ni recommendation no lati state awon ona abayo ni mo so yi o to je wi pe won le ma so bi o se nri ni ipinle won pelu pelu gomina ko gbodo ni gbogbo agbara lori state police ewu pelu kolunge tori asilu agbara se ri eyan dudu ni wa ademo to n sele looto bi gomina ti eni executive and administrative supervision ni won lori to le ma moju ti won operational independence ati se ise láì wojú ṣe rí ọba kì í níjẹ yorùbá ní wípé iyì
0: lọba forí bẹ́ẹ̀ ṣe
1: ṣe rí gómìnà ìpínlẹ̀ kípínlẹ̀ gbúdọ̀ fi àyè sílẹ̀ láti rí pé wọ́n ṣe iṣẹ́ wọn láì sí ìdíwọ́ tó jáde láti ọwọ́ executive power irúkọ ṣe rí kì í ṣe ipò commissioner for state police kì í ṣe ipò tí wọ́n gbúdọ̀ fi ojú ìṣáájú ṣe ẹjẹ́ ṣe àpẹẹrẹ fún yín tẹ bá wo judiciary ẹ rí wípé njc wà that's the national body ẹ rí wípé ní state náà bó tilẹ̀ jẹ́ pé gómìnà òun ló máa ó máa ní administrative power láti rí wípé òun influence ẹni bá jẹ́ the next chief judge adájọ àgbà ní ìpínlẹ̀ ṣe mọ̀ wípé operational independence wà tẹ bá rántí ibi tí ara ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè ti ń wọ́ díẹ̀díẹ̀ máa ṣe àlàyé ní ráńpẹ́ tí ó lè jẹ́ wípé tí state police bá ti ṣọ́ra wọn ibẹ̀ náà láti máa padà já sí ní ọdún 2005 Bukola Saraki òun ni gómìnà nígbà yẹn ní ìpínlẹ̀
0: Kwara ni ìpínlẹ̀ Kwara ni
1: bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Kwara ọjọ́ kan náà ló jí tó sọ wípé òun àti CJ nígbà yẹn adájọ́ àgbà ní ìpínlẹ̀ Kwara ó ní ó ṣe àwọn nǹkan kan tí ò tẹ́lọ́rùn wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ pé house jọ wọ́n dẹ̀ gbà yẹ ṣùgbọ́n kó tó di ìgbà yẹn supreme court ti dájọ́ kan wípé nígbà tí the former CJN versus I think versus the federal government tí wọ́n yọ adájọ́ ti dájọ́ wípé kò sí bẹ́ẹ̀ ṣe lè yọ adájọ́ bóyá ó jẹ́ president o àbí anything tí ò gbúdọ̀ go through the national body NJC National Judicial Commission se mo pe ni pasise yi ko je ki lo to won yo adajo agba ni ipinle Kwara ngba yen sugbon o ja ija ominira yen titi de Supreme Court gba to de tin sugbon de tin ko ni be kon da pada si aye pe a ni se o sa lodo
2: ki labe labe mama
1: o mama
0: oda
1: awon ila tale no ni ta fi le da awon mo isile
0: oda
1: awon lo ba le dada
0: le gege bi esi ti menuba awon alakale yi e je ka wo isuna eleyi to je pe o gbodo wa fun awon to je olopa apinle yi ti won ba dale tan apa julo ati oro awon nkan ti won mo lanfani ati gbe dani koro mo tun dabi oro pe adamo tekun le ko si nkan idaloro lowo won eleyi ton leyi pe won le fi koju awon odaran se lero pe ti won ba se idaside olopa apinle yi ki se awon bon sakabula ina na tun bere si gbilian lowo
1: eh ko se se be
0: aha
1: ko ye ko ni be kule se mo pe on ta fe se yi bayi o si gba gbogbo o fe gba gbogbo ipele meta ti ijoba ko se the federal state and the local ibe lo ngba bo ta ba de ti so di osi ko si yoruba ni di ti o ba ti se o ti
0: e
1: se mo wi pe ipe pajawiri lati ja western security network san ti nyamu pe ipe pajawiri ni olohun poron ke gbominu ana
2: rotimi akeredolu akeredolu
1: beni Rotimi Akeredolu Sam. Kono fi orun ke. E mo pe ije ki pe pajawi la fi da sile. Ki ti bi mo se ba yin soro yi. E ba si de office awon amotekun administration won ti balance dada. Mm. Ni kin so oro won ni o.
0: Mm.
1: Ni an ala no yin si wa ni office won. Ki mo de denu atelu bi won se nse awon kan lati reception won. Lawyers mama strong go to the police point here ni mo yen so gugu yen ni Yoruba call ni le se
2: o ye wa madam ko to ri
1: bi a be ni ada ko ni ta o madam ko to ri kan o ye ko ri be te ba jojo lopa gege bi alakale ofi gege bi alakale ofi that fear hearing e je keni ji you person is too presume innocent ah ti so ko down sugbon o seun to je wi pe o si ku die ku die mo je anọ mo gbenu atẹlu lọdọ won pe ko tọna be lo to wa je kin ri en ti mo wa o ni lati je amusi ko to di bi ko ori eni yen to wa nibe tori bi pe eto eni gege bi ara ru eto eni yen gbọ eni ti a fi esun ọdaran kan yen gbọ ni lati se kini o lati ri eni e
0: oda tori akoko wa ibere ti a tun bere ni pe opolopo ni nro wi pe ti idasile olopa apinle ba ti de gbogbo awon ti a dale tele te pe ibe abi pajawiri ibe amotekun ni o boya won figilante ni o aba won kini pe o sese ko mo si mo se be le loro pe ori abibo
2: e je nfi bere yin mo tori akoko wa kele ba da o mejeji papo laarin iseju kan ti olopa mi to ba ba oloko to ba ba wo surutu loju popo e wo pe se ija adugbo ni ati awon iwa mi be awon esun mi be ta mo yan fi nkan awon olopa jake jado le yi ta nri ka ninu paper ta si nri wo ninu fanran asilo agbara yi e ko ni gbe awon olopa ko ni gbe awon olopa ipinle na won ti won wo pe ah omo governor lo awa ni backup na se iru awon kan bayi se ro pe ko ni mo sele na
1: seri ibi ti o be ti so
0: fun
2: mo le se si
1: bẹẹni ṣe gbogbo àgbékalẹ tí à ń sọ yìí ẹtọ ìjọba ìpínlẹ ni láti rí wípé wọn ní commission tí wọn ṣe gbọ àlàyé mi
0: ibi
1: tí a lè fi ẹgbẹ wọn sùn àwọn olùdíṣun ṣe mọ pé ẹni tí ò bá ti mẹni tá tó lè bá sọrọ ṣe mọ pé ọrọ tó lágbára ni gbogbo àwọn ọlọpàá ìpínlẹ ni sọ wípé alakalẹ gbúdọ wà ṣe mọ pé gbogbo bá ṣe fẹ gbé wọn kalẹ state assembly máa mọ sí iṣẹ wọn wọn ni àwọn kan tún lè jẹ legislative oversight tó máa ní àwọn tó máa wà nínú ibẹ tó jẹ wípé iṣẹ tí wọn láti fojú sáwọn ọlọpàá rẹ àṣìlò tá wọn ń sá fún yìí òun ní ṣe mọ wípé wọn ní pé agbára ń pa ni agbára pampa nígbà absolute power ó tún pa ni pampa tí a ò bá ti ṣọra ìhìn tí a nílò láti rí pé ìjọba gbúdọ̀ gbé àlàkalẹ̀ through the state assembly, through police service commission, gbogbo ati judicial remedy. Esa, judicial remedy yen a gbudo gbe party. To lu wipe ti la n pe ni check and balance, ka wo ẹni lọwọ wo ni ijọba. Kéèyàn kan má kọ̀ ló wípé òun ti da òun ti lágbára tán. Judicial remedy tọlọ́pàá bá hùwà àìtọ́, ka gbaṣọ lọ́rùn rẹ̀, ka bàwí bó ṣe tọ́.
2: Ó dà táwọn vigilante àtàwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù Àmọ̀tẹ́kùn.
0: Ṣé wọ́n sì wà
2: padà? Ṣé wọ́n sì wà bí àpà wọn rẹ? OPC àti gbogbo ẹ̀.
0: Àbáwọn náà ni ó yíra padà dọ́lọ́pàá àpínlẹ̀.
1: Ìṣẹ́ mọ̀ wípé mo ti sọ lẹ́kàn, mo ní pé ọmọdé ìwò yìí, lójoojú ìwò yìí, kí n tó dá wọn sílẹ̀ ni ohun tó wà ní ìlú ní ìgbà yẹn. Àwọn náà ló máa padà dì í bá a fẹ́ bá a kọ̀, ṣe rí àwọn Àmọ̀tẹ́kùn, Peace Corps, Vigilante, àwọn ló máa dì í. Ṣé mọ̀ pé kì í ṣe ohun tí a nílò láti máa gbàbẹ ní gbangba ọtí ìpele tí a wà yìí. Kì í ṣe ohun tí a nílò bẹni máa gbàbẹ ní gbangba ọtí rárá. Kì ojoojúmọ́ nínú ilé mi ti máa ti kó àwọn ọmọ mi jọ àdúrà nàìjíríà ju ti tèmi lọ.
0: kì í ṣe lè tó jẹ́ pé a wàá tọrọ òṣèlú bọ́ngbọ̀n bá fẹ́ gba àwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ni ẹ gbé ọmọ tó wà ní Amẹ́ríkà yóò wá sí Nàìjíríà, ẹ sọ pé kó wa máa ṣiṣẹ́ state police tẹ́lẹ̀ mọ̀ wípé ṣé ààbò tó làmì lakara fẹ́ gbà wọ́n fún. Tí àwọn èèyàn dẹ̀ wà tán ṣe tán láti fi ara wọn jì láti ṣe iṣẹ́ yẹn. Ṣẹ́ri ẹjẹ́ ká gbé mo gbé fún àwọn aláàbò ìbílẹ̀ wọ̀nyí, àwọn Àmọ̀tẹ́kùn, àwọn vigilante, wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Wọ́n ń gbìyànjú atakoro wọnú àdó ni kò lè gbọ́ ọmọ ẹ̀wọ́, mélòó nínú wa ló lè gbọ́wọ́. Ṣùgbọ́n àwọn náà ni ara ibi náà tó fi lè jèrè iṣẹ́ tí wọ́n ti ń ṣe nìyẹn. Mo dẹ̀ mọ̀ wípé ọlọ́run fún ìjọba ní òye láti ṣe ìdótọ́.
2: Ẹ já gbọ́ bí méjì mẹ́ta kan lẹ́nu àwọn ara lé kó tó di pé
0: a mọ̀ láàyè. 0816251999. Hello, ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ ṣeun o.
1: Bọ́yá méjì ọ̀dà mo kìí, mo dẹ̀ kí Alani.
0: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Wòlíì Dèbìdì Solomon, ẹ̀mí ibẹ̀ láti ìlú Ọkà Kókó.
0: Ó yà ń gbọ́ yín.
1: Ohun tí mo gbọ́ ní mi dùn, ṣùgbọ́n mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ bàbá tí ẹ gbé wá fún pé tó bá ti ń lọ ṣé kò ní di ọ̀rọ̀ òṣèlú ìyẹn kan. Ìkejì ṣé kò ní jẹ́ pé ẹni tó bá ti gírádéètì là ń wá ní ọlọ́pàá ìbílẹ̀? Torí nǹkan kan tó ń ṣẹlẹ̀ gangan ni pé a nídi gírádéètì, a nídi first line tó bá ti ní A1 ibi tí ọ̀rọ̀ dé ṣé kò ní ṣẹlẹ̀? Àti pé ṣé kò yí pé àwọn òṣèlú kan fẹ́ gbé sí orí kọ́ má lè kọ́kọ́ ìlú mọ́? Ẹ pé
2: àlejò wa ṣe gbọ́ béèrè wa dáadáa.
1: Rárá mi ò gbọ́.
2: Wọ́n ní ṣé kìí ṣe léyìí tó jẹ́ wípé àwọn gírádúrẹ́tì nìkan ni wọ́n mọ̀ wá ń bẹ̀ gbà tó bá yá.
0: Tí o ṣe pé ṣe mọ̀ pé ọ̀rọ̀ ètò ààbò abẹ́lé lélẹ́yìí.
2: Ọ̀rọ̀ ètò ààbò kó mọ̀ jẹ́pẹ́ni tó lọ study linguistic ní yunifásitì ni wọ́n ní kó wá mọ sọ ọlọ́pàá ìpínlẹ̀.
0: Tí o sì ní mọ̀ nípa tiwantiwa gẹ́gẹ́.
1: Ṣe mọ̀ wípé ohun gbogbo nílé ayé ló ní ètò àti àlàkalẹ̀. Kò sí bí àwọn tí ó kàwé yanan tí kí òṣèlú sí láàrin wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣe mọ̀ wípé bí màá ṣe bá ara ti jẹ kúdíẹ tó sì wà láàrin Àmọ̀tẹ́kùn báyìí, òun náà ni wípé ẹ mọ̀ pé àwọn tó mọ̀ nípa nǹkan ìbílẹ̀ ló pọ̀ jù bẹ́ẹ̀. Òun ló ṣe okùnfà bí wọ́n sì ṣe ń hùwà kọ̀ọ̀kan pẹ̀lú bí àwọn agbẹjọ́rò wọn tán tẹ̀sí máa ń ṣàlàyé fún pé ẹ má ṣe dáadáa, ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn òsíbẹ̀sí ni fẹ́
0: ṣòṣàlódò. Ó yẹ kí ìdánilẹ́kọ̀ọ́ náà mọ̀ wáyé lóòrèkóòrè lórí
1: àwọn. Ìdánilẹ́kọ̀ọ́ wáyé ṣùgbọ́n ní gbogbo ìpele wọ̀nyẹn àwọn tó máa darí wọn náà á jẹ́ àwọn tó kàwé.
0: Ọ̀dà ẹ ṣe
1: mú pé ó ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́.
0: Àtìmọ́yà ẹ̀lọ́.
3: Ẹ̀kaàrọ̀.
2: Ẹ ṣeun.
3: Mr. Glory láti Gbọ̀nà Lẹ́sàlẹ̀.
0: Ó yà ń gbọ́ yín.
3: Ṣé ẹ rí kò sígbà tí ọ̀rọ̀ òṣèlú ò ní wọ̀ ọ́? Kọ́lọ́run kò fọ̀run kẹ́ Akérèdọ́lù. Nígbà tí wọ́n ṣètò àti dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ ńgbà yẹn, gbogbo lọ́balọ́ba sáùtù yìí, ọ̀dẹ iná sọ pé wọ́n fẹ́ lò. Ṣùgbọ́n ní pàjáwìrì, àwọn ọba, àwọn sẹ́nẹ́tọ̀, àwọn chairman, àwọn ológun slot yẹn wọ́n sì pín fún àwọn ará ilé wọn. Ìgbẹ̀yìngbẹ̀yìn náà ẹ̀ṣẹ̀ fún àwọn ọdẹ ní slot kọ̀ọ̀kan, àwọn ọdẹ gidi tó wà nù ẹ̀ ò tó nkankan. Àwọn ọdẹ tẹ̀ǹdẹ̀ wò yìí, ìta sójà wà nù wa, ọlọ́pàá wà nù wa.
0: Ọ̀dà.
2: Hello.
0: Ẹ ṣeun.
2: Ọ̀dà. Ẹ gbọ́, ibi náà ni.
0: Kí ni ọ̀jẹ̀ bí àmọ̀ràn yín ní ṣókí?
2: kẹtọ ma lọ ni ṣoki laarin iṣẹju aya
1: amọran mi si ijọba lo bi pe kan gbọ eto yi kata so pe won gbọ nkan kan tun mu awon muse muse inu e kan muse kali wi pe aso nti o tona ka ma fi se mo mo mi mo mo la fi wa nibe ka tori abo ilu tori oga to ba je ti ilu ba loju aya so ti e eyi to ba je totu
2: kudie iwaso ese ese alejo wa ti won tin ba wa so lato aro na ni agbejoro ojo alexandra adupe lowo yin ese gan o imo ni ku mo yin lori o
0: ese adupe o ese
2: ibi na la mo gba lole la ro ka mo ile degbe gala ni lo ko temi
0: to opo yemi jo oda o na lo ko temi je o ire o

0: Data, nourishing minds, sharing happiness for 50 years.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
5: Emi omo yin na ni o Jolly Johnny mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
6: S E L E R R I E salary
5: ah boda mi espelli no di salary oya lopin gbianju espelli turmeric
7: T U R M E R I C turmeric
5: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
8: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
9: Tó ẹtúkú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa. Ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wá di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀nyanrin ṣẹlẹ̀ ń bẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture la fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Pọ́nbélé egbògi náà ná fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni won ni ko guide ara re e je nkoko doke lo na mo si npada abo e ku kale
10: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti sumi, ise lo pariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti e kon sun lo ni.
11: Aba, ajo ko ti gbo ni, nipa 24/7 Aba Make Sure. Korojo gugun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gogi bile, ta gbe kale lona ti gba lode. 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara. O ka gbo eyin didun, ara riro, a po gede gede jo ti ara danu. Logo lo mo Korea baduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo na daki fonte gugba o da lagwara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gugba iga ijawa ija osi always guide me
9: Benny, ijawa ijausi, always guide no ni. Se wari bugwe yin ti eba fe di alagbata. Fule sheton shebogi 24/7 Aba Make Sure yi. Namba yi, o na ni ke mwa pi. 091-60-62-62-53. Eje nkpe le kasi. 091-60-62-62-53. Tu, oturi ba mi na, ta tu mwa padi. Ire o.

baki wa ko juma ni ako juma ko juma tu ko juma mani ko gbeta tun lanfa ati ma gbo wa lo ro to ni se be ti ijo ni lawo ko gbadan jare lo le okele bi yan so e ma foka won yan ko jara won life abada ma lo jura won lo ta ba so nipa royin re daraya ele to duro gbangba gidi gba won ni ta bi su pa keke o si ni be o duro kakaraka eyin temi o lo fa lanta dani Detun ojo Tuesday ojo Segun ni atemi ateyin a Segun ota a re yin odi Segun wa je teni kokan wa ami ati ami ai ni de na gbadun lai tun ni fololofo e tun jajo kan barabo sekere lati le niyan mo poto fun ele a ba nso nipa royin re daraja Folaji Oye Tayo oruko mi lo nje be Fakao Sport the controller of sport in general the sport commander agbara gbogbo leka fatamala category e won wa die e je ko je wo pe assignment ni nba ni mo gbe tutu do yen na e data nanu ba diju lori trailer mo ya mi life wa ya mbe loke o ya gaga ni e gbe mi debe 100 e jajo farabale gbera wa trabaye ta ba so nipa royin re daraya isi o tun lo niyan gege ba se ko we ati bo lati ko eja ko soye papapa lati le tori ise wa niyan o ta ni ki se royin mo pe ko egbe agbe bo lobirin te dokun awon gaga lo yan o awon gaga lo si se logo awon gaga lo gbe dije fi eye ife eye league agba oja awon obirin torun ta wa yi awon gaga lo gbe lo ipele eledi mefa super series o gaga ni ko ti e dokun Oh, na tu pada ri daula ye lulo wa pada ri daula won lo ni a je pe edokun e awon gaga ni champion lowo ta wa yi e je bo se wa si o le mi na farabale je keyin ti wa mo lati be lo e je ma to keje keje odibo ni e o di nu igbimo eleyi to moju to gbogbo bi nkan se lo ta ba nso nipa idije ti league agba ojo orilede wa Nigeria Nigeria Professional Football League NPFL wọ́n ti jẹ́ ká mọ̀ ẹkú ti mọ̀ pé ìdálu báyìí ní ìṣèlú eégún ní gbowó wọn lóde òṣogbo àjọ yìí wọ́n jẹ́ ká mọ̀ páwọn kò gbé agbábọ́ọ̀lù mẹ́rin tó sẹ̀ pegedé ìyẹn fi gbọ́rọ̀ jẹ́ ká láti wá kópa nínú díje ti líìgì àgbà ọjọ́ orílẹ̀-èdè wa nàìjíríà ní sáà tó ń bọ̀ lọ́nà ló bá ti di ọjọ́ friday ló bọ́ sí ẹ lọ wò wá ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù tá a wà yìí ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́ yìí wọ́n ní wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan o gbogbo àwọn ẹkùn ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́rẹ̀ẹ́rin tó sẹ̀ pegedé wá sínú ìdíje ti líìgì àgbà ọjọ́ orílẹ̀-èdè wa nàìjíríà ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan yìí yóò dá lérí gbogbo bí wọ́n ṣe ń ṣe bá a ti rìn rè bá a ti ṣeré bá a ti ta rè ìyẹn nínú ìdíje ti líìgì àgbà ọjọ́ orílẹ̀-èdè wa nàìjíríà ẹkú ti mọ̀ pé ìlú tí ò bá ti sófin ẹ̀sìn òsì ń bẹ̀ ìlú tó fi bá ti wà dandan ni kí ìjìyà kó wà o wọ́n ní bàbá ti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìtàn fún yín èyí náà ti mọ gbogbo bí nǹkan ṣe ń lọ nìyẹn a bá ń sọ nípa ìdíje ti líìgì àgbà ọjọ́ orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí àwọn aláṣẹ tọrọ kan gẹ́gẹ́ mọ́ ṣe já wa tán kalẹ̀ kalẹ̀ èmi náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ ẹkú ti mọ̀ pé àjà àjàtán tẹ́ rí yẹn ó ń dájà lẹ́ǹgbòrò ayé ni láti bẹ lọ ẹ̀sìn funfun gbéra tó ó dínú ìdíje fi ẹ̀yà àgbà ńlá ayé bí ó ti ẹ̀sìn náà jà ń bẹ̀ ìdíje yẹn náà ń dùn bó ṣe bá ẹgẹ́ bá ṣe kọ̀wé ẹ̀ ó ń dùn gbọ́gbọ́ tó ń kán sí o àwọn ẹ̀sìn ìfẹsẹ̀wọ̀sẹ̀ tó wáyé lálẹ́ àná orílẹ̀-èdè ivory coast wọn ní góò kan dondo pé àwọn jàjọ lọ òun náà fi jẹ́jú kan ti ecuador àbí ayò kan sódò ní àájẹ́ pé láti ilẹ̀ adúláwọ̀ náà ọlọ́run bá wàá ṣe àwa náà rí nǹkan mú bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn orílẹ̀-èdè sweden wọ́n fi góò márùn sẹ́yọ kankan wọ́n fi kọlà sójú orílẹ̀-èdè tunisia márùn sẹ́yọ kan ni àwọn tèmi gbé gogo wọn farabalẹ̀ gbọ́ pẹ́ orílẹ̀-èdè spain àti orílẹ̀-èdè cape verde odó odó làwọn gbẹ́ pẹ̀lú ara wọn o ibẹ̀ gangan ni mikel oyazaba ó ti fi ìtàn balẹ̀ lálẹ́ àná ìtàn wo ló fi balẹ̀ ẹ̀ẹ́gbọ́n láàárọ̀ tòní orílẹ̀-èdè belgium àti orílẹ̀-èdè egypt lóhùn kọ̀ọ̀kan ni wọ́n ta pẹ̀lú ara wọn saudi arabia àwọn náà dúró ti kọ rúgà lọ́rùn o wọ́n dúró tiwọn lọ́rùn gàgà gidi ni
àmì ayò kankan lọ̀rọ̀ bá dé ẹni ẹ̀wà kọ́lá ó lé bá yà orílẹ̀-èdè ti ìran àti orílẹ̀-èdè new zealand méjì méjì làwọn náà ta pẹ̀lú ara wọn bí nǹkan ṣe lọ lánàá rè é yóò máa tẹ̀wájú lálẹ́ tòní náà tó bá ti dago mẹ́jọ alẹ́ òní aláàrin ó farabalẹ̀ ju àgbà nǹkan ó gbé nǹkan nu orílẹ̀-èdè france àwọn kílian mbappé lutin nìyẹn wọ́n mọ kojú orílẹ̀-èdè senegal àwọn sadio mane yóò gà á yàtà yóò fọláńtà sójú lálẹ́ òní aago mọ́kànlá bákan náà iraq ó mọ kojú orílẹ̀-èdè norway àfẹ̀mọ́júmọ́ òru wàyí argentina ó mọ kojú orílẹ̀-èdè algeria láago méjì òru àjìn ẹgẹ bó ṣe wà sí o lèmi náà farabalẹ jẹ kẹyìn tiwa mà ẹjá tún kó bẹẹ yẹn lọ bẹẹ ó lọ bí àwọn gédéńgbé nìyẹn ó bá rí bẹẹ ẹjá máa tá látàrí àtàrí ó dìbò nìyẹn ó ní gbogbo bí nǹkan ṣe lọ lójú ọjà ẹyin chelsea òótọ́ ni pé kì í ṣèròyìn mọ́ kùkùrẹ́là ó ti di agbábọ́ọ̀lù kan ti real madrid lọ́wọ́ tá a wà yìí o ikú ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid sì tún jẹ́ ká mọ̀ wọ́n tún jẹ́ ká mọ̀ wọ́n láwọn tún nífẹ̀ẹ́ láti gbé ẹ̀sùn fernandez fóònù kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea nìyẹn ẹ̀yin chelsea sí ó lọ àbí òní lọ ìyẹn gangan làwọn ò lè fìdí ẹ̀ múlẹ̀ o torí gbà tẹ́ gbowó lórí kùkùrẹ́là náà ẹ̀jẹ̀ á gbọ́ tá a kàn gbọ́ ni pé ó ti darapọ̀ mọ́ wọn sí wàhálà ìyẹn sáàmọ̀ yọ̀ǹda pléyà ń ti yín ó ṣe pé sáà tó ń bọ̀ náà kò sí rẹpẹtẹ tẹ́ fẹ́ gbá lẹ́yìn kẹ́ ẹ mọ́ gbá líìgì kẹ́ ẹ mọ́ gbẹ́ fè ẹgbá champagne ẹgbá europa ẹgbá conference àwọn chelsea ní kò sí wàhálà àwọn bíi michael dasọfọ tó gbogbo lára mọ̀ kì í ta nìyẹn àwọn chelsea tó gallant tán nìyẹn olúbáyọ̀ michael gbogbo ìjà pẹ́sìtẹ́ǹsì fẹ́mi fi lẹ́gbẹ́ mr rotimi of chelsea gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn ó lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ òótọ́ ni pé orílẹ̀-èdè tunisia wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ akọ́nimọ̀ọ́gbà wọn ìyẹn lamuchi gẹ́gẹ́ bí ìròyìn tó kàn wá kú lẹ́yìn àná lẹ́yìn ìgbà tí wọ́n jìyà tán lálẹ́ àná ni wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ akọ́nimọ̀ọ́gbà wọn kété òun náà ti wá ké sí afrenan òun gangan ni ó kọ wọn sòdí lónìí nígbà tó bá ń ṣe ìgbáradì àkọ́kọ́ wọn gangan lọ́wọ́ jí afrenan ó náà darapọ̀ mọ́ àwọn akọ́nimọ̀ọ́gbà ló ṣe wípé orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti kó lọ sínú ìdíje fẹ́ yàgbà ńlá ayé ó ti pọ̀ dáadáa ẹ̀ẹ́tù gbọ́yún lábala bóyá lẹ̀ mọ́ ọlọ́ọ̀bà mi ló ní orí bẹ́ẹ̀ ó ní ẹnbẹ́ òdúró rẹ ògúndì rẹkọlá wọlé ọba sioni up manchester united àwọn máàyù tó gangan pírẹ́sì nìyẹn ọ̀nàrẹ́bù olúwa tọ́yìn victor jaffe prince adédèjìwọ̀n adébànjọ gbogbo gbàrà òkè up manchester united bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fàkàn sport ń bá dọ́gba ẹ̀ẹ́dí àkó mẹ́ yẹn lọ bí àwọn gédéńgbé nìyẹn jọjìn club ó nínú mi dùn orí ibà méjì kọ́ ọ̀rẹ́ tá a bá fi ìjà túká ẹ̀kú àti yorùbá níní kò lé o inú jọjìn club dùn lálẹ́ àná nígbà tó àti fajifa dẹ́kì tún ríra wọn padà wọ́n yọ̀ mọ́ra wọn ṣẹṣẹṣẹ ọ̀gá mi rè ọmọ ṣẹ́ mi rè jọjìn club bilẹ̀rẹ̀ bó o wà ní kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool bó o nìkan ṣe ń lọ ó ní akú dúpẹ́ fọ́lọ́ ó ní ṣùgbọ́n a mọ̀ pé ní sáà tó lọ nǹkan ò sẹ́nu rẹ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool ó tọ́ pẹ̀lú gbìyànjú ní sáà tá a fẹ́ mú yìí liverpool ṣe dáadáa wọ́n ṣàkíra wọn dáadáa lálẹ́ àná ìyẹn jọjìn club àti fajifa ń dà ọ̀gá àtọmọ sẹ́ńgbà kan rí gẹ́gẹ́ bí yẹn tún ṣe wà sí òun mo gbéṣẹ́ yìí tèmi létí o ẹ tún já kó mẹ́ ká lọ síbò nìyẹn ẹ jẹ́ ń sáré dójú ọjà bí n bá dé kátó wá máa fún wa lámọ̀rin kí ni ìwé ìròyìn tó wà ńlẹ̀ wọ́n bí dáadáa láṣẹ ksc àmì gbogbo kàrí àkọ́kọ́ àwọn gunners nìyẹn up gunners òun lọ bá mò ń bọ̀ wá gbogbo ara mò fi ń padà bọ̀ mo kí yín o ẹ kú.

0: Kivo 3-in-1. O mini kaloku ko fi kun
1: Kivo
2: Dari Mix.
3: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
4: Ti mo pe esin ogodo kan ri asare le oko ti e je lo sinu ko egbe egbe mu Nottingham Forest inu ko Nottingham Forest pelu royin ton kan wa ku lara toni won ti gbe 30 million euros won ti gbe lo sinu ko Inter Milan David Fratesi o gangan ni ko Nottingham Forest fe gbe konu ko egbe agbabolu o bi o lo bi o lo e gangan lati mo e je konu ko Nottingham Forest so jare bo ni tun bale si Eje n bo sinu ko ti AC Milan, AC Milan. Won ti lo sinu ko Manchester United. Manuel Ugarte, alawon ni lo makunrin yo lowo ta wa yi. Ege bi iroyin le ton kan wa lowo, o le mi na to fara balẹ je keyin ti wa mo. Eyin Manchester United, egbo se ma yonda be ni yonda e. Ye gagala wa o ti mo. Lati be lo, e mo poju oja ti sile lowo ta wa yi. Ati ka gbogbo bi nkan se waye fun aloni ta ba nso nipa DJ fi eya gba nla aye Sabi Alonso akoni mo gbe ko egbe bolu Chelsea Oni nti mo kan mo ni pe ni sa ta fe mu yi ko egbe agbe bolu Chelsea won o se daada oni pa won o si lo kopa nu DJ Champions League tabi DJ European competition kankan eyin o di fa pa won agbe bolu to ba fe wa sinu ko egbe bolu Chelsea won o ni wa o Sabi Alonso Oni mo nigbagbo pa won agbabolu to ba fe wa sinu ko Chelsea o darapo mo wa gege bo tun se wa sini yen o le mi na to fara balẹ je keyin ti wo mo lati be lo e je sare lo si abala boya le mo papapa in tun gbe si wa leti lo ni yajo yajo o se n lo bi e mu koloko niyan je je mo ta ba n so nipa awon akoni mo gba eleyi to se wipe won ti ko orilede bi meji oto tabi meta ototo lo sinu idije fe ya gba nla aye so n gbo mi ba mi otun ba lare farana gbogbo olu owo banki adewale masa gbogbo olu aje awon gunners to duro kakaraka ni e tete ile po most 99 gbogbo lara mo kimi oni wa eti awon akoni mo gba eleyi to se wipe won ti ko awon orilede bi meji ototo tabi meta lo sinu idije fe ya gba nla aye o se pe ototo ni o eje sare ka fun wa kin to ma lo laaro tun akoni mo gba kan be omo orilede brazil ni ni loruko re carlos alberto parreira omo orilede brazil ni o boya le ti mo wipe orilede maru ototo lo ti ko la sinu idije fe ya gba nla aye o e de ti le po eni ma ka o ko orilede kuwait lo sinu idije fe ya gba nla aye lodun 1982 Sunday United Arab Emirates oko won lo sinu idije fe agba nla aye odun 1990 Saudi Arabia oko won na lo sinu idije fe agba nla aye odun 1998 South Africa odun 2010 Carlos Alberto Parreira oun na lo ko won lo o tun ko orilede wo niyan bi n ba kan le ni meji ko wa zo bi marun koda lodun 1994 o se daadaa o orilede Brazil gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn ẹnì kejì òun ni Bora Milutinovic ọmọ orílẹ̀-èdè Sambia ni kì í ṣe Sambia o orílẹ̀-èdè Sambia Seri akọnimọgbẹ yìí o ti kó orílẹ̀-èdè Mexico lọ sínú ìdíje fe àgbáńlá ọdún 1986. Sunday o kó Costa Rica lọ sínú ìdíje fe àgbáńlá ọdún 1990. USA 94 o kó orílẹ̀-èdè USA lọ síbẹ̀. Òun gangan lọ́lọ́run tún lò láti lè jẹ́ kó kó orílẹ̀-èdè Nàìjíríà lọ sínú ìdíje fe àgbáńlá ayé ọdún 1998. Ìyẹn Bora Milutinovic ó kó China lọ sínú ìdíje fe àgbáńlá ayé ọdún 2002. Ẹni kẹta òun gangan ni Afrenad eléyìí tí mo sọ wípé lẹ́yìn tí orílẹ̀-èdè Tunisia jìyà tán lánàá lọ́wọ́ orílẹ̀-èdè Sweden wọ́n ti lé akọ́nimọ̀ọ́gbá wọn ti kéde Afrenad o. Kódà tréning wọn tí ó wáyé lọ́sàn-án òní Afrenad ni ó kó wọn jẹ. Orílẹ̀-èdè mélòó gangan ni Afrenad ti kó lọ sínú ìdíje fe àgbáńlá ayé? Ẹ̀jẹ̀ ń jẹ́ yín tàn, òun ló kó orílẹ̀-èdè wo ni? Orílẹ̀-èdè Morocco lọ́dún 2018, òun kọ́ ló kó wọn sọ̀dí lọ sínú ìdíje fe àgbáńlá ayé ni? Òun náà ló tún kó orílẹ̀-èdè Saudi Arabia, òun ló kó wọn lọ sínú ìdíje fe àgbáńlá ayé lọ́dún 2022. Òun gangan ni ó tún máa báṣẹ́ lọ báyìí pẹ̀lú orílẹ̀-èdè Tunisia. Ẹnu ìdíje fe àgbáńlá ayé tọdún tá a wà yìí lórílẹ̀-èdè Mexico, Canada, USA. Mo sọ yìí mo dúró Fọlájì Oyetayo. Àwọn tèmi ṣé mo ti gbàgbé ni? Mikel Oyarzabal, wọn ni mo sọ pé ó fi ìtàn balẹ̀ lálẹ́ àná. Ó di agbábọ́ọ̀lù àkọ́kọ́ látọdún 1966 bá inú ìdíje fe àgbáńlá ayé tí ó gba ìfẹsẹ̀wọnsẹ̀. Ó ṣe pé odidi 30 ṣẹ́jú ẹsẹ̀ rẹ̀ ò ní kan bọ́ọ̀lù lórí pápá. Ẹ bá wọ ìdíje orílẹ̀-èdè Spain àti Cape Verde lánàá. Cabo Verde lánàá, odidi 30 ṣẹ́jú Mikel Oyarzabal, ẹsẹ̀ rẹ̀ ò kan bọ́ọ̀lù. Agbábọ́ọ̀lù àkọ́kọ́ rẹ̀ látọdún 1966 o. Ní tó ṣe pé yóò gba bí 30 ṣẹ́jú, lẹ́sẹ̀ rẹ̀ ò ní kan bọ́ọ̀lù. A máa wá bẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn 30 ṣẹ́jú sísàlẹ̀, ẹsẹ̀ bàbá kan bọ́ọ̀lù. Fún ìkéde àti ìpolongo ọjà yín 09021077719. Fọlájì Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Bí n bá ní ṣe tuntun sèmi, ẹ ní sèmi ṣe tuntun. Ẹ já máa gbìyànjú ká máa ṣeré ìdárayá. Mo kí yín o, ẹ kú kalẹ̀.
1: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí èèpẹ́ òun fi ata rara. Elomiin ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomiin ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomiin to je pe apa kan elomiin ese kan elomiin ko sise ma rara elomiin o le dagbe be elomiin o ba fe jade nu le re bayi ko le da jade afi ko ma fa jade tabi ka elomiin ma fi opa si kete ese be elomiin ba nlo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege be epo hun fe subu eyin ewa won baba wa ewa won baba baba wa elomiin won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomiin se si agbe elomiin si si ode be sinu won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alaafi ara wo ni bi fi abia
6: emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: s e l e r i e salary
6: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
8: t u r m e r I C turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo

ẹjẹ kí a máa kí gbogbo ẹyin olólùfẹ wa níbikíbi tẹ wà tẹ tí ń láǹfààní àti máa gbọ wa yálà nílẹ yìí tàbí nílẹ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi lówó lọ́wọ́, mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá

0: bẹ fẹ ra mọtò ó wà nbẹ tẹdẹ mọ sanwó díẹ díẹ láì ní èlé kankan nínú àti wọn máa ń fún àwọn oníbàárà wa nídàánidójú wípé kí wọn lọ sí ojú ọjà kí wọn lọ wò ó pé èló ni wọn ń ta
1: àwọn kíní yìí o kọ́ má ṣe pé fẹ́ gbé wọn mọ́ra o
0: bẹ́ẹ̀ ni kí wọn lọ wò ó kó tó di pé wọn ò wá ní àǹfààní pé ọjà jẹ́ mọ sanwó kíní ní ọ̀dọ̀ wa àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá so àwọn kan tún wà tàbí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọn fẹ́ láǹfààní láti mọ sanwó àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks
1: ogójì ọ̀sẹ̀
0: ogójì ọ̀sẹ̀ láti mọ sanwó.
1: Mo fẹ́ bí n pè ṣé wọn kọ̀kọ́ sọ iye kan lẹ̀ ni wọn wàá gbé ọjà wọn àmọ́ sọ̀yọ́ kù díẹ̀ díẹ̀ àbí báwo ṣe ṣe.
0: Ẹ ṣeun olótú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọn bá ti ń rà tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ gbé ọjà yìí fún wọn tí wọn sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù fún àpẹẹrẹ tí wọn bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọn sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọn àmọ́ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọn bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sá.
1: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san wúlẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn.
0: Ẹ ṣeun olótú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀ so ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
0: yóò lè máa sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn.
0: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nínú àpẹ àti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
1: Níbo ni ọ́fíìsì yín.
2: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
0: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olótú.
3: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070-7454-2995 lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
0: Ẹ ṣeun olótú.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
4: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
5: Wo ọ̀rẹ́.
6: Ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì ní ń da wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
4: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
5: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
4: CDCare CDCARE application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́ máa dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
5: Irọ́ ni o.
4: Òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
5: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
4: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
7: CDCare making life easier.
8: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
9: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
8: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
9: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
8: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
9: Me and Maggi,
8: so good.

0: àpapọ̀ ìjàngígà ní Àkúrẹ́ Southwest Ajikiri ló ń kí bàbá wa Bishop Alásẹ̀ ìjàngígà lẹ́kùn Àkúrẹ́ àti Archbishop ìjàngígà ní ẹkùn Ondo the most reverend Simeon Oluwole Borokini PhD Sifat àti màmá Àkúrẹ́ àti ẹkùn Ondo Princess Christiana Adetunbi Borokini ń kábọ̀ sí olú ìjọ Àkúrẹ́ Southwest Ajikiri ìyẹn Holy Trinity Anglican Church lẹ́bàámúdá àǹtà ìlókè àrò Àkúrẹ́ fún inauguration Àkúrẹ́ Southwest Ajikiri àti fífi àlùfáà wa sórí ìjọ aago mẹ́rin ìrọ̀lẹ́ Thursday ọjọ́ kejìdínlógún oṣù yìí ni a ó ṣe ìsìn náà adúpẹ́ lọ́wọ́ Archbishop àti Bishop wa the most reverend Simeon Oluwole Borokini àti màmá wa Princess Christiana Adetunbi Borokini fún ìfilọ́lẹ̀ náà àti fún yíyan bàbá wa Venerable David Olúrántí Adédọjà gẹ́gẹ́ bí Adikin wa ẹ ṣeun ẹ ti rúre bàbá lágbára Ọlọ́run ẹ ó sọre àmì olóyè Frederick Emule ọmọ bàbá ìjọ Holy Trinity Òkèàrò olóyè Mojisola Ayọ̀dẹ́lẹ́ ìyá ìjọ Holy Trinity Venerable David Olúrántí Adédọjà àlùfáà ìjọ Holy Trinity àti Adikin ìjọ Anglican ní Àkúrẹ́ Southwest Ajikiri àti ìyàwó wọn Grace Adédọjà àwọn ni olùkéde lórúkọ àpapọ̀ ìjọ Anglican ní Àkúrẹ́ Southwest Ajikiri.
1: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: tí ó nígbàgbọ́ ní ti títóbi àti agbára ọlọ́run bó ti ṣe pàtàkì tó fún àṣeyọrí àti ìdàgbàsókè ọmọnìyàn gbọdọ̀ darapọ̀ mọ́ ìsìn ìfàmì ìròyìn tó máa wáyé ní ilé ìjọsìn possibility prayer mountain for all nations láti fi ọ̀rọ̀ ọlọ́run fún gbogbo ènìyàn kí wọ́n sì túbọ̀ kó rẹ̀ sórí àwọn ará.
1: In fulfillment of the divine mandate to bring God's word to all mortals and pronounce his blessings, possibility prayer mountain for all nations orí-òkè ọlọ́run kì í ṣe àṣetì fún àgbáyé invites all people who believe that God is supreme and that his presence is key to life, living and success to the anointing service which holds on the 17th day of every 2 months at the church auditorium kilometer 10 Akurewo expressway Iluabo from 9 a.m. to 1 p.m.
0: Olùdásílẹ̀ ìjọ Wòlí Ọláyẹmí Adéṣidà ọmọọba Jésù JP ń pè ọ́ kó wá ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run láti bepo sátùpa agbára rẹ̀ ìgbìmọ̀ ìsìn ìfàmì ìròyìn lolùkéde.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí óyá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E sálárì.
2: Bọ̀dá mi ẹsì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì óyá lópin ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata àlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ààrẹ iléeṣẹ́ Dangote Group ni Alhaji Aliko Dangote òun ló mọ̀ fi ló ti fìdí rẹ̀ múlẹ̀ èròǹgbà rẹ̀ báyìí láti gbé orí kò léyìí tó jẹ́ ti ìdálé iṣẹ́ sílẹ̀ fún ibi tí ìdálé iṣẹ́ sílẹ̀ àti títa ọjà tí yóò ti máa wáyé ní ọ̀fẹ́ ní olókùra níjọba ìbílẹ̀ ìlàjẹ ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ààrẹ òun bó ṣe sọ ojúwèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ bíi ojú ọ̀nà láti mú kí ìdáṣẹ́sílẹ̀ kó rọrùn wọ̀kuwọ́ku léyìí tí iléeṣẹ́ ọ̀hún tí wọ́n fẹ́ gbé kalẹ̀ náà tí ó sì mú kí àwọn olùdálé iṣẹ́ sílẹ̀ kí wọ́n lè tètè máa wọ́wá ní kẹ̀tíkẹ̀tí sí ìpínlẹ̀ Ondo léyìí tí ó sì tún mú kí ó mú kó rọrùn wọ̀kuwọ́ku fún ọ̀rọ̀ àtidálé iṣẹ́ sílẹ̀ léyìí tí ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdálé iṣẹ́ sílẹ̀. Dangote wá ṣe àlàyé ọ̀rọ̀ yìí lánàá ọjọ́ ajé lásìkò ìgbà tí ó ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Aiyedatiwa ní ọ́fíìsì rẹ̀ nílùú Àkúrẹ́ tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ó ní ọ̀nà yìí láti rí i dájú wípé ìdálé iṣẹ́ sílẹ̀ ni kó múná sàn o tí ó sì jẹ́ wípé yóò pọ̀ jọjọ nítorí wípé agbègbè tí òun fẹ́ gbé kalẹ̀ náà ni òun ṣe iná ẹlẹ́ńtíríkì tó dúró déédé bẹ́ẹ̀ kẹ̀ ni wọ́n tún máa ṣe sọ́mọ́ǹtì ní agbègbè náà bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ gáàsì ni ó tún máa jáde ńbẹ̀ pẹ̀lú wípé onírúurú àwọn nǹkan ni wọ́n máa ṣe ní agbègbè ọ̀hún o wá tẹ̀síwájú ó ní iṣẹ́ àkànṣe ti olókola náà léyìí tí wọ́n ń ṣe àfojúsùn rẹ̀ ọ̀hún ni yóò kọjá ibi ohun tí àwọn èèyàn fi ọkàn ro nítorí wípé gbogbo àwọn ohun tí wọ́n máa lò níbẹ̀ ni kò ní sí ewu fún wọn rárá nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdálé iṣẹ́ sílẹ̀ ilẹ̀ èrò orílẹ̀-èdè Nàìjíríà ń bá àwọn nítorí iná dákúreku tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé iná ara wọn náà ń lò ṣùgbọ́n ní oríkò yìí ohun tí ń ṣe náà ẹlẹ́ńtíríkì omi àti àwọn nǹkan mìíràn iná wà bí ẹ̀wà ọ̀ṣọ̀ṣọ̀ léyìí tí ò fi ní sí ọ̀rọ̀ wípé nǹkan falẹ̀ fún àwọn olùdálé iṣẹ́ sílẹ̀ léyìí tí ó sọ ó ní agbègbè ọ̀hún yóò mú kí àwọn olùdálé iṣẹ́ sílẹ̀ kí ó pọ̀ jọjọ o yóò sì mú kí wọ́n tètè wá kí wọ́n wá ṣe ìdálé iṣẹ́ wọn sílẹ̀ ní agbègbè náà nítorí gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ pátá ni iléeṣẹ́ ọ̀hún ni yóò ṣe fún wọn. Dangote tún wá tẹ̀síwájú wípé kí ni ẹ lọ sínú ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tún jáde lónìí kẹka yòókù ń bẹ́ẹ̀.
1: Káyọ̀dé gómìnà ìpínlẹ̀ Èkìtì yẹn bí ọdún Àbáyọ̀mí Oyèbáyí bá o ló mọ̀ ti sọ oníṣẹ́ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ rí ni ń ṣe ló yẹ kí wọ́n mọ gbóṣù bàràbàǹdẹ̀ fún gan gidi o kìí ṣe pé bóyá káwọn èèyàn kí wọ́n mọ bẹnu ẹ̀tẹ́lù oníṣẹ́ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí ó ti jẹ́ kí ìṣèjọba kó rọrùn wọ̀kuwọ́ku fún òun àti àwọn gómìnà tó kù káàkiri orílẹ̀-èdè yìí. Oyèbáyí tó sọ̀rọ̀ yìí ó ní tẹ́ bá rí ó ní ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ pé gbogbo àwọn ìlànà ìṣèjọba rẹ̀ ló ti jẹ́ kí àlékún kó dé bá iye owó tó máa ń wọ ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti pé èyí gan ló fún àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan láǹfààní láti pé kí wọ́n lè rówó gbọ́ bùkátà wọn tí wọ́n sì lè ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ àfojúrí àti àwọn àkànṣe iṣẹ́. Nígbà tó ń bá àwọn aṣojú kọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Adó Èkìtì ni gómìnà náà ló ti sọ ó ní ṣe ló yẹ kí àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà kí wọ́n gbárùkù ti ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí gbogbo nǹkan tó ń ṣe kó sì yé wọn dáadáa kí wọ́n lè mọ̀ pé ṣe rí oríṣiríṣi àwọn nǹkan àtúnṣe àti àyípadà èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ tí wọ́n ṣe yìí ló jẹ́ pé ó gbà wípé kí wọ́n máa fi iyì fún un dáadáa nítorí pé tá a bá ti ń fi ọwọ́ dẹ orí ajá ńṣe ló máa ń dẹ sí dáadáa ó ní ńṣe ni kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣe sùúrù fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé kì í ṣe ọjọ́ gan tá a bá bí ọmọ lọmọ náà máa rìn o ó ní ọ̀rọ̀ ọ̀hún ó ló gba sùúrù gan gidi ó nígbà tó bá yá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ọmọ ìpínlẹ̀ lóòótọ́ àti lódodo gbogbo ìgbésẹ̀ tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń gbé láti pé kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè kúrò ní ipò ẹ̀yìn èyí tó jẹ́ pé ó wà ní o àti pé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń lò ń rọ̀ o láti máa gbósùbà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé iṣẹ́ takuntaku ló ń ṣe o kì í ṣe pé bóyá kí wọ́n máa bẹnu àtẹ́ lù ú. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tó sọ gan gidi ẹ kọjá lọ sínú ìwé ìròyìn The Nation kẹ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Godly Ebziba Beula Global Ministry behind Comprehensive Health Center Isakumi Kare Akoko Olumpeyin si akanse eto olododun oni wakati 2:48 annual 48 hours with God program iti a pe ni Mercy for great fulfillment. Igbala, itusile, idande, ati aluyonduro di o. Apade Olorun alaye. Eti mu ileri re se fun awon ranse ti re. Jo 19, di ojo 19 osu kefo odun yi ni June 19 to June 21st. Ago mewa aro lojojumo. Ibi ti eto yo ti waye oni gbangan ijowa. Godly Hepzibah Beulah Global Ministry behind Comprehensive Health Center. Isakumi Ikare Akoko. Wole agbaye ni Prophet Dr. Tunde Fayeun ati awon ojise Olorun miran duro di o. Fun adura ati alaye epe 08062436989 08062436989 Jesu ni Oluwa.
3: Ba se leyi tan ka tun se mi si Rotary Club of Akure Prestige District 9126 labe dari Rotary Ankola Wole Ajibade PHL ti won ji alase atoludari Evergreen Stationery Warehouse ti wa se tan bayi lati Commission Boys Hostel eleyi ti won ko sinu ile eko awon ti won nipe ni ga gbigbo School for the Hearing Impaired to kete mpese gbe stadium ni ilu Akure. In fact gbogbo eyan la pe lati wa ba wa donu asijori kongbe yi ti pe ti pe ni Rotary Club of Akure Prestige District 9126 ti se bebe ogoro awon se akase gake jadu awon ile eko tin be like kure atagbegbe e o tun ti wa kan school of the hearing impaired niyan o idi abajo re ti won fi se se akase boys hostel on lati le fi sabi rotary year 2025-2026 Tuesday 16th of June 2026 yin lo ma waye agomo kan lo wuro gerege ni no African time ninu gbagan ile eko school for the hearing impaired to wa legbe state stadium nilu akure special guest of honor Yondo state honorable commissioner for education professor Amos Igbekele Ajibefun. Rotary club is good
4: okay
3: Rotary club of Akure Prestige labe idari rotary ankola wole Ajibade PHL en to je alasia to ludari Evergreen Stationery Warehouse lolukeji ni
5: nje ti gbo pe Millennium College of Technology ni popo na dalakure ti sile pe igbani wole lati keke gboye HND ti ajo MBT ton fowo si sile feyin te fe darapo mo awon osise ilera ni Nigeria ti loke okun nje ti gbo se pe Millennium College n ta form igbani wole ti eko HND Environmental Health Technology Health Information Management ati Dental Therapy awon ti o ba se awon eko HND ti mo la sile yi yo lanfani lati lo fun eto agunbaniro NYSC ko ton sibe anfani tun wa lati wole si awon eko diploma ti certificate wa bi pharmacy technician medical laboratory technician shoe medical image processing technician x-ray bakona latun gba ni wole ti awon courses bi health information management dispensing optician dental health technician environmental technician biomedical equipment maintenance technician jshoe ati health assistant e wa gbo gbogbo eyin te fe wole fun eko hnd deni lati joko fun idowo jambu e ma bo sinu ogba ile iwe wa ni Millennium College of Health Technology aye ni popo na dalakure pelu 7500 naira gbere lati gba form hello hello ati whatsapp number wa ni 08038499248 tabi 0806-788-2878 Akowe Agba Lomi Kede
6: Otiya 2026 Power Explosion Sọ̀tún ẹ̀yá tún lágbára lórí òkè àánú Mountain of Mercy. Erio Ekiti, ibi gbogbo àmì tìtìtì. Májẹ̀mú Afọ̀n, òpó tó gbógun tó ń dààmú àyànfẹ́rú àdí wíwó lulẹ̀. Torí gbogbo olùkópa ló máa rí Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì lójú iṣẹ́. Power Explosion Erio 2026. Gbogbo ẹni tí ń kópa ló mọ̀ pé ìyanu lọ́dọọdún a máa pọ̀jù tàtẹ̀yìn. Èrè àdúrà tọdún èyí àkànmí àkàn á kan gbogbo wa. Májẹ̀mú ìdáhùn làkórí tọdún èyí. Monday 22 sí Friday 26 oṣù kẹfà ni lówùúrọ̀ ọ̀sán àti ṣòru ojoojúmọ́ títí mọ́jú Sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà lórí òkè àánú Mountain of Mercy Erio Ekiti. Níbi tí Prophet Ezekiah Olúbóyè Oládèjì ajé ìrere àgbàjọ apostẹ́lì ti Kristi láti máa ṣáájú wa nínú iṣẹ́ ìránṣẹ́. Bẹ́ẹ̀ ni Pastor Matthew Asimolowo, Pastor Pọ̀jù Oyèmádé, àtọ̀pọ̀ àwọn ikọ̀ Olódùmarè, Pastor E.O. Ọdẹ́jọbí ni General Superintendent, Pastor S.O. Ọládélé Láàrẹ̀ ìjọ CAC nílẹ̀ yìí àtòkè òkun. Jájọ pàdé ńbẹ̀ ìgbọ̀ngàn ayọ̀ rẹ̀.
7: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Fẹ́mi Alágbó ló ń bá yín sọ̀rọ̀ o. Tí ọ́fíìsì mi wà ní Sọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park. Nọ́mbà mi rè 07065326843. Tọ́n bá rí wo obìnrin tó ti wà nídé ọkọ látọjọ́ pípẹ́ tí ìwọ ọ̀rẹ́ ni pèrọ níṣẹ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tàbóbìnrin tó ń ṣẹ̀yọ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún kílẹ̀ tó mọ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tí kan oṣù rẹ lẹ́ni tàbí ó dín, máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tó jẹ́ pé ò lè gbá bọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ nílé, máa bọ̀ lọ́dọ̀ mi, àṣírí tí aya mi fi wà lọ́dọ̀ mi dì sí, máa bọ̀ kí n fi fún ọ, tàbí ìwọ tára ń jájẹ ni, ara ń yún ọ ni, inú rẹ̀ ń gbóná láti inú wá ni, tàbí ara rẹ̀ ń gbóná bẹ́ẹ̀ ni pé ó ń data sọ lára, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó nípa àṣẹ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843 iléeṣẹ́ wa ó wà ní Ìsọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park Bẹ̀lẹ́tì Márúwá ẹ ṣe.
4: Eko wa mi o imo konori o. Eko wa mi imo konori o. E ba mi ki ka bi si alayerua. Oba dogba lade to ibo ogulade alade lu si CFA. Oka depe lori. Ke bata ke pelase. O dudu keji. Deji apartment pula. Ofa prayer kingdom. O rumo kon laga kone yi. Oba lade to ibo ti koni ite. Ise ka bi si o. Ka bi si o. Oba rumo kon laga ko. Ke ka bi si di ati bapa ashe. Ya di muna deji ti le akora. Nasi ko ka bi si. A imo ye idagba so. Ori ade re ti ko lu akora na tun lo si kalabi ajoba olule atolojo ogba re ro alorun won ti padu mokola lori tedeji ko pe pe pe ko ni kese ogba odun lo ni okere duro digbi digbi re ko si kabiyesi akora bo yo oku orire ama sopa gbajagbe ba mo dudu obi gbu da marun me daroku are mo de dale mo re rogiri agba moju mo ko ba ro guse ama mo mo ru boke yera karufi ana eje minister for youth in nigeria eni ayodele wisdom o ne bo ke mi apa.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Arábìnrin kẹni ọdún mọ́kàndínlógún ọmọ wọlé Ọpẹyẹmí náà ti fi kélé òfin gbé lórí ẹ̀sùn pé ogun ọ̀rẹ́kùnrin rẹ̀ ní ọdún méjìlélógún pẹ̀lú àkúfọ́ ìgò lásìkò ìgbà tí èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin wọn ní agbègbè Òkìtì pupa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ìròyìn tó níròyìn gbàjọ lójú òpó ẹ̀rọ ayélujára Facebook léyìí tó jẹ́ ti ìkálẹ̀ Heritage TV ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí nípa ìṣẹ̀lẹ̀ eléyìí tí wọ́n sọ wípé èdè àìyedè ló bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì tó sì di gbòógbà nínú fúnra móhùnmáwòrán wa léyìí tí wọ́n fi sójú òpó ẹ̀rọ ayélujára náà. Ọpẹyẹmí ló ń ṣàlàyé wípé níṣe ni wọ́n fa ọ̀rọ̀ mọ́ra wọn lẹ́nu láàrin òun àti ọmọbìnrin náà léyìí tó sì mú kí ọmọbìnrin òun pa ègò tó ṣe bẹ́ẹ̀ tó kìbọ òun láyà. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ lójú òpó ẹ̀rọ ayélujára àti lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú oníròyìn ní ọjọ́ Àìkú, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo Abáwọ̀mí Jimoh ló sọ pé afurasí náà ni wọ́n ti gbé lọ sí akóló ọlọ́pàá níbi tó ti ń gba afẹ́fẹ́ sára ńbẹ̀. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọ̀hún ṣe ṣe àlàyé pé ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ lọ́jọ́ kejìlá oṣù kẹfà ọdún tá a wà yìí ní ilé ijó kan léyìí tó wà ní pópónà Broad Street ní Òkìtì pupa. Gẹ́gẹ́ bí Jimoh ṣe ṣe àlàyé, ó ní afurasí ọ̀hún àti ẹni tí ó gún nígò náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ mọ́ra wọn lẹ́nu kọ́rọ̀ tó di gbòógbà tí èṣù sì takuntayọ̀ sí láàrin wọn léyìí tí Ọpẹyẹmí ṣe bẹ́ẹ̀ tí ó pa ègò mọ́lẹ̀ tó fi ṣe àkọlù sí arákùnrin náà ni bó ṣe gún nígò láyà. Ó wá ṣe àlàyé pé ìwádìí tí wọ́n ṣe ṣáájú ló fi hàn wípé ọmọkùnrin náà ni ó farapa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Ó wá tẹ̀síwájú ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, òun ló ti ra ọmọbìnrin afurasí ẹni ọdún mọ́kàndínlógún ọmọwọlé Ọpẹyẹmí tán ti ra mú lórí ọ̀rọ̀ ṣíṣe ni ní léṣe ni léṣe ní agbègbè Òkìtì pupa. Ìwádìí tán ṣe ọ̀hún ló sọ wípé ẹni ọdún méjìlélógún náà léyìí tí ó wà ní ilé ìwòsàn ló mọ̀ ṣe àlàyé lẹ́nu ara rẹ̀ léyìí tí ó sọ èdè abínibí èdè Yorùbá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún séde gẹ̀ẹ́sì nígbà tó sọ pé ẹ wojú ibi tí ó ti gùn nígò wípé òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ̀mí òun ṣì wà láyé ẹ̀mí òun wà láàyè ṣùgbọ́n ibi tó ti gùn nígò nítorí pé ńṣe ni àwọn méjèèjì ńṣe náà jọ ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lẹ́nu ṣùgbọ́n nítorí pé ó jẹ́ ọmọ Àmọ̀tẹ́kùn ni ló ṣe bẹ́ẹ̀ tó fẹ́ gbẹ̀mí òun o ṣùgbọ́n ọlọ́run ò fi ààyè gbá láti kó ràn lọ́run ọ̀sán gangan oníkẹ́ ìwé igbá àyàwó bó ṣe ṣe gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé. Ẹ lọ kàyíkù o nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, Vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Ẹgbẹ́ òṣèlú Young Progressive Party ìyẹn YPP lánàá òde yìí ni wọ́n mọ̀ ti képe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pé ńṣe ni kí wọ́n yáa ṣe àwárí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe onígbọ̀wọ́ fún àwọn kàràǹbà ní àwọn tí wọ́n ń gbé nípa tí wọ́n sì tún jínigbé ní orílẹ̀-èdè Nàìjíríà o. Wọ́n nítorí tí ì bá ṣe pé bá wọ́n ṣe àwárí gbogbo àwọn tí ń ṣe onígbọ̀wọ́ fún wọn yìí ọ̀rọ̀ ààbò wa yóò túbọ̀ máa mẹ́hẹ̀ ṣiṣá ni o. Wọ́n nítorí tí wọ́n bá ti sọ pé bóyá wọ́n rí àwọn tí ń da ìlú rú yìí níṣẹ́ ló yẹ kí wọ́n máa jẹ́ kí ìdájọ́ òdodo kó máa wáyé fún wọn ní ojú ẹsẹ̀. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ yóò mọ̀ tẹ̀síwájú ni nípa pé bí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí bó ṣe ń da gẹ́gẹ́ o. Ẹgbẹ́ ọ̀hún tún jẹ́ kó di mímọ̀ pé àwọn faramọ́ pé kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ nítorí èyí yóò lè jẹ́ kí ọ̀rọ̀ ààbò kó túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ní gbogbo kọ̀rọ̀kọ́ńdú orílẹ̀-èdè yìí nítorí tí ọlọ́pàá ìpínlẹ̀ tó bá wà wọn yóò mọ gbogbo kọ̀rọ̀kọ́ńdú èyí tó jẹ́ pé ó ń bẹ ní ìpínlẹ̀ wọn. Nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ṣe alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún Bishop Amakiri ó ní nǹkan tó tiẹ̀ ṣe ni láàánú ni pé àwọn ìjọba tó ti jẹ kọjá ní orílẹ̀-èdè yìí ni wọn mú ọ̀rọ̀ ààbò ní ọ̀kúnkúndùn oníṣẹ́sì tó rí eléyìí gan tó ń bẹ níta báyìí ó ní wọn àti ẹ̀ tí ì ṣetó rárá láti pé bóyá kí wọ́n fi èròǹgbà wọn hàn láti lè fòpin sí àwọn tí ń da ìlú rú àti àwọn agbésùmọ̀mí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọ̀hún o ó lélẹ̀ tó tiẹ̀ tó wá bí ìyànnú ni pé tí wọ́n bá tún ti rí àwọn wọ̀nyí tán wọn yóò tún sọ pé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní fi ìdánilẹ́kọ̀ọ́ wọn jẹ́ kó máa jẹ́ tiwọn wípé wọn yóò máa dá wọn lẹ́kọ̀ọ́ wọn yóò tún sọ pé wọ́n tún kó wọn pẹ̀lú àwọn tí ń bẹ ní àárín ìgboro lẹ́yìn ìgbà ni wọn yóò tún fún wọn lówó wọn yóò tún fún wọn ní nǹkan tí wọn yóò tún máa padà fi ṣe ayé wọn ó ní nígbà ìgbẹ̀yìn wọn yóò tún padà wá darapọ̀ mọ́ àwọn tó jẹ́ pé wọ́n ti jẹ́ ẹlẹgbẹ́ wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ó ní ṣe ẹ̀mí pé irúfẹ́ àwọn wọ̀nyí ni wọ́n fún àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n ti jọ wà ńbẹ̀ lọ́wọ́ ni ó ní ẹ̀sìn wa máa wò ó àwọn tó jẹ́ pé wọ́n ti fara káásá látọwọ́ àwọn agbésùmọ̀ míì àwọn tí wọ́n bẹ ní àgọ́ ẹbí tó jẹ́ pé wọ́n kó wọn sí tó sì jẹ́ pé wọ́n ń jìyà ńbẹ̀ ìjọba ò rí tiwọn rò wọn sì rí nǹkan kan ṣe sí wọn o èyí gan ò jẹ́ kí àwọn aráàlú kí wọ́n tún ní ìgbàgbọ́ nínú ohun tí ìjọba ń ṣe mọ́ rárá wọn ni pẹ̀lú odidi owó bàǹtàbanta to lo si nkan bi trillion 25 naira eyi ti won so pe won fi si eka oro abo ni orilede yi lati nkan bi ojo to ti pe kini gangan ta le toka si pe owo ohun o se ninu igbesi aye awon omo orilede Nigeria oni awon omo ologun ile yi gan to tun ye pe ki won mo toju dada won mo toju won gbogbo eleyi lo fa o to fi je pe oro ijinigbe igbe nipa ofin tesiwaju ni orilede Nigeria oro po gan ti won so e koja lo sinu iwe iroyin pons ke lo ka
2: Daddy Junior Joe Jensen ma Jimmy Kale gbogbo e na ojuseju meji lo
3: ah ah mommy junior ma yeye mi mo ti yato si ti tele
2: Fimile jare.
4: Ligo tap apaka su yo tu shiko.
2: Yeah, mapa mi jare jen shi ya won mo mi.
3: Mbolo nsalo.
2: Bruno, daddy junior, ogbon wo lo dati.
3: Emi na ko, iso won vigo tap apaka su ni. Ogu, ta fi ma ijile kwa iwe ati ewe le wakwa ko lona igbalode. Fun e won okuni, ajabi idani.
2: Eh?
3: Eh, ni oremi alo wole lo fumi. O wulo fa won okuni, ton repete do wole bi ewe okede ta fi na pa. Loju ishe. E woni konjo wan le, lati je kokuni o ma woke. Finu ka, bi o shebo. Kele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803860685 le kan si 0803860685
5: e ba la ma ja ma roka ama ja ma roka o akunre o eya mo ri o ama sha mo roka
6: Ogo ponadu omi ayaba
7: ama o pa
6: ani kakure ba ti leyin re
7: Olorun ni leyin oni o
6: amo re oponu akore
7: eyi ni onorebu
6: abi adun
7: akiwumi
6: amo si balarabe
7: o mo ti ye ole
6: inu iboko mese yo
7: ninu egbe ADC
6: lati ya soju sofiku alabuja
7: balade
6: irede
7: erun de ba ni gusu lakore
6: atariwa akore
7: ani ka ma ti depo
6: e se gudugudu meje
7: aya mefa
6: odomode amofi
7: oloselu
6: ate mo ra de je lagbe hun
7: gusu lakore
6: atariwa akore
7: Onorebu Bala,
6: Oneka,
7: Ma Japan,
6: Ego Dok Jabo,
7: Akura Bala Tidomi,
6: Tale, Ko Jotera,
7: Onorebu Adiadon,
6: Aki Wumi Bala Abe,
7: Amane Loke Lesa, Ibike Ube Shokbozi,
6: Amari Sho, Shadjo Wati Wati Onoke Lesa,
7: Aneva Neve Araulu,
6: Nevo Kemi Akede Fon,
7: Bala Abe Fore,
6: Ama Aki Wumi Li Yoshe,
8: Bala Oneka Abo Fore, Rata Remo!
9: Mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni
10: oda
9: ti e kon sun lo ni
10: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro apo gede gede jo ti ara danu
11: logo lomo okunrin aba duro
10: Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀.
11: Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà.
10: Ó da alágbò ara
11: 24/7 abamission.
10: Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 abamission. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
12: Òṣùpá sì ni kí ẹ láyé lọ sí ni. Ke la ye lo sandi adi la won ma tun se sidike la ye lo omo mata lo bo ko mara lawin o pada ti dopin santagbara ka so yoku leta sidike la ye lo santagbara ka so yoku leta sidike la ye lo ko to ba ti fara to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike wahala lodo won a ma fun lo die die osoosu ni fonise osu ose ose foloja ose e le so losu meji osu merin osu mefa osu mejo abodu kan to je osu meji la te ba ti wa sunday daji 50% wa gboja yin fun yin ma so ku die die ko si owo ele lori e o zero interest ni won fo kon se lori e le download app yi lori app store
13: Kò sí irú agbára tàbí ìṣòro ohun àjálù tó lè dúró níwájú Jésù. Ọlọ́run aláàánú ti ṣetán báyìí láti nawọ́ agbára sí ìlú Ìgbàrà òkè. Ìgbàrà òkè Restoration Crusade.
14: Ìjà yìí tèmi kọ́ o.
13: Christ Living Spring Apostolic Ministry Global Outreach, Lagos, Nigeria. Clam Go in conjunction with Christian Association of Nigeria, Nibarauki, Ondo State. Ufia koko yinpe gbogbo eniyan, gbogbo eni tin woju Oluwa fun ohun rere kan. Wa ri Jesu nibi soji olojo meta gbako, eyi ti o bere lojobo ojo kejidilogun titi di Saturday ogunjo osu kefa. Thursday 18th through 20th June 2026. Eyi ti o waye ni papa isere St. Peter CSE Primary School, Ibaraoke. Lagogo marun irole lojojumo 5 p.m. daily. Olusu agutan wole Oladeyin ati ogoro awon ni ami ororo Olorun mi ni Jesu yo ma lo. The Wellbeing Ministers Conference, Youth Seminar, Deliverance and Healing Session. Welfare materials. You can watch us live on Facebook and YouTube at Clam Go TV.

0: Ọlọ́dún
1: Káyọ̀dé.
0: Àjọ ọlọ́pàá ní olúlu orílẹ̀-èdè yìí Abuja náà ti fi kélé òfin gbé àwọn afurasí márùn-ún tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìjínigbé àti ìwà gbésùmọ̀mí léyìí tí wọ́n sọ wípé wọ́n hùwà láabi káàkiri Abuja àti agbègbè rẹ̀. Débi wípé arábìnrin kan tí ó jẹ́ aboyúnmoṣù kò mọjọ́ ni ó ń ṣe oúnjẹ fún wọn pẹ̀lú àwọn nǹkan àmúṣagbára mìíràn léyìí tí ó sì ń fún àwọn oníwà ọ̀daràn náà pẹ̀lú àwọn tí wọ́n bá kó ní papá mọ́ra. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ti olúlu orílẹ̀-èdè Ahmed Sanusi nígbà tó ń ṣe àfihàn àwọn afurasí ọ̀hún níwájú oníròyìn nílùú Abuja lánàá ọjọ́ Ajé, ó sọ wípé àwọn tó ń fi kélé òfin gbé ọ̀hún wọn ló fi hàn gbangba wípé iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n ṣe ní ẹkùn Basin ní olúlu orílẹ̀-èdè ní ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún tí a wà yìí ló ń ṣe àṣeyọrí lórí rẹ̀ o. Lásìkò ìgbà tí wọ́n ní àwọn kọ̀lọ̀rọ̀sí náà tí wọ́n fi rá wọn mú àti àwọn kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ rán ọ̀sán gangan nígbà tí wọ́n sì gba àwọn tó wà lákàtà wọn wálé. Gẹ́gẹ́ bó ṣe àlàyé, ó ní arábìnrin tí wọ́n porúkọ rẹ̀ ní Awuwa Safiu ni ó tó jẹ́ aboyúnmoṣù kò mọjọ́ o lásìkò ìgbà tí wọ́n fi kélé òfin gbé, ṣùgbọ́n tó jẹ́ pé pẹ̀lú bó ṣe rí kìkì rọ́rọ̀ ọ̀hún òun ló tún lọ ń gbóúnjẹ àti àwọn nǹkan mìíràn fún àwọn ikọ̀ agbésùmọ̀mí àtàwọn tó wà lákàtà wọn látàrí bí wọ́n ṣe ṣe iṣẹ́ akọni lórí fífi tako òfin gbé ọ̀hún. Wọ́n ní wọ́n wàá kó pẹ̀lú àwọn afurasí náà o ní oríkò àwọn ajínigbé ọ̀hún ibẹ̀ gan náà ti fi kélé òfin gbé àwọn kan nígbà tí àwọn kan ṣe bẹ́ẹ̀ tí wọ́n rọ̀run àrímábọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ìkan lára àwọn afurasí náà Ṣàfíù ni ó jẹ́ wípé oúnjẹ àti àwọn nǹkan mìíràn lọ ń kó fún àwọn oníwà ọ̀daràn náà àti àwọn tí ó wà ní àkàtà wọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, lásìkò ìgbà tí wọ́n fi kélé òfin gbé arábìnrin náà ni ikùn rẹ̀ fẹ́ lè máa kanlẹ̀ o, bó tilẹ̀ jẹ́ wípé lásìkò ìgbà tó fi wà lákàtà wọn ọ̀hún ni wọ́n sọ wípé òbí mú ọmọbìnrin náà tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá. Ibẹ̀ ni ó ti bí ọmọ sákàtà wọn ń bẹ̀ o, tó sì jẹ́ pé àtìyá àtọmọ wọn wà ní àlàáfíà ṣùgbọ́n ó sì wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń sọ lójú nímú. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ṣe àlàyé, àwọn afurasí tó kù ni Yahya Abdullahi Muhammad Yunusa àti Samsudeen Mustafa. Nígbà tó sọ̀rọ̀ lórí wọn Sanusi ni ìwádìí tí wọ́n ṣe ṣáájú fi hàn wípé afurasí ọ̀hún ó wà lára àwọn ikọ̀ agbésùmọ̀mí léyìí tí wọ́n ń jinigbé tí wọ́n sì ń hùwà ọ̀daràn

0: wa mọ̀ wípé
1: Ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣèyanu nínú ìjọ Graceland Apostolic Evangelical Mission.
0: Oríṣiríṣi àìsàn lọ́jọ́ pípẹ́ ló ti dohun ìgbàgbé.
1: Ó tún kojú lẹ̀mí òkùnkùn fò jáde láyé àwọn ènìyàn.
0: Tọkùnrin tóbìnrin ló ti ń bọ́ lọ́wọ́ ogun ìdílé.
1: Tí ó jẹ́ kí wọ́n rọ́nà lọ lórílẹ̀-èdè yìí àti nílẹ̀ òkèrè.
0: Ó tún kojú làwọn òkú ń jí dìde.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgàn àtàwọn tí ò nílé ọmọ mọ́.
0: Ìyanu ṣẹlẹ̀ tí gbogbo wọn gbọ́mọ jọ.
1: Ọlọ́run ló ṣe é, kì í ṣe yan.
0: Àkókò mìíràn tún ti dé báyìí.
1: Ọlọ́run yóò fi ṣèyanu mẹ́rin yìí rí.
0: Níbi èmi mo ti ṣàgbékalẹ̀ ìsọjí ọlọ́jọ́ méjì tó gbóná girigiri.
1: Bíbọ́ lọ́wọ́ ogun ìpìlẹ̀ ìdádúró ni àkórí rẹ̀.
0: Friday ọjọ́ kẹta.
1: Sí Saturday ọjọ́ kẹrin oṣù kejì ọdún yìí ló máa wáyé.
0: Aago márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni yóò máa bẹ̀rẹ̀.
1: Nínú ìjọ Graceland Apostolic Evangelical Mission.
0: Lẹ́yìn Pilot School.
1: Ajílósùn Adó-Èkìtì.
0: Prophet Best Emmanuel Abiodun Ọ̀làdéwájú.
1: Tí gbogbo wa mọ̀ sí Apostle of Authority.
0: Tọ́lọ́run ti máa ń lò tẹ́lẹ̀ àtàwọn wòlíì míì lọ́lọ́run yóò tún lò lọ́jọ́ méjì yìí.
1: Àwọn èèyàn yóò ti ṣàyẹ̀wò ara wọn lọ́fẹ̀ẹ́.
0: Wọ́n tún gba oògùn ọ̀fẹ́.
1: Bákan náà ni wọ́n gba oúnjẹ àti aṣọ lọ́fẹ̀ẹ́.
0: Ètò ìrànwọ́ tún wà fáwọn òpó.
1: Third and fourth July ọdún yìí ni o.
0: Fún àlàyé pé 0813-707-2984
1: tàbí 0706-822-5874.
0: Ọdọọdún là ń rorógbó.
1: Ọdọọdún là ń ráwùsá.
0: Ọdún ò lè jọ ká má rọmọ bì lórí igba.
1: Ọdún ìjẹsùn ti ìkàrẹ́ àkọ́kọ́ tún ti wọlé dé.
0: Àkànà máa gbọ́ wá o, máa padún já
2: o. Ule o, ule, ule lè mọ̀ rẹ̀ dá o.
0: Alhaji Olawale Mutiu.
1: Ti gbogbo wa mọ̀ sí baba náà.
0: The executive chairman Akoko North East Local Government.
1: O ni gbogbo òṣìṣẹ́ Four Eyes Integrated Service Limited.
0: Ti gbogbo ọmọ bíbí ìkàrẹ́ Akoko.
1: Pípẹ́ akú ọdún ìjẹsùn tí yóò wáyé.
0: Ní ogúnjọ oṣù kẹfà ọdún yìí.
1: Ìyẹn ní Saturday 28th June 2026.
0: Bákan náà la ń kí kábíyèsí.
1: His Imperial Majesty.
0: Ọba Alhaji Saliu Akadiri Mọ̀ọ́mọ̀.
1: Adékadé Jọkẹrin.
0: The paramount ruler of Ìkàrẹ́ Kingdom.
1: Bá a ti sọ ọdún ìjẹsùn ti ọdún yìí.
0: Eku yóò túbọ̀ máa kébi eku ní ìkàrẹ́ Akoko.
1: Ẹyẹ yóò máa kébi ẹyẹ.
0: Ọmọ ènìyàn yóò fọhùn bí ọmọ ènìyàn.
1: Gbogbo ohun tó jẹ́ tiwa ni yóò sì máa tẹ̀síwájú.
0: Igba ilé òròjú.
1: Àwọ̀ ilé wa yóò ráyè.
0: A sì ní fọdún èyí ṣàṣemọ.
1: Bẹ́ẹ̀ bá wa ń gbọ́.
0: Lórúkọ Alhaji Ọláwálé Mutiu.
1: Tí gbogbo wa mọ̀ sí baba náà.
0: The executive chairman Akoko North East Local Government.
1: Ní gbogbo òṣìṣẹ́ Four Eyes Integrated Service Limited fi ń wípé.
0: A kú ọdún ìjẹsùn ti kàrí àkókò.
1: Ọdọọdún là ń rorógbó.
0: Ọdọọdún là ń ráwùsá.
1: Ọdún ò lè jọ ká má rọmọ bì lórí igba.
0: Ọdún ìjẹsùn ti ìkàrẹ́ àkọ́kọ́ tún ti wọlé dé.
1: Àkànà máa gbọ́ wá o, máa padún já o.
2: Ule o, ule, ule lè mọ̀ rẹ̀ dá o.
0: Alhaji Olawale Mutiu.
1: Ti gbogbo wa mọ̀ sí baba náà.
0: The executive chairman Akoko North East Local Government.
1: O ni gbogbo òṣìṣẹ́ Four Eyes Integrated Service Limited.
0: Ti gbogbo ọmọ bíbí ìkàrẹ́ Akoko.
1: Pípẹ́ akú ọdún ìjẹsùn tí yóò wáyé.
0: Ní ogúnjọ oṣù kẹfà ọdún yìí.
1: Ìyẹn ní Saturday 28th June 2026.
0: Bákan náà la ń kí kábíyèsí.
1: His Imperial Majesty.
0: Ọba Alhaji Saliu Akadiri Mọ̀ọ́mọ̀.
1: Adékadé Jọkẹrin.
0: The paramount ruler of Ìkàrẹ́ Kingdom.
1: Bá a ti sọ ọdún ìjẹsùn ti ọdún yìí.
0: Eku yóò túbọ̀ máa kébi eku ní ìkàrẹ́ Akoko.
1: Ẹyẹ yóò máa kébi ẹyẹ.
0: Ọmọ ènìyàn yóò fọhùn bí ọmọ ènìyàn.
1: Gbogbo ohun tó jẹ́ tiwa ni yóò sì máa tẹ̀síwájú.
0: Igba ilé òròjú.
1: Àwọ̀ ilé wa yóò ráyè.
0: A sì ní fọdún èyí ṣàṣemọ.
1: Bẹ́ẹ̀ bá wa ń gbọ́.
0: Lórúkọ Alhaji Ọláwálé Mutiu.
1: Tí gbogbo wa mọ̀ sí baba náà.
0: The executive chairman Akoko North East Local Government.
1: Ní gbogbo òṣìṣẹ́ Four Eyes Integrated Service Limited fi ń wípé.
0: Àkú ọdún ìjẹsùn ti kàrí àkókò.
3: Pẹ̀lú bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ fagilé àwọn ẹgbẹ́ òṣèlú kan ní orílẹ̀-èdè yìí tí adájọ́ Lífù tó sọ pé kí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí kó yá tètè gbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀ ní báyìí o. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ló mọ̀ ti sọ̀rọ̀ láti ẹnu agbẹnusọ wọn ìyẹn Bọ́lájí Abdullahi tó sọ pé pẹ̀lú bí adájọ́ Peter Ibo ṣe gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ níṣẹ́ ló yẹ kí wọ́n lọ fi páńpẹ́ ọba gbé e kó sì káwọ́ pọ̀yìn rojọ́ òní torí pé ìdájọ́ tó gbé kalẹ̀ ni ó ti tàpá sí òfin ilé ẹjọ́ o. Ní pàtàkì tó fi jẹ́ pé ilé ẹjọ́ ti kọ́kọ́ pàṣẹ tẹ́lẹ̀ pé kí wọ́n tiẹ̀ sì dúró lórí ọ̀rọ̀ náà kó tó di pé wọn yóò gbọ́ ọ ìyẹn ní ọjọ́ 27 oṣù kẹwàá ọdún tí a wà yìí. Oní kí ló wá ń ka ilé ẹjọ́ náà lára kí ló tún ka adájọ́ náà lára tó fi ṣe bẹ́ẹ̀ tó fi sáré lọ ń gbé irú ìdájọ́ bẹ́ẹ̀ kalẹ̀. O ní irú eléyìí ilé ti ń fi hàn gbangba pé lóòótọ́ àti lódodo inú ọ̀rọ̀ òṣèlú wa ní orílẹ̀-èdè yìí ilé ti ń lọ sí ibi ìparun o. Nígbà táwọn náà máa sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú NDC ní àwọn náà ni wọ́n mọ̀ bẹnu àtẹ́lu ìdájọ́ yìí tí ilé ẹjọ́ náà gbé kalẹ̀. Wọ́n ní lóòótọ́ àti lódodo orúkọ ẹgbẹ́ òṣèlú tí wọn ò sí lára ẹgbẹ́ òṣèlú èyí tí wọ́n sọ pé kí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí kó yọ orúkọ wọn kúrò. Wọ́n ní ṣùgbọ́n ṣá ohun tó bá àrùn tó bá ti ń ṣe abọ́yadé gbogbo ọlọ́ya ní í ṣe. Wọ́n ní àwọn yóò dúró ti àwọn ẹgbẹ́ òṣèlú ìgbẹ́ngbẹ́ ni tó fi jẹ́ pé wọn yóò rí ìdájọ́ òdodo gbà. Wọ́n ní kí lóde tó fi jẹ́ pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ti ẹlẹ́gbẹ́ òṣèlú kan ṣoṣo nítorí irú ìdájọ́ yìí tí wọ́n gbé kalẹ̀ yìí kì í ṣe ìdájọ́ tó dáa rárá àti rárá ni tí wọ́n sì rọ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí láti pé kó rí dájú pé wọ́n ṣe gbogbo nǹkan bó ṣe tó àti bó ṣe yẹ nítorí pé wọ́n ti mọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú èyí tí wọ́n fagilé wọ́n mọ̀ pé inú ẹgbẹ́ òṣèlú náà ni igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn Atiku Abubakar ló ti jáde gẹ́gẹ́ bí ọmọ oyè sí.

0: ààrẹ yẹn nínú ẹgbẹ́ òṣèlú ADC tó sì tún jẹ́ pé ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ti mọ̀ pé gómìnà Adeleke ń bẹ̀ òun náà òun ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tí wọ́n sì ń bẹ̀rù pé ó ṣeéṣe kó jáwé olúborí níbi ètò ìdìbò sípò gómìnà èyí tó máa wà ń bẹ̀ nítorí pé inú ẹgbẹ́ òṣèlú àkọ́dù èyí tí òun náà wà ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ ni wọ́n fagi lé wọn ní ọwọ́ òṣèlú ni wọ́n lò sí ìdájọ́ náà ṣùgbọ́n ní tiwọn o gbẹngbẹ̀ng báyìí ni àwọn wà lẹ́yìn àwọn ẹgbẹ́ òṣèlú èyí tí wọ́n sọ pé kí wọ́n yọ orúkọ wọn kúrò náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Jọdún
0: Káyọ̀dé.
1: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Edo ló ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́ta kan tán lọ́wọ́ lẹ́sẹ̀ nínú eku tí ó pa ọ̀dọ́mọkùnrin kan àti wọ́n ṣe dáná sun ilé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tó lóyìn gbájọ eléyìí tí wọ́n láti ọ̀dọ̀ ẹnitójà agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ASP Eno Ikuede inú fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fún olóyìn nílùú Bìní tó jẹ́ lúlu ìpínlẹ̀ Edo lánàá ọjọ́ ajé ló sọ pé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ọdún tí a wà yìí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló mọ̀ ṣẹlẹ̀ nígbà tí Ikuede tó ṣe àlàyé pé ilé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ èyí ni wọ́n sun dérú látọwọ́ àwọn ọ̀dọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà léyìí tí ó sì jẹ́ wípé ilé méje ni àwọn ìròyìn kan gbé kiri ó ní bẹ́ẹ̀ kọ́ owó lòdì sí mẹ́rin péré ni wọ́n sun gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún léyìí tí wọ́n gbájọ lórí ìṣẹ̀lẹ̀ náà ní ọjọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún tí a wà yìí nílùú Ògùtèké léyìí tí ó wà ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ẹ́sàkọ̀ nípínlẹ̀ Edo gẹ́gẹ́ bí ẹni tó bá akọ̀ròyìn sọ̀rọ̀ lábẹ́ aṣọ ló sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló jẹ́ pé èdè àìyedè kékeré lórí èmi ní sọkọ ọmọbìnrin èmi ní sọ̀rẹ́ rẹ̀ ni ó sì fa gbàgbóò gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún ṣe sọ wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní kété lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ọdún olimi tán léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì torí ti bẹ́ẹ̀ tí wọ́n bẹ́sẹ̀ wọn kúrò tán bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ kúrò nínú ìlú náà kún wàdí pé wọ́n fi kélé òfin gbé wọn nígbà tí lásìkò ọ̀hún tó yàsó tán gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wàhálà ọ̀hún ló bẹ́ sílẹ̀ o lásìkò ìgbà tí wọ́n ṣe ayẹyẹ níbi tí wọ́n ti ṣe ìsìnkú gbajúgbajà olóyè kan tí ó wà nínú ìlú ọ̀hún léyìí tí wọ́n sọ pé wọ́n ṣe ayẹyẹ rẹ̀ tán ìkan lára àwọn ọ̀dọ́mọkùnrin tó wà bẹ́ẹ̀ ẹnu bá bí o nígbà tó ṣàlẹ̀ bàbá rẹ̀ tó gùn nígbà tí ọmọkùnrin kan tó ń bá ọ̀rẹ́bìnrin rẹ̀ jó léyìí tó sì sọ pé òun ló gbé wá sójú agbo kí ló dé tẹ́lòmíì tí ó fi máa bá a jó gẹ́gẹ́ bó ṣe sọ pẹ̀lú ìbínú ẹni wọn ló bá yọ àdá àfi fàì ló sì fi sí ọmọkùnrin náà ní ọrùn léyìí tí ọmọkùnrin tó ń bá ọ̀rẹ́bìnrin rẹ̀ jó ọ̀hún tó ṣubú lẹ̀ náà gbèdìgbàdìgbà ó di ilé ìwòsàn nígbẹ̀yìn gbẹ̀yìn òun ló padà wá fún dípẹ́ ọ̀hún nílé ìwòsàn o nígbà tí ròyìn ikú rẹ̀ tí ó tàn mọ̀ láàrin ìlú ẹni àwọn ọ̀dọ́ ní agbègbè ọ̀hún bá kóra wọn jọ o bẹ́ẹ̀ náà di àmọ́ra ogun pẹ̀lú àwọn nǹkan ìjà olóró náà sì lọ sí ilé afurasí náà ṣùgbọ́n kó tó di pé wọ́n dé ilé rẹ̀ ó ti na pápá bora gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún ṣe wá fikún wọn ní àwọn ọ̀dọ́ náà ẹni wọ́n rí wípé gbogbo agbègbè ọ̀hún pẹ̀lú ìbínú iná bẹ̀rẹ̀ sí ní kíná bọ ilé o léyìí tí wọ́n fi gbẹ̀san ikú tí ó pa arákùnrin náà tí wọ́n sì kíná bọ ilé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó di wípé gbogbo àwọn ọ̀dọ́ tó wà ní agbègbè ibẹ̀ pé àwọn náà pé wọ́n kan lùgbẹ́ ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé
1: Bíọ́dún
0: Ojimi nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn Kenneth Okonkwo ló mọ̀ ti bẹnu àtẹ́lu bí wọ́n ṣe sọ pé wọ́n yan igbákejì ọmọ òye ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà látàrí ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 ó ní eléyìí yóò túbọ̀ jẹ́ kí wọ́n máa fi ọwọ́ rọ́ àwọn tí ń bẹ ní apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí sẹ́yìn ni nínú ọ̀rọ̀ òṣèlú o Okonkwo tó sọ̀rọ̀ yìí lánàá lójú ẹ̀rọ ayélujára rẹ̀ ni ló sọ ó ní òun ti ń gbọ́ fìrìnfìrìn pé wọ́n tún ti yan àwọn kan o pàápàá jùlọ wọn yan ẹnìkan ní apá gúúsù gúúsù ilẹ̀ yìí gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ní inú ètò ìdìbò tó mọ wáyé ìyẹn ní ọdún 2027 nínú ẹgbẹ́ òṣèlú ADC náà ó ní nǹkan tí òun fẹ́ kí àwọn èèyàn mọ̀ ni wípé tọ́rọ̀ ètò bá lọ jẹ́ òótọ́ kí wọ́n rántí wípé láti ìgbà tí wọ́n ti dá ìṣèjọba àwa-arawa sílẹ̀ ní ọdún 1999 kò tí ì sí ẹnikẹ́ni tó wá láti apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí tó dé ipò ààrẹ tàbí igbákejì ààrẹ ó ní tírú nǹkan báyìí tó bá tún ti lè ṣẹlẹ̀ àjẹ́ pé yóò ṣe ni láàánú pé títí láé ni wọn yóò máa fi ọwọ́ rọ́ àwọn tí ń bẹ ní apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí sẹ́yìn nínú ọ̀rọ̀ òṣèlú o ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tó sọ ṣùgbọ́n nítorí àsìkò wa ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: mọ́.
1: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín, àárẹ̀ ara ló ń ba yín jà, ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
0: Ìgbọ̀rọ̀ mọ sán mi, ìṣọ́ra ń fà mí so, oríkèríkè ara ń dùn mí, ìbàdí tó wí ìgbàrúgbó jẹ́ tèmi, ìlérí ògbóná kẹsẹ́kẹjì mọ́.
1: Àárẹ̀ ara ni, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí bó ṣe dára tó ni Mustive Capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Mustive Capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
2: Mustive Capsule, ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. Mustive Capsule wà nílùú Àkúrẹ́, Ondo, ilẹ̀ olùjì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìbọ́kọ̀dá. Mustive Capsule tún wà nílùú Ọ̀wọ́, Ìkàrẹ́ Àkókó, Ìṣọ̀ Àkókó, Ọkà Àkókó, Ifọ̀ àti nílùú Kàbà.
3: Ilé-iṣẹ́ Tèmi Tayo Trado Medical Nigeria Limited ló ń ṣe Mustive Capsule jáde. Láti mọ pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
4: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: SELARIE Salary.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
6: TURNERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
8: Ọkọ̀ dábàsọ̀ mi sọ fún
9: wọn. Àmì àṣẹ Ọlọ́run bá mi mẹ́sàn án sókun ayé, ojú ni má le ara, ojú bá má lẹ̀ kedere, torí n tó fẹ́ rí tó sì rí ibi tá à ń rè. Dandan ni kó n tá à ń fẹ́ kó tó a lọ, ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Alausa Ventures tún ti dé o, láti ìlú Kano. Bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi ni la, òní wọ́n tún gbé wá. Kẹ́dùn àwọn mọ̀sán gbogbo aṣọ òkun ayé. Aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
10: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, etí tẹ̀ ń fi gbọ́ mi, kò ní di tẹ́ màá náwó lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Alausa Ventures.
9: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá, ọ̀rọ̀ ojú ni. Kí ni pàtàkì ojú lára gan?
10: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tàbá ń lé owó tà ń lé ọlá, ojú náà láfi rí náà débẹ̀. Torí náà a ò gbúdọ̀ fẹwọ́ bí tí ká fi mú ọ̀rọ̀ ojú.
9: Alausa, Alausa, gbogbo Kano, gbogbo North ni wọ́n ti mọ ti jẹ́ Alausa ń pa àtọ́jú ojú. Láìpẹ́ yìí, ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
10: Bẹ́ẹ̀ni sà.
9: Ẹ sì ṣètọ́jú wọn, kálukú wọn, wọ́n sì wà lálàáfíà.
10: Pẹ̀lú ògùn lọ́dọọlọ́.
9: Kí làwọn ń tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan?
10: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni, àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
9: Bó o wa lélẹ́yìí ṣe rọrùn? Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni, àbí aládàáni iléeṣẹ́ Alausa náà ni?
10: Iléeṣẹ́ aládàáni náà ni, lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
9: Bó o lọ sì jẹ́ pé lórí ojú, o lè yín ni ẹ mú ń bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
10: A lọ́nà méjì, nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
9: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú tí ó wà?
11: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 18th, ọjọ́ kejìdínlógún oṣù kẹfà tá a wà yìí, àti ọjọ́ Friday on the 19th, ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà tá a wà bákan náà. Ọjọ́ méjì péré ni àǹfààní yìí yóò fi wáyé.
9: Ní ètò ìtọ́jú ojú, àyẹ̀wò ojú yóò fi wáyé, ibo ni yóò ti wáyé?
11: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A Division nínú ọgbà Cultural Center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko. Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 18th, ọjọ́ kejìdínlógún oṣù kẹfà tá a wà yìí, àti ọjọ́ Friday on the 19th, ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà tá a wà bákan náà. Ọjọ́ méjì péré ni àǹfààní yìí yóò fi wáyé.
10: 070 60 47 80 37.
9: Ẹ bá ń tún pè.
10: 070 60 47 80 37.
9: Ìbá bá ń sọ ń pa ojú, kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu?
10: Oríṣiríṣi nǹkan ló máa ń yọ ojú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara, látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí, àwọn tó yẹ ká mójútó, tá a mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
9: Ojú ọ̀pọ̀ máa wa mi.
10: Lẹ́lòmíì àṣedẹ̀ntì orí nà
9: mọ́. Ìmí ọ̀ máa wa pin, ìmí ọ̀ máa wo bàlàbàlà.
10: Bẹ́ẹ̀ni.
9: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
10: Bẹ́ẹ̀ni sà.
9: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
10: Lóríṣiríṣi.
9: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó jè nǹkan ń gbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lè ṣe tán láti ṣe fáwọn èèyàn?
10: Pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ.
9: Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn?
10: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
9: Lẹ fẹ́ kàn náà wá.
10: Lọkùnrin lóbìnrin lọmọdé
9: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
10: Bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù.
9: Owó fọ́ọ̀mù ni wọ́n ó san.
10: Bẹ́ẹ̀ni 3000 naira péré.
9: Lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta un, èlò ni wọ́n ó ṣe àyẹ̀wò?
10: Kò sí nǹkan kan mímọ̀.
9: Èlò ni wọ́n ó ṣètọ́jú?
10: Àyẹ̀wò ọ̀fẹ́, ìtọ́jú ọ̀fẹ́ ni
9: gbà. Aago mélòó lè tó yí ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́?
10: Láti aago méje àárọ̀.
9: Aago méje àárọ̀
10: títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
9: Wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù, o ò ní sanwó kankan.
10: Rárá pa.
9: Ẹ sì ní ìṣèjọba lọ́ran yín.
10: Iléeṣẹ́ aládàáni
9: sọ. Ẹja ṣe ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé?
11: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A Division nínú ọgbà Cultural Center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbà. àgbákò. Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 18th ọjọ́ kejìdínlógún oṣù kẹfà táwa yìí àti ọjọ́ Friday on the 19th ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà táwa bákan náà. Ọjọ́ méjì péré ni àǹfààní yìí yóò fi wáyé.
10: 070 60 47 80 37
6: Ẹ bá ń tún pè.
10: 070 60 47 80 37
6: Àdúpẹ́ lọ́lọ́run, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi bèèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tà lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú. Àfi kí Elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ̀dọ̀ yín?
10: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37
6: Ẹ bá ń tún pè.
10: 070 60 47 80 37
6: Ilé-iṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
10: Ilé-iṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
6: Lábẹ́ dókítà
10: Dauda Kwande.
6: Ojú ò ní tì í ṣá, orúkọ tí ga ti jẹ́.
10: Orúkọ tèmi ni Dr. Maruf láti ilé-iṣẹ́ Aláhúsá Ventures.
6: A gbọ́ pé ilé-iṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bó ló ṣe jẹ́?
10: Bẹ́ẹ̀ni sá, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún ilé-iṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
6: Báwo ni a bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́?
10: Bẹ́ẹ̀ni sá, èmi ló
6: máa gbé. Láti ìdí àmọ́ bí wọ́n ó ṣe rìn.
10: Bẹ́ẹ̀ni.
6: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́.
10: Bẹ́ẹ̀ni sá.
6: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
10: Bẹ́ẹ̀ni sá.
6: Ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́ wọn o. Ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nà ẹlẹ́dẹ̀ o. Àní wà lóòkun ayé. Ẹ kú ìkànnì.
12: Ọkùnkùn ọ̀dà má sọ mí sọ.
13: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
14: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
13: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
14: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
13: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
14: Me and Maggi,
13: so good together.
15: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

6.9 FM. Peace of a dove.

dákẹ́ yín pé ẹ kú dédé wọ̀nyí níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ wa tí ẹ sì ti ń wò wá akẹ́ yín pé ẹ káàárọ̀ ní gbogbo ibi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ti ń gbọ́ wa bí ojú bá mọ́ ìran àwọn onílé ni wọ́n máa ń gba ilé bí ilẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tó mọ́ ìran àwọn onílẹ̀ ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gba ilẹ̀ ìran àwọn ẹdun ni mọ̀ ń borí igi réferéfe èfúùfù lẹ̀lẹ̀ tẹ́ rí ni mọ̀ ń ṣe ojú ọ̀run tọ̀hún bí aago mẹ́wàá ìyálẹ̀ta tó bá ti lù títí di ọwọ́ aago mọ́kànlá ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ètò iṣẹ́ ti gbọ́ ló mọ̀ ń bá atẹ́gùn ṣeré fújà a tún ti dé sí orí ètò iṣẹ́ ti gbọ́ láàárọ̀ yìí o a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ Nàìjíríà fún ìtẹ́tílékò tẹ́ ẹ bá ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ètò iṣẹ́ ti gbọ́ la gbé kalẹ̀ níbi tá a ti máa ń sọ akitiyan ìṣèjọba gómìnà Abiodun Abayomi Oyèbanji Bao nípínlẹ̀ Èkìtì yóò ti tó bí ọdún bíi méjì ó lé báyìí tá a ti ń ṣètò yìí tó sì jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà ló ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ní orí ètò lónìí mo ní àwọn ọ̀jìnì méjì lọ́dọ̀ mi lórí ètò iṣẹ́ ti gbọ́ tó jẹ́ pé àjọ mọ́ ṣẹ́gun sí ọ̀rọ̀ síra wa tí wọ́n mọ̀ pẹ̀kẹ́ lu àwọn nǹkan tí ìjọba yìí tí wọ́n ti ṣe àti ìmúrasílẹ̀ fún ètò ìdìbò tí ó wáyé ní Sátidé ogúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí ṣùgbọ́n kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èjìká tí ò jẹ́ kí aṣọ bọ́ ní orí ètò iṣẹ́ ti gbọ́ ká dúpẹ́ lọ́wọ́ apó ká dúpẹ́ lọ́wọ́ ọfà ká dúpẹ́ lọ́wọ́ òǹtafà ká dúpẹ́ lọ́wọ́ ojú tó tẹ̀lé ọfà tó lọ rèé bá ọmọ ẹranko ká dúpẹ́ lọ́wọ́ gbogbo iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn tí wọ́n gbé ètò iṣẹ́ ti gbọ́ tó jẹ́ pé gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ la jọ ń ṣe kinní ọ̀hún tó ń dùn tó sì ń lárin keke ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM tẹ́ ẹ bá ń gbọ́ wa ketekete ń bẹ̀ orí ètò iṣẹ́ ti gbọ́ ni o akéyín nípínlẹ̀ Ondo wá sí ìpínlẹ̀ Èkìtì iléeṣẹ́ Voice 89.9 FM a dúpẹ́ lọ́wọ́ yín fún ìtẹ́tíléko bákan náà ni ẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ Midas Radio tó wà lórí ìkànnì 90.5 nílùú Adó ẹ̀sìn wa dúpẹ́ lọ́wọ́ yín ẹ má gbàgbé pé iléeṣẹ́ tá a ti ń gbọ̀n sáfẹ́fẹ́ gan ni iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Èkìtì 91.5 tó wà nílùkún nílùú Adó bákan náà ni ẹ̀rọ alátagbà tó ń gbé òun wa jáde lórí ètò iṣẹ́ ti gbọ́ nìkànnì New Cruise 92.7 FM nílùú Ìkẹ́rẹ́ Èkìtì àti Ayọ́ba 95.1 FM tó wà nílùú Adó bẹ́ẹ̀ bá ń gbọ́ wa níléeṣẹ́ rédíò onítẹ̀síwájú Progress 100.5 FM ẹ̀ sí léyà náà bákan náà lẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ ní ìkànnì ẹbí ńlá rédíò 102.3 FM nílùú Adó lórí ìkànnì 104.1 à People's FM ẹ̀ ń gbọ́ wa ń bẹ̀ ketekete lọ́wọ́ yìí àti iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ amìjìjì adámimógo 107.7 FM tó wà nílùú Ìdó Èkìtì àti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ NTA channel 5 nílùú Adó tó fi mọ́ KTV channel 41 nílùú Adó àti àwọn ojú òpó ayélujára kí gbogbo kinní ọ̀hún kó lè káàkiri mo kí yín pé ẹkú dédé wòyí láàárọ̀ yìí o ẹ sì káàbọ̀ sí orí ètò ẹjẹ́ ń kí àwọn àlejò mi kó tó di pé a lọ síbi kùnkùndùn ètò náà ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe àfihàn rẹ̀ ní orí ètò iṣẹ́ ti gbọ́ láàárọ̀ yìí àwọn ni olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lọ́fíìsì àjọ tó ń ṣe àyípadà àti ìlànà gbígbé iṣẹ́ kalẹ̀ nípínlẹ̀ Èkìtì yìí bàbá wa amojú ẹ̀rọ ìmòyọ̀ ẹkúndayọ̀ mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò iṣẹ́ ti gbọ́ o àdúpẹ́ lọ́wọ́ yín kìí ṣe ìgbà àkọ́kọ́ yín rèé lórí ètò àtúndúpẹ́ pé a rí yín lórí ètò náà láàárọ̀ yìí bákan náà ni à ń kí olùdámọ̀ràn lórí iṣẹ́ tí a mọ̀ débi kùnkùndùn young technical advisor ni wọ́n pè wọ́n lédè gẹ̀ẹ́sì lórí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ aráàlú sí gómìnà ìpínlẹ̀ Èkìtì ọ̀mọ̀wé Táyọ̀ Ògúntáyọ̀ mo kí yín pé ẹ kú

0: orúkọ àjọ tó ń rí sí ìbáraẹni sọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà ní atẹ́pẹpẹ tó ṣe ti gbọ́ láàárọ̀ yìí ní orúkọ arábìnrin Mary Ọ̀ṣọ́ tí ó jẹ́ olùdarí nílé-iṣẹ́ àjọ náà Adébọ̀wálé Adéfàbí ní orúkọ tèmi. Ètò tòní yóò dùn yóò lárinrin ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa ẹmuyọ̀ ẹkúndayọ̀ akọ́kọ́ fẹ́ wò béèrè ìgbà tẹ́ ẹ wá sí orí ètò ìkẹ́yìn a sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ribiribi tí ọ́fíìsì yín ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ya tó ti rí àwọn nǹkan míì tẹ́ tó ṣe o kí ni ẹjẹ́ kọ́kọ́ béèrè bó lẹ ṣe lè gbé ìjọ ìṣèjọba oyè bají ló lórí ọ̀sùnwọ̀n kan o ká tó bẹ̀rẹ̀.
1: Àwọn ará ilé mo ké ní o ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa bóyá wà níbi iṣẹ́ bóyá wà lójú ọ̀nà bóyá wà nínú ilé àbá wà nínú ṣọ́ọ̀bù wa atọ́kùn ìbéèrè tẹ́ ẹ béèrè yẹn ó bí mo ṣe máa dáhùn ṣe mọ̀ wípé èmi wà níjọba ó ṣeé ṣe kí n fẹ́ sọ̀rọ̀ yẹn ó káwọn èèyàn wò pé bóyá èèyàn fi àyànjú sí àbí sọ kọjá
0: ńlá ibi tó yẹ kó gbé bá
1: ṣùgbọ́n màá dáhùn pípé iléeṣẹ́ tí èmi wà á jáde lẹ́ẹ̀mẹ́ta akọ́kọ́ jáde lọ́dún 2024 láti lọ báwọn èèyàn sọ̀rọ̀ pé nǹkan tíjọba ṣe ìgbékalẹ̀ òpó mẹ́fẹ̀ẹ̀fà tó wà ṣe ti ẹ̀mọ́ ń pa ẹ̀ àwọn wo lè ẹ̀mọ́ dáadáa ń pa ẹ̀ kí lè rí sí àwọn kan wo ló iṣẹ́ wo lè rí iṣẹ́ wo lè fẹ́ kán ṣe lọ́dún 2024 nìyẹn o a tún wá jáde lọ́dún 2026 lẹ́ẹ̀mejì a fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò ní gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tó wà nípínlẹ̀ Èkìtì láti Ayékiri lọ sí Ìkẹrẹ lọ sí Ìdóòsì lọ sí Mọ̀bà Ìléje méje bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn lọ la káàkiri láti bọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò nígbà tí a bọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò wọ́n atún wá tiẹ̀ eléyìí tá a ṣe gbẹ̀yìn ni pé ẹ̀yin kan tẹ́ ní káàdì ìdìbò torí pé a fẹ́ wò pé àwọn tó ní káàdì ìdìbò ṣe é mọ báwò wọn làwọn ọmọ báwò dáadáa ṣe é ẹgbẹ́ APC ẹgbẹ́ APC làwọn mọ̀ jù nǹkan tá a tiẹ̀ tún wá ní bí wọ́n ṣe ìwádìí bákínà pẹ̀lísáàtì
0: ní ìlú ìwádìí
1: ìwádìí tá a wá rí ni pé nígbà tá a bẹ̀ sí gbé síra wọn tá a ṣe òṣùwọ̀n ẹ̀ a rí wípé òṣùwọ̀n àwọn tó mọ báwò ó pọ̀ ju àwọn tó mọ pátì mọ báwò àwọn la wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ẹ̀kọ́ tẹ́ bá sọ pé ẹ fẹ́ dìbò fún báwò ẹ wá o ẹ rí báwò àbí àwòrán ẹ̀ ni àbí fọ́tò ẹ̀ nínú ibi tẹ́ ẹ ti máa bó tí o tá a pè bá lọ pépà ẹ lè rí níwèé ìdìbò ṣùgbọ́n ẹ ò rí ẹgbẹ́ APC ẹgbẹ́ onígbàálẹ̀ ìgbà tí a dẹ̀ máa lọ sí ìyọ ọ́fíìsì padà ta bẹ̀ sí wo gbogbo àwọn iṣẹ́ yẹn láti gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́rìnrìndínlógún yẹn ta wo síra wọn ta fi gbèdéke gbé báwọn oníṣẹ́ ìmọ̀ àwọn oníṣẹ́ oníwàdí ṣe ń ṣe gómìnà wọn ní ọgọ́rin ó lé iye
0: èyí òun ọgọ́rùn-ún ìdá ọgọ́rin
1: nínú ìdá ọgọ́rùn-ún wọn ní ìdá ọgọ́rin ó lé kan
0: 81
1: ó lé kan ni wọ́n ní so a dẹ̀ ní àwọn nǹkan tá tó lóyìnbó ń pè ní data tí a lè fi gbé tá a lè fi gbẹ̀gbẹ̀ lẹ́sẹ̀ pé bẹ́ẹ̀ yẹn ló ṣe rí torí a fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò a dẹ̀ tún ṣe gbogbo àwọn àyẹ̀wò wọ̀nyí àwò àgbélórí òṣùwọ̀n bí ó ṣe rí nìyẹn.
0: Ìtẹ́ wa sọ fún wa gan ni pé ìbéèrè tí mo béèrè gan yàtọ̀ sí pé mo béèrè lọ́dọ̀ yín ẹ ti jáde síta láti lọ gbé ìṣèjọba ìlórí òṣùwọ̀n intex ìbábọ̀ láti bẹ̀ ni pé wọ́n ti ní ìdá ọgọ́rin ilé kan nínú ọgọ́rin yẹn ti 1%
1: bẹ́ẹ̀
0: àdúpẹ́ lọ́wọ́ yín akọgun Táyọ̀ Ògúntáyọ̀ èkó olóṣèlú ni yín tí ẹ sì tún jẹ́ olùkọ̀wé ojú a máa rí nígbà míì kó tó di pé ẹ̀yin olóṣèlú jáde síta kẹ́ sọ àwọn nǹkan kan gẹ́gẹ́ bí olùdámọ̀ràn lori ise ta mo deju gan eh ki le le so nipa ise joba gomina bi odun abayo mi oye banji lodo teyin kini ti gomina fi tayo ni woye teyin o je yin na se iwadi lodo awon ara ilu gege bi ipo te wa
2: e se atokun iwadi ti won se yen o no la wa na di tori pe ijoba kan mo lajo wa so awon na de wa ni akosa ti se iwadi nipa pe bawo ni joba ise ri to ba ni ise kan ton se boya loju ona ni ton se lona to to ti wa ni pe ka soro fun gomina nipa pe oro oselu to ba ni nkankan te nkan so boya o gbe ijoba yi lona ti o to awa la ma so gbe bayi
0: tete dadu
2: nipa ibere te wa bere pe bawo la wa na se ri si ni pe looto iru oyin re lo be sugbon eni to ba n lulu ti odun ohun na a fe to nkorin ti odun a fe ti are igbo now te ba wo oga wa bi odun yi banji omo nu ogba ni ti o le suyo ona ti ijoba yen to fi je ko ti awon ara ilu lorun ni pe ko sese ma se ijoba yen ninu gbogbo awon ta ti yan si governor Lekiti ohun lo je eni to gbaradi julo ninu gbogbo awon to ti se governor lati ibere ati PDP o ati APC o ohun lo je ni to je pe o ti n ba ijoba onitesiwaju sise bo laye ni Adebayo o wa nbe igba yen oga wa ta n so e oni o je PA igba yen mo wa local government gege bi supervisor for health mo mo ipari bilibi to ko gege bi PA igba yen bo se je PA governor yen lo ma network si gbogbo local government that's why to je pe gbogbo awa ta je alaga local government ati supervisor n gba yen la mora wa la mo ta jo n se po
0: won kan le ya photo n gba to se wa bayi
2: as far back as year 2000 na gbogbo yen wa be ngba ti ijoba yen tun lo ki de se n to je pe ko ni second address ngba ti ijoba yen lo o pada senu ise o sise ni national bank o sise ni exu o tun ni farm o wa lara awon to ni farm julo boya ta ba mufa baba afe babalola a ma so pe ta lo tun ni
0: o boya agbe to ni gomina
2: bẹẹni so ngba to wa kuro nbẹ ti Fayemi Tude oga Fayemi Tude o tun sise nbẹ gẹgẹ bi commissioner ko to dipo wa se ssg so nipasẹ di eleyi ni pe o mo nkan ti o gbe awon ijoba akoko to fi ni kudie kudie o de ma tun se e then ta ba wa wo dada o tun wa je oni to dagba ni ilu Ekiti ti ba be si wa laye ba se nsoro e ewo gbogbo won se nse awon awon osise feyinti tinu won dun sin tori pe baba ti e gangan o je osise feyinti retired principally then on gangan o ti se Lekiti so gbogbo kini yen o je ka awon ara ilu idi to je pe gbogbo won fi wa parapo ẹ̀rí lórí social media káàkiri sí pé àwọn ẹgbẹ́ sdp gan wọ́n tún campaign fún
0: ìlànà
2: lánà èdè bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gbogbo àwọn ẹgbẹ́ tó kù tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ wá wo gbogbo àwọn gọ́vnà tán ti lọ yẹn fún ìgbà àkọ́kọ́ ṣé ẹ pé ìgbà kan wà tá a ṣe rálì kan tó yẹ pé tó bá ṣègbà kan ni pé wọ́n pe àwọn fáyọ̀ṣe ní irú wa ògiri wa òun fúnra rẹ̀ tó wá sọ pé irú wa ògiri wa lòun
0: èyí tán wá fi ṣeré
2: báyìí nígbà táwọn kan fẹ́ máa sọ pé tán fẹ́ lọ bá fáyọ̀ṣe pé gbogbo tó lọ kò tán wọ́n ti sọ pé ògiri ṣara wọn ó ní irú wa ògiri wa lòun irú wa ògiri wa yẹn ṣé kò máa mọ́ bẹ́ẹ̀ dùn báyìí ó ti mọ́ bẹ́ẹ̀ dùn òun náà fi máa sọ pé
0: irú wa ògiri wa
2: òun ló mọ́ bẹ́ẹ̀ dùn so gbogbo nǹkan tá à ń ṣe Lekiti nítorí pé ọmọ inú ọgbà tí ò lè sí ṣùgbọ́ òun ni ẹdẹ wàá wo Ekiti tó bá ti kù díẹ̀ ká bẹ̀rẹ̀ ègbò láti wàhálà lọ́tún wàhálà ló sì wọ́n ń pààyàn wọ́n ń ṣe rally kan ṣe kò sí yẹn sìn everybody ṣe rally ẹ kò sẹ́ni tó lọ bẹ́ẹ̀ jà kò sẹ́ni tó ní kó má ṣe rally kò sẹ́ni torí pé ààlà ló máa fi okó ọ̀lẹ́ hàn so ìgbà tó bá fi máa di ọjọ́ ogúnjọ́ náà ju gbogbo ẹ lọ gẹgẹ bí àwọn doctor ṣe sọ lẹ́ẹ̀kan tó bá di ọjọ́ ìdìbò lọ́jọ́ on the 20th
0: gbogbo
2: Saturday yìí n ta a fẹ́ kó clear ni pé báwo ni sí lórí ballot paper APC àti ìgbálẹ̀. ìgbálẹ̀ yẹn gangan ni kí àwọn èèyàn lọ wá àtẹni tó kàwé àtẹni tó kàwé ìgbálẹ̀ ni ká lọ wá torí ó ṣeéṣe kẹrí apc lọ́nà bíi méjì ẹgbẹ́ tó bá ti dá àwọn èèyàn á lọ máa wó orúkọ tó lè jọ ìlú ẹ̀
0: wọ́n fẹ́ bàjọ́ orúkọ
2: pọ̀ but tó bá ti mọ̀ pé ìgbálẹ̀ ló fẹ́ tẹ̀ wàá tètè lọ tẹ ìgbálẹ̀ yẹn àwa ti mọ̀ pé bí ọdún òye bá jẹ́ òwọlé ní agbára ọlọ́run ó dà wà lójú lágbára ọlọ́run torí bíbélì sọ pé láì ṣe pé òǹkọ ilé náà ń kọ́ ṣe lásán ṣùgbọ́n ohun táwa ń sọ ń sìn ni pé a fẹ́ kí ìbò yẹn kó rí bó ṣe máa ń rí ẹ mọ̀ pé ìbò eléyìí tá a ṣe lọ àpapọ̀ sdp àti pdp gómìnà ìbò ẹ̀ tún ju àwọn méjèèjì lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìbò yẹn kò wọ 200 àwa fẹ́ kí ìbò yẹn this time around kó jẹ́ kó wọ 500 torí pé gbogbo àwọn tó rẹ́gísítà lẹ́kìtì state ó jẹ́ 980,000
1: tẹ̀wọ́ 1,000,000
2: going by local government analysis yẹn ó kù díẹ̀ kó 1,000,000 now tí ìbò yẹn bá wá because ó kàn kú just small now but ṣẹlẹ̀ pé registration is on daily basis going by the data released yesterday local government by local government nínú tàbá rí almost 1,000,000 tó rẹ́gísítà tàbá béèrè ìdájì kò pọ̀ jù so a dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí gómìnà àti àwọn èèyàn ẹ̀ ń ṣe àwa tá a jẹ́ tá à ń tẹ̀lé wọn iṣẹ́ tá à ń ṣe àṣìṣe pé àti wọlé à ń ṣiṣẹ́ pé bá a ṣe ń ṣe research ìjọba ẹgbẹ́ náà ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn tún pe àwọn tó wà nílé ẹgbẹ́ apc ló ń pè yín o nǹkan báyìí o ṣé ẹ máa dìbò àbẹ́ẹ̀ dìbò nílẹ̀ tó bá lóun ní dìbò wọn á bí kí ló ṣẹlẹ̀ tó bá lóun ò tí ì rí káàdì á lọ ṣe investigation bó la ṣe lè rí káàdì bẹ́ẹ̀ náà la tún lọ sórí oko tá a lọ ń rí à kì í ṣe pé ọjọ́ ògbò kẹ wá lọ máa gbé búrẹ́dì kẹ máa fún wọn ní kó tó di ọjọ́ ògbò ni gómìnà ti ń ṣe palliative fún àwọn tó wà lórí oko tọ́lẹ̀ ń ṣe lọ continuously bí bá a ṣe sọ̀rọ̀ ẹ̀ all the farm state for instance irú ìlú mi ń sìn báyìí ní wọ́ọ̀dù mẹ́ta tó wà ń bẹ̀ lókè bẹ̀sí wọ́ọ̀dé tí mo wà a ní ẹpinrin góòlù ẹpinrin kéré kan ẹpinrin gbòòkì a ní àjìdò
0: a ní
2: abàpàrùn gbogbo ẹ ni wọn ń bo oúnjẹ lọ wọn ń gba oríṣiríṣi ìpàdé tí ì ṣe ọ̀sẹ̀ tí ì ṣe ọ̀sẹ̀ tó lọ tí ò dẹ̀ ń ṣe pé pátì ló ń ṣe o kì í ṣe fún ọmọ ẹgbẹ́ o ẹ lọ wádìí kì í ṣe fún ọmọ ẹgbẹ́ kódà ìjọba gbé fún company tọ́lá ẹ̀ sọ fún ọ pé tẹ́ bá ti dé ìlú yẹn ẹ má lọ bá pátì o débi tí pátì jama táwọn pdp ò ní lọ táwọn ò lọbẹ̀ tí adc àbí kí náà ń pè bó tiẹ̀ jẹ́ pé àti pdp àti adc ní federal high court ti sọ pé kò exist mọ́ ń sìn but síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ṣáà wà ń lù tán lọ oúnjẹ mu tán lọ ń ba oúnjẹ yẹn so ìjọba báwo kì í ṣe ìjọba pé bámúbámú mo yóò mi ò mọ̀ bíbí ń pọ
0: ẹ ṣeun bàbá ẹ já kúrò lórí òṣùwọ̀n ẹ jẹ́ ká padà sí ọ́fíìsì yín ìgbà tí ẹ wá síbí kẹ́yìn ẹ sọ̀rọ̀ pé ọ́fíìsì yín ojúṣe ní àwọn èèyàn sì ti mọ̀ ọ́ ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn oríṣiríṣi iṣẹ́ ìdàgbàsókè tẹ́ ẹ ṣe àmójútó rẹ̀ ó tún wáyé ẹ bá wa sọ díẹ̀ ń bẹ̀ agbọ́pẹ́ high court nǹkan kan fájú yìí ẹ tún ń lọbẹ̀ ìgbéléwọ̀n wo lẹ̀ ń wò nípa iṣẹ́ ìbò lẹ fẹ́ káwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́ tọ́fíìsì yín ṣe àbójútó rẹ̀ ìbò lẹ fẹ́ kó já sí gan o.
1: Ẹ ṣe atọ́kùn ọ́fíìsì wa office of transformation and service OTS a máa ń tọ́ pinpin gbogbo àwọn iṣẹ́ ìjọba bẹ́ẹ̀ ṣe sọ ìdí ẹ̀ ni pé a fẹ́ káwọn èèyàn ká mọ̀ wípé nǹkan báyìí ló ń lọ iṣẹ́ báyìí akitiyan báyìí ìgbésẹ̀ báyìí ni ìjọba gómìnà abiodun abayomi ibaji ń gbé láti jẹ́ kí ayé dẹrùn fún àwọn aráàlú a rí pé láìpẹ́ yìí ni igbákejì ààrẹ ni wọ́n ṣe ju
0: ààrẹ
1: ni wọ́n wá ṣí bíríìjì olókè afárá olókè láyọba láti sọ ní aṣíwájú bọ́lá ahmed tinubu bridge tabawo bridge yẹn bẹ́ẹ̀ ni bí ọdún bíi méjì sẹ́yìn ní ìsìn báyìí wọ́n tún ti ń balẹ̀ so àti àwọn iṣẹ́ mìíràn bẹ́ẹ̀ àwọn ọ̀nà lóríṣiríṣi torí àwọn bí a ní ìjọba ò tí ẹ̀ ṣe dọ́kàn ṣùgbọ́n ìjọba yìí ó wà lápọ̀ọ́lẹ̀ torí àwọn kan tẹ́mi bá sọ mo jẹ́ ẹni tó jẹ́ pé ó jẹ́ onímọ̀ ẹ̀rọ mo jẹ́ ẹni tó jẹ́ pé ó jẹ́ olùwádìí tó kàwé gboyè olùwádìí táwọn èèyàn bá lọ wò mí ní ayélujára máa rí àwọn kan tí mo ti kọ́ jí ẹ̀mọ ẹ̀kúnjà kankan sáàjẹ̀ máa rí a rí wípé ìjọba yìí ju ìjọba kíjọba tó wà nípínlẹ̀ Èkìtì ló náwó sórí ọ̀rọ̀ iṣẹ́ òde ó pọ̀ ju bí igba méjì bílíọ̀nù náírà onípasọ́tọ̀sì ni ìjọba yìí ló ná ló ti ná àwọn iṣẹ́ tó ti jáde gan ó ti lọ sí bí ọ̀ọ́dúnrún ó lé ní bílíọ̀nù inú ẹ̀ láti rí ring road tàbá bọ̀ láti airport bájà máa bà àti bòláàrò lọ àjásọ̀nà ìrọ̀gbọ́ àjásà inú ẹ̀ ibẹ̀ láti rí ara ìkọ̀lé ìsìnbọ̀dé road bó tẹ̀lé pé ìjọba àná ni ó kọ́kọ́ gbéṣẹ́ jáde ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ ìjọba inú parí ẹ̀ ibẹ̀ láti rí ìkẹ́rẹ́ ìgbàrà odò ibẹ̀ láti rí ìgbàrà odò sí kọ̀gbòsì ibẹ̀ náà láti rí àwọn ojú ọ̀nà mìíràn tó jẹ́ pé káàkiri káàkiri àti àwọn iṣẹ́ mìíràn ẹwọ àwọn hospitals inú mi dùn àwọn ọ̀mọ̀wé wa òkè mẹ̀sínà ti wá nígbà tí gómìnà abiodun abayomi bàjẹ́ bá ṣe ọdún kẹta ní orí àlífà lọ́jọ́ yẹn ó dà pé iṣẹ́ mẹ́ta wọ́n ṣí lókè mẹ̀sí torí a lọ ń wo àwọn iṣẹ́ yẹn táwọn wò léraléra ìfà ojú ọ̀nà yẹn ìgbà tí mo máa sọ fún gómìnà pé àwọn yẹn bá ti dá ọ̀dà dé òkè mẹ̀sí wọ́n ní ẹ̀ kó ti wọ́n ti débẹ̀ à ń wò wọ́n léraléra lọ ọ̀nà yìí tẹ bá kóra wọ́n dẹ̀ múra ṣiṣẹ́ yẹn àwọn agbáṣẹ́ṣe yẹn wọ́n parí ọ̀nà yẹn wọ́n tún ṣe wọ́n tún fa iná torí iná tó dé ìlú wọn kì í pé náà ò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n náà yẹn ò ṣe gbẹ́kẹ̀lé wọ́n fa wá ibi tán ti fa wá báyìí ọkàn wọn balẹ̀ kì í ṣe yẹn nìkan hospital òkè mẹ̀sí general hospital àwọn kan ayé amáyédẹrùn ó ti wà ń bẹ́ẹ̀ so irú àwọn iṣẹ́ yẹn lọ kí n wá kí n tó mẹ́nu kúrò lórí ìyẹn àwọn èèyàn báyìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi nílé iléeṣẹ́ wa ó ti ẹ̀ sì a ní nǹkan kan tó yẹ pé ẹ lè tẹ̀ lórí fóònù yìí níbi tẹ́ bá wà ẹ bá ń gbọ́ mi canada tẹ́ ń gbọ́ china torí ayé ti lu jára báyìí facebook báyà wà ń bẹ́ẹ̀ so àwọn èèyàn ó wà facebook bẹ́ẹ̀ ṣe ń gbọ́ torí wọ́n lè máa parọ́ fún yín lórí social media àwọn èèyàn pápá jùlọ àwọn tó wà nílùú òyìnbó yẹn irọ́ oríṣiríṣi tán máa pa irọ́ olóyì tẹ́ bá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ tẹ www

0: o ma ti gele ni ise ogeji gugu e patapata lo wa nbe ise ti joba ise lati osu kewa odun 2022 titi bi 2026 da ro o wa nbe pelu awon aworan atunse awon short video ilu mi ni ona ko ile ya baba mi won a le gba be o to mi ero won a le cross e sugbon ni ise àwọn èèyàn ti ń gbé nǹkan wá láti pẹ́rẹ́ wọn ń gbéwá sí ìdò láti wá nájà níjò so ibẹ̀ gan ni gómìnà ń gbà láti àgbà tán lọ sí ilé méje so ẹ wá wo àwọn nǹkan bẹ́ẹ̀ káàkiri dẹ̀ ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún yẹn níjọba ti fọwọ́ tán kankan bóyá nílé ìwé ni o bóyá nílé ìwòsàn ni o bóyá lójú ọ̀nà ni o bóyá àwọn kankan níbí lọ́hùn ni o ìjọba ti ṣe so táwọn èèyàn bá wo dashboard Èkìtì ó ti ṣó gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí gbogbo àgbékalẹ̀ wọ̀nyí ti wà bẹ́ẹ̀ pátápátá lórí gbogbo àwọn òpómúlérò mẹ́fẹ̀ẹ̀fà tìjọba.
1: Ẹ ṣeun akọgun Táyọ̀ Ògún Táyọ̀ ẹ jẹ́ ká wò ó àríṣe la rí kà ní tá a bá ṣe láásìgbà ìṣèjọba tó wà lóde yìí bí wọ́n ti mọ bí nǹkan ó ṣe rí ni wọ́n ṣe dáadáa láti bẹ̀rẹ̀ ọ̀nà wo wá ní ìṣèjọba yìí wá gbégbá léyìí tí àwọn èèyàn fi gba tiwọn káàkiri léyìí tó sì fẹ́ túmọ̀ sí pé nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí ẹ̀kọ́ sojú mímu fún gómìnà.
2: Atọ́kùn ẹ̀yìn náà ti sọ̀tàn ẹni bí ìgbà pé ìjọba ẹ̀ ti mọ̀ nǹkan ṣe máa rí pé láti ilẹ̀ ló ti ń ṣe dáadáa ìdí nìyẹn táwọn èèyàn fi fọwọ́ tì lẹ́yìn bí ìgbà ẹ kẹ́sì ń fọwọ́ tì lé tí ẹ bá wò ó dáadáa ẹ rí pé ìjọba ẹ báwo ó jẹ́ ìjọba tó yẹ pé fún odidi ọdún mẹ́ta tàbí ká sáà tọ́pọ̀ ọdún méjì tó fi kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sí nǹkan kan tó ń jẹ́ pé ọ̀rọ̀ òṣèlú tí ò ti ẹ̀ṣẹ́ ní ti ń pọ̀ òṣèlú mo rántí ìgbà tá a lọ bá ọ̀gá ní 2025 tó ṣì lọ tá a wá àwa technical advisors pé a fẹ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ sílẹ̀ o because of 2026 pé ọ̀rọ̀ òṣèlú kan pò ń fẹ́ distraction ó ní 2025 ni mò ń sọ
1: yóò lọ́dún tó kọjá náà
2: ó ní rárá o pé iṣẹ́ wa ní kind of face pé òun ò tí ì fẹ́ ọ̀rọ̀ election pé anybody might be face election pò ń fẹ́ distraction torí pé ó ní target ńgbà tí òṣèlú dẹ̀ bẹ̀rẹ̀ ṣe àwọn kò múra rẹ̀ náà lójú dáhùn pé gbogbo ẹ̀yìn tẹ́ tó yẹ pé òun bá àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ sọ̀rọ̀ táwọn kan gbé tán ó ní ìwọ tó jẹ́ kí n tó wà nínú ẹgbẹ́ tó ń bù ń lé tó ń bú ẹgbẹ́ tó ń sáà
1: tó ń sì dákẹ́
2: ó dákẹ́ torí pé òṣèlú bẹ̀rẹ̀ nìyẹn so ó jẹ́ ẹni tó ní àfojúsùn tó dẹ̀ mọ ibi tó ń lọ ẹni tó bá dẹ̀ ti ní àfojúsùn yẹn definitely nǹkan máa fall in line fún àpẹẹrẹ ẹ wo ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nípa àwọn gómìnà ṣe àmọ́ pé yorùbá sọ pé ajá ẹni ò kì í pa odò ọ̀yà bó ti wù kí báwo kó ṣe dáadáa tó bá jẹ́ pé òun àti ọlọ́lá ṣẹ́gun òní kán má jọ wà papọ̀ kóun àti ọlọ́lá fáyọ́ṣe kán má jọ wà papọ̀ kóun àti ẹnjìnìà ọ̀túnba níyà adébáyọ̀ kóun àti fáyẹmí kán má jọ wà papọ̀ tí wọ́n bá lọ bẹ́ẹ̀ ní ọ̀dẹ̀ pé ìjọba
1: tó wà lóde
2: yìí fáyọ̀ṣe àníyà ìjọba wo kò sí bí nǹkan tán lè ṣe ti lè dáa tó á ní òun òfúra aṣáta ẹ̀ ní the same thing ṣẹ́gun òní ṣùgbọ́n gbogbo wọn ṣe torí pé bó ti wù kó o ṣe dáadáa tó ẹni tí ò bá níyìn ẹ ò níyìn mo máa ń pòwe kan màá ní bá a bá so eyín sọ́rùn ká so lágídígba bí àtàwẹ́wẹ́ lájọ lójú abú ni
1: ẹkú àgbà
2: now tí ìjọba yẹn bá wá ń lọ bó ṣe ń lọ yẹn tí àwọn àgbààgbà yẹn dẹ̀

0: fọwọ́sowọ́pọ̀ tán jẹ́ ìṣẹ́bí tán sọ pé ọmọ tá a rírì
1: ṣe dáadáa
0: ó dẹ̀ ṣe dáadáa tó fi wá dẹ̀bi wípé títí dé international community ni wọ́n ń béèrè pé ọgbọ́n wo lọmọkùnrin ń ta sí tí èèyàn fi wá sínú ibi tí apc ti ń ṣe adoption tó sọ pé mi ń ṣe ẹgbẹ́ yín o
1: ṣùgbọ́n
0: tó dé fìlà pdp tó máa sọ pé síbẹ̀síbẹ̀sẹ̀ báwo yìí ni mo èmi náà wá ẹ̀ndọ́ọ̀sì ncb ẹ̀ndọ́ọ̀sì pdp ẹ̀ndọ́ọ̀sì gbogbo wọn ẹ̀ndọ́ọ̀sì pdp tí wọ́n adopti court recognize nigeria lábẹ́ àkóso fayose lekiti ẹ̀yìn báwo ni wọ́n wà ní pdp eléyìí tí court recognize tí wọ́n mọ̀ ẹ̀yìn báwo ni wọ́n wà ìgbà tí wọ́n ṣe rally kan lẹ́nudọ́ mẹ́ta àwọn ẹgbẹ́ alátakò ẹgbẹ́ kò tó nǹkan tó ṣe rally tó sọ pé wọ́n ka lẹ́tà wike pé wike ní ṣe lòun ò ráàyè wá o
1: ṣòwò
0: ọmọbìnrin o alẹ́ ò tí ilẹ̀ nígbà tí wike gbé ìwé tó ti dékìtì pé òun ò mọ̀ ń gbà ìwé o pé nígbà tí òun ò yà wèrè ẹni tó ṣe dáadáa tí gbogbo aráyé mọ̀ ẹ̀kọ́ ṣe dáadáa mọ̀ wọ́n á lè lọ bọ̀ ó ní ẹni tó jẹ́ lídà yín lẹ́kìtì ní fayose fayose òun dà ń gbé báwo òun gbé bí ọdún àbáyọ̀mí òye bájí tẹ́ ẹ bá fẹ́ pé òun true bí ọdún true fayose lẹ máa fi pè òun dàbẹ́ pé ọ̀rọ̀ ti sọ ó ti sọ kiri nígbà tí ẹ̀ ń ṣe dání lọ́wọ́ tó jẹ́ pé ẹni tó jẹ́ the national leader ó ti dìzó òyìn ẹni tó tún jẹ́ ti state ìyẹn náà dìzó òyìn ok àṣẹṣẹ tó tí oògùn bàtẹ ọjà tábàmù tí yóò tán kọ àti ìdè bí ibo nìyẹn o níbi campaign ní gbogbo ẹni tó so ẹ rí pé gbogbo campaign bí ọdún àbáyọmí òye bá ń jí gbogbo ẹ ló ń lọ nírọwọ rẹsẹ ìgbà tá a ṣe adoption wọn ní bóyá ìgbà tá a ṣe primary wọn ní rárá ìgbà síbẹ̀síbẹ̀ gbogbo ẹ ń lọ ìyàwó tinubu wá bí ọwọ́ wọn ní àwọn kan tó ń gbé tó ní social media president wa commission kankan ìgbà tí ìyàwó tinubu wá bí tó commission project tó fáwọn èèyàn lówó tó ṣe wọn dákẹ́ wọn lè sọ̀rọ̀ mọ́ nígbà tó tún yá vice president tún wá wá
1: ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ bí ọjọ́ mẹ́sàn-án sí
0: kìí ṣe bíríìjì nìkan ló commission ó lọ sí knowledge zone ó lọ sí efcc building iṣẹ́ yẹn ó yàgbé àtọ́ ẹ pé everywhere níṣẹ́ wà iṣẹ́ ti wá pọ̀ jù débi pé àwọn èèyàn wá sọ pé ṣé tí báwo bá wọlé lẹ́lẹ́kejì sáájú ẹ̀ níṣẹ́ ṣe iṣẹ́ ò ń tàn iṣẹ́ ò kì ń tán iṣẹ́ máa continue ni so o jẹ o ti jẹ.
1: adúpẹ́ lọ́wọ́ yín ẹjẹ́ wá sọ̀rọ̀ bàbá wa amúyọ̀ ẹ̀kúndayọ̀ èyí tó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù jù tí a wà gẹ́gẹ́ bí oníròyìn náà tí a bá béèrè lọ́wọ́ àwọn èèyàn ni pé sáà kejì gan-an ó máa ń rí bákan bákan gan-an continuity gan-an àwọn gómìnà lè dé bẹ̀ kan ya tí wọn kan máa ń dá wọn lóhùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwòye yín nígbà tá ẹ wá sí orí ètò iṣẹ́ ti gbọ́ kẹ́yìn ẹ sọ̀rọ̀ pé ìrírí yín nípínlẹ̀ èkó kó tó di pé ẹ wá sí ìpínlẹ̀ èkìtì yìí ó jẹ́ kẹ́ máa mọ nǹkan kan nípa ìtẹ̀síwájú nínú ìṣèjọba tí iléèwọ̀ ń pè ní continuity gẹ́gẹ́ bí ìwòye yín òun ọ̀nà wo lẹ lè fi gbé kalẹ̀ kí gbogbo àwọn tí wọ́n ní ọdún tó ń ṣe ọkàn méjì nípa pé continuity wíyà gómìnà ẹ̀ ṣe dáadáa o tọkàn wọn ò fi balẹ̀ mo fẹ́ kẹ́ sọ díẹ̀ fún wa bẹ́ẹ̀.
2: ẹ ṣe àtọkùn ẹyin èèyàn mi tí ẹ ń gbọ́ wa nílé ẹ ṣe ò tẹ́ ń bá wa lọ ìrírí mi mo sọ nígbà tí mo kọ́ wá sórí ètò ìbátan mo ṣe sọ ìpínlẹ̀ èkó ni mo ti ṣiṣẹ́ tí mo retire ìgbà tí mo dẹ̀ ṣiṣẹ́ bẹ̀yẹn mo rí àwọn nǹkan tí mo fi kọ́ mọ́ mo máa ń wálé o torí àwọn mí lè sọ pé ará èkó lè lé kò sí gbogbo ìbò tí wọ́n dì láti 2014 àjọdì mo máa ń ṣe mo máa ṣe pvc mi sẹ́kìtì 2014 àwọn ará àdúgbò mi gbọ́ mi báyìí nílò ìdó wọ 2 ni mo wà uni 6 wọ́n á máa gbọ́ mi báyìí bá parọ́ wọ́n á máa dá mi mo máa wá láti èkó 2014 2018 2022 bá a ṣe jọ ń dín nìyẹn àpadẹ̀ láwọn ìrírí tá a rí ṣùgbọ́n pé tẹ̀ tó dáhùn ìbéèrè tẹ̀ pè lọ́wọ́ mi yẹn ni pé ìgbà àkọ́kọ́ nílé bí ọ̀mọ̀wé ògùntàyọ̀ ṣe ń sọ tí gbogbo ẹ̀ máa
1: ká
2: sí pàtàkìṣẹ́ tí ò sí wọn máa sókè àtọkùn àwa náà ti bá kíní bọ tabawo báyìí mo ti lé ní ọmọ ọgọ́ta ọdún àti láwọn kankan láti odò ondo state gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ ń gbà wọn yẹn bí wọ́n ti sọ lẹ́yìn. ba je pe awon ton daruko won yen awon to je gomina wa na won yen tawon na ba fa re kokan kale ki gomina wa ma ti ni ogbon ibile ati omo lu abi e to je lati ko awon baba awon mi atawon iya awon yen mora ele awon ki e wo baba se mo ni bayi o wa ni ABC senator lulu abi odun lujimi o wa ni ABC senator ayo alise o wa ni ABC gomina
0: abiodun aluko
2: gba he wa so bi abiodun aluko former deputy go o wa ni ABC baba segun baba segun ni won wa ni ABC sugba former governor ayo fayoshi won abi di bi la ma wa sugba
0: won duro
2: eyin ba ni mo wa bi won se so yin e wa wo ko je pe awon yen fayan kale bawo le ti ba se rile yin agbona e ma ja tara wa agbona ni gbogbo a ma se sugba gbogbo e se ojo merin ma ni
0: to
2: a ma dibo e je ka kokko se a ko gbe sara fun gomina wa
0: a dupe lowo
2: ojo sugba bebere te bi lowo mi yen era mi leti na
0: pe awon eyan mo so pe abi continuity
2: to se ri ni sale o le meji ni mo ri Jerry Fashola gba ti o ma se imodidi iwe mo ko iwe lori e tori o ni mo fi gba PhD mo study government dada igba to ma fi gba ijoba lele keji ise to se akansara si e wo san odun to wa nbe ni first time awon yen da so e ko ni se kankan mo gele kan eyin kan ti san odun wa se ni second time ni o ni agbara in fact se oro aje ni kan so ni se kini won se summit la ni jo meta yi to ye international summit so ohun na ni ka wa na ka ma reti ni pinle ekiti gomina biodun abayomi maji ni saa keji awon ekiti gaza pe won ati ri bi eleyi ri tori okan abale awon agbekale ti wa kì í ṣe pé gómìnà tó ṣe ẹ̀dí bẹ́ẹ̀ kí mo fẹ́ ṣe
0: ẹgbẹ́ fáìlì wá
2: torí ẹ̀dí àwọn ọ̀dọ́ ọ̀ manifesto wa ti wà ká ṣiṣẹ́ kun ní iṣẹ́ sì wà àwọn ọ̀nà sì wà àwọn ilé sì wà àwọn project sì wà tó ń bọ̀ tó jẹ́ pé àti wò pé dẹ́ àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ gan ni iṣẹ́ prosperity ẹ máa gbọ́ mi ilé o torí ẹ lọ mú káàdì ìdìbò yín o ẹ mú ọmọ àbúrò ẹ̀gbọ́n gbogbo ẹgbẹ́ láti ìjọba ti máa ráyè ṣeṣẹ́ prosperity láti jẹ́ kí empowerment torí ìgbà tá a jáde ara àwọn nǹkan àbẹ̀wò ara nǹkan tá a rí nínú ìwé pé àwọn fẹ́ mọ́ empowerment kì í ṣe pé ìjọba ò gbìyànjú tó ṣùgbọ́n àwọn fẹ́ kán tún rí ipá ìjọba sí gbogbo àwọn kan wẹ̀ láti ṣe ìwé ẹ̀ láti gbẹ fún gómìnà ni gómìnà ti rí wọ́n dẹ̀ ti pinnu pé àwọn máa ṣe wọ́n fọwọ́ sọ̀yà fún wa pé àwọn wọ́n sọ pé àwọn máa ṣe láti lè jẹ́ kí empowerment wà ẹni pé ìyàwó gómìnà gan ọmọwé ọláyẹni ọlájúmọ̀ tó yẹ báńkì àìtẹ́sì àwọn gan ṣe empowerment lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n pín oríṣiríṣi nǹkan fáwọn èèyàn ó máa tún kọ̀ǹtínú ó tún máa tẹ̀síwájú jù bẹ́ẹ̀ lọ ní sáà kejì ìjọba bí ọdún àbáyọ ìbájí tá a bá ti fi ìbò gbé wọn wọlé kì í ṣe pé ìbò kankan sọ pé wọn wọlé nìkan a fẹ́ kí ìbò yẹn kó kààmì ẹ̀ kó yọ dáadáa
0: kó tayọ dáadáa ẹ ṣeun akọgun táyọ ògùn táyọ ẹ jẹ ká wa lọ sínú òṣèlú ẹ ti ń gbogbo tá à ń sọ díẹdíẹ lẹẹkan lónìí nǹkan kan ó wáyé ẹ sọ fáwọn èèyàn láti gbọ́ àti pé ìbọn ní ìgbáradì ẹgbẹ́ òsèlú apc dé dúró gan lórí pé àti ní ìbò tó ń lọ sí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé 500,000 plus 10 sọ yìí àwọn ọgbọ́n wo lẹ fẹ́ dá sí o.
3: Ẹ ṣe a lè wá síbí láti máa tú àṣírí àwọn ọgbọ́n tá a ti ta torí àwọn
0: wà ń kọ́nà
3: tí wọ́n sọ yé tí wọ́n sọ wà lẹ́sẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ bí àjẹsẹ̀ sọ lé tí ó general tí ó hàn lára ẹ̀ ní tá à ń ṣe ẹ wo ètò tá à ń ṣe yìí ṣe ẹ ti gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ ní pé láti bí ọdún méjì ókè ṣe àmọ́ pé tó bá jẹ́ni tí ò ka aráàlú kún tàbí tí ò fọkàn sí pé ìbò náà fi máa gbé òun padà wọlé tó bá fọkàn sí pé ṣe náà máa lọ jẹ́ àpótí ìbò gbé gbogbo nǹkan tá à ń ṣe wọn ní ṣe á kàn máa ṣiṣẹ́ tó ń ṣe sí but for the past 2 years ṣe ti gbọ́ yìí là ń gbé oríṣiríṣi àwọn èèyàn wá láti
4: different ministries, different presenters. Let me talk at the ones of the top Ashede. Top at today's day, the guy to man, so they have a better way to pay one day. Now, ara igbese akoko ni ikeji ko si igba ti governor to fe se budget ti o ni lo ka akiri gbogbo local government 16 local government ati 19 LCDA making 34 won a lo gbogbo be kini nkan te fe lodo yin kini nkan te fe lodo yin ikeji niyan iketa enowo gbogbo awon LCDA ati local government gbogbo won na sise ribiribi kan dem fenu ara won so tori oga abi odun yi ba nji ti so pe ohun oni tohun ohun oni fi owo kan wo local government ko de fowo kan wo local government sugbon nkan to se ni pe lati le avoid the corruption at that level at that tier of government ise to ba fe wa se wa je ki governor ri pe nkan bayi lo fe se ki se pe wa kan so pe tori pe o ti je local government won ti gbe million million wa ko kan ma na sibi to ba wo e wa won ri to bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ti state bá ṣe ṣe tí ò ṣe efcc wà ń bẹ́ẹ̀ tó ń tọ pinpin so ìyẹn ó jẹ́ ìkẹta tí a bá wá wo another area òun ni state gbogbo iṣẹ́ tí wọ́n ṣe káàkiri káàkiri wọ́n make sure pé wọ́n ìgbà àkọ́kọ́ nìyí tó jẹ́ pé a rí wípé àwọn èèyàn àwọn èèyàn parasata ost ó ti ostd ti wà láyé báyìí o ṣùgbọ́n ẹ ma ẹ nisin báyìí everybody wá lọ gbà dr moyo ẹkúndayo wọn rí káàkiri gbogbo bọ́n ṣe ń lọ bọ́n ṣe ń bọ̀ tí anybody tí any ministry bá ṣiṣẹ́ ọ̀tọ̀ ni parasata ta lọ wo pé ṣe iṣẹ́ ìṣọ́ṣe dáadáa tí wọ́n á dẹ̀ kan independent report ta fún ọ̀gá ìyẹn ó dàbí efcc ti wà tó ń mọ́nítọ̀ nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ la rí gbogbo all ministries everybody ń ṣiṣẹ́ ok wo community engagement tá à ń sọ yìí náà mary ọ̀ṣọ́ yàtọ̀ fún pé a ní ministry of women affairs a ní kinní kan wọ́n tún ń lọ káàkiri ibo ni community wo ló ní the transformer community wo ló ní ni bridge ẹ̀já community wo ni kinní kan ṣe ìgbáradì tó ti wà ńlẹ̀ nìyẹn
5: tó sì pẹ́
4: ok ẹ wá wo ibi ọ̀dọ̀ tèmi tí mò ń sọ yìí nígbà kan tó ń bẹ̀rẹ̀ tó ń sọ pé ẹ̀ káyọ̀dé òjò kinní kan kinní kan ngba lẹbi náà tún bẹrẹ mo sọ fún ngba mo ni káàjà àwọn èèyàn fẹ máa dájà lẹ mo ni káyọ̀dé òjò àti nkankan ni gbogbo wa
5: àbí
4: ṣé káyọ̀dé òjò ń sìn iṣẹ́ kó bá anybody jà ìgbà ìgbà abẹ́nu lóòótọ́ a máa tọ ọ̀nà sí dáwà ìgbà mo sọ mo ni káyọ̀dé òjò mi kankan kiri kan ṣùgbọ́n sìn àtúntì ẹwà alákẹ́ ọmọ ìkorò
5: ni ọ sọrọ lẹnu ọjọ
4: mẹta lẹjọ mẹta tó sọ dán bí pé fashion ọmọ kóró làlákì tọmọ kóró ẹsọ ọbẹ ọmọ múdà gbòrìkó tó bá lè sọ bẹẹ jáde síta táwa lẹ tó fẹ sọ pé òun wà kọ́nà nǹkan tá ní fàyẹmí is not a candidate lẹni tó wà ní federal so pẹ̀lú gbogbo nǹkan tí gómìnà ń ṣe yìí tó ti ẹ̀ lè mú gbogbo àwọn gómìnà gbogbo wọn gbogbo àwọn fọmá tó fi mọ́ bàbá paul alabi ẹnujọ́ mẹ́ta yìí bàbá yẹn tó bá yẹ ti o wọ́n ń dáwó ń bẹ̀ ó lóun náà tún máa dáwó fá mi ìfẹ́ nọ́ọ̀sì tó dábí òun náà tún dáwó tiẹ̀ nígbà tó ń sọ pé pòlítíkù àpọ̀ǹtì àwọn èèyàn àwọn tó wà ń bẹ̀ sọ pé bàbá ọ̀rẹ́ mi tó jẹ́ nẹ́sìn nẹ́sìn ọmọtayọ former house of assembly member òun náà ó ní bàbá tún dáwó sọ pé òun náà fẹ́ dáwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wò kìlẹ̀ sí èkìtì kí ló ń pè wálé fapò kò gbà appointment lẹ́kìtì o ṣùgbọ́n ó wà nípa àṣẹ sọ̀rọ̀ ìwádìí bákùndà wà lókè lẹ́sìn tó ń campaign tó ń fúnra rẹ̀ jáde attorney general of former attorney general tó dẹ̀ jẹ́ sínú advocate of nigeria tẹ́fà tún lọ ìlú mi ẹ wo àwọn gbogbo àwọn bàbá abiodun aluko former deputy governor ẹ wo ìyá adélagbù former deputy governor ẹ wo olùdìmí former deputy governor olùdìmí yẹn ó díje fún sẹ́nétọ̀ o fún ìbò sẹ́nétọ̀ nílé tóun àti adáramọ́dù dandandu táwọn èèyàn ti sọ pé ìjà yẹn máa dà ọlọ́gbọ́n tí ọ̀gá wa abiodun oyè bá díje tó yẹ pé ìyá yẹn gangan sẹ́nitọ́ olùdìmí yẹn ó tún wá síbi tó tún sọ pé kò sẹ́nitọ́ lè bá kìíní jù ẹ wo ẹ̀fọ́n kọ́ládé dok ó bá karongwe jù tán ti sọ pé kìíní kàwọn tó wà lẹ́yìn vok ti sọ pé ẹ jẹ́ náà yípo yẹn fún kìíní kan but vok
0: o ti wo ti campaign fun bi odun igba ji tumo yen ni pe o ti fara mo ibo ka ro wi e wo e tun lo e lo wo te ba wo je iwe le da si se to lenu jo beta ton dibo tan so pe as of assembly awon kan nigba en to wa nbe architect kilolo nde o na tun ti campaign fun bawo bawo mo ogbon to fi n se eto ko de ngba gbe awon eyan igba kan o lo si stadium baba agbalagba to n ba ranso n gba to wo nadi o lo ba baba yen o ni baba yen lo n gbo ranso igba kan o lo si ifaki o ni mate n lele even as we speak any candidate as of assembly igba kan kagiri emi ti o ti mo soro igba kan wa ko te to di pe mo wa nijoba tawon le fo shop mi o pe mi tawon wa si bi ti mo ti n se business pa akogun kilo se bee so o je eyan kan ti ka so pe olohun fun ni ogbon ibile o de tun ni education lo fa den ju gbogbo e lo ni pe awon eyan ma n powe kan wa ni leyin okunrin to ba se daadaa obinrin rere wa nbe bọ́dẹ̀ jẹ́ báwọn obìnrin ti ń sọ́n sìn pé lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tó bá di dáadáa ẹ wo ìyá wa ọláyẹmí òun gbogbo wa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ̀mí ìtẹ́ríba tó jẹ́ pé gbogbo àwọn tó ń bá ọ̀gá rẹ̀ ṣiṣẹ́ tó bá bá wọn sọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ sà ẹ kíní kan sà ẹ nǹkan nǹkan tó ń bá tún máa kúnlẹ̀ fún wọn táwọn èèyàn wà wò pé odidi ìyàwó gómìnà tó jẹ́ associate professor ó dẹ̀ ń lọ káàkiri bí bó ṣe ń ṣe ìyàwó gómìnà yìí bẹ́ẹ̀ náà ló tún ń lọ tó tún lọ ń kó àwọn ọmọ níwèé tó tún ṣe free services pé ìmọ̀ ẹ̀kọ́ tó ń mọ̀ yìí òun tún fẹ́ ká àwọn ọmọ àtọmọ kéékèèké dẹ́ lákòótán bí ọdún yìí bá jí tó jẹ́ ọ̀gá wa sì ni kò wá fi kọ́ kò fi iṣẹ́ kankan sílẹ̀ nínú gbogbo iṣẹ́ tí àwọn ìjọba tẹ́lẹ̀ ti kì í ṣe ìjọba fẹ́mi nìkan o ẹ wo ọ̀nà ìfàkì sí adó ṣẹ́gun òní ló bẹ̀rẹ̀ ìgbà kan ọ̀nà yẹn ò wá ṣe rí gbogbo èèyàn ti sọ̀rọ̀ pé kíní kan kíní kan bí ọdún yìí bá jí o parí ọ̀nà yẹn federal road ó ṣe àwọn èèyàn sọ pé kíní kan kíní kan wọ́n sọ̀rọ̀ nípa ọ̀nà ìtàwùrẹ́ sí adó òun fúnra rẹ̀ wá ń sọ fún àwọn oníròyìn lánàá nígbà táwọn oníròyìn lọ bẹ̀ because ṣàmì pé yorùbá sọ pé ẹnu oníkànlá ti ń bọ pọn bẹẹ ta bá ń sọ tẹlẹ kò lè dùn pé ìdí tí ọgá òfin ṣe ọ̀nà yẹn torí bó jẹ federal ṣebí federal ní fàkì ṣe bó ṣe ṣùgbọ́n ẹ lọ wo nǹkan tí tinubu ń ṣe
6: iye ìṣe tó ń bá bọ̀
0: láti torí ọ̀nà tẹ̀ ń sọ yìí tó dé adó yẹn lóde ìbàdàn wọ́n ṣe àwọ̀dẹ̀ ìbàdàn yẹn concrete gọ́vnà sọ pé bọ́jẹ̀tì Ekiti State fọdún méjì pé kò lè ṣiṣẹ́ adó sí ìta rẹ̀ tó bá wá mú owó Ekiti tó fi ṣe ní standard tí ò yẹ tó fi ṣe wọn wá wu wọn á tuntun ṣe owó yẹn waste bẹ́ẹ̀ nísìnyí báyìí wọ́n ti ń ṣe ọ̀nà yẹn lọ́wọ́ bọ́n ṣe fẹ́ ọ̀nà yẹn kì í ṣe pé bóyá àwọn ọ̀nà ilé tá à ń ṣe ń bí pé kò standard tó bọ́n ṣe máa fẹ́ ọ̀nà tó bá jẹ́ trunké bọ́n ṣe máa fẹ́ ó yàtọ̀ sí trunk b so gbogbo àwọn nǹkan yẹn ló wà nínú ìṣètò ìjọba táwọn èèyàn ò mọ̀ ẹ wo airport yẹn sì ya kago ya ní káwọn ìṣe tẹ́lẹ̀ ó débẹ̀ ó ti sọ di eléyìí tí ó jẹ́ pé àwọn èèyàn lè
6: máa ọkọ̀
0: bàálù lọ sí kò sí pé bóyá so gbogbo kini yẹn ìdàgbàsókè ẹ wo ọjà ẹ ọjà ẹ fàyẹyìn ló kọkọ bẹrẹ ó ti gba ó ti lé àwọn èèyàn kúrò bẹẹ tó ti fẹ bẹrẹ ṣe kó tó di péjọba ẹ lọ 2014 fáwọsẹ padà níbẹ ó ṣe débì kan ẹ lọ padà wo bẹnsìn oyèbáńdì kò sọ pé ìjọba fáwọsẹ ló bá débì ó ṣiṣẹ tí ṣẹgun òní ṣe láṣetì ó ṣiṣẹ tí fọba ò ṣe tí fáwọsẹ ṣe tí ò parí ó ṣe lé tí fáyẹmí ṣe tí ò parí ó dẹ̀ wá ń ṣe gbogbo ẹ̀ inú everybody ń dùn.
6: ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín torí àkókò wa tí mo bá fi àwọn méjèèjì tá a gbà lálejò lẹ̀ ní orí ètò ilé ní ó ṣe sì kí àkókò kí wọ́n sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n ẹgbẹ́ àgbà bí ìpè bíi méjì abeyo kan ka to lo 08130132097 e ku de de wo yi o e se wa ka lo e ka bo suri eto yi o alaafia ni won wa o
7: e da ma ta lo a ko ti ga ri ko ta
6: Ẹlú ẹkú dédé wò yí o. Ẹ ti wọ ẹka àárọ̀ sá.
7: Ọmọ ẹni gbogbo ẹgbẹ́ ọkọ̀ ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé.
6: Ẹka àbọ̀ sórí ètò iṣẹ́ ti gbọ́ o.
7: Inú mi láti ti ọkọ̀ ìwé ìwé ìwé ìwé ìwé yí o.
6: Ẹ ṣeun.
7: Ṣé ní àwọn ọmọ ìjìjì àpá ẹ̀rọ? Ó bá jẹ́ pé ìrọ̀lẹ́ arákùnrin nípa àti sọ̀rọ̀. Ṣé ní gẹ̀ẹ́sì mo máa ń tó lórí ètò? Báwo kò tó tún ti àwọn ọmọ ìjì?
6: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
3: Wọ́n ti wà nílùú báyìí gbogbo gọ́vnọ̀ more than 30 governors
6: ni ó wà
3: lábẹ́ àti former governors of Ekiti state former deputy governors former legislature former national assembly all of kì í ṣe pé normal wa wọ́n ti wà
6: bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ lọ́kàn ti wà látàná
3: gan airport gbogbo ẹ̀ ti gbogbo ẹ̀ tẹ̀ wá gbogbo ṣe ń wá ẹ̀ bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé
2: Ekiti
3: lòún ní gbogbo sí
6: ẹ̀ torí ẹ̀ mo dé hòtẹ́ẹ̀lì kan lánàá
3: ẹ̀ níbi kò sí àwọn ọ̀rẹ́ mi kan wá láti Abuja journalist ni wọ́n wọ́n ti pè mí láti Lasue àwọn mẹ́wàá wọ́n ń bọ̀ kí wọ́n fẹ́ wá ṣe kíní INEC kíní kan
6: sọ hòtẹ́ẹ̀lì bàbá wa adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa amuyọ̀ ẹkún dayọ̀ a tún lérò pé nígbà tá a bá fi pè yín.
2: ẹjọ mo ṣe níṣẹ kan lásìlẹ
6: o
2: àwọn èèyàn ẹjọ ẹ má sọ wípé báwo ti wọlé o ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká jáde lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ sátidé kálukà ìdìbò wa ọmọ wa ọ̀rẹ́ wa kábẹ̀sí pé wọ́n ládùúgbò kí gbogbo ajáde a fẹ́ fi ìbò eléyìí ṣe àfihàn tó lóyìnbó pè ní statement nǹkan tá a fẹ́ fi ṣe nìyẹn o wípé kì í ṣe pé báwo ti wọlé nìkan àwọ̀kọ́ náà ti bá a ṣe ṣùgbọ́n pé kí ìbò yẹn kó kún kó kún kó kún dáadáa
3: kó
2: kún àkúnwọ́sílẹ̀ ẹ jáde ẹ sọ fáwọn èèyàn kan jáde o àwọn èèyàn kan ti dé àwọn èèyàn tó dé láti london àríwá ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́
6: sunday
2: àtọ́ bẹ́ẹ̀ ni
6: lórí
2: ká yóò sì dìbò yóò dìbò wá láti london mi ò jẹ́ àtọ́nu o ti dé àwọn èèyàn wá bẹ́ẹ̀ wá dẹ̀ sí láti kú port harcourt gbogbo ẹ̀bẹ́ àdìbò yẹn kó kún.
6: A dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa mo yọ ẹkún dayọ̀ a lérò ìpè àtúnpè yìí lọ́jọ́ mi ẹ̀ sì jẹ́ wa akọgun tayo ogutayo oníṣẹ́ oníkò ní rẹ̀ yìí o àtúnpè yìí lórí ètò iṣẹ́ ti gbọ́ lọ́jọ́ mi o dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní bàbá wa ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ikọ̀ náà tá a jọ mú ètò iṣẹ́ ti gbọ́ wa ẹ mọ̀ bínú pé a dá lé níbi tá a dé dúró yìí bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo iléeṣẹ́ rédíò tí wọ́n bá wa gbé tòyí àdàbà fm voice fm minders radio èkìtì fm new cruise fm ayọba fm progress fm ẹbínlá radio peoples fm adami mogo àti nta tó fi mike tv ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn general managers àwọn ọ̀gá àgbà àwọn iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn tí mo dárúkọ yìí fún ìbáṣepọ̀ tẹ́ a ní tó ṣe sàn án lórí ètò iṣẹ́ ti gbọ́. Ọpẹ́ mi pàtàkì lọ sọ́dọ̀ olóòtú ètò iṣẹ́ ti gbọ́ Akínwálé Ọláòyè, àwọn ni ọ̀gá àgbà lẹ́ka ìṣètò tó ń gorí atẹ́gùn níléeṣẹ́ BSCS tí wọ́n gbà wá lálejò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹ̀sìn mú o. Àwọn olóòtú àgbà ètò iṣẹ́ ti gbọ́ àwọn general manager méjì Alhaji Ayọ̀ Àkàndé, general manager NTA Channel 5 Adúpẹ́ lọ́wọ́ yín Alhaji ẹ̀sìn mú o, àti olóyè Olúrótìmí Popo Ọlá Olùpo tí wọ́n jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ BSCS ń bí. Ọpẹ́ ní pàtàkì lọ sọ́wọ́ ẹni gan tí ó ń jẹ́ kẹ́tò ìjáde lọ́sọ̀ọ̀sẹ̀, èyí ń arábìnrin Mary Ọ̀ṣọ́ Mọ́tọ́ṣọ́ tí wọ́n jẹ́ ọ̀gá àgbà lẹ́ka àjọ tó ń rí sí ìbára ẹni sọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà àti gbogbo àwọn òṣìṣẹ́ ọ́fíìsì tá a jọ kóra wa wá gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ la jọ mọ wá sí orí ètò. Mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n tẹ̀lé bàbá Moyo Ekundayo wá, àmórúkọ yín Ọlọ́run mọ̀ yín o, gbogbo wa la sọ oríire papọ̀ o. Títí ọjọ́ mẹ́jọ tí a ó pàdé lórí ètò iṣẹ́ ti gbọ́, ẹ̀yin ò ní kú, èmi náà ò sì ní kú. A jọ fi Àìkú dẹ́gbẹ̀rà Adébọ̀wálé ọmọ bàbá tí ń jẹ Adéfàbí nídò ilé Èkìtì ni orúkọ tèmi. Ìpàdé wa bí adùn bí oyin lọ́sẹ̀ tó ń bọ̀, ó dàbọ̀.
8: Iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.
9: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
10: S-E-L-A-R-R-I-E.
9: Sálárì. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
11: T-U-R-M-E-R-I-C turmeric.
9: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
12: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
13: Yíbẹ̀ yíbẹ̀ yíbẹ̀ má fọwọ́kọ̀.
14: A-D-A-B-A.
15: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
16: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
15: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
16: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
15: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
16: Me and Maggi,
15: so good together.

0: bẹ́ẹ̀lì wípé ọ̀rọ̀ ọlọ́run yè ó sì lágbára púpọ̀. Ó yá o, ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ Prophetess Emilo Ọlọ́run fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀. Ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ sọ fún gbogbo ẹni tí ò tí ì gbọ́, gbogbo ẹni tí ò tí ì mọ̀ wípé ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ kò ṣe é má gbọ́ ètò ni o fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run Prophetess Emilo Ọlọ́run tó ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí. Ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ogo ni fún ọmọ, ogo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Lójú aláti lọ sí wọn bẹ nísìnyí.
2: Bẹ́ẹ̀ ni ó sì máa rí.
1: Nígbà gbogbo ayé àìnípẹ̀kun.

lórúkọ Jésù Kristì tí Nazareth. Ìgbẹ́kẹ̀lé mi àti yín. Àwọn kan lérí pé báwo la ó ṣe ṣe, àmọ́ ẹni tó rán mi ó ní túraká, ó ní gbàgbọ́ ẹ̀rẹ́ ni ayọ̀ ìwọ́n kọ̀ túraká.

0: si meji ogun jija re tan
1: amen jesus
0: wo jabe si oloruko obanuje ekun re dopin ekun emi ati re ma dopin
1: amen jesus
0: awon to gbagbo mo lekun re dopin
1: amen jesus
0: se ila koja re na fi bu oni o lomo ni o rise ni o begbe mu ni amo bi oluwa ba ran ti obedi odomu ara gati o ya loni loni oluwa siwe ran ti ko
1: amen jesus
0: o ni loni o ni oku se kini o lo peya si meji ah loruko jesus christ ti nazareth bi o su kefa ti pisi meji angeli ewe ko mu wa laibu aye wa ko
1: amen jesus
0: tori akoko ki lo so
2: awon ma israel yo si la arin okun koja
0: o ni awon omo israel a o la arin okun koja ni iyanbe ile ijo mimo kori kan o ni okun yo di iyanbe ile o ni ogun egypt ki o gberi mo o ni won parun fun isimi okan israel o ya sha meta eni yo israel re lenu o ya loruko jesus ko parun fun isimi israel
1: ami ami ami loruko jesus
0: I won le yo elenu nitori iran rere re won le yo elenu nitori ogo re won le yo elenu toro ti sumo won won ti wa do ta re eni fi oso ta ogun o ya ko ogun lo loruko jesus eh o ye teswaju
2: ati emi
0: ati emi
2: kiesi
0: asaya 30 verse 31 yen teswaju kilo so nibe
2: ati emi kiesi
0: ati emi kiesi
2: emi o mu aya egypt le
0: oluwa lo ma mu aya won le ogun wo lo nja o sogun airoju rere ni oluwa lo ma mu aya won le oluwa lo ma tu won lasiri oluwa lo ma fajoba won ya oni gbogbo ogun to dide si oyen oni gbogbo ina to nju ola bi aso yen oni gbogbo e la o dojuti oluwa lo ma dojuti o tare oluwa lo ma po tare lenu mo oluwa ni na ti o tare da ko ni ju oloruko
1: jesus
0: e teswaju
2: won o si tele won
0: eh
2: a o si yo a o si
0: yele logo lori awon omo loruko jesus o ma yin olorun logo lori ogun aye re tori akoko ti daro lomi 20 verse 4 yen kilo so
3: so pe oluwa olorun
0: eh
3: ni o ba yin lo
0: o ni oluwa olorun wa di o ba wa lo ninu ila ilo oluwa ma ba wa ririn
1: amen
0: eh isaiah 40 verse 31 e ba mi sile kilo so
3: lati ba won ota yin ja
0: oluwa lo o lo ma se kini ma
3: lati ba won ota yin ja fun yin
0: oluwa lo ma ba won ota wa ja fun wa ki se enikan lo fe ba ja o ero po gbogbo eni to di amara ogun ti o gbo tenu emi ati re to nda wa lejo olorun da won lejo
1: amen
0: tori akoko kilo so
3: lati gba yin lo
0: lati gba wa la
3: ki awon olori ogun
0: eh
3: ki o si so fun awon eniyan pe
0: pe
3: okunrin wo ni o ko ile tuntun
0: eh
3: ti ko si si
0: be ni
3: je ki o pada lo si ile re
0: eh
3: ki o ke ma ba si ku
0: loruko jesus o ni kuku ojiji
1: amen
0: ogun to dide si oyi lorile ede ko ni bori emi ati loruko jesus mo ni ko ni bori wa isaiah 40 verse 31 kilo so o ni sugbon eh
2: awon ti o ba duro de oluwa yo tu agbara
0: won se loruko jesus oluwa ro wa ni agbara
1: wo
0: ni agbara wa ko ito oluwa gbe agbara wo wa
1: ami
0: wa kere oluwa gbe agbara wo wa ki lo so nibe
2: won fi yegun oke bidi
0: loruko jesus mo ni agbara ta ma firin lori afefe ta o fi ni farapa olorun yo nda re isaiah 49 verse 10 ki lo so nibe to eta swaju kilo so
2: won o sare
0: eh
2: yo si re won
0: mo ni ko ni re wa ninu ogun ta la koja iko ni re wa enikan lo wu ko pe mi lo lorun pe mi si 09052958330 is 09052958330 is 08142668722 is 08142668722 gbogbo bi te tin pe mi jake jadu agbaye owo to dake to pase lori igi fun ategun to dake o ya gbogbo orilede oluwa soda lai lagbara
1: ori
0: akoko isaiah 49 verse 10
2: ebi ki yo pa won
0: eh
2: be ni o gbe ki yo gbe
0: loruko jesus ninu ila koja iji oni ja wa
1: amen jesus
0: awon to ka bibeli go ka mi wa mo lebi ko ni pa wa
1: amen jesus
0: o gbe ko ni gbe wa
1: ki
0: lo so sa
2: oru ki yo mu won
0: oru ki yo mu won
2: be ni orun ki yo si pa won
0: be ni o
2: nitori eni ti ṣaanu fun won
0: bẹẹni
2: yoo mu won
0: bẹẹni
2: ani ni aisun omi
0: eh
2: ni yoo da won
0: eh
2: emi o si so gbogbo awon oke nla won ni di ona
0: eh
2: a o si gbe ona opopo won ni
0: ga loruko jesus oluwa ma gbe oga
1: amen jesus
0: loruko jesus mo loluwa ma gbe oga
1: amen
0: loruko jesus nibi ta ti da oduro ya wonu ogo re
1: amen jesus
0: loruko jesus wonu ogo re
1: amen
0: tori akoko yen ba mi wo isaiah 49 verse 20 22 yen o ni bayi ni oluwa olorun
2: joba wi
0: pe
2: kiyesi emi o gbe owo mi soke si awon keferi
0: awon keferi awon wo lo yo israeli le olorun koju ija si won
1: ami jesus
0: wo lawa ta ka bibeli lo ni abi wa kere olorun koju ija
1: si won ami jesus
0: o ta re lo re re ore re lo ta re emi mo ran mi si yin loni oluwa ni ka kiyesara o ni ka kiyesara o ni ota wa ni ore wa ni ota wa gbogbo enikeni to gba be tele to sumo wa awon kan fe fo ndudun o fe fi oyaya lati fi tan wa bi oluwa ti be pa awon pe loruko
1: ami jesus
0: awon kan ma wa ninu aye yi ko si ara to fi won da ki bi won ninu tori won fe ro e loye eni fi gbogbo ara re sile lati jeya ko le ro e loye o ya pe pe orun ro loye
1: ami jesus
0: ese si waju sir
2: bi o si gbe opa opa
0: bo mi soke si awon eniyan be ni
2: wo o si gbe awon okunrin re wa ni apa won a o si gbe awon obirin re
0: ejika awon be ni
2: awon ba yo je baba olotoju
0: olutoju re be ni
2: awon ayaba won yo si je iya olutoju re
0: be ni
2: ni idojubole ni wo o ma teriba fun o o si la eruku ese re
0: loruko jesu christi gbogbogun to dide semi ati ni lorile ede o ya ko la eruku ese
1: re ami jesus
0: o ni ota ijo mimo yo la eruku ele ota emi ati ri ma la eruku ele
1: ani
0: doju ogun ko o ya ko para re
1: ami
0: isaiah 51 yan kilo so nibe gbo ohun to so o ni gbo ti emi
2: eyin ti n tele ododo
0: eyin
2: ti n wa oluwa wo apata ni ninu eyin ti a ti gbe yin ati iwo ko to ni nibi ti a ti gbe waye
0: loruko jesu christi ti nasareti gbogbo eni gbe ko to ogun sile koko si
1: ami jesus
0: psalm 7 yen verse 5 gbogbo eni gbe ko to ogun sile koko ko ojiji
1: ami jesus
0: eni nasareti ogun femi ati yin ko bojo olojo lo ki lo so o ni wo abrahamu baba yin ati sera iya yin be ni o
2: ati sera iya yin nitori ohun nikan ni mo mo pe
0: emi ti sure fun
2: o si mu po si
0: loruko jesu o ma po si ogun to jo orile ede o ni ba won kuku ojiji psalm 47 verse 5 yan kilo so
3: je ki o ta ki o se inu ni bi ni si
0: wo awon to se ninu bi ni semi ati re awon to je wipe afoyaya baye eni geni awon kan leri won ni ko kodun to pari awon je wa niya sami meta bawon abiya mo se ro bi lowo lowo o ya eni gbaradi lati fo mo je wa niya ko bojo olojo
1: lo ami jesus
0: awon abiya mo ko ni mo ba soro loni o ya gbogbo eni gbaradi lati se wa nibi o ya ko bojo olojo
1: lo ami jesus
0: e tesiwaju
3: ki o si mu ki o si temi mi mole ki o si fi
0: ola ola re gi eku be ni o
3: dide oluwa
0: dide oluwa
3: ninu ibinu re
0: oluwa dide ninu agbara re
3: bi
0: ara re soke
3: nitori
0: kanu awon ota mi
3: ki iwo o si ja fun mi
0: oluwa ma ja fun wa awon ko ra mi se bo oluwa ma ja fun wa loni loni oluwa ma ja fun wa ni ojo kerin dilogun loruko jesu oluwa ma ja fun wa o awon angeli mereni dilogun ko ja fun wa awon to yin ti orun ka kan ja fun wa awon to je malaika laru itan kan ja fun wa o ya ki lo so tori akoko
3: ki o si ji fun mi si idajo
0: ji fun mi si idajo o ya loruko jesu oluwa dide fun idajo ki lo sọ tori akoko
3: bẹẹ ni ijọ awọn eniyan yoo yi ọka kiri
0: njẹ
3: nitori wọn wo pada si oke
0: bẹẹ ni
3: oluwa
0: oluwa
3: o ṣe idajọ awọn eniyan oluwa ṣe idajọ mi gẹgẹ bi ododo mi
0: oh yes
3: ati gẹgẹ bi iwa
0: idajọ lo n lọ lorilẹede yi lọwọlọwọ oluwa kò ní jẹ ká gba idajọ gbigbona
1: ami jesus
0: awọn to ma pin idajọ gbigbona oluwa pa orukọ wa
1: ra nibẹ
0: ki lo sọ tori akoko
3: iyan
0: buburu ko dopin agbara ota pin lori aye wa o ni je ki iwa buburu awon eniyan buburu ko di opin e tesiwaju
3: sugbon mu olotito duro
0: mu olotito ninu ilakoja oluwa ma mu wa duro
1: e
0: tesiwaju mo
3: nitori ti olorun olododo
0: o n dan okan ati ayawo ki lo so
3: abo mi n be lodo olorun
0: abo wa n be lodo ere olorun
3: ti o se igbala o
0: yes
3: beni olorun ni onidajo
0: ododo o yes
3: olorun si n binu
0: si eniyan buburu lojoojumọ lọjọ toni ọlọrun binu si ọta rẹ lorukọ jesu olúwa binu si ọta rẹ isaiah 52 yẹn sọ gbólóhùn kan ó ní jí jí
2: jíjí
0: gbé agbára rẹ wò
2: bẹ́ẹ̀ni
0: ìwọ sí òní
2: gbé aṣọ ògo rẹ wò
0: ìwọ Jerusalemu
2: ìlú mímọ́
0: lórúkọ Jésù Kristì ó yá gba agbára
1: àmì Jésù
0: agbára tèmi àti yín òfin ní kúsọ́nà bí àjọ ó yá gba lọ́jọ́ tó
1: àmì Jésù kí
0: ló sọ níbẹ̀
2: nítorí láti ìgbà yí lọ aláìkọlà òun aláìmọ́
0: bẹ́ẹ̀ni o
2: ìyóòwò ẹnu ilé rẹ mọ́
0: lórúkọ Jésù gbogbo ọwọ́ àìmọ́ tó jẹ́ ká máa san gbèsè àìmọ́ lórílẹ̀‐èdè ọlọ́run dá padà lónìí.
1: Àmì Jésù.
0: Tesalonomi 28:5 o ò ní pàdánù ohun tó dára.
1: Àmì Jésù.
0: Lórúkọ Jésù mo lóò ní saláìní.
1: Àmì.
0: Báwa pàdé lọ́la ọ̀la ojú àánú sọ fẹ́nìkan pé màá rà àánú gbà.
1: Àmì.
0: Orílẹ̀‐èdè yóò nílò nǹkan méjì àánú ni. Àánú máa la ayé rẹ já.
1: Àmì Jésù.
0: Tesalonomi
3: 28:5 ìbùkún
0: ni fún
3: ọkọ rẹ àti wọlé
0: nígbà tí oṣù yìí ti dá sí méjì parí ọdún ìbùkún ló máa já sí fún wa.
1: Àmì Jésù.
0: Tí a bá ń wọlé ìbùkún ni fún wa.
1: Àmì.
0: Tí a bá ń jáde ìbùkún ni fún wa.
1: Àmì.
0: Kí ló sọ mà
3: ìbùkún ni fún wa nígbà tí wọ́n bá ń
0: jáde. Kájọ́ bá mi ṣe Revelation the Revelation ìwé ìfihàn 21:5 kí ló sọ 4 kí ló sọ.
3: Olúwa yóò mú àwọn ọ̀tá rẹ.
0: Àwọn tó bá dìde lẹ́yìn àdúrà yìí tó bá dìde sí wa.
3: Tí ó dìde sí ọ.
0: Ó yẹ.
3: Jẹ́ ní ìkọlù níwájú.
0: Olúwa máa sọ wọ́n jẹ́ ní ìkọlù.
1: Àmì Jésù.
0: Àtẹ̀síwájú.
3: Wọ́n jáde sí ọ ní ọ̀nà kan.
0: Lọ́nà kan.
3: Wọ́n sì sá níwájú rẹ ní ọ̀nà méje.
0: Mo ní gbogbo agbára ọ̀tá pin lórúkọ Jésù.
1: Àmì Jésù.
0: Kí ló sọ mà.
3: Olúwa yóò pàṣẹ ìbùkún
0: fún ìran. Àwọn kan kóná jọ láti fẹ́ pọmọ ológo lẹ́kún. Àmì mẹ́ta látinú ọkàn rẹ má tan ẹnikẹ́ni ẹni lépa pé kèmi àti rẹ sunkún páwọn fẹ́ béèrè ibo lọ́lọ́run wá wà ó yọ ọlọ́run jẹ wọ́n níyà.
1: Àmì Jésù. Àmì lórúkọ Jésù.
0: Kí ló sọ mà.
3: Nínú ọkàn rẹ àti nínú ohun gbogbo tí
0: ìwọ fi ọwọ́ rẹ níbẹ̀ ni
3: owó sì bù sí fún ọ.
0: Mo ní nínú oṣù yìí parí lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún ọlọ́run bù sí iṣẹ́ ọwọ́.
1: Àmì Jésù.
0: Àwọn kò rá mi ṣe mo lọ́lọ́run bù sí iṣẹ́ ọwọ́ rẹ.
1: Àmì Jésù.
0: Kí ló sọ mà.
3: Owó sì bù sí fún ọ ní ilẹ̀ náà tí olúwa ọlọ́run
0: rẹ ti fún ọ. Tí ó ti fi fún ọ lórúkọ Jésù oṣù yìí máa pín ọ.
1: Àmì Jésù.
0: Oṣù yìí máa pín ọ.
1: Àmì Jésù.
0: Ìwà láàyè rẹ ò ní pa ọ lẹ́kọ̀ọ́.
1: Àmì Jésù.
0: Kí ló sọ mà.
3: Olúwa yóò fi ìdí rẹ kalẹ̀.
0: Olúwa máa bí ènìyàn mímọ́ fúnra rẹ̀. Ẹni tí olúwa bá ti jọba nínú ayé rẹ̀ ló máa fi ìdí rẹ̀ kalẹ̀. A wá fi sórí àpáta tẹ́nikẹ́ni kò lè ṣeréde. Ó yá lọ jókòó sórí àga ògo.
1: Àmì Jésù.
0: Ìwọ náà retí kọjá lọ sórí àga rẹ.
1: Àmì Jésù.
0: Revelation 21:4 kí ló sọ.
2: Ẹni tó jókòó lórí ìtẹ́ ni. Sì wípé.
0: Ó wípé.
2: Kíyèsí.
0: Kíyèsí.
2: Mo sọ ohun gbogbo di ọ̀tún.
0: Lórúkọ Jésù orílẹ̀-èdè gba àlàáfíà.
1: Àmì Jésù.
0: Kí ló sọ.
2: Ó sì wí fún mi pé.
0: Wọ́n sórí gbogbo ohun torílẹ̀-èdè ńlá kọjá ẹ̀. Ó ní bó ti rí nígbà ayé Noah òun bẹ̀ nísìn. Ó ti wà tipẹ́ àmọ́ tó bá gbàgbọ́ bí ogun bá dìde sí gbogbo ìrìn àjò bíbélì lórúkọ Jésù orílẹ̀-èdè wa kò ní di Sódòmù.
1: Àmì Jésù.
0: Kò ní di Gòmórà.
1: Àmì.
0: Àwọn ìlú yẹn parun láì gbérí mọ́. Lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì ilẹ̀ wa kò ní parun.
1: Àmì Jésù.
0: Mo ní ilẹ̀ wa kò ní parun.
1: Àmì Jésù.
0: Ilẹ̀ wa kò ní parun.
1: Àmì.
0: Orílẹ̀-èdè kò ní parun.
1: Àmì.
0: Ogun aya ò mọ ọmọ ọmọ kò mọ bàbá ó yá kó dópin lórílẹ̀.
1: Àmì Jésù.
0: Àwọn kò rá mi ṣe kó dópin.
1: Àmì Jésù.
0: Nígbà tí mo kọ́kọ́ wọ ìjọ mímọ́ tí mo rí orin náà, orin náà mú ìbẹ̀rù bá mi. Ó ní bàbá kò mọ ọmọ ọmọ kò mọ ọmọ kò mọ aya lórúkọ Jésù ogun bẹ́ẹ̀ dákẹ́ lórílẹ̀-èdè.
1: Àmì Jésù.
0: Ó ní àánú bàbá ti fẹ́ dópin ó yá àánú rẹ má jo dópin lórí
1: wa. Àmì Jésù.
0: Bí àánú rẹ gbà wá.
1: Àmì.
0: Bí orúkọ ọmọ so orúkọ bíbí ọmọ rẹ kan soso fi gbà wá.
1: Àmì Jésù.
0: Ó yá kí ló sọ bà.
2: Kọ̀wé rẹ.
0: Kọ̀wé rẹ.
2: Nítorí ọ̀rọ̀ wọ̀nyí òdodo.
0: Ọ̀rọ̀ tó lù wá rọ́mi lónìí òdodo ni
2: o. Àti òtítọ́ ni.
0: Má jẹ́ kí ohun tó wà lórílẹ̀-èdè kó pín ọkàn rẹ. Ó ní máa tẹ̀síwájú nínú ìrìn àjò náà. Olúwa ní bó bá ti ń pè mí ní gbogbogbò ó lòun máa ké pè wá ó lòun máa dá wa lóhùn inú ìwé Matthew 7 yẹn ó ní kànkùn a ó sì fún ọ béèrè a ó fi lé ọ lọ́wọ́ ìwọ wo lòun kànkùn kànkùn fún àlàáfíà orílẹ̀-èdè yìí kànkùn fún ìgbédìde orílẹ̀-èdè yìí bíbélì lẹ́ni tó bá fẹ́ ṣe rere òun náà yóò ṣe rere ìwọ tó bá fẹ́ ṣe rere Jerusalemu dandan ló máa ṣe rere torí inú rẹ̀ la wà ó yá sàmì mẹ́ta ogun orílẹ̀-èdè kò ní borí wa.
1: Àmì lórúkọ
0: Jésù.
2: Ó sì wí fún mi pé.
0: Ó wí fún mi pé.
2: Ó parí.
0: Ó parí.
2: Èmi ni Alpha àti Omega.
0: Ó ló parí mo lógun jíjẹ orílẹ̀-èdè Olúwa fòpin sí.
1: Àmì Jésù.
0: Àwọn kan wọn ọ̀rá mi ṣe. Wọ́n ṣe bẹ̀rẹ̀ endsars nìyẹn àmọ́ béèrè o nígbà tó máa parí odindi ògo náà fi rúbọ abiyamọ gbọ́wọ́lé ìṣẹ̀dá rẹ ohun tó panilẹ́kún tábíyamọ fi ń sọ gèlè nù tábíyamọ fi ń túrò táyé fi ń gan ọlọ́run nínú ayé rẹ pèsè bá ládùúrà ni ó yá ọlọ́run gbé fò wá dá lórí
1: ọ̀yẹ́.
0: àwọn kan tó kà mí wá ò wá lónìí. Mo lọ́lọ́run parẹ́ lórúkọ
1: Jésù.
0: Ẹnìkan lókùnrin ló ń sèbóbìnrin náà ní kò gbà. Ẹni tó bá kàn ló mọ̀ gbọ́wọ́ lẹ́ẹ̀kan rẹ̀ orí rẹ̀ ò ní gbà bọ̀dọ̀.
1: Nínú
0: abiyamọ tó máa mọ sàárì ọmọ ìṣẹ̀dá wa jáde. Lórúkọ Jésù ìṣẹ̀dá wa jáde. Bí ọjọ́ ṣe yọ lónìí Olúwa bógun wí láyé wa. Ogun eléni ni Olúwa bá wí. Orí rẹ̀ yẹn ni mo fẹ́ súre sí. Ó ní búburú ni gbogbo ọjọ́ àwẹ̀ láfẹ́rà làgbà àti ìpìlà làgbà àti àkókò padà ọ̀rọ̀ wọnú ayé wa lórúkọ Jésù gbogbo ọ̀rọ̀ tá a ti dá fi dá májẹ̀mú pẹ̀lú ojú ọjọ́ tó máa tún ọmọ ológun ọjọ́ ó yá kó bàjẹ́ lórí ayé wa gbogbo ẹni tá a máa sọ di èèyàn tá a tún wa dá ó yá pẹpẹ kó ràn ọ́ lóye àwọn kò rá mi sí ẹni tá a máa gbẹ́ léyé tá a fi yí gé wa jẹ olúwa kó sọ ipá rẹ̀ di aláìlágbára ó máa rà àánú gbà àwọn kan tábi amọ tọmọ bá kú lọ́wọ́ ọ̀tá wọn wá káwọ́ lérí ni ó yá gbọ́wọ́ rẹ̀ lé ìṣẹ̀dá rẹ̀ ẹkún àdásán ẹkún àjùmọ̀sán ẹkún tó fi ranni lọ́wọ́ ó yá lónìí olúwa gbẹ́sẹ̀ lé
1: lórúkọ Jésù
0: àwọn abiyamọ àwọn olúwa gbẹ́sẹ̀ lé lórúkọ Jésù wọ́n tó wà nínú ọ́fíìsì rẹ̀ gbọ́wọ́ lé orí rẹ̀ ipò tó wà yẹn ó wo àwọn èèyàn àmọ́ wọ́n ń wò pé ṣé wọ́n ló tọ́ sí kò yẹ kó jẹ́ wọ́n níbi táwọn wà àmọ́ tó o bá ń bọ̀ wọ́n gba kámú pé ọ̀gá ń bọ̀ ó yá ṣàmí ẹni tó rò bóyá èèyàn ni tó ń fi àdàbí jà ó lólè ògo ó yá pẹpẹ rọ lóye lórúkọ ọjọ́ kí ló sọ torí àkókò.
2: Ìpilẹ̀ṣẹ̀ àti òpin
0: èmi
2: ó ti fi omi fún ẹni tí ó ń gbẹ́ngbẹ́.
0: Lórúkọ Jésù ó yá ká lọ mọ omi ìtura.
1: Àmì Jésù.
0: Ó yá ká lọ mọ omi àlàáfíà.
1: Àmì.
0: Ká mọ omi ìwòsàn.
1: Àmì.
0: Ẹ̀yí tẹ́ ìṣàìṣẹ́ lọ gba ìwòsàn.
1: Àmì Jésù.
0: Wọ́n tó gbómi síwájú ẹ̀jẹ̀ Jésù wọnú rẹ̀ lọ.
1: Àmì Jésù.
0: Wọ́n tó gbómi síbi ìtajà rẹ̀ àánú kó wọ ọbẹ̀ lọ.
1: Àmì Jésù.
0: Wọ́n tó wà lọ hospital àlàáfíà ọ̀run kó dé bá ọ.
1: Àmì Jésù.
0: Dr. Jesus kò wù ẹ́ sàn.
1: Àmì.
0: Ibo ló wà àìmọ̀dí wo ló gbé ẹ̀dọ́gbẹ̀ ẹ̀wọ̀n pẹpẹ tú ọ sílẹ̀.
1: Àmì Jésù.
0: Ọba tó tó bá làṣẹlà sílẹ̀ kó tú ọ sílẹ̀.
1: Àmì.
0: Ìwé àlàáfíà rẹ̀ ó yá kọ́ lọ máa kà.
1: Àmì Jésù.
0: Ìwé ìrántí rẹ̀ ó yá Olúwa ṣí.
1: Àmì.
0: Ìwé ìrántí rẹ̀ áńgẹ́lì rẹ̀ ṣí.
1: Àmì.
0: Ó yá gbọ́wọ́ rẹ̀ lé ìṣẹ̀dá rẹ̀. Àdúrà àbàmì kan rèé ṣàmì tó lágbára sí ó yá ángẹ́lì rẹ kó lọ polongo rẹ fọlọ rẹ àkókò ti tó wọnú ògo rẹ ó máa ní ẹ̀rí ó ti rí bẹ́ẹ̀ jehova jesu kristi michael mímọ́ alágbára ọ̀run ọba tó ń jẹ́ èmi ni ọwọ́ kẹbẹ̀rẹ́ bí ìgbà ọlọ́run lánàá lónìí lọ́la ìwọ láképè nínú ọgbọ̀n ìṣẹ́jú yìí ó yá sọ́dínà mọ́ ọ̀tá lọ́wọ́ agbára mọ́ rèé sí àdúrà agbára mọ́ rí èrè àdúrà ó yá bàbá fi wọ́n sínú ìgbèkùn.
1: Àmì Jésù.
0: Mo pàṣẹ ni mi ò dábàá. Ó yá gbéṣẹ́ lé wọn lọ́wọ́.
1: Àmì.
0: Ìjọ Trinity Cathedral nílùú omi fọ́. Lórúkọ Jésù ọ̀run ó yẹ ẹṣọ́ ni nílá.
1: Àmì.
0: Ọba olùgbèjọ ọ̀run ó yẹ ẹṣọ́ ìjọ náà ni nílá.
1: Àmì Jésù.
0: Ó ní Michael Gabriel Rafael ẹ̀yà ìjọ náà sí
1: nílá. Àmì Jésù.
0: Ó yá àgbààgbà mẹ́rìnlélógún ẹtú orílẹ̀-èdè yìí.
1: Àmì Jésù.
0: Ìdídọ́wọ́ yín ẹ̀yà sí mímọ́.
1: Àmì.
0: Ó bọ́ sọ́jọ́ ìṣẹ́gun ẹṣọ́ ni nọ́mọ̀tà.
1: Àmì Jésù.
0: Ìwọ́ tó la ìṣòro kọjá lọ lọ ọdún ògo rẹ.
1: Àmì Jésù.
0: Ogun jíjà rẹ mo ló tán.
1: Àmì Jésù.
0: Ọba tó síwèé ìrántí kan obìnrin Odemu kó síwèé ìrántí kan.
1: Àmì Jésù.
0: Orílẹ̀-èdè kó gba òmìnira.
1: Àmì Jésù.
0: Àwọn adarí wa Ọlọ́run kó rán wọn ní agbára.
1: Àmì Jésù.
0: Ògo èmi àti yín kó fara hàn.
1: Àmì.
0: Bàbá mi kábíyèsí ìlú òdìgbò lórúkọ Jésù àga yín òní rẹ̀ dànù.
1: Àmì Jésù.
0: Bàbá mi lọ́ba tẹ́ ẹ fàdúrà náà mi lọ́wọ́ ìjì ò ní jà yín.
1: Àmì.
0: Ògo wa kó máa tẹ̀síwájú.
1: Àmì.
0: Ẹ̀yin tá a jọ ka bíbélì pọ̀ agbára látòrí ti Ọlọ́run yọ ọ̀dá rẹ̀.
1: Àmì
0: Jésù. Ìjọ náà kò gba àlàáfíà.
1: Àmì.
0: Pẹ́pẹ́ ìjọ náà kò gba ẹ̀mí sí.
1: Àmì.
0: Ní ọjọ́ kẹrìndínlógún ẹ̀yin àgbààgbà mélòó ẹ̀wọ̀nú ìjọ náà lọ.
1: Àmì
0: Jésù. Iléeṣẹ́ àdàbà kò tẹ̀síwájú.
1: Àmì.
0: Àwùjọ yin Ọlọ́run.
1: Àmì.
0: Ó ti rí bẹ́ẹ̀ o.
1: Àmì.
0: Kò yé padà.
1: Àmì.
0: Ohunkóhun ò dádúró.
1: Àmì.
0: Bú aláṣẹ ọ̀run.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì.
0: Àmì. Àmì. Àmì.

0: salary.
1: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́lì náà di salary. Ó yá, lọ́pin ìgbìyànjú, ẹ sípẹ́lì turmeric.
2: TURMERIC, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: kò yẹ kó rí bẹ́ẹ̀
1: kò lè rí bẹ́ẹ̀
0: kò yẹ ifá ọ̀rọ̀ pé ilé ẹjọ́ tiẹ̀ ń dá sọ̀rọ̀ election yìí ó yẹ kó ti dópin
1: bẹ́ẹ̀ náà ni
0: bá ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ rántí sẹlẹ́sì omi àti amechigba yẹn
1: amechi
0: ṣe bí jẹ́jẹ́
2: ṣẹ́rí ṣẹ́rí ilé ẹ̀pẹ́ ilé ẹjọ́ dá sí ọ̀rọ̀ kìíní pé ó yẹ kó ti dópin ṣó lè dópin tí àwọn tó yẹ kí wọ́n comport ara wọn kọ́ ń ṣe bó ṣe yẹ kọ́ ń ṣe
0: àwọn olóṣèlú náà
2: nígbà tí wọn ò bá ṣe bó ṣe yẹ kọ́ ń ṣe ń kọ́
0: ok
2: bá ṣe wà báyìí torí pé ọ̀rọ̀ òṣèlú àbí torí pé ilé ẹjọ́ yẹ kí wọ́n dá sí kí wọ́n sì pé tí sunday ajibe bá yàn mí jẹ kí n wá fọwọ́ kí n fi rẹ́ kí n gbà bẹ́ẹ̀ pé kí wọ́n dẹ̀ yàn mí jẹ bẹ́ẹ̀ ma lọ sílé ẹjọ́ náà ilé ajá dẹ̀ wò báyìí ló ṣe yàn mí yàwó àgbà sunday kò yẹ kẹ́yìn náà ṣe bá dẹ̀ gbé ìdájọ́ kalẹ̀ pé òun kò yẹ kó rí bí eléyìí so kò sígbà tí ilé ẹjọ́ ò tí ì ní máa tí ìyẹn tó yẹ pé gbogbo àwọn tó yẹ kó ṣe bó ṣe yẹ kó ṣe inec ṣe tiẹ̀ kó kópa tiẹ̀ bó yẹ pé káwọn olóṣèlú kan kópa tiwọn kì í ṣe pé fún àpẹẹrẹ nsìn nínú electoral act window wà pé election guidelines jàre tí àjọ inec máa ń rí issue fún election pókè o níbi tí wọ́n bá ti ń dìbò ẹni ibikíbi tí wọ́n bá ti já ballot box gbà àbí tí wàhálà ṣẹlẹ̀ pé ìbò bẹ̀ yẹn automatically wọ́n máa cancel ẹ̀ wọ́n ní ṣe election míì bẹ̀ mọ́ wọ́n máa cancel ẹ̀ yẹn now àwọn olóṣèlú náà dẹ̀kẹ̀dẹ̀ wá rèé wọ́n wá wò ọlọ́run bóyí so ibi tí opponent tó ti lágbára pé bóyá àdúgbò ènìyàn tó dẹ̀ pé wọ́n dẹ̀ wọ́n wá sọ sí wọ́n lọ dábẹ̀rú torí wọ́n sì mẹ̀ pé inec wọ́n á cancel kí náà sí pé at the end of the day àwọn ẹni tó ṣe àwọn lọ́pàá hand pé kí náà sí pé irú ẹnìyẹn sì wáyé ṣó náà wá dá ká wòrán rẹ àpá kò yẹ kí kinní rí bẹ́ẹ̀ òun náà gbọ̀nà ilé ẹjọ́
0: àwọn ni gbogbo ẹ wà lọ́wọ́ ẹ tí gbogbo ẹ bá fẹ́ lọ ní ìrọwọ́ ìrẹsẹ̀ ọwọ́ olóṣèlú ló wà tí wọ́n bá ṣe gbogbo tó yẹ kán ṣe ní àsìkò tó yẹ kán ṣe tí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé lásìkò tó yẹ kán gbé kò ní sí wàhálà ṣùgbọ́n torí pé èmi náà fẹ́ jẹ ìwọ náà fẹ́ jẹ kò sẹ́ni tó fẹ́ tẹ̀ fún ẹnìkan kò sẹ́ àwa wá wá gbogbo ọ̀nà àlùmọ̀kọ́rọ́yìn gbogbo ọ̀nà kọ́nà la máa wà láti fẹ́ mẹ́sọ̀ pé òkè òkè ní iyo agbọ́dọ̀ dárú ni tí ò bá ti ba tó ò bá ti lè ba báyìí wàá máa wá ọ̀nà àti pa ni pé òkè o ṣé ẹ gbé fún mi ni èmi náà wọ́nà àti yí àwọn ló yẹ ká bẹ̀ ọwọ́ ló wà.
2: 0816251991 0816251991 ẹ jẹ́ ká ṣíjú òpólẹ̀ fún ìyáralẹ̀ kí ẹ bá dá sí ètò ọ̀hún nítorí ó kàn bóyá kan wá òun náà ni ó ṣe kan ẹ̀yìn náà ṣùgbọ́n kó tó di pé a ṣe ojú òpólẹ̀ ẹ jẹ́ sáré jẹ́ iṣẹ́ yìí à ń padà bọ̀ ẹ má yí kó mbẹ́.
3: Welcome to Great Springs International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
2: Ẹ ṣe wà pẹ̀lú wa kí a máa tẹ̀síwájú lórí kókó ọ̀rọ̀ ilé tí a ń sọ àwọn ẹ̀ka ìdájọ́ àwọn ètò ìdìbò sípò ipò ètò ìdìbò àwọn ilé tí ó ń bọ̀ Lékìtì Lọ́sùn ní ọdún 2023 àti ìdájọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ lánàá pé àwọn ẹgbẹ́ òṣèlú kan kí wọ́n lọ yọ orúkọ wọn kúrò lára àwọn ẹgbẹ́ òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. 0816251991 0816251991 ojú òpó tí ẹ máa tọ̀ dé ọ̀dọ̀ wa nìyẹn kí ẹ̀yin náà kí ẹ bá dá sí ètò ọ̀hún. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.

0: Hello.
1: Hello, Kanson, ruko yan ti bi te tin pe o.
0: Ekweto.
1: E seun.
0: Adura to ra o.
1: Ami.
0: Adura te mi ni pe ateyin atemi Olorun ni jarogun ile ejo.
1: Ami, ami, ami.
0: Ami ka ni ile ejo mo. O le agbegun ta pe wure agbadi e. Ile ejo nda. Awon alagbara lo ru lu wa. Ibeli ni lati gbaye Johanu nijo bo oran ti di afagbara wo awon alagbara ti pagba won gbogbo ti won se oye awon to nse so de pa be won ti won fe ko sele olon sele ko si ejo kan awon oloselu lo ni ile ejo awon olowo lo ni ile ejo so ile ejo ti a de ti so pe ki won ma karuko won yen e fi pe n ti o sele ni won ti fe ko sele o kudurudu ti a fe ko sele ninu awon ebe oloselu alatako o ni won ti create yen so eni to ba kan wa lo dibo re fun alatako ti a ti nolifa yen o ti bojo na ni tori won ni je ki won ka so nipa be olorun nikan lo le ko nigeria yo ninu gbogbo ta ko si so tori awon to rulu wa ife na kan won ti e ti a fe se le ri ti won se o
1: e seun oruko yan ti bi te se ko oruko yan ti bi te se ko
0: apostle yedoko orisun bare asewele aja
1: e seun apostle yedoko e seun oda 08162519991 08162519991 oju opo ti e ma to de odo wa ni e hello
2: Hello,
1: e ka sun oruko yin ati bi te tin pe wa. Oruko yin ati bi te tin pe wa.
2: King of Boys lo so lati ilu ore.
1: E seun King of Boys.
2: Yo da fun yo.
1: Ami.
2: E la barika. Wo to lo sa o to fe ruko sa. Ki de ke polowo e fu wa. Awon to je wa da ruko won pe won leto yi. O ye ko won ti so fun won ti pe ti pe. O to di pe won be ti pe so tun to n pe to si. Kan ke dere. Ilu to ba to fi.
1: King of Boys, lati ore. 08162519991. 08162519991. Hello, Ekasun, oruko yan ati bi te tin pe wa.
3: Hello, Ekasun.
1: Hello, Ekasun.
3: Kunle lati Ijare lo soro.
1: Eni?
3: Kunle lati Ijare.
1: Kunle lati Ijare seun.
3: Bẹ́ẹ̀ni. Ẹ wo, àdúrà náà la máa gbà fún Nàìjíríà báyìí. Torí àwọn judiciary wa wọ́n ṣe ń ṣe inú wa ò dùn. Torí àwọn language tó máa ń sọ báyìí tó pé ok. Judiciary a ma sọ pé a ma ìdúró tó fi ń tàpítì tó fi ń tàpítì ẹjọ́ tó bá ti dá nàìjíríà kò yé wa ẹ máa wẹ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ báyìí ní ọ̀rọ̀ pdp àwọn convention ìbàdàn pẹ̀lú kínní kóòtù ìbàdàn àti kóòtù àbújá èdè wọn òyìnra wọn so eléyìí tó ṣẹlẹ̀ báyìí fún ti àwọn adc gbogbo àwọn tó ń yọ ẹ̀ náà báyìí ẹ wá ṣé táìmù ìdàtẹ́ ẹlẹ́jọ̀ ti dé ló yẹ kán máa gbérú ẹjọ́ yẹn kalẹ̀ gbogbo àwọn tó ti fowó lọ ra fọọmù tó ń yọ kí lọ rẹ kán ṣe báyìí ẹ wọ náà wà pẹlú wa nàìjíríà o.
1: Ami ọ̀dà 08162519991 08162519991 ẹ̀lú ẹ̀kásán.
4: Ẹ máa ká sọ̀rọ̀.
1: Orúkọ yẹn àti ibi tẹ ti ń pè wá.
4: Pásítọ̀ Akínwùmí láti ìlú ọ̀rẹ́.
1: Ẹ ṣeun.
4: Ẹ ṣe gan ẹkú iṣẹ́ náà.
1: Ẹ ṣe.
4: Ẹ ṣe rí kò yà mí lẹ́nu. Ọlọ́run ti fi hàn tipẹ́ tipẹ́. But gbogbo àìṣòdodo àwọn tó ń pè gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni o gbogbo aládẹjọ ń ra epo tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́dún karùn-ún sẹ́yìn o but àjọ ń rà náà báyìí ni gbogbo àníyàwó wájọ́ lọ́sọ̀jà o àmọ́ bí nǹkan ṣe rí o wọ́n wá dé ipò yìí wọ́n wá ba nǹkan jẹ́ ayé wá bàjẹ́ wọ́n ba ayé jẹ́.
1: Hello. Ìlàyé rí. Hello.
5: Ẹ wà ní wálẹ̀.
1: Hello.
5: Ẹni yóò jẹ̀lá gbọ́ ọlọ́run.
1: Ami orúkọ yín.
5: Òun ló tètè nígbà lórúkọ Jésù.
1: Ami.
5: Lórí olóko láti fi tàgbò láwọ́ lábẹ́ ìgbà àná.
1: Ẹ ṣeun.
5: Ó wà lágbára ní gbòòrò ayé. Ọ̀rọ̀ Nàìjíríà yẹn, wọ́n lá bá wa dá sí. Pàápàá láàrin àwọn adarí àwọn olóṣèlú wa. Ẹ̀jẹ̀ là ń bẹ̀ wọ́n kó sọ́wọ́ papọ̀. fún àwọn tó tún yọ orúkọ wọn yìí tọ́ ní ṣe fẹ́ẹ́ rí inú wọn ní fẹ́ dùn pé mo tún yọ orúkọ pẹ̀lú gbogbo làálà tó ti ṣe pẹ̀lú gbogbo àwọn ìgbà tó ti kó jọ ọ̀nà ara fẹ́ gbégbà ẹni ọmọ nàìjíríà ẹ̀jẹ̀ ká kí ọlọ́kọ́ lọ́gbà wà tó bó ṣe ń lọ yìí ó lágbára o àwa ọmọ mẹ̀kúnù la máa forí fẹ́ẹ́dì tó kù ibi tí alágbára bá ti ń jà koríko abẹ́rẹ̀ ló máa fara gba àwa ò lówó ìbá lè pè ìbá àwọn ẹgbẹ́ wọn nílé wọn ní gbogbo ẹ̀ àwọn ọ̀nà tí mò ń lówó sí àwọn ọmọ ìkọ́ni tẹ́ pé gbéra wọn ò jẹ́ ká gbéra wọn á bọ́ nílùkọ́ lé wọn á bọ́ sílé àwọn ọ̀nà ìṣúlẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀ ẹ para pọ̀ kájà kó gbé nàìjíríà ẹ jẹ́ ká máa dé pàjọba ọ̀run o kàyé ti dé jẹ́ ká súnmọ́ ọlọ́run ẹ kú ṣe takuntakun.
1: ẹ ṣeun jọ̀dá tabani ká wo lawlessness àìlófin àìbọ̀wọ̀ fòfin ó pọ̀ nàìjíríà gan-an náà ìgbà kan náà ni a gbúdọ̀ bẹ̀rẹ̀ sí ní gbégbèsè láti ti ọwọ́ irú nǹkan bíi ilé bọlẹ̀ now ṣé ká wò pé torí pé wọ́n fẹ́ yọwọ́ lawlessness kúrò àbí nǹkan kò rí bó ṣe yẹ kó ṣe rí bọ̀ ó ti wá súnmọ́ ìgbà election àbí àwọn kan ti wá gba form àwọn kan ti wá gba kí nọ́tí ń pé kan ṣé torí ti bẹ́ẹ̀ ká wá wò pé impunity àbí lawlessness ká filẹ̀ kó túbọ̀ máa dàgbà sí ní society wa ni.
6: Kò rí bẹ́ẹ̀.
1: Nítorí pé Adeleke fẹ́ ṣe gọ́vnọ̀ lórí àkọ́ọ̀dù Oríyomi fẹ́ ṣe gọ́vnọ̀ ní orí àkọ́ọ̀dù ká fi lẹ́ẹ̀bẹ́ẹ̀ pé bó tiẹ̀ jẹ́ pé àkọ́ọ̀dù ti lu òfin.
6: Ẹ mọ̀ jẹ́ ká sọ bẹ́ẹ̀ èmi ò rí pé àkọ́ọ̀dù bóyá sọ ìpọ́n lu òfin.
1: Mi sọ pé ẹnikẹ́ni lu òfin mo kọ́ ń ṣàpẹrẹ ni
6: pé
1: tírú ẹ̀ bá wà
6: pé èmi ò rí rí pé bóyá àwọn kan lu òfin lóòótọ́. Tabaníká wo àwọn pé báyà àìtẹ̀lé àwọn òfin nígbà míì ó ń wọ́pọ̀ dáadáa n tó sì ń fà náà ojú wípé àwọn olóṣèlú náà ń wá ọgbọ́n láti wò pé ọ̀nà wo la lè ibi tó bá wò dáadáa tó bá ń ṣe àwọn òfin gan wọ́n máa ń fi àwọn ibìkan lẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń láǹfààní àti sapamọ́ sí.
1: Ààyè ká dájú kí lọ́ọ̀yà lè jẹun.
6: Ibi tó máa ń sapamọ́ sí yẹn ni wọ́n máa ń fi lẹ̀ láti rò pé ibi kan lè máa sapamọ́ síbẹ̀ àwọn nǹkan yẹn náà ló dẹ̀ ń fa gbogbo n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí.
1: Engineer Moses ṣé ká wá wo ká ṣe kò yẹ ká ṣe àtúnyẹ̀wò ìwé òfin wa nítorí Ìbàdàn ní pé Ìbàdàn sọ pé ibi tó lè ti ń jàre olóhun wọn ní o ṣe ibi tó lè ti ń jàre olóhun ìwọ náà nígbà tí wọn máa délé ẹjọ́ tí wọn máa rò ìwọ tó nìkan ìwọ náà ṣe filẹ̀ bẹ̀hun o ṣe filẹ̀ síbẹ̀.
7: Ṣé rí gbogbo ògbà ni wọ́n ń ṣe ṣùgbọ́n máa ń mọ̀ ó dà pé àwọn olóṣèlú iná ni wọ́n máa ń mọ̀ mọ̀ wọ́n á ṣe débì kan wọ́n á fi ibì kan sílẹ̀
1: fún mi káà wọ́n á fi lúpò sílẹ̀ síbẹ̀.
7: Ìjẹ́ túmọ̀ pé ṣe rí pé ilé ẹjọ́ dá ẹjọ́ yìí kò sọ pé INEC máa gbégbèsè
6: yìí
7: àwọn yẹn dájú dára pé there are so many
1: judgments. INEC ò ní ẹ̀tọ́ láì má ṣe tẹ̀lé àfi
7: tí àbíkọ̀
1: tó bá sọ pé
7: ẹjẹ́ sọ fún
1: yín
7: àìmọye ilé iṣẹ́ ìjọba tí ilé ẹjọ́ á ti dá ẹjọ́ tí wọn ò dẹ̀ ní ṣe nǹkan kan ó ti pọ̀.
1: Lawlessness àti impunity yẹn ṣó yẹ kó wá máa tẹ̀síwájú ṣé ká fún láyè
7: kò ń ṣe tó yẹ kó máa tẹ̀síwájú ṣùgbọ́n àwa náà ló yẹ ká pera wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká máa bọ̀wọ̀ fún òfin ṣùgbọ́n á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn olórí látọ̀dọ̀ àwọn òṣèlú wa torí àwọn gangan ni wọ́n máa ń rúná sí kí àwọn náà mọ ogbó kíní wọ́n mọ ọgbọ́n àyíníke wọ́n mọ ọgbọ́n àyíní padà wọ́n mọ òkè ṣébi tó fẹ́ gbà rìn wọ́n mọ bí wọ́n á tún ṣe lọ ṣé tí wọ́n á lọ rìn kọ́rọ́ yín n tó ń ṣẹlẹ̀ nìyẹn àwọn ló fi jẹ́ pé èmi máa ń tẹnu mọ́ pé àwọn gangan ló yẹ ká dojú ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn dẹ̀ ló yẹ ká báwí jù kí wọ́n lè túṣe
1: àdúgbò. Sunday Ajiboye àwọn tó yẹ kí tẹ́níká ká pẹ̀dùn pọ̀ báyìí ká bá àwọn olóṣèlú wí àwọn àwọn náà báyìí tí wọ́n bá ti kó tọ́rọ́ kọ́bọ̀ kó wọn wá nígbà téèyàn bá jalè tí wọ́n bá sọ pé wọ́n bá fẹ̀sùn kan èèyàn ipò kódà kí wọ́n fẹ̀sùn kan gan tí wọ́n bá tiẹ̀ dájọ́ fún pé ẹni tòótọ́ o jalè o jẹ̀bi nǹkan báyìí tí wọ́n fi sẹ́wọ̀n nígbà tí wọ́n máa di ọ̀la táwọn fámílì wọn ti kó àwọn amẹ̀sìn ní protest àní innocent kò ṣe gbá kò ṣàwo àwọn àwọn náà nìyẹn o. Àwọn náà ni bandit gbogbo àlà pariwo bandit àwọn náà ló ń lọ sórí sóṣù tó lọ fún bandit lákàánàbà kan máa ṣe give away nínú owó ẹ̀jẹ̀ tó wà lọ́wọ́ wọn so Sunday Ajiboye ṣé as it is pẹ̀lú bó ṣe rí yìí èmi tó dé dúró lé ní ìwà ẹ̀ now àwa àwọn gan fúnra wa ǹjẹ́ wọ́n máa ń pè kàn ní political will ǹjẹ́ Nigerians wọ́n ṣá ní balls láti àwọn olosilu adari wa lati call won to accountability.
6: Wow.
1: Elomi be yan kan ba jade to body delay ni bayi to ni governor o se bayi bayi se ti o le se ri bayi te ba ri ta ma ma bombard e boya ori Facebook lo ti so ru e abo radio se ri reaction ta won awa na don jan tori ti wa na ni o gba ta ma wa bu pe ko file ko fe niyan le ko se gba ko sawo
8: ah ni se bi ikan lo so yen
6: global interest
8: awu awon je ka kokko ma ran lo se bi ngba ti yan ba o payan o jiyan gbe o gbara nsom awon ara wa ta n condemn won na won tun lo fun ni aka number won gbu lowo e
1: kon gba court won lara wo je wo ransom ton gbe
8: now should they worry awon loselu ta nso yi won ni political will won ni political will sori awa gan ta n tele won awa gan la buruju o ma kan won ti oloselu kan o ni ma se beru awon leader beru awon to ba ti surround won awon to n tele won awon awa gan la buruju. Now let me tell you ton ba se kon gbe eyan kan si ewon leni ka to poti jale o ti pa eyan o sa se won to ba jade to ba je ko ri ona agbona kan to ri owo kan dani baba riri baba ke la mama ma se tele ni Nigeria yi ko si so political will gan ko ni issue tori okay now je a sa ti ri governor bi meji meta nsi to wa le won bayi former governors
6: then
8: TFC 20 kan wa le won but sori awa iyan je ko mo pe the present government the present administration won ready at the face kini yen but awa na nko then ti tele bo se ri tele ko lo se ri bayi o because tele ko si nkan to nje be any boy to ba se governor o won ko sen to le fowo kan yen to ba se governor ri wa ma yan wa ma se ni o ba ko gbogbo orile ede je but nisin owo ti n ba won kankan then o wa ku sowo awon ta wa n tele won ba won yen tun pada de loni na a tun tele won pelu
1: awon to be je be awon to be se commissioner awon to be se commissioner la wa bi accord to be se logo chairman la bi accord ta se mole bi won se inu abaje bayi eh inu odun
6: awon kan wa ngba mi to ye pe awon ara ilu le mo mo awon kankan to ye pe awon oloselu na na mo awon na to ka re se pe nkan bayi ni sori awon ofin mi wa to be pe won bere si gbe jade ton ta lo bayi pe ofin re je ka wo lori oro pe edibo te ba ti dibo nbi kan te ti fa wahala te ba ti le fa wahala won a se kini o won ma cancel be tori ki na fi gberu nkan bayi kale tori pe wahala n se le
1: so da ki wahala ma ba si
6: ki wahala ma ba si sele mo
1: sugbon awon kan
6: won
1: ti pe opportunity ni wahala o yi ko ni to o agbona ma
6: won kan tin ba ti gbe bi de agbare wa won lo da wahala nbe won fi cancel be sori gbogbo awon kini yen ogbon are kereke ayinike atayini pada ofin gbogbo won ina ni won mo ibi ti kini wa so awon na odo won na ni o ti bere to ba ti bere
1: boya awon ton se lo court won ti wo pe ah atiku o ni candidate adc ah fe ko wan ballot oya eja gbe won lo si court ko ba da be pe adc la target eja mu awon egbo oselu kekeke kan ka mu ka ko mu won si unfortunately accord wa lo wa lara won ka mu won tira won so da kan wa lo si court kan wa lo si ile ejo pelu awon oloselu
6: won
1: sapo na ni e wo lagbara lo olo asa ba da si gege bi nti awon ti won pe wa ti won so sugba awu ni ka jiran pele na mo fa fun oni oje akoko ti ko wa papa mora e se ko re asalole so je ki a ma dagbere die die Sunday Ajiboye
8: to eyin wa seun dojo mejo
1: opo emi joda
6: e se nte tun gbo wa fun ti ose yi o dojo mejo ta tun mo pade
1: engineer Moses ojo
9: to ose tun bo lo tun da o
1: oda eyin yo wa eja saye re o ati ti di ojo mejo nigbati amu akotun itun wa si eti igboyin olasukan mi olojobo ni oruko temi ti mo je atokun itun na keti ko ma gbo wa ni re.

0: Jọ́ọ̀nì ní ayọ̀ àti àlàáfíà.
1: Táyé ti ń retí.
0: Ọba kan lánàá, ọba kan lẹ́ni, ọba kan títí ayé àìní pẹ̀ fún.
1: Ètò tún yí ayé ẹni padà. Níbi tàláyìn ní ti ná lọ́rọ̀.
0: Ọba tó fàánú pa wá tí òru tẹ̀ṣẹ̀ wá tí òfin dá wa lẹ́jọ́.
1: Ní gbogbo ọjọ́ Tuesday lẹ ó máa gbọ́ wa.
0: Bẹ́ẹ̀ ni ní gbogbo ọjọ́ Tuesday lẹ máa gbọ́ wa.

0: wa pase tire ni ijo alase pe eto ti olorun pe kale lati owa baba wa ninu oluwa global prophet dr gm olabi jp gma baba inu le lo tin pe wa ni nibi ise lo tin pe wa ninu moto ni ninu oja nibi kibi to tin pe wa to ba je mi ni won ni madura go mi mi segbe radio to to ba to akoko awon baba wa ninu oluwa wo gbadura so mi wa won ti soro lorun futo ni awon number ti a se le pe awon baba wa si leje to le ni leleyi 08033540479 tabi 08051617 to leyin eto le le pe awon baba wa si awon number ti mo daruko won yi
1: Ìṣọ́ọ̀rú àkànṣe Fire Night olóṣooṣù tó ń wáyé ní last Friday of every month. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni Ọlọ́run ti tọwọ́ wòlíì GL Owólabí Túndé jáde. Ayé wọn lágan sì ti di ọlọ́mọ. Àwọn ọ̀pọ̀ ló sì ti bèrè ìlú Òyìnbó nípa àdúrà. Ìṣọ́ọ̀rú yìí bẹ̀ gangan lọ́run ti fòpin sí gbogbo ohun tó ń bá ọ́fíra. Má mọ̀ sun orun labiyamọ inú Bíbélì sùn. Kí wọ́n fi òkú ọmọ pààrọ̀ àyè mọ́ lọ́wọ́. Orun náà ni Mr. Alágbájá sùn nínú Bíbélì. Tí ọ̀tá rẹ̀ wá tó fún èkó sínú àlìkámà. Wọ́n bá tiẹ̀ lọ. Èṣí o. Ayé ò ní ti bí orun mú ọ. Ẹ pé wòlíì jí ẹ̀ lówó labí sórí. 08033540479.
2: Ó yá ní Perfectionland.
1: Wọ́n nílùú ọ̀rẹ́.
2: Ibi ẹ̀nà fìṣẹ̀ ná prayer and counseling hours. Tó ń wáyé lọ́jọ́jọ́ Thursday.
1: Aago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán ni.
2: 9 a.m. to 1 p.m.
3: Ọba mi mọ́ ti gàjọ tàbí lọ.
1: Òótọ́ ni Bíbélì sọ wípé àwọn èèyàn mi ń ṣègbè torí wọn ò ní ìmọ̀.
2: Ìmọ̀ náà rèé o.
1: Tani kò wá gbà yìí.
2: Kí àwọn arábí má bàá fi ọ ṣe é tiẹ̀.
1: Jẹ́ ọkàn egun.
2: Kí logun tó pa bùdó tì ọ́ tó lò ní rọ́wọ́yọ tó lò ní tẹ́gbẹ́gbẹ́gbẹ́.
1: Ó ti tó gẹ́ o.
2: Ó ti tó lọ́kọ.
1: Kò sẹ́ni tó bèrè ohun tó ń tà.
2: Ó ti tó láyà lọ́dẹ̀.
1: Ṣùgbọ́n ò rí kankan mú bọ́bìnrin ṣe pọ̀ tó
2: yìí.
1: Àtàlùfá
2: Division of Labour
1: gbogbo ayé tí ẹ ó bá pàdé
2: nínú àdúrà
1: prayer and counseling yìí o.
2: Torí
1: bí wòlíì bá ti rí làwọn àlùfá àtàfàdúrà jagun
2: tí ó máa kó iná àdúrà bò
1: tí wọn ó máa jóná ráúráú.
2: Ibi ìpàdé àdúrà ni
1: Perfectionland
2: aláṣepé
1: tó wà ní
2: in between
1: Federal Ministry of Works and NNPC Depot
2: Ọrẹ Ondo Road.
1: Ọrẹ
2: come and let the altar speak to your life
1: and your life will never remain the same.
2: Jesus is Lord.
0: Bẹ́ẹ̀ ni mo sì tún fi àkókò yìí kí àwọn bàbá wa káàbọ̀ sí yàrá agbára fún tòní. Bàbá ẹ máa káàbọ̀ sí yàrá agbára.
4: Olótú nípa odò ọ̀fẹ́ olùgbàlà yóò dára fún yín.
0: Ẹ
4: kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé a kú àkókò yìí. Lórúkọ Jésù olùgbàlà, gbogbo ìjì àti ìdààmú gbogbo tó lọ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run àlàyé yóò bá wa bomi pa.
5: Àmì Jésù fáyà.
4: Jésù Kristì Olúwa wa.
5: Àmì àmì ni orúkọ Jésù fáyà.
0: Bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí àwọn nọ́mbà tí mo dárúkọ wọ̀nyí lẹ́yìn tòní kẹ́gbẹ́ àwọn bàbá wa 08033540479 tàbí 08051617912. Bàbá ẹ káàbọ̀ sí yàrá agbára lẹ́ẹ̀kan sí.
4: Ó ti dára fún yín.
0: Ẹ kúṣẹ́ Olúwa.
4: Olúwa kúṣẹ́.
0: Ẹ kẹ́ tó gbàdúrà fún àwọn ará ilé kẹ́ tó sọ̀rọ̀ lọ́rùn fún tòní ẹjẹ́ ẹ sáré kọjá sí òdì kejì lọ́run.
1: Ọ̀pọ̀ àwọn èèyàn ló rò pé kò ságbára bíi ti gbanimọ̀.
2: Tó lè tú ìdè já ìdè sọ ní di òmìnira.
1: Nínú ìgbèkùn àwọn ìka ènìyàn.
2: Ajegunjẹran arógo bògo jáfògo ẹni ṣàwàdà.
1: Ayayaya
2: o. Ayaja girigiri máa bọ̀ ní.
1: CSC Perfectionland.
2: Aláṣepé.
1: Tó wà ní nọmba 11.
2: Surulere sùn.
1: Opposite Green Park Hotel.
2: Ìdánrẹ́ Road.
1: Àkúrẹ́.
2: Níbi tọ́lọ́run alayé ti ń lo ìránṣẹ́
1: Ọlọ́run.
2: Torí
1: ìrán bí ò rí fojú kọ́ òrùn
2: àyàfi tó bá wá nìkan ló kù
1: Friday
2: tó kẹ́yìn
1: lóṣooṣù
2: ní ìṣọ́ọ̀rù
1: Fire Night
2: tí gbogbo ogun tó bòrú wọlé
1: tí ó mọ bòrú dẹ̀dẹ̀ jáde
2: aago mẹ́wàá
1: ṣálẹ́ ni
2: sí àárọ̀ kùtù ọjọ́ kejì
1: ó yá ní CSC Perfectionland
2: number 11
1: Surulere Street
2: opposite Green Park
1: Òkè Àró
2: Ìdánrẹ́ Road
1: Àkúrẹ́
2: ẹ pé bàbá wò.

0: ìgbẹ̀yìn wa lórílẹ̀-èdè Nàìjíríà yìí lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà tí ẹ wà níjọba, ẹ̀yin àgbààgbà tí ẹ wà lórílẹ̀-èdè, ààrẹ orílẹ̀-èdè, adúpẹ́pẹ́ àkíṣọmọdé àgbà niyín. Ẹ̀yin àgbàlẹ́pẹ́ òwe pé àgbà tó bá sùn tí ò bá ronú ọjọ́ alẹ́ rẹ̀ ìsùyà ló sùn. Ẹ wà àwọn ọmọ wọjọ́ ọ̀la wà, ẹ wo bọ́ ṣe ń ṣe nínú ìgboro. Kí ló dé? Nítorí pé gbogbo tó ṣẹlẹ̀, ó kọjá agbára olúkúlukú wa. Ẹ jẹ́ ká wà àtúnṣe sí. Ẹ má dá wọn lẹ́kun láì fún wọn lóhun tó ń fẹ́ Yorùbá bọ̀. Ohun tó bá wu ni ó ń dun ni. Ohun tí ènìyàn bá ti ń tẹnu mọ́ ó wu ni. Tó bá wu ni ó ń dun ni. Tó bá dẹ̀ wu ni ẹja fún ni. Tó bá dun ni ẹja fún ni. Likaidabaso likaidapa. Orílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà padà wálé o, ọjọ́ lọ o. Nàìjíríà padà wálé o, bàbá rẹ̀ ń ké sí ọ. Èpò tá a gbójúlé ti tán. Kókó píà ó kọfí kò máa mú èso wa mọ́. Ẹ̀rọ ti gbàgbà tó mọ lúnà kúnà pàrí ogun. Ó ṣàpadà wálé bàbá rẹ̀. Nàìjíríà padà kóró olúpìwàdà lónìí o. Nàìjíríà padà wálé o, bàbá rẹ̀ ń ké sí ọ o. Láì tí ìdarúgbó mi ní wà láyé mi, à ń ta ráìsì, à ń ta ní 5,000. Àwọn ènìyàn wọ́n protest by all over the country. Kí ló ń protest fún? Wọ́n protest fún àwọn nǹkan tó wà lórílẹ̀-èdè tí ò tẹ́ wọn lọ́rùn. Ẹ dá wọn lọ́rùn. Orí wọn lè jọba lé. Lórúkọ Jésù yóò dára fún wa. Ọba ò lè jọba lórí ara rẹ̀. Ọba jọba lórí gbogbo. Ọba jọba lórí gbogbo. Bí ènìyàn bá jẹ́ láńlọ́ọ̀dù ilé tí ọmọ inú ilé bá ń pariwo pé kò tẹ́mi lọ́rùn, ó yẹ kó bè lọ́wọ́ wọn. Gbogbo nǹkan ló yẹ ká fi ṣe agbára. Ẹ já dá àwọn ọmọ orílẹ̀-èdè wa lóhùn. Ẹ dá àwọn yúùtù lóhùn. Ẹ ṣe ohun tí wọ́n fẹ́. Kí ìjọba àlàáfíà kó lè jọba. Lórúkọ Jésù yóò dára fún wa. Ìjẹ́ protest tiẹ̀ wà ní Bíbélì. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí ìwé mímọ́ ti wí. The book of Proverbs chapter number 31:9. Kí ni ọ̀kan tí ìwé mímọ́ ti wí?
1: Yẹ́nu rẹ̀. Fi òdodo ṣe ìdájọ́.
0: Ẹ fi òdodo ṣe ìdájọ́.
1: Kí o sì gbèjà tálákà tí ẹ
0: ní. Ẹ gbèjà tálákà tá láìní. This is a work of government. Tí ò bá ti rí bẹ́ẹ̀, protest nìyẹn o. Wọ́n ní kí àwọn ènìyàn yẹ ẹnu wọn. Kí wọ́n sọ̀rọ̀. Hallelujah.
2: Hallelujah.
0: Ẹ̀yin àgbààgbà Yorùbá sọ pé à ń sọ síbẹ̀ ká kú síbẹ̀. Hallelujah.
2: Hallelujah.
0: Yẹ́nu rẹ̀ sọ̀rọ̀, this is a protest. Tí ẹ bá ti sọ̀rọ̀, eléyìí kò tẹ́ mi lọ́rùn, eléyìí ó wù mí, eléyìí kò wù mí. Hallelujah.
2: Hallelujah.
0: Mo bẹ̀ yín lórúkọ Jésù. Ẹ ṣe protest ní àlàáfíà. Ẹ̀tọ́ yín, mo dúpẹ́ pé ààrẹ orílẹ̀-èdè tilẹ̀ sọ pé wà nù òfin pé ènìyàn lè protest ní àlàáfíà. Ẹ̀tọ́ yín láti fẹnu yín sọ̀rọ̀. Ẹ fẹnu sọ̀rọ̀. A kì í ṣe ẹrú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere ni wá. Ẹ dáhùn sí ọ̀rọ̀ wọn. Ọba tó bá jẹ tìlú tòrò, orúkọ rẹ̀ kò ní parẹ́. Ọba tó bá jẹ tìlú bá túká, orúkọ rẹ̀ kò ní parẹ́ nínú ìwé ìtọ́. Lórúkọ Jésù yóò dára fún èmi àti rẹ.
2: Ẹ̀mí Jésù fire. Wà
0: á sọ́dọ̀ chapter number 9:13. Kí ni kòtún èmọ́ ti wí?
3: Olúwa sì fi fún Mọ́sẹ̀ pé.
0: Olúwa fi fún Mọ́sẹ̀ pé.
3: Dìde lúkúrúkutu òwúrọ̀.
0: Dìde. Yes.
3: Kí o sì dúró níwájú Farao.
0: Kó o dúró níwájú Farao.
3: Kí o sì wí fún un pé.
0: Sọ fún pé.
3: Báyìí ni Olúwa Ọlọ́run.
0: Báyìí ni Olúwa Ọlọ́run. That's a protest.
3: Jẹ́ kí àwọn èèyàn mi
0: kí o lọ. Jẹ́ kí àwọn èèyàn mi kó lọ. Torí ìyá tó jẹ wọ́n ti tó mélòó lẹni tó ṣẹ́ni tó gba 10,000 lóṣù tó gba 50,000 lóṣù. Olóòfẹ́ Ràpò ráìsì 43,000. Ẹ́ olóòtú mi o. Ẹ ní gbọ́ ọ̀rọ̀ yìí ní agbára. Àdìtú lọ̀rọ̀ yìí o. Olè olè kòkó.
2: Orí kò gbà ní
0: lọ́wọ́ ewu. Eléni ní àmútọ̀rọ̀ wá. Àjàbí kó lóa kókó wa yọ. Lórí eléni ní àmútọ̀rọ̀ wá. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà já ṣèjọba àlàáfíà. Àwa ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni. A dẹ̀ fún yín ní àmọ̀ràn. Gẹ́gẹ́ bí Olúwa sùn láti kéde fún yín wípé ẹ jẹ́ kí ìjọba àlàáfíà kó wáyé. Gbogbo ayé yìí kì í ṣàwá ìlọ. Ẹ rí lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ má máa jẹ́ ká àgbàdo. Ẹ àjò láyé ìrọ̀rùn nílé wa. Bóníkálukú tí lájà lọ́jà. Àkókò lọ ilẹ̀ jẹ́ sú òye. Ilé ẹ̀bá ti sú. Dọ́gba ni káre lé o. Àjò láyé ìrọ̀rùn nílé. Gbogbo ẹ̀yin ìjọba ni mo kọrin yẹn sí. Ẹ já ṣayé re. loruko Jesu yo dara fun wa
2: mi Jesu fire
0: mo ti pada sunu we proverb now proverb 24 verse 23 to 25 yes
2: won yi pelu ni oro awon logbo
0: yes
2: ko dara lati soju saju ni idajo eni ti o ba wi fun eniyan buburu pe olododo ni iwo ohun ni awon eniyan yo bu awon orile de yo si ko rira re
0: sugbon
2: awon ti o ba wi ni yo ni inu didun
0: yes
2: ibukurele yo si bo sori won
0: hallelujah
2: hallelujah
0: ba ti wi o ti ta olorun o so pe keniyan ma oni ka ma gbadura fohun a de gbadura si olorun ni keniyan ma fenu soro e ma da ye iru e down so tu won fe loruko jesu adara fohun yin
2: mi jesu
0: ba fu joba na moran ni o tu won fe oye joba o ti awon na fe oye won Yoruba bo oni oye omo to sokun oye iya re to re egbo muse omo yin lenu e je ki won da kekun loruko Jesu yo dara fo yin
2: amen
0: je ka wo we chapter 29 verse 7 kilo ti wi
2: olododo a ma ro oro talaka ti be eniyan buburu osu si lati ro
0: olododo a ma ro oro awon talaka sugbe eyan buburu ko kin ro eri e wo ojo kini ana koro wa nle gbogbo eyan wa lockdown ba ko sanu
2: o
0: ko Jesu adara fun wa ah baba mo wa nu esodo chapter number 10 verse 3 kinu kan ti we mo ti wi
3: Moses adara ni si wale to farao lo
0: aha
3: won si wi fun pe
0: be ni
3: bayi ni oluwa olorun eberu wi
0: be ni
3: won ti ko pe to lati ara si le luwaju mi je ki awon eyan mi ki o lo
0: be ni
3: iwo ko le si mi
0: this is protest hallelujah
2: hallelujah
0: yo dara fun wa o
2: amen
0: ko so fi kan to wa lo ile de tabi to wa ni agbaje ti ko wa la tunu beli ko si asa ko tabi ise ko tabo ko to won se la koko yi ti ko sunu beli to ba de ti sele be ologbo olori orile de yo fi ogbo se and we answer to their voice lord god jesus adara fun wa o
2: amen
0: orile de nigeria ko de daru
2: amen
0: orile de nigeria ko de baje
2: amen
0: iya fe mi mo tu wa ni asaya chapter number 1 verse 17 kini ko tu e mo tu wi
2: ko lati se rere
0: ko lati se
2: wo idajo
0: eyin ijoba
2: ro awon eni ti ani lara lowo
0: ro awon eni ti ani lara lowo that is it yes
2: se idajo aleni baba
0: e se idajo aleni baba e gbe jalege
2: pelu
0: to ni baba hallelujah
2: hallelujah
0: amen
4: amen
0: kini the last word here kama
2: bejo oporo
0: bejo oporo ey o ma se o orile de nigeria oluwa mo be o ran olododo wa
2: ami jesu
0: run ti o gbeja me kunu wa
2: ami jesu
0: iru akoko ti a wa yi mu enira kuro
2: ami jesu
0: sanu awon me kunu
2: ami
0: mercy for the mercies
2: amen
0: in the name of jesus
2: amen
0: altes waju Baba ba mi wo Exodus chapter number 5 verse 1.
3: Laye yin ni.
0: Ni
3: Moses ataro ni wale.
0: Ni Moses ataro ni won lo si waju aba farao.
3: Bayi ni Oluwa.
0: Ko se eni to ni kenikeni ma fenu e soro. Won lo si waju farao. Farao is the president of Egypt as a death. Won lo waju re. Yes.
3: Bayi ni Oluwa Olorun.
0: Bayi ni Oluwa Olorun beru wi.
3: Je ki awon eniyan mi ki o la.
0: That is a protest.
3: Ki won ko le
0: se ajo fun mi. Hallelujah.
2: Hallelujah.
0: At the end of the day, baba ti pati kuku. Olorun release won ku won lo o e tete da won lohun loruko Jesu rugbala gbogbo enikan lo njo borilede bo leju eleyi enu le sa lo olorun je ka roran
2: amen jesus
0: no e le pa wen owo labi yo dara fun o
2: amen jesus
0: je ka wo kan ti we mi mo so fun wa nibi ti ma ka eleyi ti ma wa denu duro ni toni that is second chronicle chapter number 10 verse 3 to 16. Yes.
3: Won se ranse pe. Beni jero baba ti gbogbo sele wa.
0: Beni.
3: Won se bare ho baba soro wi pe.
0: Beni.
3: Baba re mu ki ajaga wa ki o wuwo.
0: Ah eni kan leleyi o aspirant kan ni. O fe je gomina, o fe joba, o fe je president. E je ka gbo ti re. Iye mo gbo yin.
3: Baba re mu ki ajaga wa ki o wuwo.
0: Yes sir.
3: Ijale seseye.
0: Aha.
3: Iwo asaku kuro ninu isin baba re.
0: Eh baba re to je lana. Yes, president. O ma jagawa, o mo ko wugo so won ti te po ni 65 naira ngba yen awa so pe na kilo fe se bayo o ni epo ti e ma da 61 e just mo gbo yin baba
3: jare se se yen iwo sha kukuro ninu ise baba
0: re epo ti e da 61 yes
3: ati agaga wugo re
0: to
3: fi ba wa lo
0: o tu wa bebe fun niyan to fi dibo fun awon to wa ni nbe lowo lowo yi pe o ara ni mekunu ke to debe so e yen wa di ijiya yen kuro yes chugo kaka konduku kilo ti bibeli ti wi yes
3: awa o si ma si o
0: e gajaga yu fu ya awa yo ma si o yes
3: o si wi fu pe
0: o wi fu pe
3: e tun pada to mu wa leni jo beta
0: oro ti e so mo ti gba o chugo fer to long tele awon chief advisor e lo o de pada wa leni ojo keta ke wa gbe si oro na yes
3: awa eyan na si lo
0: yes
3: le o ba mo ba si ba awa agbagba
0: yes
3: to ti duro liwaju solomon baba re
0: yes
3: nigba to wa laaye da wipe imora ki le da lati da awon eyan yi lo
0: ki le fe ki ise eyan agbagba lati da awon eni to wa iro pe awon iran baba mi o ton ti joba saju mi ton je president saju mi won mo eru won wugo so ba won ri ki se wa se lakoko ki le fe ki so awon agbagba so pe se ni ko try ko ba won ge gbogbo wahala je ku eh wa gbo kan ti awon mi awon adviser mi wa so yes kilo adviser mi so
3: won se ba soro pe bi won ba se re fun eyan yi ti won ba se o ti o wu won ti o ba si soro rere fun won o ma se ran che re nigba gbogbo sugbon ko imora wa
0: o wa gba niyan o oro agba bi o se lo wuro bo pe titi a se lojo ale awon agba ba ti ni ka mo na ba ti ni ka je to agba ni ka je seku oro agba bo se lo wuro bo pe titi a se lojo ale won fun ni amoran se joba daada o eru to lo wugo yi ma increase owo epo o eru to wugo yi ma increase owo rice o eru to wugo yi e ma increase owo gas o olo ti gbo iwon ye o da e ja kiss ara wa gbogbo wahala won lo sele ti won tara we niyan ko tara won kan ti won jade yi e da won omo yin lohun loruko jesu odara fo yin baba je ki e gbo owo yen ka
3: sugbon ko imora wa agbagba ti won ba da o si ba won pede to dagba pelu re
0: bene
3: damoran
0: aha
3: o duro liwa
0: awon ejume ti e lo advice yes
3: o si wi fun won pe imora ki la yin da
0: ki le da
3: ki awa ko le da won yan yi
0: odo keta nbo ba won fe wa gbe sori odo to la tun wa wa won bo nbo la yes
3: ti o ba mi soro wi pe se ki agbagba ti baba re fi ba wa lorun ki o fun yen
0: di yes
3: awon pede ti so pelu re
0: se ki agbagba ti baba re di le wa lorun ko fu ye die that is won expect ke ko 65 naira ko pada si 50 naira n to expect ni yes
3: ba wa pere to pelu re si so
0: fu awon ejume ti e so fu pe yes
3: ba yi ni won da won eyan na le o
0: to ba ti do to la to ba ti de ba ni ko se so fun won
3: ti o so fun wi pe baba re mu agbagba wa di wuwo ṣugbọn won se ki o fere die fun wa ba yi ni
0: ko so mo je to ba ti bere ba ni ko se dawun
3: omo ika kekere owo mi yo lu poju egbe baba mi
0: o ni omo ika kekere owo re ase oga ya ko ni pon ju gbogbo won lo yes
3: jale se se ye baba mi ti fi ajaga wo bo ni lorun emi o si fi ku ajaga yin baba mi fi passion na ni ṣugbọn akeke le be fi na ni
0: aspirant kan lo so be nu ba ninu bible yes
3: ro baba ti gbogbo awon eyan si to re o ba mu wa ni ojo keta gege bi oba ti da wi pe
0: yes
3: e pada to mi wa ni ojo keta
0: yes
3: nigba na ni oba da won lohun
0: oko yes
3: re o ba mo ba si ko imoran wa agbagba sile o si da won lohun gege bi imoran wa pere wi pe
0: yes
3: baba mi mu ajaga yin ti o wuwo ṣugbọn emi o fi kun baba mi ti fi passion na ni igbe mi o fi akeke
0: na ni akeke akeke emi yo fi na yin akeke baba yin ti lo egba pa kere lolu akeke loku to mama so yin bayi o ni se be lo so ki lo sele si
3: be le ba ko si fe ti si ti awon eniyan na nitori sise oro na lati owo olorun wa ni
0: be ni
3: ki oluwa ko le mu oro re se
0: when
3: ti o so ni pahida
0: hallelujah yes
3: nigba ti gbogbo sale ri pe oba ko lati fo ti si ti won awon eyan na da oba lo wi pe epe ki la le ninu david
0: nigba to ba se se ka ma ta o le jo ijoba yes
3: awa ko se ni pe kan ninu ijoba jesus israel olukuluku si lagan re
0: olukuluku si le agore nisisin ye no pe ni alele hallelujah
4: hallelujah
0: won pada leyin e be ni sa ijoba to ba ti le anfani ara ilu a ma heli e ijoba to ba ti kude ka to osun ta ara ilu le se emi won o le gbe emi enikenu o gbe ya emi eniken o gbe damu ko easy ebi o da loruko jesu adara fun wa o
2: mo fe
0: wa balẹ iyanu wa sele loruko jesu le de oni daru
2: amen
0: ogbo olorun jo si fara
2: amen
0: e ma ja gbagba won program wa ti an se ni ola awari lu akore ba se se ni otun la awari lu ore ba se se loruko jesu adara fun wa
2: amen
0: jesu ife olugbala ki yo si ka eja gbo mu wa sita oruko jesu
2: amen
0: oluwa yo mu wa sibi mo
2: amen jesu
0: e mi ma lo mi na fo gora
2: amen
0: ja ko mi na jo mi wo so
2: amen
0: jo mi na jo mi dande
2: amen
0: jo mi na jo mi gbala
2: amen
0: kabuka ye
2: amen
0: lai ati lai lai
2: amen amen ni oruko jesu
0: fire
4: àwọn èèyàn lọ́rọ̀ pé kò ságbára bíi ti gbà ni mọ́
5: tó lè tú ìdè já ìdè sọ ní di òmìnira
4: nínú ìgbèkùn àwọn ìka ènìyàn
5: ajẹgunjẹrun arógo bògo jáfògo ẹni ṣàwàdà
4: ayàyà
5: ayàjà gírígírí máa bọ̀ ní
4: csc perfection line
5: aláṣẹ pé
4: ó wà ní nọmba 11
5: sùúrùlérè
4: sí opposite green park hotel
5: ìdánrẹ road
4: àkúrẹ
5: níbi tọ́lọ́run alàyè ti ń lo ìránṣẹ́ ọlọ́run
4: torí ìran tí ò ṣe
5: báyìí
4: fojú kọ́
5: àyàfi tó bá wá nìkan lókù
4: friday
5: tó kẹ́yìn
4: lóṣooṣù
5: ní ṣọ́ọ̀rù
4: fire night
5: tí gbogbo ogun tó bóru wọlé
4: tí ó mọ bóru dẹ̀dẹ̀ jáde
5: láago mẹ́wàá
4: ṣálẹ́ ni
5: sí àárọ̀ kùtù ọjọ́ kejì
4: ó yá ní csc perfection land
5: number 11
4: sùúrùlérè street
5: opposite green park
4: òkè àró
5: ìdánrẹ road
4: àkúrẹ́
5: ẹ pé bàbá wòlíì
4: tí ẹ lówó labí sórí
5: 080 51
4: 69
5: 12
4: jésù
5: lolúwa.

0: pumping it up on Adaba FM.
1: Ẹtẹ́tí sì kéde pàtàkì. Mo wọn ọkọ̀ akérò taxi láti ọlọ́kọ́ wá sí Old Garage ní ọ̀sẹ̀ tó kọjá. Mo gbàgbé nylon bag white sí bàtà obìnrin wà nínú ẹ̀ sínú taxi yìí. Mo fi àsìkò yìí rọ taxi driver yìí tàbí ẹnikẹ́ni tí ó bá rí kí ó pe nọ́mbà yìí 0806-208-5024 lẹ́ẹ̀kan sí 0806-208-5024 tàbí kí wọ́n gbé wá sí ẹ̀ka ìpolówó ọjà Adaba FM tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́. Ẹ̀ṣẹ̀ púpọ̀.
2: Ṣé ìgbádùn àdàbà? Mo ń gbádùn àdàbà.
3: Gbogbo wa là ń gbádùn àdàbà.
4: Fún olúwa ìyìn kànkà fún olódùmarè.
5: Prayer Center Church of God celebrate 24th anniversary.
4: Léyìí tá a pè àkórí ẹ̀ ní.
5: Arise, O Lord, rescue our nation. Ṣé àná ọ̀rọ̀
4: Ojo Tuesday, 16th of June, the marriage seminar by 4:30 p.m.
5: Wednesday,
4: night of praise.
5: Thursday,
4: free medical checkup by 10 a.m. pelu revival ni 4 p.m.
5: Friday,
4: revival keje ni 4 p.m. pelu praise night.
5: Saturday, ogujo osu wa ni gidigaga jodun
4: lati 10 a.m. pelu revival ni 3 p.m.
5: Ojo Sunday, 21st, wa ni dupe jodun lati 8 a.m.
4: Ogulogo awon to

0: ami ase olorun ba mi ma so aso oku aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile ise alausa ventures tun ti de o lati lu kano bi won se nse setoju oju to si je pe wo ofin ni la
1: oni won tun gbe wa
0: ledu awon ma so gbogbo aso oku aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
2: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na wole lori oruko emi ti mo ba n soro ni dr maruf lati ile ise alausa ventures
0: mo ti je pe oro eti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
2: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la fi ri na debe tori na a o gbudo fe owo bi tin ka fi mu oro oju
0: alausa alausa gbogbo kanu gbogbo noti ni won ti ma ti je alausa n pa atoju oju laipe yi ede ipinle osun lati toju opolopo awon eyan nipa oju
2: be ni sir
0: e si se toju won kaluku won won si wa lalaafia
2: pelu ogo lodolo
0: kila won te fe se toju gan
2: itoju oju ofe ni ayewo oju ofe ni
0: bo wa leleyi se rorun ijoba lo gbele ikale ni abi aladani ile ise alausa na ni
2: ile ise aladani na ni labi dr dauda kwande lati ilu kanu
0: bo lo si je pe lori oju o le yin ni e mu nbada lati ma fi se ranlowo fa awon eyan
2: a lona meji nkan ta mo na la nsise to
0: ojo wo ni ayewo itoju ti o wa
3: eto yi ti nbere ni ojo thursday on the 18 ojo kejidini ogun osu kefa ta wa yi ati ojo friday on the 19 ojo kokandini ogun osu kefa ta wa bakan na ojo meje pere ni anfani yi yo fi waye
0: ni eto itoju oju ayewo oju yo fi waye ibo ni o ti waye
3: eto yi yo waye ni adegbenle ni egbe a division ninu agba cultural center nilu akure ni anfani yi yo ti waye won odidi ojo meji gbako eto yi ti nbere ni ojo thursday on the 18 ojo kejidini ogun osu kefa ta wa yi ati ojo friday on the 19 ojo kokandini ogun osu kefa ta wa bakan na ojo meje pere ni anfani yi yo fi waye
2: 070 60 47 80 37
0: e ba n tun pe
2: 070 60 47 80 37
0: iba ba n so n pa oju ki lawon nkan ti ma yo oju lenu
2: orisirisi nkan lo ma n yo oju lenu elomiin lati bi aikiyesi ara latara ounje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma n gba oju lowo elomiin
0: ojo ko ma wa mi
2: lelomiin asidenti ori na
0: mo imi o ma wa pin imi o ma wo balabala imi o ma yo bi efin imi o ma dabi eni pe nkan ta di
2: lorisirisi
0: imi o ma wo bi eni pe ko ri nkan baba to de nkan gba mi ato ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le se tan lati se fawe eyan
2: pelu ogo lodolo
0: egbe le fe fi se ni abijo abeya abesin
2: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
0: le fe kan na wa
2: lokunrin lobirin lomode
0: lagba ofe le si pe gbogbo eleyi
2: be ni egberun meta ni won fi gba form
0: owo form ni won san
2: be ni 3000 naira pere
0: leyin egberun meta un elo ni won se ayewo
2: ko si nkan kan mimo
0: elo ni won se itoju
2: ayewo ofe itoju ofe ni
0: ba ato melo le to yo ma bere lojojumo
2: lati ago meje aro titi di ago mefa role lojojumo
0: o ma si ti de tan gba form o ni sanwo kankan
2: rara pa
0: e si ni se ijoba lorun yin
2: ile ise aladani
0: e ja se ibo le ni itoju yo ti waye
3: eto yi yo waye ni adegbenle ni egbe a division ninu agba cultural center nilu akure ni anfani yi yo ti waye won odidi ojo meji gbako eto yi ti nbere ni ojo thursday on the 18 ojo kejidini ogun osu kefa ta wa yi ati ojo friday on the 19 ojo kokandini ogun osu kefa ta wa bakan na ojo meje pere ni anfani yi yo fi waye
2: 070 60 47 80 37
0: e ba n tun pe
2: 070 60 47 80 37
0: adupe lo olohun ero ibanisoro tawo eyan le fi bere tori pe oro oju ki se n ta le ma fowo jebe temu afi ki eleduwa ko ma so gbogbo wa na so okun aye ka si moju to ero ibanisoro wo lo le ja sodo yin
2: ero ibanisoro tan le pe wa 070 60 47 80 37
0: e ba n tun pe
2: 070 60 47 80 37
0: ile ise wo lo se agbekale anfani yi na
2: ile ise alausa ventures to kale si ilu kanu
0: labẹ dokita
2: dauda kwande
0: ojo ni ti sa oko ti gan ti je
2: oruko temi ni dr maruf lati ile ise alausa ventures
0: agbo pe ile ise alausa ventures pe kanu ni won wa eyin so yoruba bo lo se je
2: bene sir yoruba lemi ti mo je asoju fun ile ise alausa ventures ni gbogbo ile yoruba ni mo ti je asoju fun
0: bawo yan ba pe ero ba ni soro eyin le gbe
2: bene sir mi
0: ma lati ki a mo bi won o se rin
2: bene
0: atokunrin atobirin atagba atomode ati gbogbo eni to ba je se pe oju n yo lenu kawon na wa lati wa sayewo lati wa gba to lofe
2: bene sir
0: sugbon egberun meta pere na gba form
2: bene sir
0: e je yan da yin o la wa na ti gbon o e ja gbera lati ja anfani oju won ni relede a o ani wa lo okun aye e ku kan
4: okoko da ma so mi so
5: yile yile ma fowoko
6: ADABA 89
5: ada
7: eh how much
1: iṣẹ́ rẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
6: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
7: Agbórí ìṣelọ́ṣe jẹ́ lọ́bẹ̀ẹ́ ṣé wò gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólùgbọ́ adé tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
8: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
9: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
8: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
9: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta sala tegun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lem opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbin eju latun o ti gbin eju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbin eju so to gbin eju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbin eju to ba le yoju si mi ti olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbin eju si wa to ti gbin eju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi len opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
8: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
9: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si ntosi mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tolorun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
10: ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí
11: wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro iṣanra iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn déédé wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú corona báyọ̀ jẹ ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi
12: agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀ ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460649 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

gbòógì nínú àwọn ẹni tó bá ní àrùn ọpọlọ depression máa ń pè ní èdè òyìnbó. A ti sọ ní ìṣáájú nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò ìlera nípa ẹni tó ní àrùn ọpọlọ. Mi tún fẹ́ tún ṣe àtúnwí asán. Nítorí eléyìí, a máa sọ̀rọ̀ lórí àwọn oríṣiríṣi ìrẹ̀wẹ̀sì ọkàn. Èmi wà tó jẹ́ pé àwọn olóyìnbó ń pè ní endogenous depression. Òun náà ni ìrẹ̀wẹ̀sì tó jẹ́ pé ó ṣokùnfà nípa bóyá ẹni ẹ̀ ní àìsàn lára tàbí ó ní nǹkan tí ò ṣiṣẹ́ dáadáa ní àgọ́ ara ẹ̀. Òun ló jẹ́ kó ní àìsàn ìrẹ̀wẹ̀sì ọkàn. Onírúurú àìsàn ló lè ṣokùnfà, pàápàá jùlọ nígbà tí àìsàn yẹn bá dàbí ẹni pé ó ti ṣàkóbá fún ọpọlọ irú ẹni bẹ́ẹ̀. Ìkejì ni pé àwọn olóyìnbó ń pè ní exogenous or reactive depression. Òun náà ni wípé ẹni tó ní àìsàn ìrẹ̀wẹ̀sì ọkàn nípa nǹkan tí ó ṣẹlẹ̀. Fún àpẹẹrẹ, ẹni tí ó pàdánù àwọn èèyàn rẹ̀ tí kò lérò tẹ́lẹ̀, ẹni tó jẹ́ pé gbogbo ìgbẹ́kẹ̀lé gbogbo nǹkan tí ó ní tó pàdánù rẹ̀, ẹni tó jẹ́ pé iná jó nǹkan ìní ẹ̀, ẹni tó jẹ́ pé nǹkan tó gbẹ́kẹ̀lé ní ayé ẹ̀ ó pàdánù ẹ̀, gbogbo àwọn nǹkan yẹn ó lè mú kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó dàgbà irú ẹni bẹ́ẹ̀. Òun náà máa ń pè ní exogenous depression ní ti èdè olóyìnbó. Àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹnìyàn lè pàdánù tó lè fa pé kí ẹnìyàn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Àwọn ìmíì tí a tún lè pín ìrẹ̀wẹ̀sì ọkàn sí ni a ń pè ní evolutionary depression. Òun náà ni pé ìrẹ̀wẹ̀sì ọkàn tó máa ń ṣẹlẹ̀ nígbà tó bá dàbí ni pé èèyàn ti ń sọ́ra sí àgbà, pàápàá yìí nígbà èèyàn bá ti ń di ẹbí àádọ́ta ọdún, torí pé àwọn èròjà tó wà nára ti ń yí padà, hormonal change ti ń ṣẹlẹ̀, ó ṣe ṣe kí irú ẹnìyẹn kó máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Ìgbà míì ó lè máa lo oríṣiríṣi oògùn láìmọ̀ wípé àwọn nǹkan èròjà ara ẹ̀ tó ti ń yí padà torí pé ó ti ara ti ń sọ́ra sí àgbà, òun ló fa nǹkan wọ̀nyìí. Nítorí eléyìí, àìsàn ọpọlọ tá à ń sọ yìí, àti pé ó yàtọ̀ púpọ̀ sí bí àwọn èèyàn ṣe ń rò ní ìta. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun náà máa ń ní àwọn ìpèníjà yìí tí wọ́n á dàbí ni wípé àbí nǹkan ló ṣe wọ́n tó jẹ́ pé ẹlòmíì láìsọ pé àbí wọ́n ń ṣàṣì òun ni, àbí orogún ló àbí ogun ayé ló ń ṣàṣì òun láìmọ̀ pé àwọn èròjà kan tó bá dàbí ni pé tó wà ní àgbà rẹ̀ tẹ́lẹ̀ tí ò fẹ́ sí mọ́, ó lè fa kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó ṣẹlẹ̀. Ìmí náà wà ìrẹ̀wẹ̀sì ọkàn tó jẹ́ pé ó máa ṣẹlẹ̀ ní ọjọ́ ogbó, pàápàá jùlọ eléyìí tó bá ti ṣẹlẹ̀ nígbà téèyàn bá ti tó ọmọ 70 years of age. Ó ṣeéṣe nígbà tí irú eléyìí bá ṣẹlẹ̀ kó máa ní ìyípadà mọ́ tó jẹ́ pé wọ́n á kàn máa tọ́jú irú ẹni bẹ́ẹ̀ ni. Ìmí náà máa ń wà tó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ kò lè ṣe nǹkan kíkan mọ́, kò lè sun kún mọ́, kò lè ṣiṣẹ́, kò á kàn dúró sójú kan ni. Àwọn tó bá mọ̀ nípa àwọn ẹ̀kọ́ nípa ọpọlọ, àìsàn ọpọlọ psychiatry lálẹ́ mọ irú eléyìí, ó lè dúró sójú kan, kò ní lè ṣe ohunkóhun kankan tó jẹ́ irú ẹni bẹ́ẹ̀ yìí ó nílò ìrànlọ́wọ́. Nítorí pé tọ́ bá ṣe ìrànlọ́wọ́ nígbà tí ó bá ní ìpèníjà yìí, ó ṣe ṣe kí kó para ẹ̀ dára. Àwọn ẹ̀yà pé kí èèyàn ní ìrẹ̀wẹ̀sì ọkàn ìmí náà tún nìyẹn. Ìgbà míì máa ń wà ìrẹ̀wẹ̀sì ọkàn míì máa wà tó jẹ́ pé ó mọ ní ìwọ̀nba tí kò pọ̀ púpọ̀ jù. Ìmí náà wà tó jẹ́ pé ó kéré. Ìmí wà tó jẹ́ pé ó pọ̀. Àwọn ẹ̀yà míì tá tún lè pín ìrẹ̀wẹ̀sì ọkàn sí nìyẹn. Àwọn ìrẹ̀wẹ̀sì ọkàn míì tó tún wà ní ìrẹ̀wẹ̀sì tó máa ṣẹlẹ̀ nígbà èwe, pàápàá jùlọ nígbà téèyàn bá jẹ́ ọmọ kékeré. Eléyìí mo fẹ́ kí àwọn òbí wa tó wà nílé kan fi ọkàn sí eléyìí dáadáa torí ṣe pàtàkì. Nígbà tí ọmọ bá wà, kí bóyá bàbá àti ìyá wọn gbọ́ra wọn yé, ìyá ti lọ lọ́tọ̀, bàbá ti lọ lọ́tọ̀, tàbí wọ́n ti jáwé ìkọ̀sílẹ̀ fúnra wọn. Tí ọmọ ò rí ìtọ́jú tó yẹ kó rí ní àsìkò, oúnjẹ tó yẹ kó jẹ lásìkò tí ò rí jẹ, táwọn á fi ti ẹnìkan pé bá máa tọ́jú ẹ̀, bóyá bàbá ló fi lọ ti àwọn ará ilé ẹ̀kan, wọ́n á máa fi ìyà jẹ ọmọ yẹn. Ọmọ yẹn tó ti ń jẹ oúnjẹ tó dáa tẹ́lẹ̀ tó ibòmíràn tán ti ń fìyà jẹ, ó lè ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Ìgbà míì ó lè jẹ́ pé ọmọ bóyá àwọn tó ń bá rìn, wọ́n lè dàbí ni pé òbí wọn gbé pẹ́ẹ́lí ju òbí títí ẹ̀ lọ. Ó lè máa wò pé ẹwọ aṣọ tí ò dáa tó ń wọ̀, ẹwọ aṣọ táwọn ọ̀rẹ́ ń wọ̀ bó ṣe dáa tó. Ó lè jẹ́ àsìkò tó yẹ kí àwọn òbí kún ra ìwé fún ọmọ tí ò róyí owó, tàbí ó yẹ kán rí aṣọ fún tán rí aṣọ rà fún, nítorí pé òbí ti wọ́n ti kọra wọn sílẹ̀ tí ò sí ìtọ́jú tó péye. Ó ṣeéṣe kí ọmọ

0: onírẹwẹsẹ ọkàn irọ ọmọ bí eléyìí ìgbà míì ó lè dàbí dèdè máa bínú ìgbà míì ó lè máa wà ní òní kan ìgbà míì ó kàn lè máa sọkún tá a bá sọ ń béèrè pé kí ló ṣe kó má da ẹnikẹ́ni lóhùn nítorí pé àwọn tó yẹ kó ṣe ìtọ́jú fún tó yẹ kó wọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ láti mú kí ìgbésí ayé ò ní àjù wọ́n ti sá lọ wọ́n ti kọra wọn sílẹ̀ tàbí ó ṣeéṣe kán ti kú kó má ṣe olùtọ́jú tó lè tọ ọmọ ẹ̀sán tàbí tó lè ṣe ìtọ́jú ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Ní agbára Ọlọ́run tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún máa tẹ̀síwájú nípa àwọn àmì tí a máa rí nínú àwọn èèyàn tó bá ní àìsàn ìrẹ̀wẹ̀sì ọkàn. Ọlọ́run wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run àtọ́jú wa a ní rí ló dàgbà di àìsàn ọpọlọ. Àwọn tó bẹ̀ ti lu gbàjẹ́ Ọlọ́run àmú wọn lára lánàá Jésù ó di ọjọ́ mẹ́tọ́.
1: Mo kí àyin olùgbọ́ ètò yìí oore ọ̀fẹ́ àtànà Ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristi àmì. A dúpẹ́ lọ́wọ́ arákùnrin Peter Olúwadáre Adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ. Bákan náà a dúpẹ́ fún ìgbaninímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà Ayọ̀túndé Ọmọ́le. Ẹ jẹ́ kí a mú ọ̀rọ̀ ìlera wọ̀nyí lò àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmì. Àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni àdúrà gbígbà. Àdúrà gbígbà ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá mímọ́ Ọlọ́run ìṣẹ́gun a dúpẹ́ fún ọjọ́ òní a dúpẹ́ tẹ dá ẹ̀mí wa sí ẹ̀yin nìkan náà la ní o àwa képè yín lásìkò yẹn wá gbàdúrà wa ẹ tọ́ wa sọ́nà ẹ tún ayé wa ṣe òtítọ́ ọ̀rọ̀ yín kí ó gbé wa dúró kí ó sì dára fún wa ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa àmì. A dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó dá ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa sí Ọlọ́run ìrètí tí ò jẹ́ kí ìrètí ó pin fún ẹnìkọ̀ọ̀kan wa. Àdúrà wa ni wípé ìgbẹ́kẹ̀lé wa kò ní já sófo yóò dára fún wa ní orúkọ Jésù Kristi àmì. Ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ó ṣe wà ní orin Dáfídì 37:1 ẹsẹ̀ ìkíní títí dé ìkẹta Psalm 37:1-3. Má ṣe ìkanra nítorí àwọn olùṣe búburú kí ìwọ kí o má ṣe ìlara nítorí àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ nítorí tí a ó ké wọn lulẹ̀ láìpẹ́ bíi koríko wọn ó sì rọ bí ewéko tútù. Gbẹ́kẹ̀lé Olúwa kí o sì máa ṣe rere máa gbé ilẹ̀ náà kí o sì máa hùwà òtítọ́. Arákùnrin àti arábìnrin gbogbo olùgbọ́ ètò yìí ẹ jẹ́ ká ṣe rere ẹ má jẹ́ kó sú wa ṣe Ọlọ́run wà lórí ìtẹ́ yóò san fún olúkúlùkù bó ti rí. Ẹ má jẹ́ kí a bínú jẹ́ bó ti wù kí nǹkan ṣe doríkodò tó láwùjọ ìwọṣẹ́ àgbẹ́kẹ̀lé Ọlọ́run wa ojú kì yóò tì ọ́ yóò sì dára fún ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ má gbàgbé gẹ́gẹ́ bí ó ṣe wà lórí Dáfídì 37:1 ẹsẹ̀ ìkírísídé ìkẹta Psalm 37:1-3. Má ṣe ìkanra nítorí àwọn olùṣe búburú kí ìwọ kí o má ṣe ìlara nítorí àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ nítorí tí a ó ké wọn lulẹ̀ láìpẹ́ bíi koríko wọn ó sì rọ bí ewéko tútù. Gbẹ́kẹ̀lé Olúwa kí o sì máa ṣe rere máa gbé ilẹ̀ náà kí o sì máa hùwà òtítọ́ kí Ọlọ́run aláàánú kí o ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ àmì. Fún tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ tòní èyí tí àkòrí rẹ̀ jẹ́ àdúrà gbígbà. Àdúrà jẹ́ bíbá Ọlọ́run wa sọ̀rọ̀. Ọlọ́run tí ó dá ìwà àti èmi ẹlẹ́dàá ọ̀run òun ayé àwọn kan pè wọ́n ní olórí oko ọba tó ní ohun gbogbo ní ìkáwọ́. A nílò àdúrà nírú àsìkò tí a wà yìí. A nílò àdúrà yálà lọ́lọ́dọ́ni ni ọkọ àti ìyàwó ni àwùjọ ni ìlú ni ìjọ Ọlọ́run ni. A nílò àdúrà púpọ̀ púpọ̀. Bíbá Ọlọ́run sọ̀rọ̀ nínú àdúrà ṣe pàtàkì sí ìgbé ayé onígbàgbọ́. Gẹ́gẹ́ bí ènìyàn kò ṣe lè gbé láì mí atẹ́gùn bẹ́ẹ̀ náà ni onígbàgbọ́ kò lè wà láì gbàdúrà. A ní láti máa gbàdúrà láti gbàdégbà. Àṣeyọrí onígbàgbọ́ dúró lórí àdúrà. Gbogbo ọmọ Ọlọ́run gbogbo etí tí ń gbọ́ ọ̀rọ̀ yìí a nílò àdúrà gidigidi. Ẹ jẹ́ ká kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run. Àkọ́kọ́ ó wà ní Tìmótì 1:2-3 1 Timothy 2:1-3. Nítorí náà mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀ kí a máa gbàdúrà kí a máa ṣìpẹ̀ àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn fún àwọn ọba àti gbogbo àwọn tí ó wà ní ipò gíga kí ti a le ma lo aye wa ni idateje ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba nitori eyi dara o si se tewogba ni waju oluwa olorun olugbala wa bibeli fi ye wa ni timothy kini ori keje se kini si de keta ati akayi wi pe o da lati ma gbadura fun awon oba fun awon ti wa nipo giga fun awon asaju ilu fun awon oludari ki aye wa le wa ni dakeje kokan wa o le bale kọlọrun ba wa tule ise koluwa ko se anu fe ni kokan wa ti a ba tun lo si tesalonika keji ori keta bere lati ese kini titi de iketa second tesalonians 3:1-3 lakotan ara e ma gbadura fun wa ki oro oluwa le ma sare ki o si le je ayin logo ani gege bi o ti ri lodo yin ati ki a le gba wa lowo awon asodi ati awon eniyan buburu nitori pe ki se gbogbo eniyan le o gbagbo sugbon olododo le oluwa eni ti yo fi ese yin mule ti yo si pa yin mo kuro ninu ibi mo lero pa di ileri yi mu oro olorun so fun wa wipe olododo ni oluwa awon eniyan buburu po awon asodi won po lawujo won po kaakiri ninu ijo olorun sugbon olododo le oluwa eni ti yo fi ese yin mule ti yo si pa yin mo kuro ninu ibi nitori na adura gbigba o se pataki pupo pupo awon wa ma wo ese wura bi olorun se dari ki a tun le fi ranra wa leti ati pe kokan wa ki o le bale pe ohun ti a ro yi pe ona wo la fe gbegba ona abayo wa olorun o gbagbe re olorun o gbagbe mi ju gbogbo re lo leyin weje we mu aye yi a fe di ti ile a fe di tohun e mo gbagbe wi pe ile ologo ijoba run ibe ni olorun se leri fun wa nibe ni gbogbo wahala idamu aibale ti gbogbo re o ti ni simo nitori na a se yori onigbagbo o duro lori adura ti o ba gbagbo wipe olorun wa eledarun wa o si ni bidere kan to pese fun wa irin ajo la wa adura wa si nipa ni kusona bi efi a se yori onigbagbo o duro lori adura lai gbadura iparun ni onigbagbo fi n sere iwa ati emi a o si ni parun loruko jesu onkọwe kan ti a saba ma n pe ni arabirin Ellen aya white o tumọ adura si sisi ọkan ẹni paya si ọlọrun bi a se n si paya si ọrẹ ẹni timọtimọ ani lati ma ba ọlọrun sọrọ lati gbadegba njẹ ọlọrun wa ti n gba adura kini bibeli sọ fun wa a o wo ni majẹmu lailai a o wo ni majẹmu tuntun ọlọrun alaarun yio si tọ wa sọna ti a ba wo orin dafidi 5:2 Psalm 65:2 ọlọrun wa sọ fun wa wipe iwọ ti n gbọ adura si ọdọ rẹ ni gbogbo eniyan bọ bo la se ma mọ ipo ọlọrun ni o n sọ ti ẹ ba wo ẹsẹ ikini orin dafidi yi o sọ fun wa wipe ọlọrun iyin duro jẹ de ọ ni sioni ati si ọ le a o mu ileri ife nise ẹsẹ ikeji nibi ti o jẹ afojusun wa iwọ ti n gbọ adura si ọdọ rẹ ni gbogbo eniyan bọ ọlọrun wa n gbọ adura gẹgẹ bi o se wa ni orin dafidi 5:2 ẹsẹ ikeji siwaju si ti a ba wo ọrọ ọlọrun wa ti o wa ni irere matthew ori keje ẹsẹ ikejo kini ọrọ ọlọrun sọ fun wa nipa adura matthew 7:8 nitori ẹnikẹni ti o beere n ri gba ẹni ti o ba si wa kiri n ri ẹni ti o ba si kankun le a o si silẹ fun beere lọwọ ọlọrun kanlẹkun oluwa yoo si silẹkun ayọ fun iwa ati emi ni orukọ jesu kristi ami apẹẹrẹ wo ni jesu kristi fun wa nipa adura ẹ jẹ ki a wo ìrere mark àti ìrere luke ìrere mark ori kini ẹsẹ 5:35 mark 1:35 ọrọ ọlọrun wa sọ fun wa wipe o si dide ni owurọ ki ilẹ to mọ o si jade lọ si ibi ijù kan nibẹ ni o si gbadura èyí sọ̀rọ̀ nípa àpẹẹrẹ jésù kristi olúwa wa tí a bá lọ sí ìrere luke orí kẹfà ẹsẹ 12 luke 6:12 ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé ó sì ṣe ní ijọ́ wọn ni ó lọ sí orí òkè lọ í gbàdúrà ó sì fi gbogbo òru náà gbàdúrà sí ọlọ́run kí ni ohun tí iṣẹ́ ìránṣẹ́ yìí fẹ́ mú jáde fún wa gẹ́gẹ́ bí òǹkọ̀wé tí a dárúkọ rẹ̀ láìpẹ́ yìí arábìnrin Ellen aya white bí olùgbàlà aráyé ọmọ ọlọ́run ni bá mọ rírì àdúrà melo melo wa ni awa eniyan alailera ati eleseese ni lati mu adura ni okunkundun papa julo iru asiko ti anla koja yi oro enikokan wa onilo adura olorun wa si n gbadura oro aye yi ni lilo adura ipinle yi ilu yi ijo olorun onilo adura oluwa yo ran enikokan wa lowo eje ka wa wo awon ayoka kan pipe kiti eni die ninu awon kan ti o ye ki a ma se lati fowo sowopo pelu olorun ki adura wa ki o le gba nitori o lawon kan kan teyan le dawo le to le se ti adura re o ni gba sugba adura mi ni wipe adura iwa ati emi yo je tewo gba eje ki a wo ilore Matthew ori kokan le ni ogun ese ikeji le ni ogun Matthew 21:22 olorun so fun wa wipe ohun ko ohun gbogbo ti eyin ba beere ninu adura pelu igbagbo eyin o ri gba itumo re ni pe agbodo ni gbagbo agbodo gbagbo pe olorun wa eleda run aye olorun wa loke lohun ti oju re ri ohun gbogbo ti o si n gbadura olorun na ko si ni ja iwa ati emi kule ni oruko Jesu Kristi ami siwaju si ti a ba wo Johanu kini ori keta ese ikokan le ni ogun ati ikeji le ni ogun 1 John 3:21-22 olorun wa so fun wa wipe olufe bi okan wa ko ba da wa lebi nje awa ni igboya ni waju olorun ati ohun ko ohun ti awa ba beere awa n ri igba lodo re nitori ti awa n pa ofin re mo awa si n se nkan won ni ti o dara loju re agbodo ni ife lati gboran si olorun olorun aladun ki o ran enikokan wa lowo yo si dara fun wa ni oruko Jesu Kristi ami eje ki a wa wo woli Isaiah ori kerinle ni ogoji ese iketa Isaiah 44:3 kini oro olorun so fun wa nitori emi o da omi lu eni ti o gbengbe ati isan omi si ile gbigbe emi o da emi mi si iru re ati ibukun mi si iru omo re itumo re ni wipe ti ohun ti a n fe ohun ti a ba n beere bo ba je wa logun to ka wa lara ta gba tokan tokan iru eni be olorun fi we eni ti o gbengbe emo bi omi se ri pe ohun ta n po ngbe fun ti gbekele wa ba ro mo ipo olorun yo se olorun ti awon yo je ki itura ki o de ba iru eni be eje ka ni gbagbo ninu nkan won yi yo si dara fun wa ni oruko Jesu Kristi ami nje ti a ba wa n da ese amomoda tabi keyan ma so pe o yo olorun yo olorun se ele ko le se dena fun adura bi eje ti a wo orin Dafidi ori kerindini adorin ese ikejidini ogun Psalm 66:18 bibeli mimo so fun wa wipe bi emi ba gba ese le aya mi oluwa ki yo gbohun mi eje ka sa fese je ka sa fese o riru ofin olorun aise dede gbogbo eje ka sa fun ti a ba si n da ese amomoda olorun ki yo gbadura wa o agbodo bi olorun lati dare ese wa jiwa olorun wa si gbo yo dariji wa siwaju si a o tun lo si majemu titun ti a ba wo oro olorun gege bi o se wa ni iwe jakobu ori kerin ese keta James 4:3 ibeli so fun wa wipe eyin beere e ko si ri gba nitori ti eyin si beere ki eyin ki o le lo fun ifekufe ara yin itumo re ni pe ki se gbogbo nkan teyan ba beere olorun rokan olorun rinu olorun si ni je ka si beere ohun teyan ba n beere to ba je fun imotara yin nikan ni afẹ aye ni ifekufe olorun ki gboru adura be olorun adake ni o e je ka kiyesi ohun ti a n beere ki a si ma fi le wipe oluwa ife re ni ki o se ki se ife mi e je ki a wa wo ilore Matthew ori kefa ese ikerinla Matthew 6:14 ki a gbo ohun ti bibeli mimo oro olorun tun so fun wa nitori bi eyin ba fi ese awon eniyan ji won baba yin ti n be ile orun yoo fi ese yin jiyin itumo re ti a ba n gbadura wipe oluwa saanu mi enikeni to ba se wa awa naa gbudo lokan ati saanu fun e je ka darijira wa oko saya aya soko omo sobi obi somo ka darijira wa ninu ijo olorun ka darijira wa ni awujo ninu ebi e ja darijira wa ki adura wa ki o le je itewogba olorun alaanu yoo si saanu fe ni kokan wa irere Luke ori keji din ni ogun ese ikini titi de ikeje ibi tu salaye ni kikun ara awon ohun to ye ki a ma mulo ki a ma kiyesi ki adura wa ki o le je tewogba Luke 18:1-7 o si pa owe kan fun won nitori eyi yi pe o ye ki a ma gbadura nigba gbogbo ki a ma saare wi pe onidajo kan wa ni ilu kan ti ko beru olorun ti ko si soju saju eniyan opo kan si wa ni ilu na o si n to wa wi pe gbesan mi lara ota mi ko si su si nigba sa kan sugbon ni keyin o wu ninu ara re pe be mi ko si le beru olorun ti emi ko si soju saju eniyan sugbon nitori opo yi n yo mi lenu emi o gbesan re ki o ma ba fi wiwa re nigba kugba da mi lagara oluwa si wi pe egbo bi alaisoto onidajo ti wi olorun ki yo ha si gbesan awon ayanfe re ti n fi osan ati oru kigbe pe ti o si mu suru fun won mo wi fun yin yo gbesan won kankan sugbon nigba ti omo eniyan ba de yo ha ri igbagbo le aye je ka kiyesi o eyi je oro olorun je ti omo eniyan ba de yo ha ri igbagbo na eyi wa ni ese ikejo olorun wa fe ki ninu adura wa ki igbagbo wa ro mo ki a fori ti ka ma so pe eyan mo gba ko si nkan to sele rara akoko olorun o yato si akoko eniyan to olorun wa ba so pe duro fun anfani re ni to olorun ba de wa so pe rara fun anfani wa ni sugbe je ka la fori ti rere loluwa ka kun fun adura ka tesiwaju ohun rere na oluwa yo ya wa lenu yo si dara ju le ti a beere lo ti a ba wo rere johanu ori kerin din ni ogun ese ikerin le logun John 16:24 jesus so wi pe titi di sisi yi e ko ti beere ohun ko ohun le oruko mi e beere e o si ri gba ki a yo yin ki o le kun olorun wa lo n ba wa soro e beere e o si ri gba ki a yo yin ki o le kun ilana kan na ni jesu kristi fi ba wa soro ni irere matthew ori keje irere matthew ori keje ti e ba wo ese ikeje titi de ikejo olorun so fun wa wipe beere a o si fi fun yin wa kiri eyin o si ri kankun a o si si sile fun yin fun nitori enikerin ti o beere n ri gba eni ti o ba si wa kiri n ri eni ti o ba si kankun le a o si sile fun e je ki a wa tesiwaju o lati ese ikesan sisale tabi okunrin wo ni ti n be ninu yin bi omo re beere akara ti o je fi okuta fun tabi bi o beere eja ti o je fun ile ejo nje bi eyin ti se eniyan buburu ba mo bi a ti fi ebun rere fun awon omo yin melo melo ni baba yin ti n be ile orun yio fi ohun rere fun awon ti o beere lowo re iwa ni irere matthew ori keje ese ikeje titi de ikokanla Matthew 7:7-11 adura gbigba o dara lopolopo olorun wa fe ki a ma gbadura lati gbadegba olorun wa fe ki igbagbo wa ki o ro mo ki a si tele awon ilana re lati le ma gbadura ki oluwa ki o re enikankan wa lowo ko si eni ti o le fi owo so aya wipe ohun mo to be ge ti o je pe olorun gbodo gbadura ohun rara anu la rigba sugbon ti a ba to olorun wa nipase jesu kristi alagbawe wa yo gbadura wa ohun lo fa to je pe nigba ti eyan ba gbadura ani ni oruko jesu kristi oluwa wa nitori wipe jesu ni eleda wa ti o wa saye gege bi awo eniyan ti o si ku ni ori agbelebu ti o ta eje sile eje ti o ta sile yi o lo bori gbogbo itutu patapata ti a ba ti ni oruko jesu kristi asegun niyen ase orun ni o adura wa si ti gba e ki se ko se tutu mi mo ko seyo ile mo ko se wure mo ko sadiye mo rara o ko si pepeye oruko jesu nkan ni je ka ma gbadura yo dara fun wa je ka gbadura olorun isegun adupe fun ore ofe adura gbigba baba e ma je ki are okan o mu wa e fun wa ni okan igbagbo e mese wa duro okukun aye ko ma bori wa ko dara fun wa o ka lasiyori ko gbo ko si je teyan olorun ni oruko jesu kristi oluwa ti olugbala wa.

0: àti Adventist World Radio àti àjọṣepọ̀ Seventh Day Adventist Church ṣe agbátẹrù rẹ̀.
1: Olú ilé-iṣẹ́ wa wà ní kìlómítà 4 Obaile Road, Àkúrẹ́, Ondo State. Fún ọ̀rọ̀ ìyànjú tàbí ìbéèrè fún iṣẹ́ ìrọ̀.

0: Báraẹni sọ̀rọ̀ yìí 08033897470 kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹni àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun, òun ló sọ fún wa wípé ó dìgbà kan náà.
1: Iṣẹ́ tó ṣe tó kí ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: Eku dede asiko yi etu kaabo sori eto yin eto wa ise owo eto te je fi para nigba kugba Olorun mi oba mi to laye Olorun mi oba mi to lorun iwo na lo ba mi se tu wa ba mi se loni wa gbenu mi soro oye yin maleka te wa charge oro oye tu gbe wa fun mi lojo otoni e tori maro maro ni soro iko ka maso ni seja lale odo mo tu de doni mo tu de gbo gbara kiki oro ori mi oro ni ese mi oro ni owo mi oro ni atelese mi oro ni oro gogo ni mo fi ngawo ibare oba to foro de dat in soro jade eyin lo ba koda aye asada orun oba to tu wa kaye to wa ti o wa nigba taye oni simo oba tu gbogbo awon oba deri to se ka biesi fu oba lewi le se a le se lewi oko loni oko lana oko titi aye ni pekun bo tu de lojo otoni ibare ni mo se oruko temi ni bobo lagbenga master one of entertainment ka fata emi gangan ni fere de tin for do de se ti awon to mo yede ka awon to mo yede le ro nje gbaladu be ja ya komo emi gangan ni mo pede titi mo pede de le omo elede to mo elede gbale omo elede lo kaka to ye ko omo elede o pede dede edelede lo omo elede nje omo elede wa pede bi omo elede tin dede elede bo tu de se yin lorun lojo otoni e sa mo ba se seto lojo mejo abala meji gangan la pin si abala la kokon la pe ni isele akoni logbon abale le keji la pe ni asiri ise owo e wo on ta tu ko wa labala mejeji lojo toni o ma koja be o ma koja ka si nko eto toni o ma se to te eyan gbodo mi si e cha ti mo pe ti n ba ni wa mi ni wa sugbo ti n ba ti de bo tu de to se eyin lorun lojo toni bo bola tu de oro de de pe n ga de edede master ji de e fe de o mu mi ran ti o to se lana ni igba ti mo n jade lana leni kan sa juro to ni o lo ibode mo ya ibode bo lo pe ni bode mo wa ikile fe lo se ni bode o ni full stop won ti toni o no wa lo bode ko lo gbe lara full stop ko gbe mara full stop to ni mo wa ni bode mo wa mi mo to nje bode o mo wa ni ta lo so fun pe ibe gan ni won ti ta full stop mo ni ko lo sojo oba o ni ya lo so fun e pe o wa beru ni bode o no wa wo pe igba ti full stop fun to yin kan to ji o eru lo ninu bode ko sare de bode lo logberu ewo e wa nkan fidile lojo otoni tori akoko wa e ja sare wo abala la kokon lo lori eto yi abala isele akoni logbo se n get here and get here
1: omokunrin kan lo ma fi ite eleyi ranse si wa olusina si ni oruko omokunrin na o ba iranlowo pade lati odo enikan leyi ti o fun ni anfani lati kuro ni orilede yi to si lo oke okun lasiko na sini yawo re ni anfani lati pe wipe ohun ma ti ni oyun o inu baba olusina ko dun si oyun ti yawo omo re ni yi tori pe lati ibere gan ko ti e fe ki omo ohun o fe omo na o si wa pe iyawo omo re wipe ohun funra si pe ki ise omo ololoyun ati wipe to ba le lo ba oyun na je ohun yo je ki omo ohun mo pe oyun lo wale fun ara e omobirin yi yari kanle ka ma forogun baba yi ba olusina soro wipe ko gbodo gba omo ale mora rara o ohun funra wipe oyun na ki se ti olusina rara olusina si da baba re lohun wipe ohun mo nti iyawo ohun le se ati ojo ti won tin ba bo ko ni oju meji rara baba olusina so fun wipe oro obirin le ju bi o se ro lo eti ati arekere ko obirin si po tori na ko ma fi okan si pe ohun lo ni oyun baba yi gbe igbese lati lo se dna fun ami idaniloju kama forogun baba yi lo lo eje ti ara e tori eje baba omo ati tomo ikan na ni lati fi sayewo omo tutun ti iyawo olusina sese bi na nigba ti esisi ma jade eje baba olusina pelu ti omo tutun ko ma baramu leyi to tumo si pe olusina ko lu ni omo tutun na eleyi fa ibanuje pupo gidi fun iyawo tori o ronu wipe ni bo lo n ti ko iru agbako yi inu baba olusina si dun ni kete ti esi ti jade lo ti re si n so fun iyawo yi pe ko ma keru re o ko lo ri gbe omo fun eni to ni omo bi gbogbo oro se n lo na ni iyawo olusina n pe oko re to fi n to leti eleyi lo wa mu ki olusina wa gbogbo ona lati wale lati oke okun to si wa ni pe afi dandan ti won ba lo tun ayewo na se nigba ti won wa lo se ayewo eje ti olusina fun rara e pelu ti omo tutun na ni won yewo esi DNA si fi ye wa pe ikan ni eje awon mejeji leyi to tumo si wipe olusina lo ni omo laisi abula nje kayefi o wa de bayi o eje ti baba to bi olusina ko ba ti omo mu sugbon to olusina fun ara e ati tomo o baramu hey ikan ninu awon molebi lo wa mu imoran wa pe ki won tun lo se ayewo ti olusina pelu baba re nigba ti esi si ma jade o fi ye wa wi pe eja won mejeji takura leyi to tumo si pe baba olusina ye ko lu bi olusina oro yi abi omi olusina o te be subegba o gbagbe iyawo re o lo gba ile fun ni ibomi o si pada si oke okun olusina n ba ise re lo sugbon fi ogbon se ayewo pe ta le ni ti iya ohun to bi ohun fun abe wa roju aye bi o obirin nikan lo mo eni to bi omo fun koda nigba mi to birin ba ba okunrin to jo e okan tabi meji ni ajosepo laarin osu kan o seese ko fun ara re ko mo ye teni to di oyun o tori e lawon ojogun fi ni pe oluwa oba nikan lo mo to sokuku sawa eda e je ka fi itan leye tun kogbon wi pe inu kan ni ki toko tiyawo abi eyan lafe sona o ma fi bara lo tori ojo ola awon mo tan bijo sile won yi to eni ba tun ni isele to sele to le ko ara ilu logbon e ma gbagbe lati pe wa e se people
2: Hey, hey. E ma ku orire ti technology siri to de yi o
1: nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu sola
3: light number one o
1: ara bi le muna lo ki won muna lo sola ti wa lowo poku
2: a de dupe lowo awon akode eda to gbele gos wole yi wa
1: siri oye ti sola n ba jade lati fati wa tu si wa lowo
2: ni technology suri ti rale po palace ara kale
1: gbogbo wo bamba bamba ti won fi n se ru bayin te fi ro pe yin o to lo
2: fine
1: agbagbe e ma bo tara ni technology siri
2: eye engineers ateyin contractors pelu individual
1: e wa ma ko leyo leyo double double dosi dosi plenty plenty
2: lawon original durable and affordable solar components and material
1: bi solar battery
2: solar panel
1: solar freezer
2: solar cable
1: solar fan ati solar freezer nayo
2: titi dori hot plate ati controller
1: ati gbogbo nkan ta ba fe lo ni solar
2: bo se installation tabi repair tabi rebuild tabi computer bi upgrading
1: kiye ti nlo tele wa dotun pada
2: e ma bo ni shop 217
1: irale ko palace arakale akure
2: telephone 070-0065-6274
1: who knows ati promo den lo lowo bayi o ni technology city
2: let's go
1: there
0: e kaabo pada eyin te ba fe kan so wa ni ile ise technology city a wa ni shop 2 and 7 ni ifegbekegbe iralepo palace gongo ibe gongo lakale si ta gbe njise to oluwa olorun ba wa ran wa eyin te ba fe pe wa sales manager number wa is 090-32-37-3011 is 090-32-37-3011 tabi 070-30-65-6274 070-30-65-6274 ibi kibi te bawa a le se webi se yin te bawa ni Nigeria ni le ta wa lori le de ta wa ibi kibi te bawa a le se webi fun yin live and direct e wo e ja wa pala lekeji lo lori eto yi abala ashiri ise owo e se mo ba se nse lojo mejo mejo ibi gongon lati ma tu pere pere ta ma fo wele wele bi igba ti aja bingo to ba re gugun to ba fo ibi na lati ma tu gbogbo to ye ke mo lori orise owo ta ba ti mu wa gbogbo la ma lo nbe la ma pin wele wele la ma so asiri e gbogbo to nje ki awon oyan le se asejere e gbogbo la ma pin fun yin lati bi ose die seyin ere ori itage gongon lati tu pere pere ta tin yiriwo sugbon lojo toni a fe bere ati mu onise owo mi wa ta mama yiriwo lojo toni e tun wa nkan fidile tori e mo pe ise owo gongon ise owo pe o koja be o koja ka si nkan tori awon agba won so pe ibi ti eyan tin se lo tin je ibi ti eyan tin se to tin je o wa pin si ona orisirisi awon awon kan wa to pe ni direct proportion se mo tun mo e to ba ti so yibo ni le ana on gongon lo ma tun mo ele o da bi awon to nta gari ni to ba nta gari to bi ba pa e loso o le bu die somi ko fi sin bi ko fi wa mu atun wa ni kan ta pe ni indirect proportion ele ta pe ni direct ibi to tin se to ti je o da bi eyan to nta o pe ko payan o patan bolo ni e be bi pa abi be ofun gbe ko le ni o to die mu be e mo pe le o lewu gan awa ni keta ta pe ni inverse proportion se e fe mo e ti tete le ju e wo tori akoko e je sare gbe alejo mi wole lojo toni alejo mi mo pelu tinididu takure takure mo layo lati gbe ojogbon onimo olóye akọ́ṣẹ́mọṣẹ́ tó dántọ́ tó mọ ojú ìgbín nínú kara tó mọ sọ̀fọ́ríìkì tó mọ nitosom tó tún mọ caustic soda tó mọ gbogbo ẹ̀ tó mọ àṣírí tó wà nínú ẹ̀ tó mọ ohun tó ń fọ̀ nínú omi ẹ ọ̀jọ̀gbọ́n ti wà lórí ètò pẹ̀lú mi ẹ káàbọ̀ sórí ètò mà.
4: ẹ kú ilé olózù ẹ sì kú iṣẹ́.
0: ẹ ṣe gan ni mà kí ló orúkọ yín mà.
4: orúkọ tèmi ni arábìnrin adédayọ aló
0: G.O. G.O. yé mo iṣẹ́ dáṣọ ṣe wòlíì àgbà nìyẹn ni.
4: À ń ṣe wòlíì ṣùgbọ́n ọmọ ọlọ́run náà là ń ṣe. A pé orúkọ yẹn ní ìbẹ̀rẹ̀ jí yẹn grace ni ó yẹn ọlá olúwa.
0: o dàgbà yẹn dàgbà yẹn ẹ wo ohun tá a fẹ́ wò lọ́jọ́ tòní torí mo mọ̀ pé kí ni iṣẹ́ kí n tó sọ̀rọ̀ kí ni iṣẹ́ gan tí ẹ̀ ń ṣe.
4: Mo jẹ́ oníṣòwò.
0: Ok.
4: Lára àwọn òwò tí mo dẹ̀ ń ṣe náà ni ọṣẹ olómi tí àwọn olóyìnbó ń pè ní liquid soap.
0: Ok, kí là ń pè ní liquid soap gan? Kí ni ọṣẹ olómi gan?
4: Liquid soap gẹ́gẹ́ bí a ṣe pé ọṣẹ olómi ni.
0: Ok.
4: Omi ni a fi ń pèlò ẹ̀. A ní àwọn èròjà tí a máa ń rà tí à ń pò pọ̀ ṣùgbọ́n gbogbo èròjà yìí pátá omi la máa fi pò wọ́n pọ̀. Ìdí nìyí tí a fi ń pè ní ọṣẹ olómi.
0: Ẹ ṣe gan ni. Ọṣẹ olómi tá à ń sọ nípa rẹ̀ yìí kí ni àǹfààní ọṣẹ olómi gangan?
4: Àǹfààní pọ̀ púpọ̀ nínú ọṣẹ olómi. Ní pàtàkì ó jẹ́ ọṣẹ tí a lè ṣe ní àrọ́wọ́tó wa. Ó jẹ́ ohun tí a lè ṣe tí a lè máa lò nínú ilé. A ò nílò owó tí ó sì pọ̀ púpọ̀ láti bẹ̀rẹ̀ sí ṣe ọṣẹ olómi.
0: Ok. Kí wá ni ìyàtọ̀ láàrin ọṣẹ olómi torí oríṣiríṣi ọṣẹ la rí? Àwọn míì wà tá a rí tá jẹ́ cube, àwọn míì wà tá a rí róbórobó, oríṣiríṣi ni. Kí ni ìyàtọ̀ ọṣẹ olómi gan àti àwọn ọṣẹ tó kù?
4: Ìyàtọ̀ tó wà láàrin ọṣẹ olómi àti àwọn ọṣẹ tó kù ni pé ó jẹ́ ọṣẹ tí ó rọrùn fún wa láti ṣe ní àyè ara wa. Àwọn ọṣẹ tó kù, àwọn tí wọ́n máa ń gé àtàbí àwọn tí wọ́n ń dì sínú ọ̀rá tí à ń pè ní detergent tí a máa ń rà lọ́jà kò ń ṣe ohun tí ó rọrùn fún mùtúmù wa láti ṣe. Ṣùgbọ́n ọṣẹ olómi yìí ó fẹ́ má sí ẹni tí ò lè ṣe tó bá fojú sí láàrin ìṣẹ́jú díẹ̀ a mọ̀ ṣe a sì máa ṣe a sì wúlò fún.
0: Ẹ ṣe gan ni. Tí èèyàn bá fẹ́ ṣe ọṣẹ olómi, kí ni àwọn èròjà téèyàn nílò láti fi ṣe ọṣẹ?
4: Ẹ ṣe olóòtú. Àwọn èròjà bíi mẹ́sàn-án la nílò láti papọ̀ láti fi ṣe ọṣẹ olómi. Èròjà tó máa jẹ́ ìkẹwàá ni omi tí a máa fi pò wọ́n pọ̀. Ẹ ṣe olóòtú.
0: Ṣé lè dárúkọ àwọn èròjà ẹ fún wa?
4: A lè dárúkọ ẹ. Àwọn èròjà wọ̀nyí, èròjà àkọ́kọ́ ni a pè ní nitrosol. Èròjà kejì sulfonic acid. Èròjà kẹta texapon. Èròjà ìkẹrin caustic soda. Èròjà karùn SLS. Tabá ní ká pé a máa ń ṣọ̀tì ẹ̀ pé ní ìtumọ̀ SLS yẹn ni sodium lauryl sulfate. Èròjà ìkẹfà soda ash. Èròjà ìkeje perfume ìyẹn òórùn tí ọṣẹ máa mú jáde. Èròjà ìkẹjọ ìyẹn ni kọ́lọ̀ ìyẹn ni àwọ̀ tí ọṣẹ wa máa gbé jáde. Èròjà ìkẹsàn-án ìyẹn ni foam booster ìyẹn ni ohun tí ó máa mú ọṣẹ kóhó dáadáa sí.
0: Ok, ẹ ṣe gan ni mà. Lára àwọn èròjà tẹ́ ń pè ó ní kọ̀tẹ́ darúkọ ẹ ní soda ash. Ṣé kì í ṣe torí ó dàbí tí èèyàn bá lọ sọ́spítà ni? Àwọn oògùn míì bóyá paracetamol orúkọ tí wọ́n á fi kọ́ kò ní jẹ́ paracetamol. Wọ́n lè kọ orúkọ yẹn kó jẹ́ mímímí kokolomolopolo. Wàá máa wá kiri. Ṣé soda ash yìí torí àwọn kan mí téèyàn lè rí ní àyíká ẹ̀ kò tún dá kéèyàn lọ máa fowó ra torí ash torí iléèwé díẹ̀ ta lọ ashes a mọ̀ pé rú ni. Ṣé kì í ṣe bóyá soda táwọn èèyàn fi wẹ̀ wọ́n á fi rú yi ló jẹ́ soda ash àbójàtọ̀?
4: Rárá olóòtú kì í ṣe rú. Kì í sì ń ṣe sódà tí wọ́n ti ṣe tí à ń lò nílé. Sódà àṣì ó jẹ́ kẹ́míkà. Gbogbo àwọn tí a dárúkọ láti ìbẹ̀rẹ̀ títí dé òpin yìí kẹ́míkà ni gbogbo wọn.
0: Okay.
4: Wọ́n wà ní ọ̀dọ̀ àwọn tí ó ń tà wọ́n tá a bá fẹ́ rà.
0: Ok, ẹ ṣe gan ni. Ok, àwọn ohun tẹ́ ti dárúkọ yìí, àwọn èròjà tẹ́ ti dárúkọ mẹ́sàn-án ẹni pẹ̀lú omi ló fi jẹ́ ìkẹwàá. Ṣé bí omi tó bá wùyàn ni àbí omi kan galọ́ọ̀nù àbí omi òjò ni àbí kò sómi téèyàn nílò?
4: Olóòtú omi tí a lè lò wà, omi tí a lè lò wà. Tí a bá fẹ́ kí ọṣẹ wa mú èsì tí ó dáa jáde, tí a fẹ́ po ọṣẹ wa tí a sì fẹ́ rí èsì tí ó dára, kò dára kí a fi omi òjò kí a fi po ọṣẹ wa. Omi tí wọ́n bá pọn ní kànga ó dáa, tàbí omi tí wọ́n ń gbẹ́ tí wọ́n pè ní borehole a lè fi gbẹ́. Yàtọ̀ sí omi òjò torí àwọn olóyìnbó máa ń pe kinní kan ní hard water. Omi òjò jẹ́ hard water. o le se idena fun awon eroja inu ose wonyi ti a ba fi po
0: omi bo o abi omi konga
4: be ni
0: o omi odoko
4: a le lo lotu
0: e se gan ni se get e and get e e wo e ja sare dele ise technology city mo nbo wa gbara mo fi nbo
2: Hey, hey. Hey, ma ku orire ti technology siri to de yi o nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu sola
3: light number one lo
2: Ara bile muna lo ki won muna lo so lati wa lowo poku. A den dupe lowo awon akode eda to gbele gos wole yi wa. Tasiri oye ti sola n ba jade lati fati wa tu si wa lowo. Ni technology suite ti rale ko palace ara kale. Gbogbo wo bamba bamba ti won fi n se ru bayin te fi ro pe yin o to lo. Fine agbagbe. E ma bo tara ni technology suite. Eye engineers ateyin contractors pelu individual. E wa ma ko leyo leyo double double dosi dosi plenty plenty. Lawon original durable and affordable solar components and materials. Solar battery, solar panel, solar freezer, solar cable, solar fan at solar freezer. Titi dori hot plate at controller. Ati gbogbo nkan ta ba fe lo ni solar. Bush installation tabi repair tabi rebuild tabi recomput tabi upgrading. Kiye ti nlo tele wa dotun pada. E ma bo ni shop 217. Irale ko pala sarakale akure. Telephone 070-3065-6274. Uno sati promo den lo lowo bayi o ni technology city. Let's go. There.
0: Eyin te ba fe darapo mo wa te eyin na fe go die pelu wa te fe je mukutu solar opo lo ti se solar owo to ye ko na le kan lo ti na bi e meje e meta e merin ti o ti resi elomi to ba dele wa ni pa yara o pa city room o papa lo iwo to fa fe lo na yalayo lo bi e ni lomi ojo to fe je gbaladun e to fe lu ko to fe je gbaladun to fe ton to wo to fe ma lo na 24 hours light no blinking no stopping no shaking ti on se pe boye eyan lo te eyan fe ma lo awon nokan ta balaye te pe te eyan ba tin jade ta ko re ti no data sakabakaba ta sa lo le ta tu ta lo plug awon kan to fe plug to ba tutu plug e to bayi laarin iseju mewa ta tutu lo iwo to fe lo na to fe wa charge gangan fura e kan si ileise technology city o tin lo solar tele o nlo o ngbadun e tele sugbon bayi o gbadun e mo kan si ileise technology city o cheche fe se solar o tun yanyanran kan si wa o fe bere oko owo solar kan si wa o iwo to nse wahala lo si eko o fe ma raye ton ta gangan leko o fe ma ko o sezi e to ba ra leko kan si wa ileise technology city so fun apere bayi bayi lo nra lowo kan a ma fun eleye ko gangan lakure tori direct source gangan lo ba dodo wa ileise technology city awon solar component lorisisi awon uplate ni freezer ni solar iron ni awon solar iron to ise de bayi o koja be o koja ka sin kan awon solar iron to dabi igba ti ole bari to ti ole to ba ri eko e mo pe gege se gege ni to pe aso kaso to ba fi si o lo lo ni o lo pe ni ma lo bi skoda ile ise technology city be gangan lo wa awon washing machine awon tubular battery lithium battery ki lo nfe gan nipa solar to ni ba awon electronics na today awon tv ni lg tv ni access tv ni awon mazi product gbogbo e lokunle bi ba eyin ten ta awon Ion, ten ta won freezer, ten ta won washing machine, ten ra no, e kan si wa e ten ra e mu wa, ke wa gbe teyin ni ile ise technology city. Plug kan ti mo mo te ti le ri cheapest electronics ra ni ipinle Ondo state. Ibi kibi te ba wa, e kan si wa loni, ke yin na je mukutu e. A wa ni shop 2 and 7 ni ifegbegbe Iralepo Palace gangan to ba ti de Iralepo Palace. Wo signboard ye o wa ri technology city to ba debe to ni naye naye wo ke o ona o ni je ka bo wa o ma kan dede lo wo shop ko o ile ise technology city ibe gangan ni ko so fun won pe o nlo tori eni to ba mona gangan lo da ke eyan tele eyin te ba fe kosu wa loni e ma pe sori 090 32 37 3011 090 32 37 3011 tabi 070-3065-6274 070-3065-6274 alejo wa eja tu tesiwaju awon ohun te ti daruko yi lorisirisi e daruko soda e daruko nitrosom e ba mu leyo kankan kini ise gan ton se ninu ipele ose
4: e se olotu nitroso gege bi eroja kokon ti a daruko awon loyin bo won pe kini kan ni tikna ohun lo ma mu ki ose wa oke a mu ki ose yi ki oke papo afun ni oke mi
0: oke popo bi ti
4: akimora daada iyen ise natroso
0: okay
4: ikeji sulfonic acid yen o ma se ise hiho o ma je ki ose wa ho daada bi a se le ko si on ti a lo fun a ho a gbe ise yen jade eroja keta ti a pe ni texapon iyen ma yo idoti o ma yo kuro ninu on ti a ba fifo tori ose olomi ti a so yi ko si on ti a n fi ose fo ti a o le fifo a le fifo le a le fifo le a le fifo aso moto ati be be lo a yo idoti aya ororo ni epo ni orisirisi idoti lo ma yo kuro ninu aso ikere ti a pe ni caustic soda o ma se akoso fifo mo awon kini yi ohun na awon eroja to kun yi o ma se akoso bi won se nsise ohun na si tunu eroja iho ninu e ti a tun pe ni SLS iyen ikarun sodium lauryl sulfate iyen na o ni eroja iho ninu o si ma yo idoti kuro ko si iroru idoti so wu ko wa ninu ohun ti a fifo ise ti e ni lati yo kuro soda ash iyen wa ni ise die kekere to yato si ti awon to ku ohun na ni eroja iho ninu o si ma nje ki ose wa se daada sugbon ohun to tun fi yato die ni pe mo so kini kan le kan pe a n pe kini kan ni hard water bi awon oloyinbo se so omi ti o dabi pe o yigbe fun ose lati ho gege bi omi ojo se a ba fe fi fo aso wa looto a o fi po ose sugbon ta ba fe fi fo aso wa boya ohun to wa lara o to lati fi fo aso niyan ise soda ash ni lati softing omi yen a pa agbara lile to wa ninu omi yen a pa ku a je ki ose yen ko ho ninu omi yen lati fi fo aso wa perfume iyen orun didun ohun ni a ma fi si ose wa ti o ma je aba ti gborun awon to ba wa lo kan tan wa layika ti o ma mu orun ti o dara jade fun won ti won a fi ni ife si ose ti a gbe kale be na ni color iyen awo orisirisi awo lo wa tori gbogbo eroja to ku patapata ta ba po won po tan funfun balauba ni won ma ri bi lafun fufun na ma ri sugbon color yi iyen awo yi lo ma fun ose wa ni iru awo ti a fe orisirisi awo lo sin wa baba se fe si boya awo ewe ni tabi telerin dodo orisi awo ti a ba fe ohun ni a le fi si phone booster baba fe a le lo ti a ba si fe a le ma lo o ma je ki hiho yen po si ta ba lo gbogbo eroja ti a ti lo lati bere na ni o sise hiho sugbon ti a ba tun fe ki hiho yi po si a le fi phone booster si iyen ni ohun ti o mu ose ki hiho e ki o tun po si e se olotu
0: e wo tori akoko wa ibi gan lao tun gbe danu duro loni lori eto yin eto wa ise owo ope kankan lowo alejo wa e daruko yin le kan si
4: e se ara ile oruko temi ni arabirin adedayo alo grace ola oluwa
0: lati ile ise wo
4: lati ile ise ola oluwa ventures
0: e se gan ni ma e wo to ba di ojo mejo lauto tesiwaju nibi ta bade lojo toni titi dojo mejo te tu gbo tutun ope kankan lowo ile ise technology city ati tomogun olubumi eyin te ba fe pe mi leyin eto boya e fe darapo mo wa lori eto eni e le pe mi sori 0916078109090 0916078109090 titi dojo mejo te tu gbo tutu oruko temi o yipu pada popo lagbenga master one of entertainment loni o dabo o dijo mejo e ya daba eda gbe mi ile ya
5: Live it. My fault.
6: ADABA.
5: 89 Adaban.
7: Baba kere wa de balẹ kasagua lori itoju ilera ti a le se dede olomo okunrin ni kan soso chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le do be lo simi jekuje debi pe ti wa so idakure te lodo lolufe re baba kere wa ni o foro re lo lori ile se dede tin bo fira idakole arara ti e kan sun lo opa eyin dudun ara tita ara gbigbona inu kikun kekun aya ti nlu pipipi ma le gbese owo atese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi ti nkan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa pe mi de be
8: bazo olorun ma jarogun aiso
9: Moki onile moki alejo ani faison logba oruko ti emi ni babangana ti gbogba aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
10: ni ile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
9: phone number mi 081 6412
6: 27777.
11: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dáa fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà síbòdà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ baba ńlá wa ni. Baba wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹ ṣe ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ, àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula. Bàbá kéré wà.
10: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
11: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
6: Bàbá ń gana, bàbá kéré wà.
10: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
11: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
6: Fóònù nọmba mi 08164122.

0: ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá
1: sẹ́wẹ́wẹ́.
0: Ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

ẹ̀ṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀nfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbórin ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó adẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣe rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19. 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gun eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yamilem opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa agbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yami len opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise joko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa neje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tolorun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi len opposite oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
2: agbo ni isi lo si je lobe ti wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: ìmúnaradá, ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ Jésù, nítorí pé Jésù ni Olúwa.
1: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúrà ní CAC Marvelant Ministry, òun lẹ ti gbọ́ yẹn. Ọ̀yá, ẹ jẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní.
2: Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé níbi gbogbo tí a ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ mi. Àlàáfíà Olúwa Ọlọ́run ọ̀gá ògbó kó máa bá wa gbé níbi gbogbo tá a bá wà.
3: Àmì Jésù.
2: Ẹnìkan bá fọ́nrán yìí pàdé fún ìgbà àkọ́kọ́, orúkọ tèmi ni Wòlíì Adéjùmọ̀ Adéṣínà tí gbogbo èèyàn mọ̀ sí Fèrè Jésù. Mo kí wa pé lórúkọ Olúwa á dára fún wa.
3: Àmì Jésù.
2: Mo dẹ̀ gbàdúrà pé a máa la àsìkò yìí já.
3: Àmì Jésù.
2: Orí àsìkò tá a wà yìí, àdúrà ni, àdúrà ló lè mú wa làájá o. Mo dẹ̀ máa ń sọ fún wa níbi gbogbo tá a bá wà. Ẹ má gbọ́ àwọn ẹ̀kọ́ òdì, ẹ má gbọ́ ẹ̀kọ́ òdì o. Àwọn onírúurú ẹ̀kọ́ òdì ló wà ń ta báyìí, onírúurú ọ̀rọ̀ òdìdẹ ni ó wà ń ta. Ẹ jẹ́ àwà kí ẹ̀bùn fún ta máa máa gbọ́, pàápàá ní Facebook, ní YouTube, ní TikTok. Ẹ jẹ́ àwà kí ẹ̀bùn o. Tá a bá wà kí ẹ̀bùn, àsìkò ìgbà ìkẹyìn tí Bíbélì ní ó ń bọ̀ ló ti ń dè yìí o. Onírúurú ẹ̀kọ́, onírúurú ọ̀rọ̀, onírúurú ọ̀rọ̀ òdì, onírúurú ọ̀rọ̀ tí ò nítumọ̀. Tá a bá wo báyìí, ó ti gba Facebook kan àdúrà tó ń gbà látijọ́ yìí, kí ló ṣe? Mọ́ gbọ́ yẹn o, mọ́ gbọ́ yẹn o, ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹlòmíì kan ń wo ni, ṣùgbọ́n Sátánì ló gbé kalẹ̀ fún ìgbà ìkẹyìn tí a wà yìí, pàápàá fún àwa Kristẹni, láti dojú ìgbàgbọ́ bolẹ̀ àti láti dojú ìyìnrere bolẹ̀. Irú wọn dẹ̀ máa ń wà nípò ńlá láàrin àwùjọ tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu wọn lẹ́ẹ̀kan báyìí tán bá sọ̀rọ̀ ó lè convince 3 million people lẹ́ẹ̀kan tán bá sọ̀rọ̀. Torí Sátánì ò kì í fi àwọn tiẹ̀ sípò kékeré, so that àwọn tí gbàgbọ́ wọn ò bá tó nǹkan àti tí òye ò tí yé á lè wò wọ́n bí àríkọ́ṣe láti ní kó fọ́lò wọn pé Professor Alágbájọ́ ò lè máa parọ́ náà, Dr. Alágbájọ́ ò lè máa parọ́ náà. Àwọn ti travel, àwọn ti lo oríṣiríṣi country báyìí. So tírú wọn bá wá sọ̀rọ̀, àwọn onígbàgbọ́ láàrin àwùjọ tó ò bá jẹ́ ni tí gbàgbọ́ ẹ múlẹ̀, tí òye Kristẹni ti yé ó máa padà o, wà á padà o. So olóbìnrin abẹni pé ó gbọ́dọ̀ mọ nǹkan tó gbà dáadáa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ ìsìn ó ti kúrò lọ́rọ̀ ìgbàgbọ́ pé kí àwa oníwàásù kákan jókòó lórí mọ́ṣàgbèrè mọ́ mutí nìkan. A gbọ́dọ̀ mọ mẹ́nu bàyẹn náà, ṣùgbọ́n ìgbàgbọ́ ìsìn ti kúrò, ìwàásù wa ìsìn ti kúrò lórí ìyẹn nìkan. Ẹ má jà dúró lórí ìyẹn nìkan, torí wọ́n fi ọ̀rọ̀ dá àwọn Kristẹni padà ní ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ báyìí. Tẹ́ ẹ bá wo chọ́ọ̀chì báyìí, tó ò bá jẹ́ni tí ó kíyèsí tàbí tó yẹ Kristẹni yé dáadáa, agídílẹ̀ lòmíì fi ń lọ chọ́ọ̀chì báyìí o. Níṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ló ti padà, ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ló ti sọ̀gbàgbọ́ nù, ọ̀pọ̀lọpọ̀ Kristẹni náà ti fi ọ̀rọ̀ yí orí ẹ̀. Eléyìí tó ń gbà látijọ́ ẹ̀gẹ́, kí ló ṣẹlẹ̀? Ẹ já wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní church, ó ti fi ìgbàgbọ́ sú ẹlòmíì. So please and please, àwa onígbàgbọ́, ẹ já wà careful lórúkọ Jésù. Mo gbàdúrà pé a ní sọ ìgbàgbọ́ wa. Mo kí wa níbi gbogbo tí a ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ mi. Ọjọ́ Monday ni mo máa ń rí gbogbo ènìyàn headquarter. Bí a ti gbọ́ àlàyé inú fọ́nrán tó lọ yẹn, ọjọ́ Monday mo máa ń rí gbogbo ènìyàn headquarter. Arise O Lord, ìpàdé àdúrà máa ń bẹ̀rẹ̀ láago 9 sí aago 12. A kù wà tọlọ́run àti wòlíì ẹ. Ọjọ́ Tuesday mo máa ń wà ládó. Ọjọ́ Friday mo máa ń wà ní Ìkàrẹ́. Gbogbo ibi tẹ́ bá ti ní orí ọ̀fẹ́ láti jọ́sìn pẹ̀lú wa ní Christ Apostolic Church Marvelland, you are welcome. A wà ní Adó, a wà ní Ìkàrẹ́, a wà Lákùngbá, a wà Lọ́kà, a wà Lọ́rẹ̀, a wà ní Ṣúpárì. Ṣúpárì lolú ìyá ìjọ wa wà. Mo gbàdúrà pé bó ti wù kó le tó, ẹ̀mí ẹ̀ ò ní sọdá.
3: Àmì Jésù.
2: Ẹ̀mí ẹ̀ ò ní balọ̀.
3: Àmì.

0: added data for every first Sunday. A man say talita come, talita come. Bugbe nyomo long first Sunday bitoba tibao ma bo ni lui ya ijowa. Shukpale ogaga street. Shukpale ma bo mbe. Ibe ni ya ijowa wa. Every first Sunday. Ago meje ni Sunday school ma mbere. Emi oke mparo funya. Ojo ya ma mpe. Tori adura la ma finba ati oro long. Mugba dua pe maje mu amune waye asan o ma gbina so
1: la mi Jesu
0: o ne waye asan
1: amen
0: bo ni o ne waye asan okan e de ma bale
1: la mi Jesu
0: so gbogbo eyin omo Olorun for Sunday ipade adura kan bo Jericho must fall ni September lo ma waye e ko sile mo gbagbe o ma ni agbara bi silo ta se tan ni ah eyin omo Olorun gbogbo awon eyan tan wa si silo na lero ni oro silo o ti koja be o ti koja be awa o ki se eni to mo kan onoju awon nkan ta le so lori afefe sugbon emi so fun o pe ibi ta ba ti gbo 500 people laaro losan lale 500 people tan de se be bo won lojumo. At least awon to jeun tan jeun laaro ni silo won to 500 people awon to jeun lale na won le ni 500 people tan ba be ti bo won fun odidi ojo mejo gbako ah 500 laaro 500 di lo ale ki se program kekere o mi o so pe yan 500 lo wa nbe o lawon to nduro jeun 500 laaro 500 lale ko diba da wa so fun yan pe bayi ni program yen se to gbogbo wa gan ti mo ki se malu kan ki se meji ki se meta ki se merin so gbogbo eyan omo Olorun pata ele ipade adua to tun bo e ni September o ma ni agbara Jericho must fall e fi soka mo gbadua pe o di Jericho to duro ti Nigeria o di Jericho to duro ti state kokan o di Jericho to duro ti local government kokan mo pa lase pe emi mimo ma wo da
1: mi Jesu
0: mo ni emi mimo ma wo da
1: mi Jesu
0: e ma mura program yi sile first Sunday o su ta fe mu ni July ni talita kun mi mo me se e o ma ni agbara number to ma pe mi si ni mo ti pe mi bayi o o di gbamba pari eto kin to le gbe o 7 6 1 1 1 9 5 7 2 bole kan si o 7 6 1 1 1 9 5 7 2 to ba pe yen tin ba gbe pele o 8 5 6 4 6 2 2 1 1 08 2 5 6 4 6 2 2 1 1 mo gbadua pe ogun e dide
1: ami Jesu
0: ogbe to ba iri aye e ogbe to ba siki e ogbe to ba ogun e to fi dalarin kiri oju ogbe yen ma gbe
1: ami Jesu
0: pelu ase olodumare oju ogbe yen ma gbe
1: ami
0: anu ma fo fo
1: Jesu
0: ade dara fo
1: mi
0: Jesu oluwa wa
1: ami
0: eyin omo Olorun oluwa mo ran mi si gbogbo eniyan iwa su oni wa de mo pe oluwa lo ran mi ki si awada tori wa su ti o se nti oni tabani iwa su ti o se nti oni ba wi mi iwa su ti oni di iwa su pe kan woju eyan lati waasu ni fun idi eyi eyin omo Olorun mo so fun wa pe eje afarabale lati gbo iwaasu yi ma mu eko kika ijade lati inu iwe esteri iwe esteri ori ikerin ese ketala titi de ikerin la e ma gbo nigba na ni Mordekai so ki o da Esteri lohun pe má se rò nínú ara rẹ pé ìwọ ò la nínú ilé ọba ju gbogbo àwọn Júù lọ. Ẹgbọ́ 14 nítorí bí ìwọ bá pa ẹnu rẹ mọ́ pátápátá ní àkókò yìí, nígbà náà ni ìrànlọ́wọ́ àti ìgbàlà àwọn Júù yóò dìde láti ibò mìíràn wá. Ṣùgbọ́n ìwọ àti ilé bàbá rẹ ni a ó parun. Ta ni ó wá mọ̀ bí nítorí irú àkókò báyìí ni ìwọ ṣe dé ìjọba? Bẹ́ẹ̀ni, ta ló mọ̀ bó wá nítorí àkókò báyìí la ṣe gbé ọ dìde ní àkórí ìwàásù yìí? Ta ló mọ̀ bó wá nítorí àkókò báyìí la ṣe gbé ọ dìde? Wọ́n sọ fún Ẹ́stẹ́rì bíi pé o gbọ́dọ̀ dákẹ́, o máa dá sí ọ̀rọ̀ yìí. Ta ló mọ̀ bó wá nítorí àkókò báyìí la ṣe gbé ọ dìde? Ẹjẹ́ àgbàdua orúkọ Jésù.
1: Àmì Jésù.
0: Bá wa sọ̀rọ̀.
1: Àmì.
0: Ọlọ́run sọ̀rọ̀ jáde.
1: Àmì Jésù.
0: Jésù olúwa wa.
1: Àmì.
0: Ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé, nírú àkókò tí a wà yìí àti nírú àsìkò tí a wà yìí, ta ló mọ̀ bóyá nítorí àkókò báyìí la ṣe gbé ọ dìde? Ẹ wá gbọ́ mi, torí ẹlòmíì wà ó mọ̀ ń wò ó pé àwa wòlíì tàbí àlùfáà ọmọ ìjọ nìkan la máa ń bá wí. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run kò sí ẹni tí ò lè tabà, kò sí ẹni tí ò lè tabá, kò sì jẹ́sẹ́ ẹni tí ò lè bá wí. Ẹ gbọ́ mi, àwa pastors, àwa wòlíì, àwa àlùfáà, àwa tá a wà lókè, àwa evangelist, àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀, àwa tí àti ẹ̀tí ìbébì kankan, àwa tá a ti bẹ̀rẹ̀, Olúwa pè wá fún ìdí kan. Olúwa pè wá fún ìdí kan, kì í ṣe nítorí mọ́tò nìkan lolúwa ṣe pè wá, kì í ṣe nítorí pé ilé tí mo kọ́ nìkan lolúwa ṣe pè wá. Ṣùgbọ́n ṣe mí láàánú lónìí pé ohun tí Olúwa fi pè wá gan, ọ̀pọ̀lọpọ̀ wa a mọ̀ díẹ̀ mọ́. Ṣùgbọ́n ohun tá a mọ̀ báyìí kò kọjá pé Olúwa pè mí, ó sọ pé máa lọ sí Amẹ́ríkà. Olúwa pè mí, ó sọ pé máa ra jẹ́ẹ̀tì. Olúwa pè mí, nígbà tí Olúwa pè mí, ó ní ṣọ́ọ̀ṣì tí máa kọ́, kì í ṣe 24. Olúwa ò pè wá mọ́ kó sọ pé a máa wó ìtẹ́gun sátánì. Olúwa ò pè wá mọ́ kó bá wa dá májẹ̀mú pé a gbọ́dọ̀ bí omi Jẹ́ríkò wò. Olúwa ò pè wá mọ́ kó sọ pé a gbọ́dọ̀ borí àwọn ẹ̀mí òkùnkùn. Ẹ wo àwọn tí Olúwa pè nígbàánì nínú Bíbélì. First ni ohun tólúwa fi pè wọ́n ni pé láti kó àwọn èèyàn kúrò lóko ẹrú, láti bí ogun èṣùwò. Mi ò ka Báíbù kí n rí ẹnìkan nínú àwọn wòlíì gbani kó kí ẹ̀kọ́ kọ́ máa nígboyà tàbí kó máa bold pé ohun tólúwa fi pè mí ni pé Olúwa ní màá ra mọ́tò 50. Ìdí tó fi pè mí nìyẹn. Olúwa ń pe ẹnìkọ̀ọ̀kan torí ríṣì kọ̀ọ̀kan. Ẹjẹ́ wo pe Mósè, ẹjẹ́ wo pe Mósè. Nígbà tí Olúwa pe Mósè, Olúwa pè é nítorí ìdí kan. Olúwa ní igbí àwọn èèyàn mi, ó ti dé ọ̀dọ̀ mi. Ta ló wá mọ̀ bóyá nítorí àkókò yìí la ṣe gbé ọ dìde? Ta ló mọ̀ bóyá nítorí àkókò yìí lolúwa ṣe pè ọ? Ta ló mọ̀ bóyá nítorí àkókò yìí lolúwa ṣe sọ ọ́ di wòlíì? Ta ló mọ̀ bóyá nítorí àkókò yìí lolúwa ṣe sọ ọ́ di àlùfáà? Ta ló mọ̀ bóyá nítorí àkókò yìí lolúwa ṣe sọ ọ́ di ajíhìnrere? Ta ló mọ̀ bóyá nítorí àkókò yìí lolúwa ṣe sọ ọ́ di bishop? Hallelujah.
1: Hallelujah.
0: O lè tó bà mí lẹ́rù jù ni pé ọ̀pọ̀lọpọ̀ wa, èmi sọ pé kò dá o, mo sì wà lórí àwa ìránṣẹ́ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ wa báyìí àárí ogun ti Nàìjíríà gan àti ìborí ẹ̀ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́ bá rí ìránṣẹ́ Ọlọ́run mi lórí òkè báyìí, Olúwa ńbo ni kíní Canada mi wà, ńbo kíní visa UK mi wà, ó da òótọ́ ni. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ àmọ̀ pé ogun tó wà Nàìjíríà gan àti ìṣẹ̀tán. Bẹ́ẹ̀ dẹ̀ ni ó lè ṣe nítorí stéètì Ondo stéètì lolúwa ṣe pè ọ́, ó lè ṣe nítorí local government ọ̀dọ́ Olúwa máa ń pè yẹn nítorí ìdílé yẹn. Bẹ́ẹ̀ni, tó jẹ́ pé ìdílé yẹn nìkan la kàn rán sí. Olóbi àbẹ̀yẹn pé tí òye iṣẹ́ ìránṣẹ́ ò bá yí ọ̀pọ̀lọpọ̀ ò lè fi mọ́ ra àwọn ọmọ ìtàn lọ́n fi nǹkan kù. ọpọlọpọ kì í ṣe gbogbo èèyàn ló lè ní church 50 nígbà tí ẹlòmíì òye iṣẹ́ ìránṣẹ́ òye òye pé ẹgbẹ́ òye ó láti wò pé ẹwọ rẹ ni ó ti ní church 20 ẹwọ alágbájá ó ti ní church 30 ó láfi lọ fi nǹkan sí láfi bù nǹkan míì kan láfi lọ sọ́dọ̀ àwọn tí ò yẹ kó lọ láfi lọ jọ ìyẹn gbẹ́kẹ́gbẹ́ torí pé fẹ́ ránṣẹ́ olúwa lọ́wọ́ olúwa ò dẹ̀ pé láti ní kó kàn tóbi lọ títí bẹ́yẹn ó lè ṣe nítorí ìdílé ẹ̀ ipò ìdílé wà tó kàn jẹ́ pé ìdílé ẹ̀ nìkan la kàn rán ipò ẹ̀ sí tó bá dẹ̀ ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ yẹn olúwa kàn fẹ́ jẹ́ kó yí ìdílé yẹn padà ni irú èèyàn bẹ́ẹ̀ bó lè má ní agbára láti dá chọ́ọ̀tì lẹ̀ bó dá chọ́ọ̀tì lẹ̀ kò ní rérò tí ò bá ti wá rérò a wá lọ dọgbọ́n sí hallelujah ńlá kan o ẹ tún jẹ́ àwò onírúurú ìpè ló wà ìpè state wà ó nídìí tí olúwa fi pè wá ẹja wá bọ́ sí ọ̀dọ̀ àwa tí a wà ń ta ẹ̀yin tí ẹ wà ń ta maybe governor tó sábà pé ó nídìí tó olúwa fi fi àsìkò governor àwọn tí olúwa rán ọ sí tó ò bá dẹ̀ jíṣẹ́ àwọn tó yẹ kó safe tó ò bá safe fún wọn àwọn tó yẹ kó gbàlà tó ò bá gbàlà tó ò bá dákẹ́ aṣọ fún ẹsẹ́rì pé tó o bá lọ dákẹ́ ń táìmù yìí tí àwọn ará jù bá lọ kú dànù ilé parun nìyẹn jẹjẹ mọ wípé ẹlòmíín wà gómìnà míín wà agbékalẹ̀ láti ní kó gbé àwọn èèyàn ẹ̀ níjà ni tó bá dẹ̀ kọ̀ láti ṣe ìrẹ́ máa parun ní ayé yìí àti ní ìjọba ọ̀run hallelujah ńlá kan ẹgbọ́n mi mo ti sọ fún wa pé ìwàásù tòní kì í ṣe àwàdà olúwa pe sẹ́nítọ̀ míì láti gba àwọn èèyàn ẹ̀ là láti tú àwọn èèyàn ẹ̀ sílẹ̀ láti yọ wọn kúrò ní ewu ẹnì kọ̀ọ̀kan tó wà ní ipò lolúwa pè fún ìdí kan ẹnì kọ̀ọ̀kan tó wà ní ipò kọ̀ọ̀kan lolúwa pè fún ìdí kan ṣùgbọ́n ó yà mí lẹ́nu ó dẹ̀ ṣe mí láàánú pé ohun tolúwa fi pè wá gan àbójútó mọ́ ohun tolúwa rán wa àbójútó mọ́ ẹja wo ohun tó ṣẹlẹ̀ báyìí sìn everybody dákẹ́ kò sọ̀rọ̀ mọ́ everybody ń bẹ̀rù àwọn tí a nérò pé ọkàn gan balẹ̀ ọkàn ò balẹ̀ àwọn tá a fọkàn tán gan pé àwọn tó lè kó wa yọ kò sí rírí tá a rí ó dẹ̀ lè ṣe nítorí àkókò yìí lolúwa ṣe ni kò jẹ́ gómìnà ó lè ṣe nítorí àkókò yìí lolúwa ṣe sọ́dà sẹ́nítọ̀ ó lè ṣe nítorí àkókò yìí lolúwa ṣe jẹ́ òwà lásọ̀ fred ó lè ṣe nítorí àkókò yìí lolúwa ṣe jẹ́ òwà ní house of assembly ó lè ṣe nítorí àkókò yìí lolúwa ṣe jẹ́ kó wà ní commissioner ó lè ṣe nítorí àkókò yìí lolúwa ṣe jẹ́ kó wà ní chairman tí àkókò yìí bá lọ tí àwọn èèyàn bá parun tí ẹ bá rọrọ sọ tí ẹ bá ríṣẹ́ ṣe olúwa máa bí gbogbo yín fún ìdí èyí kò sí ẹni tó wà nípò tàbí tí ó wà ní àyè kan tí òun ṣe olúwa ló fi ibẹ̀ láti ní kó lè gba àwọn èèyàn ẹ̀ là láti ní kó lè kó wọn kúrò nínú ewu ẹja wo ìwé exodus 3 ìwé exodus 3 mose sì ń sọ agbo ẹran jethro bàbá aya rẹ̀ àlùfáà midiani ó sì da agbo ẹran náà lọ sí apá ẹ̀yìn ijù ó sì dé horebu òkè ọlọ́run angel olúwa sì fara hàn nínú ọ̀wọ́ iná láti inú àárín ìgbẹ́ sì wò ó kíyèsí iná ń jó ìgbẹ́ ò sì run mose sì wí pé ǹjẹ́ èmi ò yí padà sí apá kan èmi ò sì wo ìran ńlá yìí èéṣe tí ìgbẹ́ yìí kò rùn nígbà náà ni olúwa rí i pé ó yí padà sí apá kan láti wò ó ọlọ́run sì kọ sí i láti inú àárín ìgbẹ́ náà wá ó sì wí pé mose òun sì dáhùn wí pé èmi nìyí ó sì wí pé má ṣe súnmọ́ ìhìn bọ́ sálùbàtà ẹsẹ̀ rẹ kúrò ní ẹsẹ̀ rẹ nítorí ibi tí ìwọ́ gbé dúró sí ni ilẹ̀ mímọ́ ni ó sì wí pé èmi ni ọlọ́run bàbá rẹ ọlọ́run abrahamu ọlọ́run isaac àti ọlọ́run jacobu mose sì pa ojú rẹ̀ mọ́ nítorí tí ó bẹ̀rù láti bójú wo ọlọ́run olúwa sì wí pé nítòótọ́ èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi tí ó wà ní íjíbítì èmi sì gbọ́ igbó wọn nítorí àwọn akóniṣiṣẹ́ wọn nítorí tí mo ti mọ ìbìnújẹ wọn. Hallelujah.
1: Hallelujah.
0: Ìbẹ̀ lọ́lọ́wọ́ ti pe Mọ́sè pé ìpọ́jú àwọn èèyàn yìí pọ̀. Ẹ gbọ́ mi, gbogbo ẹ̀yin aláṣẹ, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nípò, gbogbo ẹ̀yin àlùfáà, gbogbo ẹ̀yin wòlíì, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ga àti àwa tá a wà ń rú sẹ́ẹ̀tì mi, àtàwa tí wọ́n ta tó jù lọ, àtàwọn tó jù wá, àtàwọn bàbá bàbá bàbá, gbogbo wa pátá ní àsìkò yìí, Olúwa gbé wa dìde fún ìdí kan ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nípò kọ̀ọ̀kan, Olúwa gbé yín dìde fún ìdí kan ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jólóye, Olúwa ò déédé fi ọ́ sórí ọba o. Olúwa fi ọ́ sórí ọba láti ṣe nǹkan kan. Olúwa fi ọ́ sórí ọba láti gbàlúlẹ̀. Olúwa fi ọ́ sórí ọba láti gborílẹ̀-èdè lẹ̀. Olúwa fi ọ́ sórí ọba láti gba ìjọba lẹ̀. Olúwa fi ọ́ sórí ọba láti gba ìdílé kọ̀ọ̀kan lẹ̀. Tí àsìkò yìí bá lọ, tí ẹ bá gbà yàn lẹ̀, tẹ́ ẹ ṣiṣẹ́ tólúwa ṣe fi yín sórí ọba, ó kù yín, ó kù Ọlọ́run. Mordekai sọ fún Ẹsítérì pé má dákẹ́ o ní láti sọ̀rọ̀. Ẹ jọ ibi tó bá ti yẹ ká sọ̀rọ̀, ẹ já sọ̀rọ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run, ẹ já sọ̀rọ̀. Ẹ̀yin aláṣẹ wa, ẹ já sọ̀rọ̀. Ohun tó o bá ṣe ní táìmù tiẹ, ayé máa sọ. Ìwà tó o bá wù, ayé máa sọ. Olúwa rẹ Jọ́nà níṣẹ́, Jọ́nà bẹ̀rẹ̀ sí sá, ó ń sá sọ́tún, ó ń sá sósì, ó ń sá sọ́tún, ó ń sá sósì. Olúwa ní ìwọ ọmọ rẹ fẹ́ràn o. Tó o bá dẹ̀ jíṣẹ́ yìí, o ò ní gbádùn. Ẹ mẹ́jẹ̀ ń tàn yín o. Àwọn ẹ̀ríà kan wà tó bá yẹ ká jíṣẹ́, tá a bá jíṣẹ́, Olúwa máa fi ìyà jẹ everybody. Kì í ṣe pé kì í dẹ̀ ń ṣe bóyá mo ń gègùn. Ṣùgbọ́n tẹ́mi sọ ni pé ó nídìí tí a fi gbé ọ dìde, ó nídìí tá a fi ran ọ níṣẹ́, ó nídìí tá a fi pìyọ̀, a pìyọ̀ nítorí mọ́tò. Ṣùgbọ́n lónìí, ìṣẹ́gun sátánì mélòó láti wó, ogun sátánì mélòó láti ṣẹ́. Ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ogun sátánì ni. So àwọn ọmọ Ọlọ́run, ohun tó lè gbà wàhálẹ̀ báyìí, gbogbo ẹ̀yin bàbá bàbá mo ń sọ, òun ni àdúrà. Lẹ́yìn àdúrà kò sí nǹkan mi o. Ní orúkọ Olúwa, a máa la àsìkò yìí já. Olúwa dẹ̀ máa gbé wa borí. À á tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀. Nọ́mbà mi ni lẹ́ẹ̀kan sí 07-611-9572. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 07-611-9572. Orúkọ Jésù gbé wa borí ogun. Tú Nàìjíríà lọ. Tú Nàìjíríà lọ. Tú Nàìjíríà lọ. Tú Nàìjíríà lọ. Tú Nàìjíríà lọ. Ìjì tó ń jà kó dáwọ́ dúró. Ìjì tó ń jà kó dáwọ́ dúró. Ìjì tó ń jà kó dáwọ́ dúró. Ọkàn wa kó balẹ̀. Kárí àánú gbà. Bẹ́ẹ̀ lolúwa wí. Ó ti dára fún wa. Ká bọ́ lọ́wọ́ ogun. Jésù Olúwa wa.
1: Amen.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnrọ ẹnìkan ò kí rí fairly used rawọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ni yín láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ̀wò ìdọ̀bálẹ̀ rẹ̀ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kíski ni ẹ máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidis lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti ta testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wòó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ déédéé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kò

0: àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ondo South, ọ̀rọ̀ wa ti dayọ̀. Ẹni tí a lè sáré bá, tí a lè dúró dè, tó ṣe gbẹ́kẹ̀lé ló yẹ ká yàn sípò. Gbogbo ohun tá a fẹ́ kí ìjọba àpapọ̀ ṣe fún wa ni ọmọ wa. Professor Dayo Faduile, OON, ti pinnu láti jà fún, a sì gba ẹ̀tọ́ wa fún wa. From medicine to public service, from academia to governance, he has shown character, capacity, capability, laced with experience. Ìyára Ondo South, Ìlàjẹ, Ẹsẹ̀ Odò, Ìlọ́lújẹ Òkègbó, Òkìtì Púpa, Ìrèlè, Àtòdìgbò. Àkókò ti dé o láti yan ẹni tí lò ń fẹ́, ẹni tọ́lọ́run gan yan. Professor Dayo Faduile, OON.

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ̀ka àbọ̀ padà láti òkè lọ́hún fẹ́kúnrẹ́rẹ́ ìròyìn ẹ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára www.889.fm. Ẹ sì lè download application wa ní Google Play Store Àdàbà FM. Bákan náà lè láǹfààní àti darapọ̀ wọn láwọn ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ Facebook, Instagram àti ìtàkùn X @889FM. Àdàbà FM TV lẹ́ẹ̀tì bá wa pàdé lórí YouTube wa. Ẹ sì lè fi ìròyìn sọwọ́ sí wa lórí email newsroom@889.fm. Ìròyìn ó ń tẹ̀síwájú. Nílẹ̀ òkèrè, orílẹ̀-èdè Amẹ́ríkà ló jẹ́ pé ó ti fi léde báyìí wípé àdéhùn eléyìí tó jẹ́ pé yóò mú òpin dé bá wàhálà ogun eléyìí tó jẹ́ pé ó ń wáyé pẹ̀lú orílẹ̀-èdè Iran ló jẹ́ pé wọn yóò gbé síta tọba títí ọjọ́ Jímọ̀. Eléyìí tó jẹ́ pé ó ń bọ̀ yìí, ìyìn ṣìnà tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà yìí ni J.D. Vance ló fojú ọ̀rọ̀ ilédè wípé àdéhùn tó jẹ́ àdéhùn àgbọ́yé láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ó ní ó jẹ́ pé ó ti wà ní àkọọ́lẹ̀ tó jẹ́ wípé eléyìí òun náà ló jẹ́ pé wọn yóò fọwọ́ sí. Bákan náà ẹ̀wẹ̀ ni ìgbésẹ̀ yìí òun ló wáyé lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà gan Donald Trump tó ti fi léde wípé àdéhùn náà iná jẹ́ pé wọ́n ti buwọ́lù. Bákan náà ni wọ́n tọ́ka sí wípé ìṣe ni ojú òpó tọ́jẹ́ ti Strait of Hormuz ni ìrètí wà wípé wọn yóò ṣí ní ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ yìí tọ́jẹ́ ọjọ́ gan náà tí wọ́n ní wọn yóò buwọ́lu àdéhùn ní Geneva. Bákan náà ẹ̀wẹ̀ ó ní ẹnitọ́jẹ́ mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀-èdè Iran yìí ni Abbas Arachi ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ tó sì ní ẹ̀yìn ṣe ni ìfikùnlukùn tuntun iná jẹ́ pé wọn yóò ṣe láìpẹ́ yìí tí ó jẹ́ ìgbésẹ̀ tó kẹ́yìn lórí àdéhùn àlàáfíà pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà ètò ni yóò bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Switzerland lọ́jọ́ Jímọ̀. Eléyìí tó ń bọ̀ yìí ó ní èròǹgbà ìfikùnlukùn ọ̀hún ni ìrètí wà wípé wọn yóò ti pẹ̀kẹ́lu ọ̀rọ̀ àdéhùn eléyìí tó jẹ́ pé wọn ò wà ńlẹ̀ tí yóò mú kí àlàáfíà kó túbọ̀ jọba ní ẹkùn náà. Lábala eré ìdárayá. Adégbèyíga Àlàní ó ti wà ń kalẹ̀, ẹ mọ̀ bá wa kalọ̀.
2: Ẹ kábọ̀ ságbọn ìròyìn àwọn amúlùúdùn lórí ìròyìn àṣálẹ̀ wa tòní. Gbajúgbajà òṣèré adẹ́rìnpẹ̀kẹ́ òṣónú ni Ọlárẹ̀wájú Omiyinka, ẹni táwọn ènìyàn mọ̀ sí Bàbá Àjẹsà, ń lo ti kéde ẹ̀jẹ̀ bí ọ̀run rẹ̀ tuntun tó jọmọkùnrin. Òṣèré ọ̀hún ló fi ayọ̀ ìdùnnú náà sọwọ́ sójòpó Instagram rẹ̀ pẹ̀lú àwọn àwòrán kan, eléyìí tó fi ìgbà tí ìyàwó rẹ̀ wà nínú oyún hàn. Bàbá Ìjẹ̀sà ló wá jẹ́kọ̀ di mímọ̀ wípé orúkọ ọmọ tuntun tó ń ṣẹ̀ṣẹ̀ bí òun òun ni Kinkaga Omiyinka. Nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún rírù àti sísọ̀ láyé ọmọ náà, òṣèré ọ̀hún jẹ́kọ̀ di mímọ̀ wípé ìbùkún náà ló jẹ́ ọ̀kan lára àwọn ìtàn rere eléyìí tọ́lọ́run ti kọ nípa tòun ṣáájú. Ó dúpẹ́ gidigidi lọ́wọ́ Olódùmarè fún yíyọ̀ǹda ọmọ tuntun náà fún òun àtẹ̀bí òun. Bákan náà ló sì fi tayọ̀ tìdùnnú gba àwọn ọ̀rọ̀ ìkíni kú oríire eléyìí táwọn olùfẹ́ rẹ̀, àwọn akẹgbẹ́ rẹ̀ àtàwọn olùbániyayọ̀ míì ń fi léde fún. Òṣèré sinimá àgbéléwò ni Marian Ogbonna ló ti sọ̀rọ̀ kan tó ń jà ràràn sílẹ̀ lójú òpó ayélujára báyìí ní bó ti ṣe ń fi èròǹgbà rẹ̀ léde lórí àjọṣepọ̀ àti ìfẹ́. Òṣèrébìnrin ọ̀hún ló jẹ́ kó di mímọ̀ wípé òun ò ní gbàgbọ́ wípé ọkùnrin kankan nífẹ̀ẹ́ òun bí kò bá ti fi owó tààbùà tààbùà tì í nídìí. Nínú ọ̀rọ̀ kan tó fi léde lójú òpó alágbélébu X rẹ̀, Ogbonna jẹ́ kó di mímọ̀ wípé fífún olùfẹ́ ẹni lówó ni ló jẹ́ àmì wípé ọkùnrin náà nífẹ̀ẹ́ olólùfẹ́ rẹ̀ gidigidi. Gẹ́gẹ́ bó ti sọ, ẹnikẹ́ni tó bá lè pínyà pẹ̀lú owó tó tiraka láti ní ń ló ń fẹ́ jẹ́ káwọn ènìyàn mọ̀ wípé ìfẹ́ òdodo ń lò ní sí olólùfẹ́ òun tóun sì ṣetán láti farajìn fún. oro oserebirin ohun lo ti fa gbongbongbon lojo pa ilujara bawo eniyan kan ti se gba fun pe looto lowi be na lawon mi je ko di memo bi pe ko ye ki ife ko rogbo kule ebun tabi owo won yi ni iroyan wa muludun wa fun tasale toni adegboye gala ni loruko mi
1: o se seun adegboye gala ni fun iroyin agbo amuludun labala ere idaraya ni ajo to ri si ere idaraya ni le Nigeria ino je pe o ti tu awon igbimo eleni mefa re ka bayi fun awon oniruru ere idaraya ni kiakia awon ti oro kan ohun ona ni awon igbimo ti oro kan ohun ti won tuka oni Amputee Football Federation Para Athletic Federation Para Powerlifting Federation Para Swimming Federation Para Soccer Federation ati Para Volleyball Federation ajo ohun lo wa pa ase wipe gbogbo awon igbimo ti oro kan ohun ti won ti tuka ni ki won fa awon dukia to je ti ijoba to wa ni akata won ki won fa le awon akowe ile ise won na ki won fa le an lowo nje ibi ti a ri mo re lori iroyin asale wa fun ti oni Sunday Ajiboye lole otu iroyin ope yemi jo danu mo wa se ti gboyin o ra yo lasun o daro
3: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L E R R I E salary
3: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
8: Buy Maggi chicken flavor, 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
7: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
8: Me and Maggi,
7: so good together.
9: For this Nigeria, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L E R R I E salary
3: ah boda mi espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo Oh.

0: Dove.
1: International Bible Church. Jọ t'Ọlọ́run gbé kalẹ̀ láti bo omirin ọkà tó ń gbé ayé ń gbẹ.
2: Superfaith International Bible Church.
1: Jọ t'Ọlọ́run rán sáyé láti paná poró pọ̀ fún àpẹ̀gùn ìdílé àti ìṣòro ayé ènìyàn run.
2: Superfaith International Bible Church.
1: Jọ tá a gbé kalẹ̀ nínú májẹ̀mú Ọlọ́run láti ọ̀run wá.
2: Fún ìmúdàgbà sókè
1: ẹlẹ́mì àti lára gbogbo ọmọ Ọlọ́run.
2: Lótìtọ́ l'Ọlọ́run gbanilani tún ni sílẹ̀ ṣàwòtán ayé ẹni.
1: Níbi àwọn ìpàdé àdúrà lágbára látà àlàkalẹ̀ ìwọ̀nyí.
2: Faith Clinic ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́sàn-án àárọ̀.
1: Àdúrà bá sọkún mọ́.
2: Ní gbogbo last Friday of every month by 10 PM.
1: Gbádùn jayọ Jésù nípẹ́.
2: Nínú ìpàdé àdúrà 1-2-3
1: ní gbogbo oṣù láago márùn rọ̀lẹ́ lójoojúmọ́.
2: Sí ọjọ́ ìsinmi wo bẹ́yìn láago méje àárọ̀.
1: Ọ̀rọ̀ àwọn ẹni àmì ru Ọlọ́run t'Ọlọ́run lò ni.
2: Pastor Abiodun Ajayi.
1: Evangel Tunde Alamu.
2: Pastor Mrs. Folasade Ọlọ́run Sọlá.
1: Nígbà tí bàbá wa Prophet Abiodun Isaac Ọlọ́run Sọlá tí wọ́n jẹ́ alákòóso ìjọ yìí yóò máa gba gbogbo ènìyàn lálejò.
2: Ibi àwọn ìpàdé àdúrà lágbára ọ̀nà ìjọ Deeper Faith International Bible Church tó wà ní number 40 Ajaka Street opposite Mode College ló wọ̀.
1: Bàbá wa síbi àwọn ìpàdé àdúrà tá a là kalẹ̀ yìí.
2: Àlàáfíà ni fún ọ.

Bíbélì sọ wípé bí Olúwa ọba kọ ilé náà àwọn tí nǹkan ṣe kíni wọ́n ń ṣe lásán ìjọ mọ̀ wípé bí ènìyàn bá yan àyàn mọ́ àyàn láti ọ̀dọ̀ Ọlọ́run ni láláì sí àtìlẹyìn Ọlọ́run lórí rẹ o lè papà mú àyàn mọ́ yẹn ṣe jẹ́ kí oríṣiríṣi àsọtẹ́lẹ̀ máa jáde àsọtẹ́lẹ̀ lè jáde láláì sí orí ọ̀fẹ́ nínú ayé rẹ kò ní ṣe o orí ọ̀fẹ́ ló mú àdúrà ń gbà orí ọ̀fẹ́ ló máa mú kí aláyànmọ́ mú àyànmọ́ ṣe mo gbà á ní àdúrà ní àṣálẹ̀ yìí ohun tí ọlọ́run ti fi fún ẹ láti yàn orí ọ̀fẹ́ láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ nínú ayé rẹ arúgbó ọjọ́ máa yàn dé orí ọ̀fẹ́ náà fún ẹ in the name of father son and holy spirit destiny refers to god predetermined plan and divine purpose for woman lives if you are talking about destiny iye ayanmo re you know ayanmo re ta ba so nipa ayanmo you know olorun lo ti pinu re o je ipinu olorun atoke wa fun igbe aye eniyan destiny refers to god predetermined plan and divine purpose for woman's lives you know ipinu olorun ni fun e lati je nkan bayi ipinu olorun ni fun e be ni lati da nkan bayi lati debi bayi lati se nkan bayi ipinu olorun ni bibeli so wipe oni oluwa pinu re oluwa ti pinu re o ma n pinu fun eniyan ni ninu ipinu olorun ni awon nkan ati dolowo nla kii se ninu mimo n se iwo ninu aanu re ni ninu ori ofe re ni eyan omo olorun mo gba ni adura ta ba ri enikeni to wa ni abe ohun yi to ti fi iwa kan tabi omiran ba yan omo ti re je loruko jesu olorun alaanu ma dide aanu si o ni ona kan tabi omiran loruko jesu god's plans for your life are internal and cannot be prematurely destroyed never if you trust in him you know ipinu olorun you know o je ayeraye ti tun ma fi kuro laye yin ti wa tun fi di orun ipinu yen si wa lori re you know ko le baje lai lai niwon igba to ba gba gbo ti okan re ro mo niwon igba to ba di mu ni gbogbo ona ere ki o si fa eni to mo nsa o nje o de si fun awon ojeun ṣùgbọ́n bíbélì sọ wípé ohun gbogbo ń bẹ ní ìkáwọ́ ọlọ́run tó ń ṣàánú ẹni tó ń ṣàánú ọlọ́run tó ń ṣàánú ẹgbọ́n mẹ́yẹn ọlọ́run ká Genesis chapter 2 verse 17 ọlọ́run kìlọ̀ fún ádámù àti éfà ó kìlọ̀ fún éfà wo mo o ti yan ohun tó dá ni mo yàn fún ẹ o ti rí ọgbà tó dára ohun tó yàn ni mo dẹ̀ yan fún ẹ mo fi fún ẹ ní abẹ́ orí ọ̀fẹ́ ṣùgbọ́n sórí igi yìí sórí pé òun náà ní èso igi tó ń ba àyànmọ́ jẹ ni yes the tree that destroy destiny sórí èso ara ẹ ò gbúdọ̀ jẹ ọjọ́ tó bá jẹ àyànmọ́ rẹ máa bàjẹ́ ọjọ́ tó bá jẹ ló máa kú ẹgbọ́n mi ẹ̀yàn ọmọ ọlọ́run ijó mọ̀ wípé ikú kan wà tó jẹ́ wípé bí ènìyàn bá kú ó wà láyé lóòótọ́ ṣùgbọ́n kò lè rí àyànmọ́ múṣẹ mọ́ nítorí pé ó ti jẹ ìwọ rẹ̀ ikú kan dẹ̀ wà tó jẹ́ wípé ènìyàn kú á kúrò nínú ayé yìí ọ̀pọ̀lọpọ̀ ní aláyànmọ́ sà nítorí àṣìṣe wọn nítorí ìgbé ayé tí wọ́n ń gbé tí ò tẹ ọlọ́run lọ́rùn wọ́n pa àyànmọ́ wọn wọ́n fi ọwọ́ ara wọn ba àyànmọ́ wọn jẹ́ ẹni tó yẹ kó mú sùúrù fún ara rẹ̀ ẹni tó yẹ kó máa gbé ìgbé ayé àlàáfíà fún ara rẹ̀ pẹ̀lú gbogbo ènìyàn bẹ́ẹ̀ni nítorí àwọn ìwà ìbìkítà nítorí ìwà ẹ̀ṣẹ̀ nítorí ìgbé ayé tí ò dára tó ó ba àyànmọ́ tó dára ó bà á jẹ́ fún ara rẹ̀ kò ní ọ̀la mọ́ ẹgbọ́n mẹ́yìn ọmọ ọlọ́run ìjẹ́ mọ̀ wípé ọlọ́run dá àwọn ènìyàn rẹ̀ dáradára ni ọlọ́run dá ohun gbogbo tí ó dá atóbìnrin àti ọkùnrin dáradára ni ẹgbọ́n mi sà ìjọ lóòótọ́ gbogbo ó ṣe é ṣe ká má jẹ olówó
ṣùgbọ́n

0: náà mi ni wi mímọ́ wi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí ayé di ẹrù wúwo lé lórí torí àjàgà rẹ̀ rọrùn òun níjọ casa apostolic church ini center montel of destiny restoration tó wà ní ìgbàjọ walushi street ìwárọ̀kà àkókò nípínlẹ̀ ondo wípé gbogbo ènìyàn níbi tọ́lọ́run ọba ti ń lo wòlíì rẹ̀ bí o alámòye kò ṣeun tì ní agbára àdúrà nínú ilé ìjọsìn ọ̀hún bí àwọn àkókò ìsìn wa ti lọ nìyí o ọjọ́jọ́ tuesday ni ẹ̀kọ́ bíbélì bẹ̀rẹ̀ láti aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ wednesday àkọ́kọ́ lóṣooṣù òun ni àdúrà orí òkè pẹ̀lú ìfàmì òróyàn ní orí òkè tó wà ní ìsàlẹ̀ ilé ìjọsìn wa bẹ̀rẹ̀ láti aago méje òwúrọ̀ sí méjìlá ọ̀sán ìfòròróyàn yóò wà fún gbogbo ènìyàn every wednesday òun ni àdúrà orí òkè ọjọ́ kìíní ọjọ́ kejì àti ọjọ́ kẹta ní oṣooṣù òun ni ìṣọ́ọ̀rù àgbàyanu máa ń wáyé nínú ilé ìjọsìn wa friday tó kẹ́yìn lóṣooṣù òun ni àdúrà ọ̀sán kan òru kan ìyẹn last friday of the month friday àkọ́kọ́ lóṣooṣù òun ni àgbàyanu àdúrà fún gbogbo àwọn obìnrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ìrọ̀lẹ́ ló máa ń wáyé sunday kẹta nínú oṣù òun ni àkànṣe àdúrà tá a pè ní I possess all my possessions aago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán ló máa ń wáyé ìfòròróyàn yóò wà fún gbogbo ènìyàn ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ni àdúrà ìrìn ọ̀run bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ títí di aago mẹ́jọ àdúrà àṣálẹ̀ ògo tí ń gbé ògo mi sunday tó kẹ́yìn nínú oṣù kẹta ni ló máa ń wáyé aago mọ́kànlá àṣálẹ̀ sí mẹ́ta òwúrọ̀ aago mẹ́jọ sí aago mọ́kànlá òun ni ìsìn ọjọ́ ìsinmi nínú ilé ìjọsìn wa ìwọ náà gbìyànjú kó darapọ̀ mọ́ wa nínú ilé ìjọsìn wa lénìí kó lè mọ̀ wípé rere lolúwa.
1: Orúkọ Jésù.
2: Amen.
1: Ọlọ́run gba ọ̀pẹ wa.
2: Amen.
1: Ọlọ́run gba ẹ̀yìn wa.
2: Amen.
1: Bẹ́ẹ̀ ni Jésù kalẹ̀ wa.
2: Amen.
1: Ọlọ́run bá wa sọ̀rọ̀.
2: Amen.
1: Jésù olúwa wa.
2: Amen.
1: A gbé Ọlọ́run ga.
2: We exalt God.
1: Fẹ́ sọ lórí ìṣòro òní.
2: I want to talk on the problem today.
1: Ayọ̀ọ́lá.
2: Joy of tomorrow.
1: Ìṣòro òní.
2: The sorrow of today.
1: Ayọ̀ọ́lá.
2: Joy of tomorrow.
1: Kò máa ní lọ́kàn pé ìyẹn máa ìṣòro máa ń wà.
2: If you don't know that there will be problem.
1: O lè pass.
2: You can't pass.
1: O kò sọ́gbọ́n tí èèyàn lè ta.
2: There's no way.
1: Wà á dojú kọ nǹkan kan.
2: You are going to face something.
1: Kò tó ṣẹ́gun.
2: Before you overcome.
1: Wájà.
2: You are going to fight.
1: Bẹ́ẹ̀ mo sọ fún yín.
2: That's the truth.
1: Kò tó gbọ̀n pa ṣẹ́gun.
2: Before you be given that rod of
1: victory. Congratulations.
2: Congratulations.
1: O ti jà.
2: You are fought.
1: Nínú ẹ̀mí ni o.
2: In the spirit.
1: Ọ̀pọ̀ ohun tá à ń là tá à ń ṣe ìjà ni nínú ẹ̀mí.
2: Things you are passing through is by fight in the spirit.
1: Inú ogun.
2: In the warfare.
1: Ni àwọn bàbá ńlá wa ti gba ìṣẹ́gun.
2: Our forefathers got victory.
1: Mọ́mí kì í ṣe inú ayọ̀.
2: Not in joy.
1: O mo fi sọ pé ìṣòro ò ní.
2: At the sorrow of today.
1: Ayọ̀ ni lọ́la.
2: The joy of tomorrow.
1: Kò sí bó ṣe lè rí tí wọ́n fún ẹ̀ bá ní lọ́kàn pé no.
2: No matter what if you have it in mind.
1: Mo ń dojúkọ ìṣòro.
2: I'm facing problem.
1: Ayọ̀ ni lọ́la.
2: There will be joy.
1: Ìdí ni pé.
2: Reason be that.
1: Ọjọ́ ọ̀la ẹ̀ ti bright.
2: That future is very bright.
1: O bẹ̀rẹ̀ sí Olúwa dàrú náà.
2: On Saturday the work of God is going to scatter.
1: Sọ̀rọ̀ kó rọrùn ni wa kọ́ di ní bẹ̀rẹ̀ sí Olúwa. Kíákíá o ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ti ń dán. Ẹ sùn ẹni yà padà jìyà.
2: That person will suffer.
1: Díẹ̀ díẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ wà á kọ́kọ́ ni lọ́kàn pé ìṣòro ò ní.
2: As I started gradually you know that there's problem today.
1: Ayọ̀ ni lọ́la.
2: That will bring joy tomorrow.
1: Kò sí ọgbọ́n ẹ̀.
2: No way.
1: Mọ́mí wà wá faraga.
2: And you endure it.
1: Wà á máa sá eré.
2: You'll be running the race.
1: Láwọn tó fi omi jẹ́
2: fún mi. They don't have a song with tears.
1: A máa dùn pé.
2: It will be painful to you.
1: Graduate ni mo dẹ̀ jẹ́.
2: I'm a graduate.
1: Kìnìún báyìí bàbá kan bọ̀ láti Canada wọ́n ní kó gbogbo ìwé ẹ̀rí mẹ́ta tínú ẹ̀dùn sí bọ̀ wọ́n ní kó tutù sọ̀kalẹ̀.
2: A woman was traveling from Canada. He was to throw away his three most precious certificates.
1: Kóhun ti kọ wáṣẹ́ ńlá kan gbúgbà.
2: Just to get the very serious job.
1: Wọ́n ní kó yá jùlẹ̀ láti
2: inú aeroplane.
1: Aṣẹ́ Ọlọ́run pa fún.
2: The law commanded
1: him. Ó wá kájọ pé ṣe àìdáàbá.
2: And he was now thinking maybe he can still
1: make it. Hello wo báyìí.
2: Go and check him now.
1: Ó wà lára àwọn region wa.
2: One of the regional
1: pastors. Tọ́ ti dàgbà lọ ti tọ́ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tán wà Ọlọ́run ti bless
2: him. Nothing is looking for the Lord has blessed.
1: Ọlọ́run ló ṣiṣẹ́ náà.
2: It is the Lord that did
1: that. Psalm 126.
2: Psalm 126.
3: Nígbà tí Olúwa mú ìkó lọ sí ó ní ìpadà.
1: Nígbà tí Olúwa mú ìkó lọ.
2: When the Lord restored the captivity.
1: Ogun tó bá jà.
2: The battle you fight.
1: Lóru.
2: In the night.
1: Ó máa ń farahàn.
2: Used to manifest.
1: Ogun téèyàn jà nínú ẹ̀mí.
2: The spiritual battle.
1: Ó máa ń farahàn nínú ara.
2: Manifest in the flesh.
1: Òun ló fa tó bá ti jagun nǹkan tó lajú báyìí.
2: And that time when you fight the battle, be careful the way you fight it.
1: Kíyèsí ọwọ́ tó mú.
2: Be careful the way you handle it.
1: Ó dàbí mo fẹ́ jẹun lójú náà àbí mi ò jẹun. Padà farabalẹ̀ jókòó.
2: Flashback.
1: Má jáde síta mọ́.
2: Don't go out.
1: Ṣé mo jẹun àbí mi ò jẹun.
2: Do I eat or I don't eat.
1: So that wa padà fèsì ogun yẹn padà Olúwa. Mo fẹ́ padà jagun yín padà.
2: Lord, I want to face this battle and overcome it.
1: Òun ló máa jẹ́ kí ènìyàn padà ní ayọ̀ lọ́la.
2: And that will give you joy in the later
1: end. Kò sí ẹni tí ń ní ìlàkọjá kan.
2: There's no one without experience.
1: Kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè rí sáà.
2: No matter how strong the person is.
1: A farahàn nínú ara.
2: It will manifest in the flesh.
1: Ẹlòmíràn ó jẹun ó ní kíní kan ṣe ogun tó bá ti tá bá ti jà.
2: The battle we fight is a wrestle.
1: Kò sọ́gbà kí o tó tún nípa tó
2: nípa ara. There's no way to not manifest.
1: Yẹ sóyà.
3: Àwádà bí ẹni sí ńláàlá. Nígbà náà ni ẹnu bá kún fún ẹ̀rín.
1: A kún fún ẹ̀rín. Ṣùgbọ́n ní ìbẹ̀rẹ̀ kò dáa.
2: At the beginning it wasn't easy.
1: Kí ni mò ń là kọjá?
2: What am I passing through?
1: kilo nla koja.
2: What am I passing through?
1: Mommy ayoni.
2: Mommy to bring joy.
1: Aje ni wa nle wa ayoni.
2: Which is in our family.
1: Ko sita won gbogun timi ayoni.
2: The way you against me it is joy.
1: Eni ni mi lara. Esa ton ba ni o lara esa won promote yeni.
2: It wasn't the trouble me to bring promotion.
1: Awon ni lara kun wa fun eni agbara lati le de awon ebi kan to je pe ton ba ni o lara nibe yen. O mama ohun to be la koja nbe oni le la koja.
2: There's some try that if they are not possessed to you, you not be able
1: tori
2: to
1: tori awon ton la to le la be koja ni awon akekanju.
2: Because those that can pass through it are those that are very
1: well there near me akekanju.
2: You have that spirit of it.
1: Won wa train ni e.
2: You have been trained.
1: Eni e wa treat you dey be pay or bad gan.
2: You be treated badly.
1: Wa ma we pe
2: wondering why
1: baba buruku ni.
2: He's a bad man.
1: Mama ki se baba buruku.
2: Not a bad man.
1: Anything opportunity ton ba to ba ne
2: ba ya
1: pa o le ba ni o me wa pade.
2: Maybe you can meet 10 people.
1: Ko si gbogbo e kan to ba ko e to ni
2: tun. Lesson that is not meaningful.
1: Ẹ̀kọ́ ló ń kọ́ mbẹ̀.
2: You are learning there.
1: Torí pé ayọ̀ wà lọ́la.
2: Because there is joy tomorrow.
1: Sọ Ọlọ́run mọ̀ pé a máa la nǹkan kọjá.
2: I know that there will be an experience.
1: Mami, o mọ o.
2: He knows.
1: O mọ o.
2: He knows.
1: O mọ o.
2: He knows.
1: O mọ o.
2: He knows.
1: Yẹ tẹ̀lé síwájú.
3: Àti àwọn wá kọrin nígbà náà ni wọ́n wí nínú àwọn kẹfìrí pé Olúwa ṣe ń la fún wa.
1: Yes.
3: Olúwa ṣe ń la
1: fún wa. Ṣe ń la fún wa.
3: Nítorí náà. Àwa yọ.
1: Mọ̀mọ́ wọn yọ ní ìbẹ̀rẹ̀ o.
2: We are not rejecting our beginning.
1: Ọmọ yín máa ṣe ẹrú fún 200 ọdún.
2: Your children will be slaves for 400
1: years. Bọ̀dá wọn fi 30 sí.
2: And they not put 30 into it.
1: Mọ̀mọ́ àwọn Israẹli ṣe wọ́n sì rú fún 430 years.
2: The Israelites are for 430. 430 years.
1: Lọ sáàsì Bible is 430.
2: They added 30 years to it.
1: Ẹ padà wọ́n padà kúrò mẹ́ náà.
2: They left there thereafter.
1: Kí ló wá ń là kọjá tó sọ ẹ̀rọ ìdàkudà tó sọ ẹ̀rọ ẹrú babaláwo tó wá ń sàkiri tó fi ara ọkàn ara ẹ balẹ̀.
2: They don't put your mind to rest.
1: Ẹni tó lówó tó ẹgbẹ́ tó abúlé tó wọ́n forí ẹnu pé ìwọ náà ò lè lówó ni.
2: They don't say that or conclude that you cannot make
1: it. Alábọ́lá ti ń gun mọ́tò kí ló kàn ẹ́ pẹ̀lú mọ́tò tó ń
2: gùn. Inside the vehicle was your business with
1: that. Àbí kó sàṣì gbé ayé ẹ.
2: You search your lifestyle.
1: Pé ọ̀la mi.
2: That my future.
1: Ọ̀la mi.
2: My future.
1: Ó ní mo ti mọ̀ ó dá mi lójú. Bẹ́ẹ̀ sì ni oyé mi yé ké. Bọ́jọ́ òní bá tilẹ̀ koro, mo mọ̀ pé ọ̀la ni a dá. Ẹnìkan tó ń sọ̀rọ̀ yẹn ọ̀la ya dá. Mi ò mọ̀ mọ́ ṣe gbógun tì ọ́ tó. Mi ò fẹ́ mọ tó ń là kọjá. Mi ò fẹ́ morísun ìyà tó ń jẹ ọ́. Ẹlòmíì láti ìbẹ̀rẹ̀ ni ìyà ti ń jẹ. Mami, àwọn èèyàn sọ fàṣà. Ọ̀gá kan ní dáadé oní láti bí jẹta olóòmọ nǹkan tó ń fẹ́ jẹ. Ẹ̀sà mi ò mọ tó ń gba omi jẹ́
2: lójú rẹ̀.
1: Ẹ̀sà tó wá sọkún akọ.
2: Making you to cry.
1: Odidi akọ ni ọkùnrin. Odidi obìnrin tó ń sọkún.
2: Mo
1: kéde ẹ̀ báyìí.
2: I announce now.
1: Lábẹ́ ohun tó ń là kọjá
2: yẹn. Passing through.
1: Orúkọ Jésù
2: Kristì.
1: Ayọ̀ wọbẹ̀.
2: Amen.
1: Ọjọ́ ọ̀la yín ó máa dà.
2: Your future shall be great.
1: Wọ́n fẹ́ wọ́n kọ̀.
2: Either they like it or not.
1: Olúwa ni ohun tá a bá ti sọ létí
2: hun. Lọ sẹ́ wọ́n tẹ́ wá ṣe ní
1: sẹ́. Númẹ́rì 40:28.
2: Number
1: 20. Olúwa ni ohun tá a bá ti sọ.
2: Wọ́n sẹ́ wá ṣe.
1: Bàbá Ọlọ́run báyìí ló sọ bẹ́ẹ̀.
2: Bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ẹ̀dí ti sẹ́.
1: Má gbà.
2: Don't allow it.
1: Pé wàá kú sọ̀nù.
2: Are you going to die for it?
1: Má gbà.
2: Don't take it.
1: Tí ayé ò ní dá. Àwọn tó dúró síwájú.
2: Those that stand before you.
1: Tó wọn ò ní dá.
2: That they say no.
1: Ọjọ́ ọ̀la ò ní dá.
2: Your future will not be great.
1: Wọ́n máa kú lọ́dọ̀
2: yìí. Ìṣàlàyé ni sẹ́.
1: Yes.
3: Wí fún
1: wọn pé.
3: Olúwa wí pé.
1: Ẹ máa gbọ́ o.
2: Listen to me.
1: Ìwọ́ tó ti ra rẹ̀ pé máa gbọ́ mi o.
2: You don't need to yourself.
1: Mami, mo sọ pé o máa dá a fún mi.
2: I say it shall be well with me.
1: Ìgbà tí mo gbà sí Olúwa.
2: When I took the loss.
1: Olúwa máa ṣe.
2: The Lord will do it.
1: Bẹ̀tì ràn mí lọ́wọ́.
2: You help me.
1: Mo fúnra mi sọ̀rọ̀.
2: I said it myself.
1: Olóhùn tó o bá ti wí.
2: Ṣé wọ́n sọ wá yìí ṣe?
1: Má sọ nǹkan bí síra ẹ̀ mọ́.
2: Don't say evil against yourself.
1: Ó sì máa dá.
2: It shall be okay.
1: Bẹ́ẹ̀ni sà.
2: That's it.
1: Bó ti wù kó le tó.
2: What a tough it is.
1: Àmọ́ níjà kulẹ̀ tún bẹ̀rẹ̀.
2: You have disappointment, start again.
1: Tún bẹ̀rẹ̀.
2: Start.
1: Ẹnikẹ́ni ẹ gba fọ́ọ̀mù.
2: The man took form.
1: Ẹ̀mẹ́wàá.
2: 10 times.
1: Bẹ́ẹ̀ni máa gbà.
2: Take it.
1: Ìgbà mi oníkòsò owó mo fún lówó yẹn.
2: I said no money.
1: Ó padà débẹ̀ sà.
2: He got there.
1: Ọmọ wọn dání máa change course.
2: I said we change course.
1: Ó change course.
2: We not change course.
1: Ibi star ẹ ní.
2: That is your star.
1: Lọ́ọ̀yà ló máa ṣe jẹun.
2: Bẹ́ẹ̀ lọ́ọ̀yà.
1: Mami o de ṣe.
2: Ani I did it.
1: Torí pé ọmọ ẹ̀ pé ọ̀la o máa
2: dá. Because
1: he knew his future
2: to be great. Ẹni tẹ́ ń gbọ́
1: mi mo kéde ẹ̀. Wọ́n máàkì ẹ̀ lónìí.
2: It's been marked today.
1: Tó o máa ní ọ̀la tó dáa.
2: That you have a very bright future.
1: Ojú ọjọ́ rere.
2: That good future.
1: O máa wá sọ̀dọ̀ ẹ̀.
2: I come unto you.
1: Yes.
3: Wí fún wọn pé.
1: Wí fún wọn pé.
3: Bí Olúwa wí pé. Bí mo ti
1: bi mo ti wa o yes
3: bi eyin ti so di etin
1: be se to letin mi
3: be lemi o se si
1: ko ni da faje
2: you shall be not be well with
1: da fokuku
2: shall not be well with da
1: olu ani bo se so letin
2: so have your said in his
1: no ma se da
2: so shall he do
1: gbogbo to wa lokan
2: yin
1: 2026 sirere o
2: for good
1: o ya lo se
2: ah
1: ah o ya lo se o o ni kuku ya won ni pa e so o rere to waye wa se e
2: gbo
1: won ni le ri e da duro
2: o shall not be stopped
1: ene ba be da duro ma para e pa ogun le o ni ka o e pa ogun ale le o ni ka o won ni ri o da duro ene ba do wo
2: we ever try it
1: mommy in na ma mu ma so pe mo lola
2: say I have a future
1: oni baba mo lola aye mo pe mo lola emi mo sise agba.

0: bàbákẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbákẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbákẹrẹ wà ní ọkàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tún máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbákẹrẹ wà bàbákẹrẹ wà wà pé mi débẹ̀.
1: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé máa pè ní Babakerewa, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà, kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
1: Phone number mi 08164122777.
3: Kí ni a mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dáa fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Oògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ baba ńlá wa ni. Baba wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gula. Bàbá kéré wà.
2: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164122777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
1: Babangana, Babakerewa.
2: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Phone number mi 08164122777.
3: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́. Tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
2: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Babangana, Babakerewa. Phone number mi 08164122777. 08164 12
4: 27 77.
5: Èmi ọmọ yín náà ni o, Jolly Jani. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
6: SELARIE salary.
5: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: TURNERIC turmeric.
5: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
8: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
1: SELARIE Salary.
0: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
1: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
3: Àmì àṣẹ ọlọ́rọ̀ba mi mẹ́sàn aṣọ òkun ayé ojú ni má lè ara ojú bá mẹ́lẹ̀ kedere torí n tó fẹ́ rí tó sì ríbi tá à ń rè dandan ni kó n tá à ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Aláúsá Ventures tún ti dé o láti ìlú Kano bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi ni la òní wọ́n tún gbé wá lẹ́dọ̀ àwọn mẹ́sàn gbogbo aṣọ òkun ayé aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, etí tẹ̀ ń fi ń gbọ́ mi kò ní di tẹ́ màá náwó lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláúsá Ventures.
3: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni, kí ni pàtàkì ojú lára gan?
4: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tá a bá ń lé owó tá à ń lé ọlá ojú náà láfi rí náà débẹ̀. Torí náà a ò gbúdọ̀ fi ọwọ́ bí ti ká fi mú ọ̀rọ̀ ojú.
3: Aláúsá Aláúsá gbogbo Kánò gbogbo náàtì ni wọ́n ti mọ ti jẹ́ Aláúsá ń pa àtọ́jú ojú láìpẹ́ yìí. Ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ sì ṣètọ́jú wọn, kálukú wọn, wọ́n sì wà lálàáfíà.
4: Pẹ̀lú ògùn lọ́dọọlọ́.
3: Kí làwọn ń tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan?
4: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni, àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
3: Bó o wa lélẹ́yìí ṣe rọrùn, ìjọba ló gbé lẹ́yìn kalẹ̀ ni, àbí aládàáni iléeṣẹ́ Aláúsá náà ni?
4: Iléeṣẹ́ aládàáni náà ni, lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
3: Bó o lọ sì jẹ́ pé lórí ojú, o lè yín ni ẹ mú ń bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
4: A lọ́nà méjì, nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
3: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú tí ó wà?
5: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 18th, ọjọ́ 18 oṣù kẹfà tá a wà yìí, àti ọjọ́ Friday on the 19th, ọjọ́ 19 oṣù kẹfà tá a wà bákan náà. Ọjọ́ méjì péré ni àǹfààní yìí yóò fi wáyé.
3: Ní ètò ìtọ́jú ojú, àyẹ̀wò ojú yóò fi wáyé, ibo ni yóò ti wáyé?
5: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A Division nínú ọgbà Cultural Center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko. Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 18th, ọjọ́ 18 oṣù kẹfà tá a wà yìí, àti ọjọ́ Friday on the 19th, ọjọ́ 19 oṣù kẹfà tá a wà bákan náà. Ọjọ́ méjì péré ni àǹfààní yìí yóò fi wáyé.
4: 070 60 47 80 37.
3: Ẹ bá ń tún pè.
4: 070 60 47 80 37.
3: Ìbá bá ń sọ ń pa ojú, kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu?
4: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara, látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí, àwọn tó yẹ ká mójútó, tá a mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
3: Ojú ọ̀pọ̀ máa wa mi.
4: Lẹ́lòmíì àṣẹ dẹni tí ò rí
3: nàmọ́. Ìmí ọ̀ máa wa pin, ìmí ọ̀ máa wo bàlàbàlà.
4: Bẹ́ẹ̀ni.
3: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
4: Lóríṣiríṣi.
3: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dì gan gbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lè ṣe tán láti ṣe fáwọn èèyàn?
4: Pẹ̀lú ògùn lọ́dọ̀ọ̀lọ́.
3: Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
4: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
3: Lẹ fẹ́ kàn náà wá.
4: Lọkùnrin lóbìnrin lọmọdé
3: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
4: Bẹ́ẹ̀ni 3,000 ni wọ́n fi gba fọ́ọ̀mù.
3: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
4: Bẹ́ẹ̀ni 3,000 naira péré.
3: Lẹ́yìn 3,000, èlò ni wọ́n ṣe àyẹ̀wò?
4: Kò sí nǹkan kan mímọ̀.
3: Èlò ni wọ́n ṣètọ́jú?
4: Àyẹ̀wò ọ̀fẹ́, ìtọ́jú ọ̀fẹ́ ni.
3: Aago mélòó lè tó yí ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́?
4: Láti aago méje àárọ̀ títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
3: Wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù, wọn ò ní sanwó kankan.
4: Rárá papọ̀.
3: Ẹ sì ní ìṣèjọba lọ́ran yín.
4: Iléeṣẹ́ aládàáni.
3: Ẹja sẹ́ra ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé?
5: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A Division nínú ọgbà Cultural Center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko. Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 18th, ọjọ́ 18 oṣù kẹfà tá a wà yìí, àti ọjọ́ Friday on the 19th, ọjọ́ 19 oṣù kẹfà tá a wà bákan náà. Ọjọ́ méjì péré ni àǹfààní yìí yóò fi wáyé.
4: 070 60 47 80 37.
3: Ẹ bá ń tún pè.
4: 070 60 47 80 37.
3: Àdúpẹ́ lọ́lọ́run, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi bèèrè torí pé ọ̀rọ̀ ojú kìí ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú. Àfi kí Elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sóòkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ́dọ̀ yín?
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37.
3: Ẹ bá ń tún pè.
4: 070 60 47 80-37.
3: Iléeṣẹ́ wo lọ ṣe àgbékalẹ̀ àǹfààní yìí náà?
4: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
3: Lábẹ́ dókítà
4: Dauda Kwande.
3: Ojú ò ní tì í ṣá, orúkọ tí ga ti jẹ́.
4: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
3: Àpapọ̀ iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá, bóò ló ṣe jẹ́?
4: Bẹ́ẹ̀ni sà, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
3: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀.
4: Bẹ́ẹ̀ni sà, èmi
3: ni mo máa gbé. Bí wọ́n ó ṣe rìn.
4: Bẹ́ẹ̀ni.
3: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́.
4: Bẹ́ẹ̀ni sà,
3: ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
4: Bẹ́ẹ̀ni sà,
3: ẹjẹ́ yọ̀ǹda yín ó làwa náà ti gbọ́ wọn o. Ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nà eré lẹ́dàá o. Àní wà lóòkun ayé. Ẹ kú ìkà.
2: Ọkùnkùn ọ̀dà má sọ mi sọ. Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
8: Me and Maggi,
7: so good together.
9: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yìn tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
10: Ẹlẹ́dùnmarè mọ̀ gbà mí tá wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún ta mo ṣẹ̀ okokòkó oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kéré okokòkó èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀ kí lè ṣe mi Ẹlẹ́dùnmarè ṣàánú mi.
11: Ọ̀rẹ́ wa kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
10: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn lọ́dún tó kọjá okokòkó mi jóná gudugudu tọdún yìí pàápàá tún wá lékè ńkà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ.
11: Ọ̀rẹ́ wa ṣé bí mo ti sọ fún ẹ bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó jèrè púpọ̀ iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà wọ́n ta ìkórè ìkórè ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá ohun ọ̀gbìn bíi kòkó kòkúmbà ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún bó o ti sọ ń duta náà ni bó o ti sọ léṣì náà nu o tún ti gbé edé lónìí àbí ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbàǹtì ẹ ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún ẹ ǹlẹ́ o bàbá àkórè ìkórè kọ́ ìsọjí ni ara ń kan gaza o má jẹ́ nǹkan ra tèmi mọ́ o.
11: Jẹ́ ń tún ajá ẹ sí bá a bá ti fi ìkórè fẹ́ kòkó gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
10: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi ṣùgbọ́n níbo o gan lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
11: ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
10: Ó dá o jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀ torí dán wo báyìí olóbìyàn ọ̀kẹ́rẹ́.
11: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀ dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
10: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kò kọ́ ẹ̀ báyìí olómọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
11: Bàbá àbèjì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè perégedé ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
12: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ìdábẹ̀yàn kan. Ọ̀rẹ́ ìdábẹ̀yàn kan ni ọ̀rẹ́ tí ó rí ire tí ò ní fọ̀rọ̀ eré han ara ẹ̀. Ọ̀rọ̀ eré ni wọ́n ti fi hàn yín o. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó, ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kéré oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà. Èrè lámọ̀ jẹ́ o, àní ṣàṣe dànù.
9: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀ ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited àwọn ni wọ́n ń ṣe ìkórè.
13: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kórọ́nà báyọ̀ oje ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi. Tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
14: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20-30 kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wòrò àwa ní rẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dudu Yemi Lane, opposite Yemekun Grammar School, ni ilu Akure, tabi ko pe mi sori ero ibanisoro mi yi. 07-064-60-6419. 07-064-60-6419. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba nlo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin ewa won baba wa ewa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba sin won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se arawa be ni kankan oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07-064-60-6419 alaafi arawo ni bipi abia oju
15: Guy, why you didn't smile like this? Waiting happen.
16: Cause I don't win trip to go abroad.
17: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
18: Keep it locked on Adaba FM.
19: Oh yeah, shoppers, make una hear correct this. Maggi chicken flavor promo, don't land do.
20: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
19: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
20: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
19: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
21: Offer valid while stocks last.
19: Me and Maggi, so good together.
22: Live it, my father.
23: ADABA
22: 89 Adaba.

0: bami ajeru logun e ka bo sori eto
1: e ku le olotu adura yin agba okan yin abale re ato yin lowo
0: amen
1: ajobara lope
0: amen
1: okan wa abale arije arimu
0: ase edumare
1: mo eyan mo nigeria lokunrin lobirin mo ki yin o mo ko nile mo ki alejo mo ko okunrin mo ki obirin arimo pe ko se nkan to ni bere ti o ni opin bo te je pe laye bo se nmi lọtun to mi so si mo ri mo pe igba eni gbogbo nkan boya idile yen gan to ifa fun alaiti so pe oni igba mi igba oni igba le ni da nyoko oni igba ni won da bo oni igba le ni yan da gbin so oni igba nu igba ni won da je oni igba le yan da lo ile oko oni igba kan na le ni yan da si mi ile oko le lo gbogbo wa papata la ni igba rire ni ile aye okan gbogbo wa bale bo te je pe bi laye o se mi so tun to mi so si igba to yi na mo pe igba rire n bo lona gbogbo ribodiyan ile to n sele olodumara ba wa ka wo edu kuro ire ade fun wa okan wa bale arije ari mari na ri lo mo ki okunrin mo ki obirin mo ki oga wa ejini asam to ba wa gbe soke to ba gbe se odo lojo mejo mejo e akandu koni koni mu yin lowo o mo ki baba wa na to mogun olubunmi kini wa akoko okan yin abale o e sagba wa kale o sire ato yin lowo ile ise radio na adaba mo ma ki yin o mo ki oga wa martins titi de eni to kerejo ile ise agba na ni wole ise yi o ile ise atubo ma ni itesiwaju eni ara ta obulu na mo ma ki yin o tori ibe na lemi na dagba so mi tobulu ni mo mu onje tobulu ni mo onje iwo tobulu e koni baje mo wa omo ki oba mo ki doye ibe orun mi lo ni ato fifun ni sokun aro oni igbale pinle oro ni sokun kon tete mo murin leun onu lo de fa fun adero mokun e tin so mo oni alana kan isuru ekun omo ni jesun won ni ko wa rubo ko wa tubo pe a dolo opolopo omo ni ile aye o wa ni ki baba la okun oyan ni nkan ebo babalawo wa je ko mo pe ko lo ni adeye pe ko fi rubo won so fun pe ko lo ni eku e mo pe ko fi rubo won wa tun yan ni ewe faloko o wa gbo o wa rubo babalawo wa se sise fa ibe won wa se fun aderomukun wa da olopolopo omo ijo la aderomukun jo ayo ni yo o nya wa wo yen fa o na sa wa wo o ni akin fe omo ku leyin sese kiti o na omo yiye la n ba ni ile e mo oni omo rire la ba ni le titi gbogbo wa o okan gbogbo wa bale ire ato wa lowo ani wa ka tori ile ta ri koni bo sofo mo wa lowo ani si je ade ni se mu ba che sun ba che nji lolodumore a ma ton si sise wa loloko ojo kan emi ni ajeru loogun lati lu togbulu ti gbogbo eniyan mo si o ma jawe so loruko ilu togbulu ni mo takun mo le si ti mo tin sise elewelegbo ti mo tin ja ti mo tin tu ti mo de tin de olodumore ni ba wa che kin se mimo se wa tori to ba je mimo se wa ni a ti se be ni pe o sun eniyan ti kuku mo pe nkan to olodumore ba ti lowo si ise okin ni acheti pe ko de kin sun olodumore ohun da se npe so ninu gbogbo igba pe oru ogbon kogbon e ba wu ke eniyan gbon pe imoran ke imoran e ba wu ke eniyan mo pe eniyan ba ti le fi to olodumore to ba ti se fi chete akoko arimo pe gbogbo nkan la rorun fun eniyan lati se baya idile le ti fa fun alaiti tetri fi so oni orisa lalaba mo ni olodumore lalache oni baba soro soro ka fi to olodumore cha akoko ko di fa fun baba alaba eka itin lo soko eredun so baba leka ni lo soko eredun won ki fi to olodumore ki o ma fi se akoko o arimo po olodumore ni akoko olodumore na la na gbe si waju ta fi se akoko ninu ohun gbogbo to fi je pe in gbogbo je wa se gege bi oro ti mo so lekan to ba le eniyan to wa wa bo ya lokunrin na bo obirin na omode ni agba ni to ba fe ninu oro ara e ki se ni toro ara e ti so en toro ara e ba ti sun ko joko le ara e ni toro ara e o ba ti sun oni ka ni ye gbinyanju ko kan si wa ni ilu itogbolu a ba be olodumore ni bi to olodumore ti n gbo ifa landa a kin pe so yin ifa landa a kin so pe ka bu eda ifa landa a kin wo glass tabi ka so pe boya oni nkan mi ta tun so pe an wo kan ti o fa ba ti so fun wa ohun la gba eniyan ni yanju le lori pe ke eniyan lo che yala ni party ilera kan ni a so fun eniyan la gba ni amoran le lori pe ona bele ni ka eniyan wo ona bele ni ko ma wo lori ise ni lori omo ni abi lori oko ni abi ona mi to sa je nkan to eniyan ba ti ni igbagbo le lori pe olodumore le ba oyanju oro e lati ara elewe ohun egbo ka eniyan gbiyanju ko kan si wa nilu itogbulu number kan jojo to je number titi wa ohun ni 07063012816 070 0803012816.
0: Ẹ ṣeun bàbá mi ajẹrùlógún nílùú ìta ògbólú lọ́la ẹlẹ́dùnmarè ewé a máa jẹ́
1: àṣẹ
0: a sì máa júṣe fún yín
1: àṣẹ
0: bàmí ẹ ti sọ fún gbogbo ọmọ nàìjíríà pátápátá tá ń gbọ wà nùlé bẹ́ẹ̀ náà sì ti gbọ́ nọ́mbà tí wọ́n á pè tá bá fẹ́ wá yín wá ìdí ni pé tẹ bá fẹ́ wá bàbá wá ẹ pé bàbá sórí nọ́mbà tí wọ́n pè yìí kó tó dàbí pé ẹ̀ ń gbéra nílé bàmí ẹnìkan ó mú ọ̀rọ̀ wá ọkàn ta àtẹ̀jíṣẹ́ kan sí mi ipe o n bere bi ikan se lo o ni baba teyan ti n ko ile ti o wa dabi eti ti o le ko lako pari mo to ba ti wa ri owo ikan miran la ma ya owo yi si koni ya si ori ile to n ko mo o ni je asiri wa tan le se funrufe ni be
1: asiri be wa ninu ifa olotu to ba leni to se ba ni pe o nko le lo bo te ti bere ile to ba ti ni ile awon baba wa ma se asiri yen ni igba yen ton ba ti se bogo se nje to lodumore ojo togan ba ti bere ile ogo ogo oke bere ile ko ma ye ri e alako ki gbe le onile so to ba je pe ton ba se asiri yen ton ba se fun eni yen bogo se nje ti olodumore oba eni yen na ba won da ni to je pe won fi panu le ri ile e ta le so pe ile ti teun lele asiri wa gẹgẹ bí àwọn baba wa ti ń ṣe láyé àtijọ́
0: baba wa àtẹ̀jíṣẹ́ tún wà ó tí wọ́n tẹ̀sí wa wọ́n ní ètò iná ń gbọ́ tanfiráyè ti àtẹ̀jíṣẹ́ yìí ẹni ẹni olóòtú òmòkèyí o ò ní ẹkú iṣẹ́ gidigidi ó mo sì kí gbogbo ọmọ nàìjíríà tó ń gbọ́ ètò yìí ó ní orúkọ mi ni madam titi layo láti ìpínlẹ̀ ọ̀ṣun o ni oníṣòwò ni mi ọlọ́lọ́run sì gbà fún mi mo bí ọmọ mo sì tọ́ wọn tí gbogbo wọn sì yàn tí wọn yanjú o ni olóòtú pẹ̀lú bí mo ṣe tọ́ wọn tí wọn yàn tí wọn yanjú ìgbà tó yẹ kí wọn wá máa ṣe ìtọ́jú mi bàbá gbogbo wọn ni wọn kọ ẹ̀yìn sí mi láì ṣe pé ìjà wà ní àárín wa bàbá ẹgbà mi mo ti jìyà lórí ọmọ ẹ má jẹ jìyà lọwọ ọmọ ẹgbà mi kí ni kí n ṣe báyìí wọn à dá sí mi àkó gbogbo wọn sì ti wà nílùú òyìnbó tán sì ti ń jẹta ti mú n bẹ.
1: olódùmarè ọba kó ràn wá lọwọ
0: àmì
1: fún àǹfààní àwọn tó jẹ pé wọn rí nọmba wa gbà lẹẹkan yẹn nọmba wa ni 0703 01 2816 0703 01 2816. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí obìnrin kọ tábá ní pé ká gbọ́ lágbọ́yé ó lóun tọ́jú ọmọ ó nígbà tó yẹ káwọn ọmọ máa tọ́jú òun ó níwọ̀n padà tọ́jú òun mọ́
0: òun
1: ló wá tìtò ti bẹ́ẹ̀ kọ ìwé sí wa pé ká gbà ní àmọ̀ràn lé lórí ẹ̀ná tó wá bèrè pé kí ni mo rí sí ọ̀rọ̀ tí obìnrin sọ jáde mo máa ń sọ gbogbo nǹkan nílé ayé pátápátá ló dúró lérí àkúnlẹ̀ yàn àkúnlẹ̀ yàn tá a dẹ̀ ń sọ ẹ́ ènìyàn fúnra lára ẹni ló yan nígbà tó ń tò de ọ̀run bọ̀ nílé ayé àwọn yorùbá máa ń pa gẹ́gẹ́ bí òwe ifágbọn ló tẹ̀sọ́ bẹ́ẹ̀ ó ní akúnlẹ̀ yàn ló ní ayànpín ó ní adélé ayé tán ó ní ojú wa nǹkan gbogbo wa nígbà tó jẹ́ pé nǹkan tí ènìyàn ẹni fún alára fọwọ́ ara ẹ̀yàn kò yẹ kó tún máa da nǹkan tó jẹ́ pé ènìyàn máa tún sọ pé lágbájá ló ṣì ń lọ́nà àbí nǹkan kan míì bó tẹ̀ wá jẹ́ pé ifá jẹ́ ká mọ̀ pé orí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nílé ayé tí ènìyàn ń wà òun ló wá mọ orí ilé tóun lè gbé wá ilé ayé ń bi ibẹ̀ gẹ́gẹ́ bí ẹsẹ̀ fáwọnì àrànní jẹ́ tán tó mu tán kò mú gbèrégbè ṣe ìbàdí ó dé fá fún orí ìṣẹ́kú tí ń sọmọ ogun orí ìkémèrè tí ń sọmọ ọjà àbíwá pẹ̀lẹ́ tí ń sọmọ bíbí inú àgbọn mìrìgún ifá abẹ́ jẹ́ ká mọ̀ pé orí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà tí ènìyàn ní láti sọ pé kòun yàn kan láti gbé wáyé níbẹ̀ ẹni báyìí jẹ́ pé orí ìṣẹ́kú ló yàn irú wọn lẹ jẹ́ pé tó bá ti ní ṣíṣe sí tá délé ayé tó ní lólé ayé nígbà tá tàákú orí ìkémèrè òun di òun náà lọ eré tó jẹ́ pé ẹ tún máa ń rí àwọn tó jẹ́ pé orí tó ń gbé wánú ayé wọn làálàá wọn ṣe é ṣe ni kò sí nǹkan kan tó wọn aburú àbúrò àpẹlẹ tí ń sọmọ bíbí inú àgbọn mìrìgún tá bá ní pé ká wọ inú ifá bíbẹ yẹn ó tẹ̀jẹ́ pé àní lọ ní lè ní tó bọ́ síbẹ̀ ṣùgbọ́n mo ń fẹ́ ká tún mọ kinní kan nínú orí ti bẹ̀ yẹn pé nǹkan tó wà tó wọ́n pè ní pín ori wa je bi eru fun ipe yato sele da o oto ni ti eleda bi ibe gbogbo nkan ta fe nu ba e iwo ni ori iwo ni ipe iwo leleda o je ni pati sise fun iwaye eniyan pe ode laye ori ti e se ni ode laye o se lala ori ti e se ni ode laye awon mo toju e ni ode laye awon mo toju e ni awon nkan meteta lo se be ni pe to ba ti se be ni pe o fowo kowo ninu aye eni leniyan fun so pe ohun ri aye wa ni ninu be olodumoro ba ko ran wa lowo orun mi la oni tekete onu ni chawo omode oni te karakata ni chawo agbalagba oni teni teni onu ko wo kan kin te iji oye oni okoran je ku lo yi gbiri soju opon ifa oni awon lo parapo to won de fa ajo kan fun laye ore e to fe lo yan epin lodo orisa oke oni wo laye ore oni epin to fe lo yan le odo orisa oke ko rubo ko tubo ko ba le je se epin rere ni ifa la so ti bibe laye ore rubo ni laye ore rubo ni ifa lo imo ibi ibe epin te yan ba ba wa na aye ohun le niyan lo orun me lo ni ogun da se babalawo eye difa fun eye eye ni ti ko lorun bo ni ko laye won ni iwe eye won ni ko rubo ile aye to nlo e ki ile aye to nlo e ko ma ba je pe abirade ni omo lasan ni wa bi eye ni pe ba o le yan se bi mo te omo oni toju eyan loju ale eye fi ibinu kan bo ko rubo igba te eye ma so pe ba kun de ile aye lo ton eye fi di sole oye enye igba te eye ma aye eyin o sabale o bi omo a lo si gboju a lo se ni du eni juju a lo wa ounje to ma je igba to ta koko a da bobo omo pe ke o tutu ma pa pe ko jo ma pa igba to omo ba ta koko la so pe ko n be si ro ye ko n be si da pe ko na le da ni ta wa ounje to ba ti le fo jade to lo ko tun pada wa se odo iya e mo oun lo fi dowe pe ko si nkan to me ye n se fun eye du pe ko dagba ko ko fo lo e mo pe orun ni won ti so fun eye pe a bi mo ni laye sugbon ko rubo ka awon mo ba le to oju e e wo bi oro ti iya e ta penu lu yi iya na lele obi mo ba e sugbon so fo mo o to dojun orun mi lo ni apade gbalero odun lo soju bele bele be ni ti ojo be ri o na awon lo parapo ton se fo ojo kan fo ogun mo la ogun mo la lele mu sokun omo won ni wo ogun mo la won ni wa bi mo won ni sugbon ko mo ba le toju e ko mo ba le woju e na doju ale ni ko lo rubo le lori ogun mo la wa so pe ba o le yan se bi mo to mo kin toju e na oni baba la won we ku we da ta tun je onu wowo ta tun fi se ara re de o ti to ti be o ko bo ku rubo igba to ogun mo la ma fidi so le ta bi omo o bi ase o bi lomo o fidi so la bi omo o bi epe o bi lomo o fidi so la bi mo bi a se gbe o bi lomo igba to je pe o ma da bi oju ale e ogun mo la ko e ko mo so pe ko lo to oju e o pe ase ase so pe ni to yin so run si pe ko lomo onu o ti mo oni o ti raye la so pe ko gbo ti iya be na le epe se so ti ti e be ni egbe se so ti e le ogun mo la wa so pe won a bi mo meta bayi ko si kankan ta toju nbe o wa pada rubo gba to e ma pada rubo o wa lo pada fonu ti oyun igba ta bi o wa bi ebo ebo lo wa toju e da oju ale iredi lo fi acha ba senu to wa sure fun ebo pe iwo ebo ton ba ti pe laaro pe wa ma je ni si rere ton ba ti pe lale pe wa ma je ni si rere wa pe le afemoju tin se yeye oru wa ma je ni si rere odi niyan ton fi iru ebo to ba iru ebo lere oro ara iwo lale ni iwo laaro iwo lo so ni ebo ale duro lati se egbe fun eniyan e mo pe igba to ogun mo la sokun omo won so pe ko le bimo won ni a bimo iya e na ba ki n se pe baya ko bimo ka gba pe ko bimo ba wa ni ai bimo eni pe o ni awon omo gbogbo omo to to ni sukuru ni school ni le iwe ba gbogbo omo to ra rin ise fun ba iwo lo se toju fun be sugbon omo ara ile leleyi ki n se pe boya omo lowo tabi omo olowo lo mo fi toju eni oran mi lo ni ide atago kenya paro onu toju ba tin wa loju nri onu lo de fa fun nene ola tin so mo orisa o bu fun eni ola tin se omo orisa ati nene ola atani ola omo orisa lawon mejeje nse sugbon won ti so fun orisa pe ko rubo ti toru omo ta toju e ero tite ni pe omo to tin ni pe ko si nkan to n le so pe ohun wa ti ke sun la daun si sugbon ka to wi ka to so ni igba ta ilera iriran ko de fun orisa nene ti so mo orisa o ko baba ti o pe ki lo kon tun ti oro baba a eni lo isebe sin sakakiri pe ona wo loju baba won a fila so pe eniyan bimo kìí ṣe pé báyà kó sọ pé òun ti bímọ pé ọmọ atọ́jú òun òun bí lọ́yà òun bí gómìnà òun bí mínísítà lọ́mọ kìí ṣe òun ní ti ìtọ́jú fún ẹ̀dá bí kìí ṣe ìpín tí ènìyàn bá ti pín láti òde ọ̀run wá wáyé ìyẹn gẹ́gẹ́ bí nǹkan tí mo rí nínú ẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè yín.
0: ẹ ṣeun bàbá wa nínú èyí tí mo rí dìmú bẹ́ẹ̀ ni wípé wọ́n ní rírú ẹbọ ní gbé ni àìrú ẹbọ kìí gbé èèyàn kẹ́lẹ̀ tètè mọ̀ kẹ́sì dìímú ṣiṣẹ́ pẹ̀lú àwọn àlàkalẹ̀ tá ń là kalẹ̀ fún wa bàbá wa ṣé ká wá gbà wípé ọmọ lè kọ ẹ̀yìn sí ìyá rẹ̀ lákòókò ìgbà tó yẹ kó máa ṣe ìtọ́jú rẹ̀.
1: Olótú gẹ́gẹ́ bí àǹfààní àwọn tó ń rí nọ́ọ̀bà mi kọ́ òun ni 070-630-012816 ó ṣeé ṣe bẹ́ẹ̀ lásìkò tó yẹ kí ọmọ máa tọ́jú ìyá kọ́ ọmọ déédéé sá fún ẹni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ pé ìpín àbí kádàrá ṣùgbọ́n nǹkan tí ń bá fi kún bẹ̀ pé ènìyàn tẹ̀ yan ìpín búburú wánú ayé ìpín ṣe é yí orí ni ò ṣe é yí padà ìpín ṣe é yí padà tí ènìyàn bá dé ilé ayé lórí ifájẹ́ àmọ̀ bẹ̀ pé ìpín ṣe é yí padà bóyá èèyàn yan ìpín burúkú ni èèyàn lè padà yí sí rere ṣùgbọ́n tí mo rí ń bibẹ̀ ni pé irú bẹ́ẹ̀ kì í dédé wáyé lásán ọ̀nà kíní tí màá kọ́kọ́ sọ ń bẹ̀ ká sọ̀rọ̀ nípa tìpín ká máa tún sọ pé a tún ṣe àtúnwí ní lórí ibẹ̀ tó a ti sọ ṣáájú pé ìpín lè fà á ẹ̀sán náà tún lè sọ pé báyà kò ń fà á bẹ́ẹ̀ ni ẹ̀sán lè fà á pé kí ọmọ máa tọ́jú ènìyàn tó bá ti jẹ́ pé igi oró tí ìyá tàbí bàbá yẹn ti gbìn tẹ́lẹ̀ ni torí ọ̀run mi lọ ní akẹ́kẹ́ sínú igbá dá ó ní ọ̀dọ̀fin ìdákòrò lò ó ní èrògèlè kì í kọyìnkọyìn kí wọ́n kọ lé odídẹ ó ní àwọn lóde fá fún ọlọ́fin àyàn ìgbò ọlọ́fin àyàn ìgbò yìí ọba ni ṣùgbọ́n ọba tó ti jẹ́ ọba ṣáájú ẹ̀ tó jẹ́ bí bàbá ńlá ẹ̀ nígbà tó ń wà lọ́dọ̀ tó tí mọ̀ pé bọ́yọ̀ ọba kàn ló ti ń bá ìyàwó àwọn ọba yẹn tó ṣe bẹ́ẹ̀ ni pé ó bá wọn lájọṣepọ̀ tó jẹ́ kí wọ́n rójú ààyè àti gbọ́ ti ọkọ wọn ṣùgbọ́n ìgbà tó máa dàgbà tó ọba máa yí kan náà gẹ́gẹ́ bí ẹ̀sán èrè tó fẹ́ kó ń bi ibẹ̀ ó wá bí ọmọ tó wá bí wọn pe nílé onílé olojo onílé olojo yìí ìyàwó bàbá ló tẹ kúkú ìwà ń bá ní àjọṣepọ̀ bá lélẹ̀ yìí kò tún ṣe pé báyà kó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ká tún máa lérí mọ́ bàbá ẹ̀rí mọ̀ pé ẹ̀sán tí ọlọ́fin àyàn ìgbò tó ṣe ò lọ́mọ onílé olojo tó tún bá ń bi bẹ̀ so ẹ̀sán máa ń fa láti sọ pé báyà kí ènìyàn bímọ kọ́ ọmọ máa tẹ̀ náà ní ẹni láti sọ pé báyà kó òun tọ́jú ẹni ayé náà tún máa ń fa nígbà tó bá ti rí mọ̀ pé kúkú mọ̀ pé ibi tó bá ti dùn láyé ń fẹ́ láti sọ pé báyà kó òun pa òkúta sí ṣe lágbájá ẹ̀ láì wá jẹ́ pé ọmọ ẹ̀ láì máa gbé ní kinní bá tá a ṣe wọn ní ìrọ̀gbà tó jẹ́ pé òun ti ṣiṣẹ́ jìyà lórí ọmọ wọn lè máa ro èròkerò láti sọ pé ká wá ọ̀nà kan àbí ọ̀nà méjì láti sọ pé kí wọ́n fi ṣe igi wọ́rọ́kọ́ láti sọ pé kí wọ́n tún ba ilé yẹn jẹ́ ó tún lè fa náà àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tó máa ń fa láti sọ pé báyà kó tó ìwà ẹni fún alára ẹni gan ó tún lè ṣe bẹ́ẹ̀ ni pé ó ń fa fún apẹrẹ báyìí ìgbà tí wọ́n ní tọmọ bá wà ń kékeré gẹ́gẹ́ bí òfin tí àwọn bàbá wa máa ń sọ pé àtòrìn pé òun fi ń tú wèrè àyà ọmọdé ẹ mọ̀ pé bọ́mọ báyìí wà ní ẹnu ìbáwí a lè sọ pé ká máa fi ọ̀pá ká máa fi
0: pàtẹ́
1: ká máa fi
0: gba iná fi yọ wèrè kúrò nínú wọn.
1: Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kọ́ ọmọ ìṣẹ̀tọ́ ní báyìí tó jẹ́ pé ń lọ ilé ọkọ tàbí ọmọ tó ṣe bẹ́ẹ̀ ni pé ó tó láti mú ìyàwó wálé kí bàbá ìṣẹ̀sọ́pọ̀ ọ̀pá lòun fẹ́ fi yọ wèrè inú ẹ̀ ẹ mọ̀ pé ìyẹn ti kúrò ní ọ̀rọ̀ yíyọ wèrè ọ̀rọ̀ ló lè sọ pé bá kóun máa fi gba ọmọ ní ìyànjú pé kóun máa sọ ìrírí tóun ti rí sẹ́yìn láti sọ pé kí ọmọ lè máa fi ṣe àríkọ́gbọ́n ṣùgbọ́n bí irú ẹni báyìí tó jẹ́ pé ó ti wà nílé ọkọ bóyá ó ti bímọ nílé ọkọ àbí ó ti ṣe márèjì tó ti ń gbé ìyàwó sílé kí bàbá ìṣẹ̀jì láàárọ̀ kùtù kó mọ̀ padà ní kó sọ pé òun fẹ́ lọ fi yọ wèrè àyà ẹ mọ̀ pé ìyẹn lè mú kó ọmọ tún sá fún kó sọ fún bàbá tàbí kó sá fún ìyá òun mo fi sọ pé nígbà míì wà pé ìwà ẹni fúnra lára ẹni ó tún lè fa láti sọ pé kí ènìyàn lè sá fún irú bẹ́ẹ̀ àdúrà wa gbọkàn wa balẹ̀.
0: ẹ ṣeun bàbá wa kódà ní ìṣẹ́jú pé tètè rí mò ń wojú agbago sì ń wojú mi kí ni ọ̀nà àbáyọ tàbí àmọ̀ràn tẹ́fẹ́ gba irúfẹ́ àwọn tí nǹkan bíi eléyìí tó ń ṣẹlẹ̀ sí.
1: Kólódùmọ̀rọ̀ ọba ràn wá lọ́wọ́ ẹlòmíì kì í ṣe pé bọ́yá ọ̀rọ̀ tọlọ́mọdé nìkan iyawo mi fun alara eni to je pe niyan fe si lo le ta koko lati so pe npe nkan to obirin okunrin fe nfe iyawo kuro ni pati oro olomo abi nkan kan mi ojo ale lokunrin se so pe ba kun gbe iyawo se sile igba mi le wa to je pe okunrin to je po gbe iyawo si lasiko ke iyawo toju baba ni igba to dojo ale baba le iyawo le so pe ohun o se mo ko sa lo keni e wa da eni to je pe ko le ni lodo ma abi bebebe lo so gegun nkan na ta ti la kale boya ni pati iwa eni tabi ni pati anyomo abi bebebe lo mun le ni yan kiyesi but ke la tie le mo boya iwa eni abi nkan kan won yen akuku mo pe a ma so lojo mejo mejo pe ifa lolodumo re fin dari aye ifa na lati le gbo le lenu eni pe nkan kan kan to se lagbaja yi o pe bele lo se rin pe akunle yan nu pe eso nu abi gbogbo e sugbon nkan ti mo mo ni pe ko se nkan kan to wa nle aye to to ni sise ti o ni ona bayo ni odo ifa nigba ti niyan ba de odo ifa ti niyan ba gbe ifa kale la wa mo ona bayo fun irufe iru isoro te niyan ba wa pe ona bele ni ken le lo chi opolopo elomi ba fira isinu ide to je pe ori ara e lasan lo ye ko bo elomi fira isinu ide to je pe baba tabi iya e to wa la le di orun lo ye ken niyan chi iforiji fun to je pe oro ti eno a le fi dayo sugbon to mura isinu ide to je pe ohun lo ni kaluku ba ka kiri titi deni olodumo ro ba ko ran wa lowo en to ko iwe abi eni ti ru fe be ba nse keni e gbinyanju ko kan si wa ni ilu ita ogbolu ko pe number wa ko to gbe atura wa na oni igba mi to je pe a kin fi gbogbo ara duro si sile teni e ba pe a gba la mo rojo ta wa ajo teni oni wa number wa ohun ni 070-6-3-01-2816 070-6-3-01-2816
2: Eseun baba wa to ba ri be gbogbo yin ti e tin gbo wa nu le ori eto abalaye na ni bi ti e tin gbo wa mo si woju ago si yin woju mi e ma fe ri baba ajeru logun e pe won sori number ti won ti pe jade ni lati pe ki e le bo amaran ati alakale jo ke le gbo ni ati odo won to ba ri be ti e ba fe se atejise yin tabi eni kan meji tabi meta ti e fe se lori ategun ni tabi ninu ile yin tabi e fe ki aba yin polongo ikede e pe mi sori number ti temi 08-60-70-42-98 08-60-70-42-98 WhatsApp mi ni tabi gbogbo e te si ki gbogbo e ko ba le ma lo Oladele omodan lo ko temi nje o eni agbalagba poko e ti o ma pe omode e ba nki engineer Sam Aroge to tin gbe soke to gbe sisale lataro mo kiyin o e ba nki Monday Scott ni lu Akure nbe pe iri ati ayo lajo ma fi pade lole leduma titi dojo mejo leni ta dujo ma pade e pe mi o be ni mo nje di wona no le omodi Oladele omodan lo wi fun yin pe

of a dove.

0: Abia. In Jesus' name I pray. Amen. Ile ti ku. Gbogbo ehin ta e ti wo tet won tet yoju. Ati kiyin. Ah ma ja fi kiki bere aro kutu. Ati e ni ma ki won bere bayi. Tori elomi to ba ti ki bayi. O besita ni. Awo lo. E ya duro si be. Leyin iseju marun si mewa. Ta ba ri yin pe lo a ri yin ki se pa ri yin o yeye bo ba se yen gan wa nbe sugbon a ti ri yin osogbon ti wa nbe a ti ri yin erupo e ja sare dodi keji ka gbo ipolowo meji ka wa da ile kunle ni o tori omi ton benu amu yin akiyan mi o en ti o ba gbo eto toni bi igba ti leku tazi igboro ibadan to ba mu yan lowo ni en ti o ba gbo program ta le itan afi bi brikila ti jiga ba lese eyan si da o mo ko won a je yan oya e je gbo ipolowo meji e ka lembe abe ti sun e ti le sun o deyin eto
1: O mati daraba o karira ye o
2: ni isu daraba o gbona tun yo
3: iwo ni wa darapo pelu awon gbajumo ati celebrity ti won gbe jade won laruge latodo ni isu gbo suit ati shirt ati trousers ati shoes ati bed ati sandals and slippers o get to talk italian tabi spain tokunrin ni tobirin lomode atagba oluwa teacher tin sanshino pantan yoga rich watches awoka senator dressing resource control ni isu otagba ntagba to tagregada se bi gada nigba gede ogbagba buyekete nibi tawon ogbagba ti gba oja pataki kale si
4: my god
3: bi odin de oja iluko loke okun ni military and paramilitary accessory
4: awon officers boot
3: ni ti civil defense soldiers police peace corps atamutekun
4: ati bet ati fila ati layadi won ni nbe nbe
3: gbogbo schools ni ko tete wa ma order for uniform container and sandals
4: all says price de lawon oja won yi
3: ibe ise leyo leyo tabi dosi dosi
4: eyi te fe kose lati di ase bata
3: aye wa fun yin ati bi te ma gbe
4: oya ni number 85 for badeshida ni dojuko tawon ola kure
3: 080-3452-0455
4: Ni Yeshu Abibata Kukuka
5: Ile Ìwòsàn Lobster Natural Health ni ẹni bèrè ọ̀nà ni kì í ṣìná fún ọ̀rọ̀ àbọ̀ràn ìtọ́jú ẹni ọ̀rọ̀ ìyànjú fún ìlera wa. Lobster Natural Health Clinic Ajégúnlẹ̀ opposite High Court Gate Àkúrẹ́ ní bàbá wọn. Àìní ìmọ̀ tó ní fi kó ìtọ́jú ọ̀pá ni àìsàn tí ń ṣe ọ́ ọwọ́ ayé kọ́ o. Wá fún àyẹ̀wò ara rẹ lónìí àti ọ̀nà àbáyọ tí ènìyàn fi ń bọ́ lọ́wọ́ ikú òjijì. Oògùn tiwantiwa ti wà ńlẹ̀ fún ìtọ́jú yín. Wọ́n sì ń tọ́jú arúgbó ẹni lọ́nà ìgbàlódé. Wá wo ọ̀pọ̀ irinṣẹ́ ìgbàlódé láti US, UK, Germany, India, China. Japan, Egypt, Indonesia, Malaysia, Israel, ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ làwọn ogun tiwantiwa sì pọ̀ látàwọn orílẹ̀-èdè tí wọ́n mọ̀ nípa ogun tiwantiwa. Dr. Lobsan ti go worldwide lọ́wọ́ yìí o. Gbogbo ẹ̀yẹ olùgbọ́ mi wá jẹ nínú àwọn àǹfààní yìí. Ẹ wá tọ́jú àwọn arúgbó yín iléeṣẹ́ yìí. Má jẹun wá nígbàkúùgbà tẹ́ ẹ bá ti ń bọ̀. 24/7 níṣẹ́ wọn. Wọ́n sì mọ̀ nípa ètò ìlera dáadáa. Ẹ pè wọ́n sóyago 080-38-17-72-68. Lobsan, ìlera rẹ̀.
0: Ekabo pada lati oju oja eje bere to ta le oni latodo oserebirin oni theater omo togo to je wipe to o ti di omo yoruba tan akiyemi o
6: ope ko ti debi
0: opolopo omo pe omo togo ni e wa mo wo orile ede nigeria yi gan lo se kini orílẹ̀-èdè nigeria ta wà yìí ná bí sí ọmọ ìjọ celestial church of christ ní ope 48 tán bá ń bèrè lọ́wọ́ yín pé ta lẹni náà ẹ máa dá wọn lóhùn pé elizabeth ọmọwùmí tekovi da silva elizabeth ọmọwùmí tekovi da silva ní ṣùgbọ́n liz da silva ní gbogbo yín pé June 10, 1978 ni wọ́n bi nílùú Èkó lẹ́yìn primary àti secondary school. Ó lọ sí Lagos State University. Ibẹ̀ ló ti kàwé gboyè degree. Ọdún 2004 ló bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Ìyábọ̀ Òjò Queen Mother gangangan ló ṣe atọ́nà ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Akinyemi o.
6: Ẹ dáhùn.
0: Iṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló sọ Liz da Silva.

0: àdólókìkí méjì ń náà rẹ ọ akínyẹmí
1: ẹdáhùn
0: ó ti sùn
1: mẹsùn ó dènyìn ètò
0: láti ìgbà náà kò wálẹ̀ kò yọjò iṣẹ́ méjì àkọ́kọ́ tó ṣe lọ́pẹ̀ ní wákàtí mẹ́ta tí wálé làwà tó gbé jáde àti omidan tí mẹ́ntọ́ ẹ̀ ìyábọ̀ òjò tó gbé jáde ìgbà tí ó fi dọdún 2012 ó gbé fíìmù ti ẹ̀ gangan jáde tó pè ní mama insurance ṣe ìrántí inú ilé bẹ́ẹ̀ rántí gan màá rán yín létí ọdún 2013 ló dì camp sí ẹ̀sìn islam kúrò ní christianity akínyẹmí o ó tún dì camp padà ó padà sí ẹ̀sìn ó tọkọ́ṣọ́ sí ìjọsẹ̀lẹ̀ ńgbà tí ó padà dé ìjọsẹ̀lẹ̀ náà ló sì ń ṣe títí dò ní akínyẹmí jẹ́ fìgìdò síbẹ̀ ká sáré gbọ́ orin mímímí rere ká sáré gbọ́ orin ẹ̀ka alẹ́ lórúkọ akínyẹmí ǹjẹ́ ẹ ti sùn
1: ẹ ti lè sùn
0: ó dẹ̀yìn ètò.

0: gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook Live. A rí yín kì í ṣe pá à rí yín. Àwa náà àtúndọ́gbọ́n ni. Kí lọ́gbọ́n tá a dá? Tá a bá ti acknowledge presence ẹlòmíì, ó jápa. Àti pé kó comment kó ṣí à, ó dìṣòro. Lẹ́yìn ìṣẹ́jú máa lógún, ẹ̀yìn tá a bá rí.
1: Ètò
0: kiri ló ń ṣe akíyemí o asasi ìran bèbí ṣùgbọ́n mo ti rí Fẹ́mi àbí Ọlọ́rìn kìrọ̀ dọ̀fin ògbóyè ti ìlérò ní Fàkìkìtì ẹ̀ka alẹ́ ń bẹ̀ yèyé bọ́ba ṣẹ̀yẹ ẹ̀ka alẹ́ olóyè ọ̀ṣọ́gbọ́n ti Àkúrẹ́ ẹ̀ka alẹ́ àwọn tí ò lè bẹ́ síta bẹ́ wọlé nìyẹn ìrèdí rẹ o tó jẹ pé àfi àti ìrì ẹkú mug. Àti ìrì ẹkú mọ́ọ̀gù abọ́sẹ̀dé sí kódùn abálára ìgbà wo la máa lọ gan.
1: Àlọ́lẹ́jọ́ Sunday.
0: Kí ló dé tó jẹ́ Sunday?
1: Sunday yóò fọ iná Sunday náà lè gbé.
0: Ìyẹn pé bẹ́ẹ̀ lọ́ọ̀dọ̀ ṣe kódùn ní Monday to Friday.
1: Bẹ́ẹ̀ni ẹyọ rẹ̀ yàn Sunday.
0: Ibẹ̀ nìkan náà ti rí iyán àtẹ̀fọ́rírò lọ́jọ́ Sunday. Ọlọ́run ṣe ò mọ bẹ̀.
1: Ìwà ṣáà mú mi débẹ̀.
0: Ẹ máa mú ẹ débẹ̀. Ẹyin Old Palace ní Ilẹ̀kùn Road ní ọ̀dà sí Kódùn. Akíyemí o, ọlọ́jọ́ bí kejì yìí, obìnrin ní òṣèré tíátà ni, orin ní ọ̀kan lára àwọn ọmọ ẹ̀ ń kọ̀, Davido olórin David Adeleke. Ọmọ Adeleke ló promote ọmọ ẹ tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ tó fi di olókìkí bíi ti màmá ẹ̀. Ta ni mo wá ń sọ? Ẹ̀ka lẹ́ńbẹ́ o, lórúkọ èmi gangan fúnra mi, fúnra mi, Bọ́ba Ṣẹ̀yẹ ti Ibùjí Kingdom, olú ọmọ tilẹ̀ Fàkì, aláyàmá lálẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Àbí ṣé mo ní ni?
1: Mi bẹ́ẹ̀ ni olú ọmọ.
0: Ó yá tú àṣírí mi.
1: Bẹ́ẹ̀ni àṣírí sọ.
0: Jẹ́ ká tú àṣírí ara wa.
1: Àṣírí Ọlọ́run.
0: Kò yẹ fi àṣírí Ọlọ́run sílẹ̀. Tẹ́ bá ti fẹ́ lu jìbìtì lẹ̀ ní àṣírí Ọlọ́run. Olú ọmọ Fẹ́mi Ògúndàyí sí mo bèrè. Abẹ́ ti sunú léyìn ni. Ẹ
1: tí lè sùn, ó dẹ̀yìn ètò.
2: Wàá sọ wípé.

0: Ọ̀rẹ́, congratulations, a kú ayẹyẹ ìfẹ̀yìntì. Lẹ́nu iṣẹ́.
1: Ó ṣe jàre ọ̀rẹ́ mi, ṣùgbọ́n ìṣòro kan tí mo ní ni wípé mi ò mọ ohun tí máa fi owó ìfẹ̀yìntì gratuity àti àjọ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà ṣe.
0: Wá gbọ́mọ̀ràn tèmi, ó yá lọ́dọ̀ ọba àwọn awórin tó nira, Adidas Fabrication and Allied Services, Nigeria Limited, Àlùjọ̀nù Àfinrin Dábírà.
1: Láti lọ ṣe kíni, ṣé wọ́n bá ní kówó pamọ́ ni?
0: Ọ̀rẹ́, Adidas kọjá bẹ́ẹ̀, wọ́n bá ní ṣe oríṣiríṣi machine tó lè mọ owó wọlé fún ọdọọjọ́ ugbó, àwọn bíi palm oil presser, fish dryer, crusher machine, hammer mill machine, mace sheller, èyí gan tí mo kọ́ ṣe ni sand mixer, dínpo kọ̀ǹkéré blọ́ọ̀kù àgàgà, electric block making machine, èyí tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́dọ̀ ẹ̀ ni palm oil digester machine, ìṣepo pupa palm kernel cracking and separators, mo fi yòókù owó tèmi ṣe electric garri frying machine àti cassava grater machine fún ìyàwó mi.
1: Ìmọ̀ràn gidi ló máa fún mi, ọ̀rẹ́ mi. Níbo ni ọ́fíìsì wọn àti telephone number?
0: Jẹ̀gẹ̀lẹ̀ Village along Ado Road, Ìgòbà, Kúrẹ́ ni wọ́n wà. Wọ́n tún bá ọ sáfíìsì ẹ̀, rìpíà ẹ̀, bó ṣe soap tàbí paint mixer, expeller machine. Telephone number 0803-473-3508.
2: Hello, hello. Who ma so ni bayi o? Ewo ni kon de fe ba ni je yorin ka pepepe titi ko ma dayan lohun.
3: Ah, yorin lo fe ja to kan si Jimrit Global Innovations Limited. Ilé iṣẹ́ tí ń bá ní jayọrin jákúta dalatrite shigranite ni wọ́n fẹ́ dání tàbí stone dust asphalt block tàbí cement wọ́n tún wá jẹ́ general contractor ní gbogbo tẹ́ ń bá ń fẹ́ wọ́n bá ní kọ́lé bá ní ralé bá ní ralẹ̀ real estate management wọ́n kọjá bẹ́ẹ̀ àbí wọ́n tiẹ̀ ń wá design lé tó dáa gidi tó máa dóore architectural design wọ́n kọjá bẹ́ẹ̀ jọ. Come to Jimrit Global Innovations Limited for your building constructions, building contractor, real estate, architectural design and for your quarry products such as granite, stone dust and chipping, sand and latrite. Wo ọ̀pọ̀rọ̀ ká gbọ̀n Hausa ni Gani Afiji, iwọ náà kan sí wọn ni. Ọ́fíìsì wọn tó wà ní number 36 Okearu Street, Odo Side, Bus Stop, tó wà ní dojúkojú Mass Okada nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Tàbí kó pè tàbí kó WhatsApp number yìí 0806-940-4860 tàbí 0708-226-8986 for your reliable dependable contractor tí ó ń bá ní dayanrin jákúta dalatrite láìsí ìdààmú. Kàn sí Jimrit Global Innovations Limited. Gbogbo wa láòkọ̀lẹ́ ayọ̀.
4: Ẹ káàbọ̀ padà. Gbogbo wa lákọ̀ọ́lẹ̀ ayọ̀. Ẹja ṣe báyìí ní ìṣù nọ́mbà 85 Ọba Adéṣidà Road ní iwájú Àkúrẹ́ Town Hall. Ibẹ̀ lẹ́ti rí nọ́mbà ẹ̀ ní o.
5: 0803-425-0455 lẹ́ẹ̀kan sí 0803-425-0455.
4: Ok. Eléyìí tó dé Lofsan Natural Clinic tó jẹ́ wípé wọ́n ṣì ń wá àwọn òṣìṣẹ́ due to expansion. Ìwọ tó bá ń gbé Lákúrẹ́ nìkan ni kó o apply. Mo tún sọ ìwọ tó bá ń gbé Lákúrẹ́ nìkan tó jẹ́ biochemist tàbí nurse ni kó o apply. Nọ́mbà tó fẹ́ pè yí o lè pé ó yá o.
5: 0803-817-7268 lẹ́ẹ̀kan sí 0803-817-7268.
4: Ìyẹn ni pé nọ́mbà tó ṣẹ̀ pé ẹ lè forward sí VIN sórí ẹ̀ tàbí kẹ pé nọ́mbà yẹn kẹ mú application lọ. Nọ́mbà 26 Ayégúnlẹ̀ Street nítòsí High Court títí tó dojúkọ High Court ibẹ̀ ni Lofsan wà. Odun ni kì í ṣe àìmọ̀ fún olóko tó bá ti kàwé lọ sí school of nursing, school of midwifery tàbí school of edtech tó ní páálí tí ò ń ṣe Toronto tí ò ń ṣe ti balógun tí ò ń ṣe olúwọlé
6: ìwọ ni tolúwọlé.
4: Ok, ẹja ṣe é báyìí. Adidas ti ń ṣe oríṣiríṣi ẹ̀rọ èyí tí ń gúnyán ni tó lè gúnyán èèyàn 10-20 àti bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ tí ń yan ẹjágbẹ́ àwọn ẹ̀rọ kan wà tó jẹ́ pé tó bá bẹ ẹ̀gẹ́ láàárọ̀ ìrọ̀lẹ́ ó ti dagàrí ó ti dèlùbọ́. Ó yẹ nọ́mbà wọn ni
5: 0803-473-3508 lẹ́ẹ̀kan sí 0803-473-3508.
4: Gbogbo èyí tẹ fẹ kọ́lé tẹ nílò stone dust, granite, yanrìn, cement, gbogbo ohun tó bá jọmọ́ building materials ní Àkúrẹ́ Olóyè Mẹ́kùn ọ̀nà òkè Àró gagaga no wa o jimrate loruko won akiyemi o tori awon to ti mu baro tan ti mu phone to fe te number jimrate global resources 20 tons yi won
5: rege rege ni abi ko ba ti ta le je ka bi
4: akiyemi
5: me don
4: Eh ya kan lo ni e ba mi ku 20 tons wa.
5: No we be na mu ti de.
4: Oh nice you.
5: The laligo.
4: Oh nice come on. Oh yeah for one number.
5: Ni number 36 Okaro Street, Odo Sai bus stop.
4: E ko ni bi yoku, Odo Sai bus stop.
5: Eh eh. 0806.
4: Yes.
5: 940. 4860. Lekan si. 080-6940-4860.
4: Okay. Yusuf Adeola Saliu omo mi aburu eni omo eni ni to wa nbadan ka lambe o sala fi aloshe alao omo lile oki e eyan omo mi na niyan tani oni tiata ti mo nso toyin adewale loruko e toyin adewale ni mo nso osere theater to bi olorin sufentaka tan pe ni mayokun to ko akiyemi so ranti ori iya eleko ori iya eleko omo bibi ilu ibadan ni June 11, 1969 no bi toyin adewale to ko to bi mayokun to ko ori iya eleko lẹ́yìn ìgbà tó kàwé tó gboyè ní business administration ọdún 1988 ló ṣe kíni ló fẹ́ ọkọ ẹ Sunday Adewale ọdún yẹn gan ló bẹ̀rẹ̀ iṣẹ́ theater pẹ̀lú stage play kì í ṣohun tó rọrùn nígbà náà akiyemi o kéèyàn ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tán kó tó máa lọ orí kì í tiẹ̀ tún ṣe location ere ori itage ni lati lara
5: agbelu ko gbe ni
4: tan ba kuro ni lara o dibuji tan ba kuro ni buji agbabe si lawe seyi ope yemi a tun ba won fowo wole o tun di ado ise ti toyin ade wale to ba wo ise theater niyan igba tolorun o tun ponle o bi omo kan tin korin omo na mayokun ni Davido David Adeleke lo se kini lo gbe omo yi jade abayomi alao omo lile olorun lo ni kan bi boy yen baba lara
5: madam
4: ti boy yen ba lo sukan extra ninu mama e ah
5: yan girl na da seri ako
4: iro won pa won pa o ti mo awon ni won ona ko le jade to obo yen olorun lo ni kan bi ninu letter tin wo mi ninu letter tin gbo mi mo bere bere abe ti sun
5: ti le sun o deyin eto.

0: wọ́n mọ̀ ọ́n mọ̀ ń lo ètà àkọ́kọ́ yẹn ni láti fi sàmì sí wípé tó like play ọdún 2026 ó ṣe kí ni ó ti ń délàjì ó délàjì ìlàjì àkọ́kọ́ 2026 mo mọ̀ọ́mọ̀ fi sí láàrin ni kẹ́ ẹ lè fi mọ rírì oore ọlọ́run akínyẹmí o a mọ̀ ń rìn tọ̀sátòru láti
1: january
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mo padà sórí pastor ayẹwa wọ́n di pastor lọ́dún 1989 ṣe é gbọ́ mi bọ̀dá musa tó di pastor ayẹwa ó di pastor lọ́dún 1989 ó di ags assistant general superintendent lọ́dún 1999 àwọn náà ti dá ọ̀pọ̀ ìjọsílẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ọ̀pọ̀ album eléyìí tó jẹ́ number 9 ló fún wọn lókìkí máa wo ẹlòmíì a ṣe album kan lára àwọn boys lóde òní overblow bíi ti davido bàbá ayẹwa tẹ̀ ń gbọ́ yìí orí ẹlẹ́ẹ̀kẹsàn-án láyé tó mọ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án night album láyé tó mọ̀ amọ̀nà tètè máa bọ̀ ọdún 1984 ló ṣe é jáde gbóhùn ẹ̀ sókè mú ń bọ̀.

0: bọ́ ibi tí a ṣe yìí dá.
1: Orúkọ Jésù.
0: Àánú wọ bẹ̀.
1: À mi Jésù.
0: Gbogbo ibi tí òun yìí dá.
1: Àdániwáyọ̀.
0: Àánú wọ bẹ̀.
1: À mi Jésù.
0: Gbogbo ibi tí wọ́n ti gbọ́ èdè ẹnu mi.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Mo kéde.
1: Ó yẹ sọ.
0: Kí àánú wọ bẹ̀.
1: À mi Jésù.
0: Ilé tó gbàgbọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó dẹ̀ ń sàmí báyìí báyìí.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Afáṣọ ìyá rẹ̀ ya.
1: À mi Jésù.
0: Ìdílé tó gbàgbọ́.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Tó ń gbọ́ òun wòlíì.
1: Ayárayá o.
0: Afáṣogun yálára.
1: À mi Jésù.
0: Ilé tó gbàgbọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó ń gbọ́ òun wòlíì.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: A gbé ẹrù wíwo orí rẹ̀ kalẹ̀.
1: À mi Jésù. Ayárayá o.
0: Bọ̀dá tó gbọ́ mi yìí.
1: Ó yẹ sọ.
0: Aṣọ mọ́ ní ìtẹ̀síwájú.
1: Orúkọ Jésù.
0: Ẹrù mọ́ ní ìtẹ̀síwájú.
1: Orúkọ Jésù.
0: Aṣọ kalẹ̀ lórí rẹ̀.
1: À mi Jésù. Kábíyèsí o.
0: Ẹrù mọ́ ní sinmi.
1: Ayárayá o.
0: Ẹrù mọ́ ní fọkànbalẹ̀.
1: Jésù.
0: Ẹrù ìpọ́njú.
1: Jésù.
0: Tó fi gbogbo ọjọ́ ayé rẹ rù.
1: Kábíyèsí o.
0: Tí ọrùn fi ń wọ̀.
1: Kábíyèsí o.
0: Aṣọ kalẹ̀ lórí rẹ̀.
1: À mi Jésù.
0: Ẹgbẹ́ ẹrú agídí jaba. Mágẹ́dẹ́ bíi nẹ́tàrújà.
1: Jésù.
0: Mo sọ tẹ́lẹ̀.
1: Ó yẹ sọ.
0: Ẹrù mọ́ tayọ.
1: Adániwáyọ̀.
0: Káfọ́ ògùn gbélé olórí.
1: Ayárayá o.
0: Ara ilé sọkalẹ̀.
1: À mi Jésù.
0: Ẹrù mọ́ dìde ju báyìí lọ.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Kí wọ́n fọ́ ògùn gbélé olórí.
1: Ọlọ́run sí ọ̀nà.
0: Ara ilé sọkalẹ̀.
1: À mi Jésù.
0: Ẹrù mọ́ dìde ju báyìí lọ.
1: Kábíyèsí o.
0: Kí wọ́n fọ́ ògùn gbélé olórí.
1: Orúkọ Jésù.
0: Wòlíì rẹ̀ sọ̀rọ̀.
1: Ó yẹ sọ.
0: Ní ọjọ́ àánú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọjọ́ àánú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Èdìdí ni o.
1: Ó yẹ sọ.
0: Ọjọ́ ìṣẹ́gun.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Mọ ọjọ́ àánú.
1: Ẹ o.
0: Ọjọ́ tó le ni.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọjọ́ ìṣẹ́gun.
1: Ọjọ́ ìṣẹ́gun.
0: Mọ ọjọ́ àánú.
1: Ọjọ́ àánú.
0: Ọjọ́ tó le ni.
1: Àdániwáyọ̀.
0: A fẹ́ ṣẹ́gun.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: A fẹ́ wọnú àánú.
1: Ká lè rí àánú gbà.
0: Tuesday versus Wednesday.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ẹ̀yin wọlé sàmí o.
1: Orúkọ Jésù.
0: Báyìí lolúwa wí o.
1: Orúkọ Jésù.
0: Ó di èdìdí.
1: Ó yẹ sọ.
0: Àfi tó o bá lanú Tuesday kọjá.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Tó o fi wọnú Wednesday.
1: Tó o fi wọnú Wednesday.
0: Ẹrù mọ́ dìde ju báyìí lọ.
1: Ayárayá o.
0: Ẹrù mọ́ ṣe làálàá lásán.
1: Jésù.
0: Tó fọ́ ògùn gbélé ẹ lórí.
1: Jésù.
0: Ara iná sọ kalẹ̀.
1: À bẹ́ jẹ́ sọ.
0: Ṣé o lè fún mi ní àmì méje?
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ara iná sọ kalẹ̀.
1: Àmì lórúkọ Jésù.
0: Ẹrù mọ́ dìde ju báyìí lọ.
1: Lórúkọ Jésù. Kábíyèsí o.
0: Ẹrù o gbúdọ̀ tó ẹgbẹ́ rẹ.
1: Àdániwáyọ̀ o.
0: Ẹrù o máa ṣerú ẹgbẹ́ kù ni.
1: Jésù.
0: Bọ̀dá ìwọ mo mà ń bá wì.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Jésù mọ́lẹ̀ lẹ́ẹ̀mẹta o.
1: Ó yẹ sọ.
0: Iná sọ kalẹ̀.
1: Àmì lórúkọ Jésù. Kábíyèsí o.
0: Bíbélì wí pé.
1: Ó yẹ sọ.
0: Ẹ wá sọ́dọ̀ mi.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tí a di ẹrù wíwọ.
1: Jésù.
0: Ilé lórí.
1: Ó yẹ sọ.
0: You are walking.
1: Ó yẹ sọ.
0: O ń ṣiṣẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: O ń ṣe làálàá. Kò yọ.
1: Kò yọ o.
0: Adìyẹ rẹ làágùn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìyá ara rẹ ni ò jẹ́ mọ̀.
1: Ìyá ara ni ò jẹ́ mọ̀.
0: O ti raka.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo di ari o.
1: Jésù.
0: O ti ń làágùn.
1: Ó yẹ sà.
0: Èrè rẹ dà.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ orí ló ń kà. Ọjọ́ orí.
1: Jésù.
0: Ó ń kà.
1: Ẹ o.
0: Ó ń lọ bí ago.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Mọ̀mọ́.
1: Jésù.
0: Àǹtí o.
1: Jésù.
0: Wọ́n rán mi sí o.
1: Ó gbọ́ o. Kábíyèsí o.
0: Ṣé o máa kẹ́?
1: Yes Lord.
0: Ẹrù mọ́ tayọ.
1: Ẹrù mọ́ tayọ.
0: Ẹrù mọ́ ju báyìí lọ láyé.
1: Ẹrù mọ́ ju báyìí lọ láyé.
0: Ó ti pẹ́ lára mi.
1: Ó ti pẹ́ lára mi.
0: Gbọ́rọ̀ olúwa.
1: Gbọ́rọ̀ olúwa.
0: Jáde pẹ̀lú iná.
1: Jáde pẹ̀lú iná.
0: Ẹrù mọ́ ju báyìí lọ láyé.
1: Ẹrù mọ́ ju báyìí lọ láyé.
0: Ẹrù o gbúdọ̀ ju báyìí lọ.
1: Ẹrù o gbúdọ̀ ju báyìí lọ.
0: Lára mi.
1: Lára mi.
0: Jáde o.
1: Jáde.
0: Ó ti tó gẹ́.
1: Ó tó gẹ́.
0: Ẹrù.
1: Ẹrù.
0: O gbúdọ̀ ju báyìí lọ.
1: O gbúdọ̀ ju báyìí lọ.
0: Gbọ́rọ̀ olúwa Jehovah.
1: Gbọ́rọ̀ olúwa Jehovah.
0: Jáde o.
1: Jáde.
0: Oyè oyè oyè oyè.
1: Orúkọ Jésù.
0: Hey. Máyé kàpárà dálé. Èmi ní ẹgbẹ́ bẹ́ẹ̀
1: ni.
0: Yá dá parí gẹ́gẹ́ gíga bá.
1: Wà ní parí gíga.
0: Wà
1: wà.
0: Wà kí dá bá ní ọ̀dẹ.
1: Bọ́yà kálẹ̀ bọ́yà kálẹ̀ bẹ́rù kálẹ̀ lára kálẹ̀ bọ́yà kálẹ̀ bọ́yà.
0: Yes, olúwa wa.
1: Àmì Jésù.
0: Hey. and you mum bawisa.
1: Benessa.
0: What if we are too rookie?
1: What if oh?
0: That's Sammy Meta.
1: Happy as you.
0: Are you not good then?
1: Amen. Amen. Amen. Amen.
0: Are you not good then?
1: Amen. Yes.
0: Oh, go on. What do I do?
1: Are you?
0: Say, oh, my leg, bear.
1: Benessa.
0: So, my leg, bear.
1: Hey, my bow.
0: I am a total of water.
1: I am a total of water.
0: God, what do I do?
1: Daddy,
0: You know,
1: Ah, Medes.

0: big bag.
1: Gaining velocity on Adaba FM.

0: Emi Samuel Adebayo Ojo. Lodi, aro mi si. Mo dide lodi. Mi o se daju omo. Sara. Mo dide lodi. E soro. Orúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: You call it by Jesus once.
0: Wà fọ́kẹ́lẹ́ mẹ́ta.
1: You jump up three times.
0: Nítorí à tó fẹ́ yẹyẹ mi.
1: Because I'm not out of back.
0: Ẹgbẹ́ mi náà dìde.
1: Elevate me, O Lord. Yeah.
0: Ẹgbẹ́ mi. Kí àwọn tó fẹ́ yẹyẹ mi má bàa lẹ́nu ọ̀rọ̀.
1: So that my market should not have mouth.
0: Ṣẹ́gbọ́n ẹ̀yàn mọ́. Tó o bá dìde, wọ́n á bèrè Ọlọ́run rẹ o.
1: If you allow the title, ask of your God.
2: Yes, sir.
0: Wọ́n ti yẹ̀yẹ́ mi rí o.
1: They have marked me
0: before. Kò gbé ẹsẹ̀.
1: You will shout.
0: Torí àwọn tó ń dúró di ẹlẹ́yà mi.
1: Because of those something for my disgrace.
0: Ọlọ́run gbé mi dìde.
1: Olóòjà ni bẹ́ẹ̀ pé.
0: Ẹ̀kan ni kò pé. Kí ariwo rẹ̀ máa lòkè. Torí àwọn tó fẹ́ sọ pé sí òtán. Torí àwọn tó fẹ́ sọ pé ṣe bá wí bẹ́ẹ̀. Àwọn àgbẹ̀ ò lè dìde. Olúwa gbé mi dìde. Olúwa gbé mi dìde. Torí àwọn tó bẹ yẹyẹ mi. Torí àwọn tó dúró de lẹ́yà mi. Torí àwọn tó retí mi nísàlẹ̀. Olúwa gbé mi dìde lónìí. Sọ̀rọ̀. Ẹyin máa mi ẹgbàdúà.
1: We will pray.
0: Olúwa.
1: O Lord.
0: Fún mi ní ẹ̀rí.
1: Give me testimony.
0: Tí o ṣe deny.
1: Undeniable testimony.
2: Yes, sir.
1: Undeniable testimony.
0: Ṣẹ̀gbọ́.
1: Yes, sir.
0: Mo fẹ́ ẹ̀rí.
1: I want testimony.
0: Tí ènìyàn ò ní lè deny.
1: That no man can deny.
0: Ẹ̀rí nìkan náà lè fi mọ̀ pé ó mọ wòlíì o.
1: Only testimony when we don't know a prophet. Only testimony.
0: Kò gbé ẹsẹ̀.
1: You lift your legs.
0: Mo fẹ́ rí.
1: I need testimony.
0: Mo fẹ́ ní ẹ̀rí.
1: I want to have testimony.
0: Àbọ̀ ò ṣetán fún
1: mi. Mo ṣetán o.
0: Wà á ní láàrin 72 hours.
1: Within 72 hours.
0: Olúwa fún mi ní ẹ̀rí tí ó ń bá ayé lẹ́rù.
1: Get the testimony that frighten the world.
0: Ẹ̀yin ọ̀gá yẹn nílò ẹ̀rí o.
1: Yes, sir.
0: Matthew 7:7.
1: Matthew oríkẹ́jẹ sẹ́kẹ́jẹ.
0: Wọ́n ní ẹ bèrè á fún yín o.
1: Ask and you shall receive.
0: Ẹ wá kiri ẹ rí o.
1: Seek and you will find.
0: Ẹ kànlẹ̀ kan ó ṣe o.
1: Ẹ kì í ṣàbí ọ́pọ̀.
0: Mo fẹ́ rí o.
1: I want testimony.
0: Na owó ẹ méjèèjì
1: sókè. Lift up your two hands.
0: Lórí àwọn ọmọ mi.
1: Over my children.
0: Mo fẹ́ rí.
1: I want testimony.
0: Lórí ìyàwó mi.
1: Over my wife.
0: Mo fẹ́ rí.
1: Testimony.
0: Lórí àwọn olóore mi.
1: Over my
0: benefactors. Mo fẹ́ rí. Sọ̀rọ̀. Mo nílò ẹ̀rí. Mo fẹ́ rí. Mo nílò ẹ̀rí. Ọlọ́gbọ́n dá ayé àti ọ̀run o. Ẹ fún mi ní ẹ̀rí. Ayé ò gbọ́dọ̀ yẹ̀yẹ́ mi mọ́. Jésù Olúwa wa. Gbé ọwọ́ ẹ méjèèjì lórí.
1: Bless your hands on your head.
0: Oh.

0: lọ́nà àlàáfíà ó ń tọ́jú mi lójoojúmọ́ ní ìrìn àjò ọ̀rẹ́ ọ̀fẹ́ ọ̀rẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀rẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ anu re o baba omi je oju mi nbere anu re o baba oye ye ye tori pe ara yo re ti o ti ma mu bo lodo re baba odun ti lo
1: odun ti lo
0: osi na lo
1: osi na
0: Baba, baba.

Gbogbo èèyàn lórí ìkúnlẹ̀. Jọ̀ràn mi lọ́wọ́.

0: Olúwa wa àwọn arúgbó wọ̀nyí.
1: O lọ behold these aged ones.
0: Wo àwọn ọmọdé, wo àwọn àgbàlagbà.
1: Behold the children, behold the adults.
0: Ah, Olúwa jọ.
1: Lord, be pleased.
2: Ọlọ́run gbọ́ àdúrà wa láàárọ̀ yìí.
1: Amen.
2: Amen.
0: Gbàdúrà wa.